tẹ́tí sí wa. Ìkànnì lágẹ̀lú ni wọ́n ń pè bí 96.7 FM. Òkè gájòkè ilé funfun báláwo mẹ́lẹ̀lẹ́ lé ìbàdàn. Bẹ́ẹ̀ ó yé mi yégé àwọn ọ̀pọ̀ kan náà ẹ̀nà ń bẹ lẹ́nu iṣẹ́ bíi tèmi ọ̀pọ̀ àwọn dókítà oníṣègùn òyìnbó wọ́n ń bẹ lẹ́nu iṣẹ́ àwọn nọ́ọ̀sì ẹ̀nà ń bẹ lẹ́nu iṣẹ́ ọ̀pọ̀ àwọn agbófinró ẹ̀nà ń bẹ lẹ́nu iṣẹ́ àwọn ọlọ́pàá civil defense. Àwọn ogun orí ilẹ̀, àwọn ogun orí omi, àwọn ogun orí òfurufú. Bẹ́ẹ̀ àwọn iléeṣẹ́ ìjọba kan wà. Àná ń bẹ lẹ́nu iṣẹ́ o. Mo kí yín. Kìyìn pẹ̀ kù iṣẹ́ àṣeyè lalákan máa ń ṣepò àṣeyè lèmi àtìyìn àṣe àní ṣàṣetẹ́ àní ṣàṣeṣá. Mo kìyìn láti gúúsù gúúsù ẹ sát sát kọ́ yẹn. In Google South East. Yeah, yeah, what they were North East, North West, North Central. Orile de wa Nigeria, nigo ni gogo wa do si. Gbogbo eni mo tin kin yo, e ku le o ko di wo yi je jo eyi to wo na leto. Berere. Gbogbo South West. Bẹ́ẹ̀ ni mo ti ń kìyìn. A wá ti bẹ̀ kábókèrè. Ẹ̀yin dẹ̀ ń bẹ lámẹ́ríkà pátá. Gbogbo ilé-èdè ti ń bẹ lámẹ́ríkà ni o. Bẹ́ẹ̀ ni mo ti ń kìyìn. Ìwọ̀n àmọ́ ti yín o. Ìmọ̀rìn lẹ́wà ni. Afternoon ni a night ni ṣe evening lẹwa mo kìyìn dojú ago bá sọ lọ́dọ̀ yín àjẹ morning àjẹ afternoon àjẹ evening àjẹ night ìyẹn wà tán bẹ́ Canada ńkọ. Gbogbo Europe. Gbogbo mo ti kìyìn. Olólódì kankan níbikíbi. Ẹ̀yin ti Germany. Ẹ̀yin ti Talo. Ẹ̀yin ti France.

0: Olaleko Sarige. Ẹgbẹ́ wa ládolé de Canada. Olajide Soladimi. Bawole Femi. Ne kwetu sa. We are awake. I'm ready to listen. Benga Gbajuma siwaju kafuta. Bẹ́ẹ̀ṣẹ́ ń wọlé ní kẹ́ máa. Oríbẹ́ẹ̀ṣẹ́ ń lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi kété-kété. Lẹ́lá fà ní àti máa rí mi wò lórí ìkànnì máa nínú rẹ̀. Òkè yẹn. Ẹ má gbàgbé lónìí kan náà bákan náà.
1: Ajímọ́lá ó bàbá gọ́ọ̀lù ti gbé ìjà kàlàbíà.
0: Gómìnà aláṣẹ wa nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sọ gbólò nǹkan.
1: Fimiláyà balẹ̀ sá.
0: Wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjọba àbílẹ̀ oríire.
1: Bọ́lá ò bá ti dé ìjà.
0: Wọ́n lọ yà wọ́n lẹ́nu èrèdínú tí gómìnà fi ń pè fún ìwádìí ọ̀rìn kíníwé. Látọ̀dọ̀ àwọn àjọ. Àjọ tí ń bẹ yíká àgbáyé. Ó ṣe wá jẹ́ pé bọ́n bá kéde pé tó ẹgbẹ́ o, ó wù mí náà o. Èmi náà láǹfààní àti bọ́bọ̀ ń bọ́ mo fẹ́ díje. Fún ipò ààrẹ orílẹ̀-èdè. Etí ọ̀sìn tó burú ń bẹ̀ gómìnà wa sọ bẹ́ẹ̀. Ọ̀sìn tó burú ń bẹ̀ kó wù wọ́n láti díje. Wọ́n ló ṣe ajé pé bàbá kéde láago mẹ́rin ìrọ̀lẹ́. Àwa dàárọ̀ ọjọ́ kejì. Láago mẹ́sàn-án gérégé làárọ̀. Àwọn àti láàwí wá wọnú iléèwé lọ. Tẹ́ kó àwọn ọmọ ti mẹ́mẹ́. Wọ́n ní ti ń lo kọdún méje ó lé. Láti wà lórí àléfà ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́. Irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí. Ọwọ́ tán fi mẹ́tú ààbò kìí sọwọ́ kékeré. Ọwọ́ tó nípọn ni. Ẹ bá ń gbọ́ mi láàjìn yín mo kí yín. Ìṣẹ́ sẹlẹ́ńsẹ́.

ẹni sàṣetẹ́ ẹni sàṣesá àṣeyè lẹ́ṣe pẹ̀lú àṣẹ ọlọ́run ọba àláò ọ̀gá tí gómìnà sọ gbólóhùn sórí atẹ́gùn láwọn ọ̀jọ̀gbọ́n kan ni wọ́n bá bẹ gègé àti táká àdálọ́wẹ̀ ni wọ́n bá ṣàkójọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ bìfọ́ wọ́n láwọn ò ní gómìnà gbìyànjú ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kan ti wà bìfọ́ nítorí kó máa sí gbẹ́rẹ́ sí gómìnà pé ètò ààbò láwọn apá àbí kan ó kùdí ẹ̀ka tó èmi gan àwọn ọ̀jọ̀gbọ́n yẹn ṣàkójọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan àmẹ́nubà díẹ̀.

0: àwọn èèyàn jẹ bẹ̀rẹ̀ láti máa gbọ́ èyí tó wo.
1: Àwọn tèmi ti gẹ́sẹ̀.
0: Wọ́n ti gẹ́sẹ̀rẹ̀dì, a máa fún wọn lùjọ́, wọn lálùjọ́, bọ́dì wọn gbẹ̀gbẹ̀gbẹ̀, gbèsè lára, ọwọlé sí ẹlá bí o kọ̀ mi àkàkínyẹ mi mọ̀ jẹ́. Ọwọlé sí ńlá, ọkàyín gbogbo bọ́dì. Ní bẹ̀yìn gan ti mọ̀ tẹ́lẹ̀, ìyẹn ti mọ̀ pé mo ti dé. Ọ̀dà ẹ̀dàkùn fọ́nrán kan jáde, bẹ́ẹ̀ bá wò lórí ẹ̀dàkùn yín ni ó jẹ bí ọ̀rọ̀ mọ́ràn fáwọn dẹ́rẹ́bà wa. Ẹ mọ̀ ń tọ́fọ́ kọ́kọ́dà, orí social media lèmi náà ti rí. Ìwà á mọ ibi tí ń lọ ní pàtó, dẹ́rẹ́bà mọ̀ ń tó gbé. Ẹni ọwọ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó jẹ́ pásẹ́njà ń lọ kíyèsí. Ọba mú fóònù rẹ̀, aago mẹ́wàá mọ̀ kọjá bíi pẹ́sẹ́pẹ́sẹ́ ogún ìṣẹ́jú làárọ̀ mọ́ ni. Ìṣẹ̀lẹ̀ burúkú ni báṣẹ́ jà dẹ́rẹ́bà ṣe báyìí. Ní díjú nílá lórí mo sàn. Ẹ̀dàkùn ẹ bá ń kìlọ̀ fẹ́yìn dẹ́rẹ́bà. Kò sí ní tó burú bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá kíyèsí pé ẹ ti gbárin mú. Ẹ wá rin bí ibùsọ̀ díẹ̀ lọ fẹ́ sọ lọ́wọ́ oorun. Ẹ bi àwọn pásẹ́njà pé wọ́n dákun. Wọ́n fún yín bí ìṣẹ́jú bíi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún. Ṣé ẹ bá ní kí ló dé nǹkan òṣè yín oorun kùn yín ni o? Wọ́n lè máa pariwo lóòótọ́ o. Pé kí a ní rẹ́ndẹ́rẹ́ndẹ́ irú òṣìwò yẹn, èwo nìyẹn, èmi tí mo wà fẹ́ rí ìhọ̀rì, èmi tí mo ń kánjú, èmi tí mo ń lọ bí iṣẹ́, ìgbà tó mọ̀ pé oorun kùn ẹ́, ìgbà tó mọ̀ pé o ti sùn, táwọn ní kó bọ́ sí ti ṣí ẹrìn. Are you serious? Are you crazy? Are you mad? Are you Èbó wọn pọ̀ o, kí mo wí, èbó wọn yọ pọ̀. Ọgbà mo fi yún gba gbogbo ẹ̀yin onímọ́tò onímọ̀ràn. Ọbẹ̀ dà kẹ́ lò kẹ́ lórí ọ̀fẹ́ àti tọrọ. Kẹ́ tọrọ bí ìṣẹ́jú bí mẹ́ẹ̀ẹ́dógún. Ẹ fi lórí ọ̀fẹ́ àfirẹ́jú. Ẹgbẹ́ aláti ìbàdàn bá a bá ń lo òṣogbo. Bàbá kọjá àkìrè díẹ̀. Àwa kíyèsí pé wọ́n fẹ́ máa sanwó olóorun. Ẹ ti gbìyànjú kẹ́ gbìyànjú. Ẹ ti fọgbọ́n gbé. Ṣùgbọ́n síbẹ̀ ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ ṣe ń rò ó. Ẹ tọrọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún o. Ẹ̀yin pásẹ́njà, dídára bá tọrọ orú excuse bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn. Lóòótọ́ lẹ́ẹ̀kanjú. Ṣebí kó wà ń lónìí bí rè. Ọlọ́nìkan ni kì í rí anywhere.

0: is kidnapped and murdered along the Idere Ayete Road. One of my major two children are also killed in the abduction crossfire. Iweroyin the nation logbe ni January 23, 2021. Or your communities at mercies of kidnappers. Mala won se gomina gbo nje wi no. Igbo dinu osu kefa odo 2021. On a major midnight bandit raid hit the town of Igangan, killing at least 11 people. When among the victims are local defense leader Latif Adeniyi, vigilante head, and Ibrahim Adiagbo, Amatekun operative, who are killed while trying to defend the neighborhood. When is a gominoma? What do you want to see on a tea? Gomina last year, one equal. Ojo kejidini ogun osu kewa odo 2022 Honorable Jacob Bamgboye, then representing Orire constituency, raised a formal alarm in the House of Assembly about the strange movement near the old Oyo National Park. Oni Honorable yen didi mention abule tan pe ni yawota. It's a vulnerable flashpoint and one that the forest will become a bandit sanctuary if left unpoliced. Honorable Jacob Bangbuye. Onise gomina ogbo. Awon ba gbo si speaker ogbo. The speaker ba gbo sawon majority leader, one minority leader nko. All the principal officer of the House of Assembly in Oyo State, she won't wear. Iwe say moon, my woman, Thomas TVC. Baba Lola, on November 17, 2025. The youngest professor, Timori. In farm settlement. Only the raise alarm over banditry threat. Continuously reported armed invasion of their farmland by X-Men, which resulted in destroying crops, threat to life, and attempted sexual assault. And we are going to farm settlement. We are going to be a party. We sign. And we are going to be a ẹki gómìnà wa ké sínú nkan ti wọlé sí alátipẹ́ òní kì í ṣe ìgbà tí gómìnà kéde fúnpọ̀ ààrẹ ẹ̀tọ́ gómìnà ni láti aspire to show interest to lead this nation sí tó burú mẹ́ àmọ́ kí gómìnà wa lọ ọmọ pé bọ́n ṣe kéde tán ọfẹ́ mú kọ́ fa ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé níjọba àbílẹ̀ oríire. Ni gomina ba je the number one security team. Ni gomina kan wo uniform ni. Igbo di January odun ta wa yi. Ojo kefa. A heavy armed gang of X-Men launch a midnight retaliatory ambush on the National Forest Rangers office in Oloka Village. The Babile Orire. Ana ma wa. Awon ko wa. Awon egbon wa. Awon abro wa. Awon grandchildren wa. Marun nu won. Ti won je forest guard. Ni won pa ni Fonafasu. When following an earlier confrontation over illegal cattle grazing inside the old Oyo National Park. And they come back me. I just added down low. Hello. Hello. Hello. Hello. Oluwa ma kwe to re. Ami.
1: Tedi gbo nkan te nso. Gbo lo ye awon eyan. Awa na si ngo. Gomina to ni tori ko fe se are. Ni won se wa fu omo. Se planning yen ijo iseju melo ni won fi se planning awon to ba fe attack ilu. Si se pe agbole na fe attack. Se ara ni iseju to di pe ataro ijo to gbo omo yen na se plan na sara won jo na ko gbo nkan ton fe lojo. Iro ni gbogbo ti gomina mpa. Ohun to pe eyan pe ti won wa se wadi. O so fun won na wi pe ohun ti ra helicopter lati bi odun meji o, ode o. Ohun ra drone o lati bi odun meji won deliver. Owo ti won ni kan fi se gbogbo nkan ibi to wa, o salaye e fun gbogbo awon yen. Gomina ni ofura. Gbogbo ile ise te daru pe ni isin. Lati jo to ti di gomina o so odun kejo ni. Ami odun keje ni won lo lo yi. Ti lo de ti eko po osi ope meji ni badan lati jo awo lowo ti fe yo kan yen sibe gbo ile ise te n daru pe gbo ru e guide yen won ti gbe fe nikan ni si to n se magi nbe yan e magi mero le fe tuje lojumo nbi tan ti n se battery moto ta amo ye tan te yo kan tsg wa legbe be leland wa legbe be asedem wa nbe gbo eyan na ti ta tan ti de si tan ti de si flat gbogbo àwọn nkan tí gómìnà ṣe tí ó jẹ pé àwọn ará ìlú wọn ojú wọn ò là sí kankan náà kò sí ọ̀nà kan tó ṣe tó dá lẹ́yìn kó ṣe ọ̀nà mọ̀lẹ́tẹ́ sí bẹ̀rẹ̀ ó tán ó gba àwọn agbolé ládùúgbò yẹn kò sí kankan náà àwọn ọ̀nà ẹ̀wọ̀ ọ̀nà wákàjá yí ẹ̀wọ̀ ọ̀nà gbogbo àwọn ọ̀nà ẹ̀wọ̀n tó ọ̀nà kan lẹ́nu bí ijọ́ mẹ́ta yìí ó jẹ pé ṣe ni mọ́tò gan wa rẹ̀ lórí kìíní táyé ọ̀kadà ń wa rẹ̀ lórí títì.
0: O kọ ní rò wọn ọ̀nà ayégún ọ̀lẹ́yọ̀ nù wọ́n nítorí wọ́jọ́ lẹ́yọ̀ náà lọ́jọ́ máa jọ wọn o kọ ní ẹni rò wọn.
1: Ẹ ṣe kí wọ́n tó lẹ́yọ̀ bá lẹ́yọ̀ bẹ̀ tí gómìnà bá dọ̀dà sí ó yóò máa yọ̀ kò sí gbogbo yẹn kò ṣe kankan nínú gbogbo ẹ̀ lẹ́yìn pé ó wá ní kọ̀ọ̀kan ti rọ̀ mọ́ sí ṣé Tinubu ló ní kán lọ pọ ọmọ orí kó má bà di gómìnà ṣé ọ̀la náà fẹ́ dìbò gómìnà náà fẹ́ dìbò ààrẹ ni àbọ̀túnla tí wọ́n sì máa kọ́mọ èèyàn mélòó ni wọ́n kókó tó di pé yóò wádìí pọ̀ ààrẹ ọ̀hún gan. Gbogbo yẹn àwa wí ni gómìnà òfura kò sì ná ní gbogbo anything lẹ́yìn owó yìí tóun bá ti níìdì ó gba àwọn ẹrun agodigade ó gbé gbogbo ọ̀hún kan gétagétagétagétagéta ẹ wo àgíríkì níbi mọ́nà tán yẹn lédè àìbẹ̀ nílé tèmi àgíríkì yẹn a máa ń ra wàrà ńbẹ a máa ń ra mílìkì ńbẹ a máa ń ra oríṣiríṣi nǹkan gbogbo ibẹ ní ìsìn náà ti gẹta kan ti fi sọ di fíláàtì à ń ra ewédú bí àwọn tó ń gbé ewédú àwọn èèyàn kí àwọn àgbẹ̀ kéékèèké tán ṣe ewédú rẹ̀ fọ́ gbogbo ìgbà ẹ̀rùn yẹn kò sí ni a kì í lálà ẹ̀fọ́ gbogbo ẹ̀yìn ìsìn ẹ̀ wá kó àwọn èèyàn síbẹ̀ ẹ̀ wá lédi ń pa wọ́n ṣé àwọn tó wà ńbẹ̀ ṣé wọ́n lè jẹ ewédú wọn lè jẹ̀fọ́ ibi tán ti ń gbin lẹ̀ ti gé sílẹ̀ kan ti fi kọ́ lẹ́yìn ẹ kàn mú gbogbo ẹ̀ lù ní pọ́npọ́ ẹ̀ lù ní gbàǹjo ẹmu gbogbo ẹ kò sí ilé iṣẹ́ kankan tẹ sọ jí ká ní ẹgbẹ́ yẹn nìkan àbí leland nìkan ni gómìnà ṣe lọ́dún mẹ́jọ àwọn tó máa níṣẹ́ ń bẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn á pọ̀ ju kínní lọ gbogbo àwọn tó ṣiṣẹ́ ní gbogbo àwọn ilé iṣẹ́ yẹn nígbà tá a wà níbẹ̀ tá a fi ń gbé ní mọ́nà sẹ́yìn tí ẹ bá rí wọn láàárọ̀ tán ń lọ gan inú èèyàn máa dùn gbogbo ilé iṣẹ́ yẹn di títì pa àwọn èèyàn wá di alákọ̀rọ̀ jẹ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ńbẹ̀ pátápátá dà sílẹ̀ gbogbo àwọn dàkọ̀rọ̀ jẹ ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ dàárọ̀ òríṣẹ́ di àárọ̀ ìtú jẹ́ pé mo mọ̀ dáadáa láwọn tá a jọ ń gbé ládùúgbò ń bẹ̀ ń gbà yẹn gbogbo yẹn gómìnà ò ní kan kó tiẹ̀ mú ṣe ń bẹ̀ pé ok ilé iṣẹ́ bátìrì ní ilé iṣẹ́ táyà ni gíláàsì ni tó ò ń ṣe ṣe méjì bẹ́ẹ̀ gbé dìde káwọn ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ náà kan máa rí wọ́n máa ríṣẹ́ ṣe kò nídìí pé òṣẹ̀ṣẹ̀ ń fún wọn lówó tó bá ti ń ríṣẹ́ ṣe oníkálukú bá bọ̀ rẹ̀ gbogbo yẹn ò sí ní èrò gómìnà wa ló fẹ́ ṣe pẹ́sídẹ́ǹtì orí tiẹ̀ ni wọ́n ṣe wá pé òní kan ló wà láyé ni
0: yes. Hey, gómìnà wa sì ń gbìyànjú o. To àná gbìyànjú ọkàn pé tí ọba ṣèyàn kò lè máa ṣèyàn ọlọ́mọdé lábúrò ṣẹlẹ̀ ṣíà. Àwọn àlàkalẹ̀ táwọn ọ̀jọ̀gbọ́n kàkalẹ̀ nu wọ́n ní kí gómìnà wọn máa sọ bẹ́ẹ̀ ẹdúgbọ́n tí yàrá náà sọ wọ́n máa sọ bẹ́ẹ̀ mọ́ there are a lot of warning signs wọ́n ní gómìnà ò kíyèsí. Ẹnìkan tó ń bẹ ń bìtà lọ́wọ́ à ń bẹ. Ẹ̀lọ́.
2: Ẹ̀lọ́
0: sà. Orúkọ yín bolẹ̀ ti ń pè.
2: God bless my spirit.
0: Èyí tó wò.
2: Tó wò. Ẹ̀rù Bọ́lá Òjó ni ó sọ̀rọ̀.
0: Okay.
3: Hello.
0: God bless our great nation. God bless our great nation.
3: I'm a little bit like the American. Sherry, she's a little bit of one. The only way,
0: Sarah.
3: What a key, Sarah. Oh, she look
0: at
3: her.
0: Sherry,
3: that's in Lagos State. She went lay and walk at a pool near one degree. Nígbà tí ẹ lé dóògùn òun náà lé
0: ògùn náà jẹ wọn dúró
3: gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ní kí wọ́n máa bọ̀ àwọn máa mánéjì wọn àgbà ilẹ̀ tí ń kẹran mérò bọ̀ díẹ̀ díẹ̀ mo pariwo ńgbà yẹn ṣe rí àwọn tí wọ́n máa ń ṣe ìjàmbá
0: yẹn
3: ọjọ́ kankan ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n ti fi trade tẹ́ pé kódà gan wọ́n ti doni ni wọ́n ti di wọ́n ti dọmọ nílé mọ yín lọ
0: kí
3: wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ṣẹ́rọ́ náà tó bọ́ ojú orin yẹn
0: wọ́n
3: ń gbà dáadáa tẹ bá ti dé ọlọ́kadà kan ọ̀pọ̀lọpọ̀ wo ni nọ́mbà tẹ bá gbọ̀ ọ̀kadà yẹ tẹ bá ti dáwọ̀ ọlọ́pàá àwọn tòbí kan ní oríta mẹ́rin
0: lọ́nà ọlọ́ǹda
3: tẹ bá ti rí àwọn ọlọ́pàá mẹ́rin báyìí wọ́n wà lọ ṣẹ́bù mi gbà
0: wọ́n
3: ní kí ló dé wọ́n ní tòwọ́ ọlọ́kadà wọn ọkadà yìí ò sí ní nọ́mbà sọdún ẹgbẹ yẹ tí wọn ti ní bọ ni wọn ti wá àwọn ọgbọn nasara wa
0: tí
3: wọn ti wá nasara gbogbo ọlọkadà tí mo bèrè bẹẹ yẹ tí òòyì ṣẹlẹbẹ wa nasara ọgbọn ti ń wá wọn ṣe ẹni pé nasara ọgbọn yìí ti ń wá àárẹ tó ṣe ẹwà láti borno àárẹ tó wá láti kano ó mi ní pé ọpọlọpọ ọjọ ìjọba nàìjíríà ṣùgbọ́n ọ̀pọ̀ ń wò pé nasarawa tún mọ ó dùn bọ́ lé sí oṣù máa já ẹjọ́ fi àpò nasarawa so mo kékeré àwọn èèyàn ò lè ṣe ibẹ̀ láti wá bára wa
0: yìí
3: ó ṣẹlẹ̀ tán ṣe rí kankan tí gómìnà lè ṣe ṣe tó lè ràn án lọ́wọ́ o ni pé kí wọ́n ṣètò láti mú ibi tó lè gbé kí wọ́n mọ ibi tó gbọ́dọ̀ ti jáde wá àlè kí wọ́n lé yẹn lè kúlè ṣùgbọ́n a gbọ́dọ̀ sa èpò
0: kóònù àlèkàmà ẹ ṣe tó ẹ̀yin dá ń pè mí wọn ò tí ì sojú òpó lẹ̀ ẹja jọ fẹsẹ̀ kan dé ìgbójàyè èyí tó wò lè tò lágẹlulẹ̀ ti ń gbọ́ gbogbo yín mò ń kí tá àjọ ń ṣàìsàn ha number kan tun ti wole o wole eja wo seju kan na ni hello
4: ekins the great reporter
0: hello sir
4: the great presenter
0: hello sir
4: God will continue to bless you
0: amen and amen sir
4: omre re mbakare ni
0: to era sir e ko aje
4: o ni kan na mo fe ko
0: mo n gbo yin
4: oro ni o so ra re ọ̀rọ̀ ni ó sọ́ra rẹ̀ lọ tí ìyàwó bá ná
0: ọmọ ọkọ ọ̀rọ̀ ni ó sọ́ra rẹ̀
4: àwọn obìnrin ń jáde tí wọ́n sọ̀rọ̀ yìí o ẹ̀gbọ́n tí wọ́n sọ jáde ẹ wo leland ẹ wo ogbó ẹ ẹ wo tó dà ẹ wo agodi gardens ẹ wo tó dà ẹ wo ọ̀nà ìdó wọn bí ibi tí wọ́n gbin àwọn ọ̀pẹ sí wọ́n ti gé ogbó ẹ wálẹ̀ pátá pátá wọ́n ti sọ di oh god wẹ́ àì ọ̀rọ̀ ni ó sọ ra rẹ ìjọ tí náà ìyàwó
0: bá ná ọmọ kọ
4: comrade
0: mo gbọ́ yín sà
4: àwa tí a ń bẹ ní tá a jẹ́ pensioner àìgba owó kan tuntun títí ní poli ìbàdàn o títí dàsìkò yìí àtowó tuntun
0: àtàkúwórí o
4: àti ìjọ fi lé owó oṣù o wọ́n kàn fa ní 10,000 lẹ́ẹ̀mẹta
0: tabatan
4: o tan láti gbà títí dasi
0: o tan mo ti ẹ ni gómìnà ma promise 10,000 kan oṣù mélòó wọn làwọn òfin san àwọn òṣìṣẹ
4: april may june
0: ẹ ti gbà ní april may june
4: o ti tan
0: ẹja kí wọn ká yàn wọn jẹ gbìyànjú.
4: Ṣé ìyẹn ni ṣé ni mo fi ra táyà sí mọ́tò ẹ ṣe o
0: ẹja jọ dé ìgbójàyè sẹ́ẹ̀sùn ẹ dákun ẹ bá ń ké gbogbo àwọn traditional council wọn wá gbọ́rọ̀ o ẹ dákun ẹ máa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ bẹ́ẹ̀ wá gbọ́rọ̀ o bàbá tí wọ́n hm headmaster alàgbà ọwọ́ adé matthew kọ̀láwọlé tí wọ́n gbé ní gbójàyè bàbá sọ̀rọ̀ o bó ló ṣe lọ ẹja gbọ látẹnu bàbá
5: hello
6: hello
5: yes I kúrọ̀lẹ̀
6: ẹ máa kúrọ̀ lẹ̀
5: yes I kú àtàrà sàn
6: adẹ̀kú oríire ti bàbá o
5: yes oríire ni sàn
6: ọrùn máa ṣe sẹ́yìn tí pa àtúnṣe gbó ni.
5: No mo sì wà ń lé mo wà lọ́dọ̀ wọn gan báyìí mo ṣe wà á dọ́dọ̀ wọn lé ni mi.
6: Ẹ ti wà ní gbójàyè.
5: Bẹ́ẹ̀ni
0: ẹ jẹ́ ǹjẹ́ gbọ́ ti bàbá gangan ìyẹn ó tún jọ máa pẹ́ tọmọ wọn lẹ gbọ́n ẹjẹ ǹjẹ gbọ́ ti bàbá gangan toro ọ̀nà tá à ń lọ jìn.
6: ẹ káàárọ̀ ẹkọjúmọ́
5: ẹkọjú
6: iṣẹ́ ni ẹ bá ń gbé fún bàbá jẹ́ ẹ bá bàbá sọ̀rọ̀.
5: Ẹ káàárọ̀ sá o.
6: Ẹ mọ̀ káàárọ̀ dàdí o.
5: A dúpẹ́ o.
6: Ẹ kú ẹ̀yọ Ọlọ́run o.
5: A dúpẹ́ ẹ̀rá sá.
6: Ẹ pẹ̀lẹ́ o.
5: A dúpẹ́ o gbolé ńkọ́ sá.
6: Àlàáfíà ni o.
5: Adúpẹ́
6: o. Mo alàgbà kí Akínyẹmí lorúkọ mi láti lè ṣe Lágelú FM Ìbàdàn.
5: Ok. Ẹ ṣeun sá.
6: Adẹ̀súnmọ́ asúnmọ́ àwọn ọ̀gá àgbà pátápátá ń dìṣe olùkọ́.
5: Àbí
6: pátá àdẹ̀gbọ́ pé Chem ní o banilọ́kàn jẹ díẹ̀.
5: Ẹ wo ó lágbára sá.
6: Ṣé lẹ́nu kẹ̀kan lọ sóko kẹ̀dẹ̀ máa padà bọ̀?
5: Bẹ́ẹ̀ ni ó kọ òun ojú kìlómítà méjì lọ. Very close to town kò tí ẹ jìnnà rárá.
6: Ṣé pàtẹ́ wá ń padà bọ̀ lẹ pàdé wọn ni àṣẹ dá yín dúró ni àbí wo torí wọn lórí máṣínì lẹ wà.
7: bẹ́ẹ̀ ni ìgbà tí mò ń padà bọ̀ ni mo ti fẹ́ wọ̀ gbóró gan mo ṣe já náà pẹ̀lú àdá nìyẹn kí ló dé kí ló ṣẹlẹ̀ kí n tóbi wọ́n ti fà mí bọ́lẹ̀ kúrò lóde machine wọ́n ti fà mí wọgbó ẹnìkejì yí machine kò jù báwọn náà lọ
0: báti wà níbi tó kùn
7: àwọn méjì ni wọ́n dẹ̀ má dá lọ́rùn níbùn.
0: Yorùbá Fulani Igbo.
7: Èyí Fulani ni o.
0: Na méjèèjì.
7: Bẹ́ẹ̀ ni Fulani ni wọ́n. So bí wọ́n ti fà mí síwájú tí wọ́n rí pa wà níbi tó kọ́fà díẹ̀ wọ́n bá wọ́n ní ṣe mọ́ àwọn wọ́n ní mìíràn yìí wọ́n ní kidnapper làwọn. Kidnapper bó o tilẹ̀ fẹ́ wọ́n lówó làwọn fẹ́. Mo lè mi ń toko bọ̀ ni mo kẹ̀ lọ́wọ́ oko mo ń padà sí gbòòrò wọ́n ní owó wá dà gbogbo ti fẹ́ rówó ń bí báyìí tẹ́bà ní sùúrù lọ́ba yín mo wá wọ́n láwọn ọ̀gbá wọ́n ti somi lókun lọ́wọ́ ni wọ́n bá sa ẹnìkan fi àdá ó sá máa da okúnlẹ̀ tèmi níbi tí wọ́n ní kí n jókòó wọ́n bá jókòó ó sá máa da ojú tèmi ẹnìkan yóò kó òun lọ káàkiri òun sá ń ṣe màṣí mi òun mo ní ohun tí wọ́n wà ń bẹ̀ ni pé tẹ bá mọ̀ pé bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́ ẹ máa gbé màṣí yẹn lọ torí bàjáàjì tuntun ni mo ṣẹ̀ ra náà ni kò pẹ́ mo ní ẹ máa gbé lọ wọ́n ní àwọn èso lè bàjáàjì àwọn èso lè màṣí kí lẹ wá fẹ́ wọn lówó náà làwọn sá ń fẹ́ ká ní pé wọ́n bá ti sọ mi pé ẹ kì í pelé ẹni tí ó bá mú wá bá wa níbẹ̀ yẹn ìbá rọrùn mo wà láò tó mo bá sáà dúró tì mí àwa ń bẹ.
0: Kò dẹ̀ sẹ́dẹ̀ gẹ́gẹ́ tí ń kọjá ní títì.
7: Wọ́n ń kọjá wọn ò rí wa ni bẹ́ẹ̀ ni wọ́n ń kọjá ní títì wọ́n sì ń kọjá wọ́n ń kọjá gbogbo ohun tí wọ́n fi tìmí wọnú gbọ́n yẹn kò tó 1 minute wọ́n dá mi ló báyìí wọ́n fa máa sí mi ẹnìkejì tìmí wọnú gbọ́n ni. Àwọn èèyàn dẹ̀ ń kọjá bẹ́ẹ̀ tó bá di pé wọ́n kú fìrí wa rírí díẹ̀ níbi tá a wà ní bọ́ ọlọ́run bá gbé kí situation yẹn kọ́ máa jẹ bí a ṣe ń sọ yìí létà ń gba ọjọ́ wa bora díẹ̀ ni wọ́n wá páàkì machine yẹn síbẹ̀ wọ́n ní ọyá ká máa lọ làwa cross your other side ojú ọ̀nà.
0: Ẹ tún padà sí títì ẹ wá fòdà padà sójú kejì.
7: Fòdà padà sójú kejì ìrísẹ̀sẹ̀ wa bẹ̀rẹ̀ ìgbàta wa lọ a tó bí 2 kilometers sí ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ yẹn wọ́n á ṣe ẹ̀dùn kí n dúró kí n kúnlẹ̀ pé èlò ni mo fẹ́ fáwọn. Mo ní wẹ̀ mo ní bíi 200,000 dání tí mo lè fún yín.
0: Ilẹ̀ ti sú ńgbà yẹn o.
7: Ilẹ̀ ti sú. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ọ̀kẹ́ sí wọ́n gbára sí ní rẹ́ẹ̀rín múnà tí wọ́n ní èmi ò mú àwọn fà tí n bá mu àwọn èmi ń sọ̀rọ̀ kí ni 200,000 owó àkàrà ni àbí owó kókì kí lẹ wáá fẹ́ wọ́n láwọn fẹ́ 50 million.
0: 60 million.
7: 50 million mo lè mi ò lè rí o ẹ wo bí ilé rí tí mo sọ òun ọ̀kan lọ gé igi ẹ wo bọ́n ti bẹ̀rẹ̀ tí ní kò bòmínú
0: jésù
7: ìgbà tí nínú àyẹn pọ̀ wọ́n ṣe máa ṣe 30 mo ní sàn.
0: Ẹlẹ́sàn-án.
7: Mo ní sàn.
0: Nígbà nínú yẹn pọ̀.
7: Nígbà tó pọ̀. Kódà bí mo ṣe ń sọ yìí tí wọ́n bá ya fọ́tò gbogbo ẹ̀yìn mi tí wọ́n bá fi ẹ̀yìn. Ọlọ́run ló ní kí n jẹ́ni tọ́lọ́run fún lálàáfíà díẹ̀ fà. Nígbà tó wá dàbáhùn tí mo ti ní màá ṣe. Torí Fúlàní tí wọ́n ń sọ, mo gbọ́ díẹ̀ bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ sọ. Gbogbo ohun tí ẹni tó ń kọ̀ máa ń dè tó ń nà mí yẹn tó ń sọ kódà ó ń pe ẹnìkan pé pẹ̀lú Fúlàní ló ń sọ o pé ẹnìkan wà wájú òun ẹ̀jẹ̀ ọ̀sán nísìn. Mo láti máa fọkàn sàdúrà pé ọlọ́run ìdí tí mo fi tètè gbà pé 30 million yẹn máa sẹ́yìn nìyẹn.
0: Ó ń pe ẹnìkan lórí fóònù.
7: Bẹ́ẹ̀ ni kódà ìyàwó ẹ̀ ló ń pè.
0: Bẹ́ẹ̀nìkan ń bẹ wájú òun ẹ̀jẹ̀ ọ̀sán nísìn.
7: Bẹ́ẹ̀ ni ẹ wo àbá tún bẹ̀rẹ̀ rìn àrífà láti wákàtí ohun tó fi di aago mẹ́ta ìdájì nínú igbó kété pé báyà mutus light dání o àwọn náà ní robert wọn ò ní tàn lóòkùn náà là ń lọ
6: ah
7: awonu gboro agbabaya ajanu oko abaya awonu odo abaya ajade titi ngba to di bi 24 adebi kan inu gbo na ni won ba tun won ni kin joko won wa la ese mi bo igi ni lati o duro so won wa su ese mi po ni odikeji igi yen mo so owo mi bẹ́ẹ̀ni mo fi wà tílẹ̀ fi mọ́
6: tílẹ̀ fi mọ́
7: bẹ́ẹ̀ni ìgbà tó wá
6: di
7: bẹ́ẹ̀ni ìgbà tó wá di ọwọ́ bíi sísà ti pínlẹ̀ mú ṣe fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ yẹn wọ́n á tú ẹsẹ̀ yẹn so ẹnìkan ti lọ nínú àwọn méjì yẹn
6: ọwọ́ akẹnìkan
7: so àwa wọnú wọ́n ń pè èso kan ní rílí inú ẹ̀ mọ́ dáadáa ìdìkan wà mbẹ̀ jẹ́ dẹ́dẹ́ mbẹ̀ lára jókòó èkejì ẹ máa ń sọ fún mi pé bàbá wọ́n bí irú àwa òbí ọmọ tó tó àwa tó ju àwa lọ tí ìwọ bá ti cooperate pẹ̀lú àwa àwa ò ní da ìwọ láàmú púpọ̀ mo ní ẹ gbàtẹ tilẹ̀ fẹ́ owó ẹ ṣe sùúrù náà ni ohun gbogbo tí èèyàn bá ń wá sùúrù náà ni ó ṣe ẹ ṣe sùúrù tábàjọ ṣe sùúrù fúnra wa tá a gbọ́ra wa yé ohun tágbára ń bá kẹ́rì gbogbo ohun tẹ́ rí tí ò ń sọ yìí kò síbi tí n ti rí 30 million mo ní kò síbi tí mo ti fẹ́ rí mo ní bẹ́ẹ̀ bá ṣe pa mí òkú mi ò di nkankan fún yín bẹ́ẹ̀ tẹ́ bá mú dé ní sùúrù tájọ sọ̀rọ̀ so ọlọ́run wa ń bá mi mú làákàyè wálẹ̀ ó ní ọ̀dà kí ni ìwọ fẹ́ fún wa mo lóhun tí mo lè rí òjú 3 million lọ mo ní kí n bá ṣàlejò tí àwọn èèyàn bá bá tí wọ́n bá mi jáde mo láre 3 million ṣàjọ ṣé ń gbọ́ mi sà.
6: mo ń gbọ́ yín dáre.
7: ok oníbàbà ọ̀rọ̀ ilé ìkẹsì ọ̀rọ̀ 3 million kí n má parọ́ fún ẹ tọrọ gbọ́ yorùbá díẹ̀. ó ní ilé ìkẹsì ọ̀rọ̀ 3 million ó ní òun fẹ́ ṣe wípé ó ní tí èèyàn bá jẹ́ èèyàn dáadáa èèyàn padà rí dáadáa. òun rí i pé mo jẹ́ èèyàn dáadáa nínú ọ̀rọ̀ mi the other one tí ó tó ti lọ yẹn òun ló wicked òun ló máa ń nà mí gan ṣùgbọ́n èyí tó bá mi sọ̀rọ̀ yẹn kò ní fọ́ọ̀kàn mi mo ní ọ̀dà tí wọ́n ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ ọmọ ohun tásìkò yìí ń rí o ṣùgbọ́n gbogbo ohun tá a bá ṣàjọ àáfún ẹ gbà á bẹ́ẹ̀ mo ní ọ̀dà ṣùgbọ́n wọn ò ní gba 3 million tí olédè kúkúrú ó ní tí èkejì òun bá dé táwọn bá jọ sọ̀rọ̀ mo ní à tètè pin nínú ọkàn ohun tó ẹ fẹ́ ṣe kó lè kọ̀ǹfíṣe èkejì ẹ̀ ń bọ̀ bá dé torí òun yẹn ò tiẹ̀ kọ̀ gbọ́ yorùbá kọ̀ gbọ́ kankan.
6: Fúlàní wọ́n rán lóhun.
7: Ẹ wo eléyìí kọ̀ gbọ́ kankan ju pé ẹ pa. So ìyìnfẹ́ kíyìn ó dé kọ́ sọ fún un pé ẹ jẹ́ àwọn sàánú bàbá yìí. Mo fẹ́ kó sọ fún ọlọ́run sábà mi kó sí wọn lọ́kàn nígbà òde ó mú ohun orí ìtọ̀hún yẹn wálẹ̀ ó sọ̀rọ̀ fún ẹ jẹ́ àwọn sàánú bàbá yìí tó níbẹ̀ lọ sàánú bàbá sẹ́ẹ̀lì san 5 million níbi tá a bá ba dé ìpalágbára ọlọ́run ń pe àwọn èèyàn wọn gbìyànjú mistake tí wọ́n wá ṣe ìgbà tá a parí ọ̀rọ̀ ọ̀hún ẹ kàn fún mi ní fóònù kò pé kì í pelé pètò ń bẹ̀tà sọ̀rọ̀ sí rèé o ẹ tara máa wá owó mọ̀ fún mi ní fóònù bóyá torí ojúmọ́ ti mọ́ torí ojúmọ́ ti mọ́
6: dáadáa
7: òun sì fẹ́ ká sọ̀rọ̀ sókè.
6: ẹ yàrá máa sọ wẹ́rẹ́ torí wọn àní mẹ́tọ́ wà ní oko.
7: ẹ àbá tún kúrò mẹ́yẹn àti kúrò mẹ́yẹn àwa lọ wábi kẹlẹ́ tí odò sà téèyàn bá ń kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ wa báyìí kò lè rí wa níbi tá a wà. Infact àwọn kìíní àwọn Fulani àwọn àgbẹ̀ wọ́n ń kọjá lọ o.
6: Àwọn Fulani àwọn àgbẹ̀ wọ́n ń kọjá àwọn Fulani bí ẹgbẹ́ wọn náà.
7: Bẹ́ẹ̀ ni wọ́n sì ń kọjá wọn ò rí wa. Àwa wà ń bẹ̀ gbà tó di ọwọ́ bíi 2 èyí tó wicked yẹn dé.
6: 2 lọ́sàn-án yìí.
7: Bẹ́ẹ̀ni èyí tó wicked yẹn dé gbà tó wá dé wọn sọ fún un pé kí ló dé tó sí ojú mi onukode yen lo wa tun tu o wa tu kini eh lawa ni abi kini to ma ni we yen o wa fi di oju yen nfa olorun lo ko ju ma fo
8: jesus
7: o di gidi so awon fe si oju ni yen mo wa wa be lati tu yen to fi di eight ale
8: ha
7: mi le si du mi te yipo ni gidi ti yipo ti la fi su go wa de lale won tu oju won tu owo to aba tun bo sinu okobo mi ojode so gbojo yen da bi owo to 11 labe gila wa o
8: gbogbo je fin ro
7: ben so ngba ti o wa de podo yen da
8: ojo si npa won na
7: won a jo npa wa ni aba tun bere rin a kuro ni adubo yen a bere riyen ka to simi sa o di owo fo ngbo ni mode je tabi eh o di owo fo daji ni je ta yen ka to simi be ni a wo a wo igbe yen debi ti eyi ta ko rin la koko yen tu fe fia so ba wa debi kan mu ni egbo emi o le lo mo o ri apata kan bayi lade won baba asi mi bi mo se se wa lo wa agbadu tori bi eyin ti mo fi lele bayi mo ti sun lo mo se wa lo ya agbadu alagbadu won ko gi won ta ni ale lori yen won ba fun mi ni agbadu opa meji mo sa je baba dide ka lo mu mi aba tun dide kini kofa kini ogun gbe ko yen ogun to won fi fi ko yen kini kofa re ike yen o ba fi bo mi ayo meji fun mi
8: ah
7: to aba tun para aba tun bo ti bi 26 iyo ma mo lo aba tun gbera
8: yeso
7: aba gbera awa gun bi okuta ke lo iwo la kan wa nbe ibe la wa so ba ti le ti fe mu ti bi giga ti mo lo weekend yen ohun ti ti lo in mo bi to ma nlo o ti lo oku emi ati eti mo lo simple die yen so ba ti mo ti wa pele ti mo ti pele pe to iye bayi ni a conclude si o won da ko tete ma ba gbogbo ona ti won ba fi le ri tori bi in fact bi olohun ke so wa ninu ririn ni tẹ́yìn bá rí náà bó tẹ́yìn tá à ń wọ̀ kódà tọ́lọ́wọ̀n bá tẹ́yìn bá rọ́gẹ́dì kẹ́kẹ́yìn bá dé oyè olé wà mú ọ̀pọ̀lọpọ̀ lọ àmúṣe wà yí o wọ́n wà lọ sún tuntun wọ́n sì máa fa tọ́jú wọn ṣe ṣe so lédè kúkúrú sá so ń gbà wọn ti gbọ́ pé mo pelé táwọn ará alẹ́ sì ti ní àwọn ń gbìyànjú ìgbà tí ọ̀bẹ di ida bi 11 or 12 àwọn pè wá inú wọn ti dùn kódà àwọn ò tẹmí bákàbákà mọ àjọ ń sọrọ tó wọn bá ní bàbá nǹkan tí ọlọrun bá fẹ tì sí yẹn yóò tì í ni kìí ṣe torí èmi ni àwọn wá èmi kẹrin sí àsìkò ni wọn ni mo kẹrin sí àsìkò ni wọn ni kìí ṣe torí èmi àmọ ohun táwọn fẹ ni pé owó àwọn kó tètè dé kí n máa lọ àwọn náà káwọn máa lọ.
8: Kìí ṣe yín gẹ́gẹ́ náà wá wá.
7: Tó bóyá wọ́n fi ń gbéra wọn lẹ́sẹ̀ ni bóyá bẹ́ẹ̀ lórí àwọn ni wọ́n mọ̀ tọ́lọ́hun sì rí ọkàn tọ́lọ́hun rí mọ́ ike so wọ́n sàsọ pé kìí ṣèmi ni àwọn wá wá torí gbà tí n lo oko àwọn rí mi ṣùgbọ́n sọ tí mo wọ̀ ọ́n papọ̀ mọ aṣọ tí ẹni táwọn wá wá ṣàrò títí ní ọ̀dà tó ń bá àwọn aráalé ti pè pé títí 12 àwọn ọyọ sí wa so abátaadà òkú èmi ẹ méjì òjò tún dé again òjò sápa wá ń bi àwà náà tọ abá wà ń bẹ níbo di bíi 12 yẹn ọba ó pè òun gẹ ló pè samuel ẹni samuel ti ń so ó ní ẹ dáhùn tí èkejì òun tó burú bá dé òun tó bá ṣe fún bàbá ẹ fara mọ o mo ba ni awon saajo ba bi sa mo ni nbo le bade ola won tiri tiri gbogbo nta ti jo so tele owo yen pelu isiro to mu ni o ma foke si o je ko yen o tuwo bi 37 3.7 million ni gba yin
8: okay
7: nba to wa so pe 3 gerege lo se wa ni owo ohun lo ba tun gbogbo lo lo ba tun yari ah tiri ba wo owo ti yawo mu to wa saki so pe ohun ri 800 ohun ti mo ti fu e ta si rojo nbi 41.3 million bo lo se wa je 3
8: to o ga tin ba yin si be se ah se npe npe npe won la ko kan ni pe to mo le ba de o mo le ba de o
7: se ri ke ba ohun ni won se fun mi ni phone tin fi pe tin ba wa pe in fi si speaker ni so ti ye tin ba ti soro ton yo gba
8: gbogbo gba te npe e fi si speaker ni
7: be ni
8: te ba so won to gba
7: o tin fi okan calculate iye to ti wa nle se ri owo yen ba di ni 5 million oyin baba to be mo ka ni pe o so pe bi 3.5 lo ti wa nle ni
8: okay
7: tabi yoko awon fe gba si o ka si ni awon ori sugbon bi 3.5 wa nle ah o baba ifu gan kan je 3.5 yen o 3.7 won para gbe wa ko ba gba
8: okay
7: tori isa tin be pe gbogbo olo ni baba e sadu afa wa ni a fe ise yi
8: ha
7: olo ile mari mo fubura awon o fe sise eleyi gbogbo àwọn náà táwọn bá rówó díẹ àwọn lọra màálù àwọn fìílẹ lórí iṣẹ eléyìí iṣẹ dáadáa kọ mo ní ẹni tẹ bá ti ní àníyàn dáadáa pé ẹ fẹ mọ mo ní ọlọrun ọba yìí ó ti àníyàn yìí lẹyìn àtàgbọ ń sọrọ ẹ wo àtijọ èmi torí mi náà gbédè díẹ ṣùgbọn wọn sì ní bí yẹn bá kó wọn èèyàn gbọdọ sọ pé èèyàn gbédè èmi nígbà wọn ṣàpadà rí pé èmi náà àjọ ń sèdè o bàbá nbọ sáré pé torí a ti so ọrọ ti so oògùn débi pé mo ò threat ni mo
8: ò gbogbo ọgbà yẹn dẹrẹ ní ìsàwọn èèyàn ń wá yín kí inú gbó wọn rí yín.
7: À ń bi ta wà wọn ò lè rí wa sà.
8: Ó pè pé àwọn èèyàn yẹn mọ gbogbo àárín ọ̀dọ́ yìí ń pa yányán.
7: Ó ti pọ̀ jù èmi gẹ́ ibi ta wà yìí mo ti pẹ́ ní àdúgbò yìí tó ní ibi ta wà yẹn mi mọ́ bẹ̀.
9: Bẹ́ẹ̀ ti máa ń lo oko
7: bí ìṣe ń lo oko tó tí wọ́n bá fi mílẹ̀ gan pé máa lọ. Tí wọ́n bá fi mílẹ̀ pé kí n máa lọ.
8: Bẹ́ẹ̀ ni mo bá jáde délé.
7: Bẹ́ẹ̀ ni ìṣe máa bèrè pé ń bo ni bíbà yìí ń bo ni bíbà yìí ni. So ń bọ̀ tó wá di tírì tó di pé tírì ìlú owó yẹn ò tíì dé. Ó ní ha ṣé òun kí ó di wàhálà kọ́ lélẹ̀ ó ti pe lógún yẹn. Pé kọ́ máa bọ̀ gbogbo yẹn náà ti dé bẹ̀tẹ̀ ọ̀rọ̀ wa ti ń tutù mọ́ra wọn tó ń gbà kí gbogbo yẹn dé ọwá ọ̀sà ní báwo ni ọ̀sà ń sọ̀rọ̀ tútù fún gbogbo yẹn tọ̀ òun náà ó gbó lẹ́gbẹ̀ẹ́ kan kò sí nǹkan kan ṣùgbọ́n tó wá mo á tún pe samuel mo ní tí ẹ bá fẹ́ gbòkú mi gbogbo ọ̀nà ẹ wá owó yẹn fún ọ̀sà ṣe ṣe wá rí gbà mo ti wò ó wípé owó yẹn ò di tí wọn bá rí bíi fọ wọn gbà torí àwọn ọdẹ wọn ní di owó yẹn àwọn ní òní nǹkan kan lọwọ so wọn ẹyin ọlọ́kadà tí n pèsè kejì sámọ yẹn ti n bá rí pé wọn á ní tọ́ba yẹn pé 3+ yẹn lọ́wọ́ àlọ́wọ́ ẹ̀ pàdé ìbọn yìí fẹ́ kọjá pé tọ́ba tún sọ pé ṣé òun sọ fún mi pé kí wọ́n pàdé tọ́ má tún di wàhálà wọ́n sá sọ mo ní ẹ̀ pàdé ìyẹn wà bọ̀ pé wọn ọ̀dàstàndì ẹ̀pàdé yẹn nígbà tó di ọwọ́ bíi ìtúfọ̀ wọn bá tẹ̀ pé wá pé owó yẹn ti wà ó ti complete ó ní èlò wọn ní 5 wọn ní ok lọ́dà ń bo ni káwọn wá onúkọ máa bọ̀ wá sí bùdó ààrẹ
8: táwọn
7: bá débẹ̀ ńkọ́ bẹ́ẹ̀ ni wọn táwọn bá débẹ̀ ńkọ́ olóhùn ó pé
8: bó ni bùdó ààrẹ yẹn ṣe jìnnà sí gbóró ìgbójà yìí sí.
7: Gbójà yìí ni àwọn dúró díjẹ́ ara àwọn ọlẹ́ gbìn ìlú gbójà yìí náà ni.
8: Ni bùdó ààrẹ.
7: Bẹ́ẹ̀ tó jìnnà díẹ̀. So léde kúkúrú làwọn dé bùdó ààrẹ a ti sọ kalẹ̀ ń bi ta wà yẹn. Àwárí lọ tí n yìí ọ̀dàstàndì bi ta wà yẹn títítítí a sọ kalẹ̀ àwọ̀dún oko a lọ a sàn lọ a sàn fọkàn. gbogbo wa ni gbogbo kan ta wa yi ibo ni bi ta wa yi bi n ba ti bere lowo re pe nbo la wa ko ni down so asan lo gba debi kan adenu oko kan abajo oko so o wa n so fun gba ta ni edibudu are won pe ata para get ara wa oni oni bo ni ka won lo oni ko lo ni owo to owo ilu kembe ton pe ni owo under tisbo local government lo wa oni be ni ko won ma lo gba wa wa de ibi kan oni ka joko emi ate yi to wicked yen
10: aka ro baba won call ni
7: emi ate yi to wicked yen oni so olohun o lo ba won so ti o wa so fe yi to wicked yen pe ti o n ba ti pe to ba ti pe won ti ku ore tabi security kan dani ti gbogbo e ba ti daru ko go ri mi
0: ha
7: Musa ede won na lo fi so o so Musa ni ori oda so oba emi ati eto wicked ajoko ohun ti lo bo wa lo o lo pade awon to gbowo dani so asa wa nbe titi bo fe won sa pe wa emi getting soil mo close mo eniyan
10: pe ti gbo nkan to fe so
7: mo ti kasoko to bi so
0: me njoba ti e sase loni
7: do ba je wa iri be ni ha a bara wa debi kan so o ba ni ka ma bo isa un case o ni baba oya o sa ju motele titi da wa fere a ba ti debi kan a fere titi de ibi ti won sa fi o sa yoju aba lo ba won be to won ti se to wo yen so ba ton se tan to gbugba won ke jije ti won ni ku ora suya moti
0: won to ni o tun an ke je la ni wa
7: bed bullet miki rice so card won sa ni kon ra gbogbo e so a ton sa la jo kan bayi
0: won ra suya dani wa fun
7: bẹẹni
0: wọn ra energy drink bullet dani wa fun
7: wọn bẹẹni
0: wọn ra rice dani wa fun wọn
7: bẹẹni
0: owó oyún ló tún lọ bí another 100,000
7: ẹwo wọn bá àkàdé bẹẹ wọn bá tẹ wọn ti wọn jókòó báyìí àtàwọn ti tèmi wọn gbówó wa wọn jókòó báyìí tó èmi ni wọn kọ lu míìkì fún wọn ní kí mú tó èmi ò ti jẹun tẹ tẹlẹ kíákíá ni mo mú tẹ tó wọn bu ẹran wọn bu suya yẹn wọn bu fún àwọn ẹyà ká máa jẹ.
0: àtàwọn dẹ́gbẹ́ wá fún ọ́nà pẹ̀tọ́ ẹ̀jẹ̀ ń bẹ̀ kẹ́ tó máa lọ bẹ́ ẹ bá fi poison sí tó.
7: a bá bẹ̀rẹ̀ sí ní oúnjẹ tó mọ́ọ̀tì èmi ò láìkì mọ́ọ̀tì àwọn yòókù tèmi wọ́n ti mú mọ́ọ̀tì èmi kì tèmi sápò tó nígbà tún yá owó tá a gbé lọ ọyọ 10,000 fún àwọn tó gbó wá ọyọ tó 10,000.
10: ẹgbẹ́lọ́wọ̀
7: so
0: ọyọ 10,000 fún àwọn mélòó wọn gbó wá
7: àwọn méjì.
0: owó kìló pè fún kánà nọ́mbẹ̀.
7: pé bí wọn bá ṣe wọn aburú sí kí wọn fún mi ní 20,000. tó ńgbọ̀ ya sàgbẹ́tẹ̀ nìkan jẹ́gi ní tí ó jìnà síbi ká wà yẹn kà abagbe ẹdá so abagbe onkaluku bá ba palẹ mọ wọn bá ní kamalo abá ń lọ so gba ti adé ojú ọ̀nà máa ń sọ fún mi ní fóònù tí wọn fi ń pè fóònù mi àti gbàgbé ẹ̀ sọ́wọ́ wọn ẹni tó ní oníṣòṣì lọ béèrè ọmọ àwa wọn lọ so ọ̀dà bá a ti fẹ́ máa lọ èyí tí mo ló tó náìsì yẹn ó sáré wá ó ní bàbá ẹ gba fóònù yín bàbá lọ gbà.
0: wọn ẹdẹ bojú ẹdẹ rí wọn.
7: wọn bojú.
0: gbogbo ìpàdé ẹ̀bà pẹ̀lú wọn náà wọ́n ń bojú.
7: wọ́n ń bojú tí wọ́n bá di pé wọn ò ní bojú wọn kọ́ fún ojú tèmi. so ko je kin ti e le be ni sugbon mo wa ki si tohun tohun bo mo se lu se mo won to ni ya ni get won rara
8: taba se nko ti wa wole si ala won si na Fulani nbe lodo yin nbe o sara won to wa lodo yin wa la pe ni aba won to wa lati ta
7: ah seri awon eleyi gege bi oro ti won so ni sarodo wan bi bayi to bayi se se de emi o mo won wa lati jina jina ni tori e to wicked yan so mi ta won loko nbe ni igbo resafu igbeti
8: igbo resafu igbeti
7: beni oni koda si mo ba ti prove to bon pe boya yin fe cooperate pelu awon awon ya pe awon bi mi lo kan lato hun yen kon handu mi l'olohun fi safe wa la fi kuro nbe o
8: ti baba ti yin lo data ri melu la mo to ti nsele melu bo la se fe yanju gbugbu awon pe mi data ni nle yoba
7: olohun nikan olohun nikan
11: e
7: ri eyin ohun ti mo le ri ni suggestion ni pe oro yi wa lodo awon loba loba aluko kan ni eyi ti ebi imore ti mo le mu wa awon loba luba awon

0: tori mi awon owo yen wa n bayi ofun yen po die emi na ka die nbe bet won o tele awon kaka na ro dara n to won tele die ka ni pe gbogbo ofun yen ti wa to je pe won o faye gba won pe bo se fe ni ko ma se lori ile iba ya to dada a lori ile wa le wa e sanfani e se gbogbo e tun wa ni wa lara to pa se pe won base lori malu tun won da gan ni nba beta awon yen wa ba ri ile fi dako gidi
1: sugbon awon yen wa ori le gan fi dako mo
0: iwe ngba won o le lo fa awon o le lo si bi won o le lo jina mo
1: tori ko ni se ko ni se ko ni se to fe won ji nwe so won ti wa do opportunity yen nisin won ti fi start gba gbogbo le yen lo won ti fi ndako
0: won ti fi gba lo o won ti fi gba lo obi to fata e to wa oke awon na nu gbe won gbe won
1: gba awon mo le bi tan ni le be go le de be
0: ah
1: won ti ma ndako le bo mi nkan ta mo le bi gan oni mo gba ti ndako be
0: ah tori bo se ri niyan gbogbo obi to wa nwaju yen awon na ndako sibe
1: ah
0: so awon loba loba awon na ni won ni pa tun wo ko gidigidi
1: o
0: ba fe ka gbogbo wa la lafia ni pa tun wo ko gidigidi
1: e di mo kini pe esa e ko abo
0: adupe sa
1: adupe lowo ologun o adupe lowo ologun o
0: oluwa se
1: ologun so yin lo layo to si mu yin bo layo o
0: oluwa se o e se sa
1: oda
0: e won
1: le yin ni won le yin ni oga lewe
0: nomadic basic school ogodu
1: nomadi basic to ogodu se ko se ile lo bo na nu bo emi pe
0: na nu bo na lo wa be ko oju na si bo ko du bi 3 kilo 3 kilometers lo si bo
1: oda
0: bo na lo wa
1: olorun ba pa yin mo lo e mo lo ye mo bo la yo a fi se yin je fu gbogbo awon to je ko kan la fa ni ati gbo
0: oda
1: mo so pe olorun o nu anu yo si yan sawon en utt kan si yin ipa wo ni won ko
0: bẹẹni wọn wá ní àárọ àná wọn sì wá kí n tó dé gan.
1: Ǹjọ́ dára pé àwọn tó jẹ́ bí olórí wọn ló ka gọ́ọ̀mẹ̀ntì wọn wà bí.
0: Bẹ́ẹ̀ni so àwọn tó sì jẹ́ olórí wa náà ní state wọn tó bá dọ́dọ̀ mi kọ́ gbé fóun fún mi wọn kí mi àjọ sọ̀rọ̀.
1: ọ̀dà o kọ yín ní kíkún o.
0: Ọwọ́ Adé Matthew Kọ́láwọlé.
1: Ọwọ́ Adé Matthew Kọ́láwọlé
0: tó bẹ́ẹ̀ni
1: bàbá wọ́n ẹnìkan bò mí kí nọ́mbà yìí sọwọ́ sí mi.
0: Ó dà
1: ó dà máa pè yín.
0: Ó dà sà
1: ẹ ṣe mo dúpẹ́ sà kí.
2: Ṣé ẹgbọ́n jẹ́ wí? A lè dóko mọ́. Wọ́n ní Fúlàní ní ń dá oko tó pọ̀ jù ní gbogbo òkè Ògùn. Àwa rin bí wákàtí mẹ́ta nòkò ẹnìkan. Ẹyin tẹ wà lórí ìkànnì bá ń dọ̀rẹ̀ ṣẹ́ ẹ pé ẹ ṣe à programu yóò. Gbogbo àwọn lọ́balọ́ba wọn gbọ́ wọn pè pàdé bó o là á ṣe ṣe. Wọ́n ní gómìnà aláṣẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ gbìyànjú. Wọ́n ní kọ̀ọ̀sẹ́ ẹnì kankan tó tẹ̀lé lánàá òfin tí gómìnà filẹ̀. Ta ní ṣe aiding and abetting? Wọ́n lọ́dún àkábíyèsí wa ní ká wá sí. Àdùn ní Adé Akintúndé wọ́n ní ha èyí ha o ẹni ajígbé nù wọ́n gba 5 million lọ o kí Fúlàní ó ka ó kò láti gbẹ́ tí wá sí gbójáyè wá ṣiṣẹ́ bi ń bó lamọ̀ tán àtọ́ wà ní gbójáyè náà ń lọ láti lọ ṣe tiwọn sáwọn olórí àwọn Fúlàní nípínlẹ̀ Ọ̀yọ́ ń gbọ́ ẹ̀yẹ bí méjì mẹ́ta náà ni wọ́n fòlórí ọ̀fẹ́. Ẹni bínú èyí tó wò lẹ́tọ̀ lágẹ̀lú ni wọ́n ń pè bí 96.7 FM bẹ́ẹ̀ bá fẹ́ pè wọlé ojú òpó tẹ́ pè wọlé rè 091-2370-8675 091-2370-8675 èyí tẹ́ ẹ fẹ́ pè látòkèrè +234-814-249-1006 ẹ dákò ṣẹ́jú péréte péréte náà ni àkókò tí mo ní ọ̀tún kan èyí wà lẹ́ni ò sí nǹkan.

0: orílẹ̀-èdè yọ̀dọ̀ tó ti fúnra rẹ̀ ibẹ̀ kọ́ bá a ṣe bẹ́ẹ̀ lọ yóò ṣe mọ́ dàrú nù.
1: ọ̀dà ẹ ṣe ẹ ṣe ẹ já ṣe ní pápá àyè oyún ọ̀pọ̀ ẹ mọ́ bínú ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ bàbá dáadáa hello.
2: Ayi to wo.
1: God bless our great nation.
2: Ambale Ashish láti America ni. Ṣé rí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ? Mo fetí dáadáa. Gbọ̀dọ̀ mọ́ra gómìnà yẹn fún wọn. Ìmọ̀ràn kọ́ lọ́yẹ kí gómìnà ò fún wọn. Ṣé bí gómìnà ló ní agbára lẹ̀? Ṣé bí wọ́n bá wọn ẹ wo lẹ́kan lọ́nà àbí àpà àbí lọ́nà ìfẹ́ báwọn ni tí gómìnà fẹ́ dá gómìnà yẹn jáṣí? Ṣé bá pàṣẹ mẹ̀yẹ pé gbogbo ìwé tẹ́lẹ̀ fúnra lè mẹ̀yẹ ìwọ́n tó ń dáko mẹ̀ àtẹ̀yẹ́ntọ́ta afẹ́ rí tí àbẹ̀rẹ̀ kan sọ pé kò jáde. Nígbà tí wọ́n declare curfew ta ló bá wọn declare ṣe bí ṣèlú ló lágbára ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Ṣé tí gómìnà bá fẹ́ràn wà lọ́wọ́ lórí àwọn ìgbèríko yẹ tí wọ́n ò mọ irú nínú ẹni àwọn tí ń dáko yẹ gan ẹ jẹ́ kí wọ́n kéde pé ẹni tó nílẹ̀ mẹ̀ afẹ́ rí ẹ jẹ́ á mọ̀ yín ẹ kó kọ sílẹ̀ já rí yín. Ìyẹn ó jẹ́ ká mọ ẹni nínú ẹ nínú gbogbo àwọn yẹ. Ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ pé ó lulẹ̀ tí ó bá ṣe ẹ lé kó bẹ́ẹ̀. Ẹ kú ètò.
1: Wọ́n ní a tún sọ fún àkábíyèsí wọ́n nípa àkábíyèsí kábíyèsí ni tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Hello.
3: Ẹ kú àjò.
1: Ẹ jí ní sà.
3: Àbọ̀ àmì látẹ̀lẹ́bù.
1: Látẹ̀lẹ́bù.
3: Mo kí yín. Ẹ kú ọjọ́ bí àná. Àdúpẹ́ fún ẹ. Inú gbogbo àwọn tí ẹ̀bà láì jù ọgbọ́n táwọn bàbá tí ẹ̀bà láì rí wọ́n ní àwọn òní gbówó náà lè dà sí àjọṣe ni kí wọ́n gbọ́ tí bàbá yìí àdéṣe bí ò ṣe ò lè ta ilé ilé tí ìta ò lè wọlé ta ni ti ta ebi kílé ló fi ti ta wá ẹ káàárọ̀ ẹ káàárọ̀.
1: Ti lé ló pe ti ta wá sáwọn kábíyèsí wa ń gbọ́ àwọn lọ́ba lọ́ba. Hello.
4: Ẹ káàárọ̀.
1: Ẹ ra sáwà àjìnláwà yorùkọ yóò gbé tí ń gbé wáyé sá.
4: Alàgbà Ọlọ́run olúkọ láti òjé.
1: Láti òjé.
4: Ìjọba nìkan ìjọba ju gbogbo èèyàn lọ. Ìjọba ló nídìí àti lo agbára ń bẹ̀ yẹn. Akọ́ṣẹ́ wa láti òkè tí wọ́n máa dà wá rí borí bó.
1: Wọ́n ní gbogbo oko ọ̀nà tó jìn àwọn ni wọ́n ń da kò sẹ́ni ó lè lo oko ọ̀nà tó jìn mọ́.
4: Tukúyè takò làákàyè lórí ilẹ̀ wa kíjọba ó gbégbé sẹ́ lórí rẹ̀ wọ́n pọ̀ àfẹ́rí gbogbo àbúkẹ́ lé wọn pò ń bẹ ṣé kí wọ́n fẹ́ sí. Ìjọba ju anybody lọ so gómìnà láàárọ̀ ká gbégbé sẹ́ akẹ́
1: ká
4: pàṣẹ kótó.
1: Ọlágbára o ọlágbára o wọn bá ṣe fẹ́ ṣe o. Hello.
5: Hello ẹ kú àjì o
1: a kú ètò.
5: Akinwale láti America ni.
1: Láti olílé lẹ ti ń pè ẹ káàbọ̀ sàsórí ètò.
5: Yes. Ọ̀rọ̀ alẹ́ yìí ní agbára mo gbọ́ gbogbo nǹkan tí bàbá yìí sọ. Nítorí pé ọmọ òkè ogun lèmi náà.
1: Ọmọ òkè ogun ni yín.
5: Wọ́n sọ ọ̀rọ̀ kan níbẹ̀ yẹn tó jẹ́ tí òye iye mi ń sìn. Tí wọ́n fi ń sọ gbogbo bí àwọn Fulani yẹn ṣe ń mú àwọn káàkiri. Fúlàní máa mọ̀nà jù wá lọ nítorí pé wọ́n máa ń da ẹran ni wọ́n ń da ẹran káàkiri inú igbó yẹn ni.
1: Láìsí torchlight wọ́n ní à ń ní lọ́wọ́ ṣùgbọ́n wọn ò ní tàn án.
5: Nígbà táwa yìí kéré nígbà tá a kéré sá a máa ń lé màálùú kúrò nínú oko ni ti Fúlàní àti màálùú wọn a máa lé wọn ṣùgbọ́n gbogbo ìgbà yẹn kò tí ọ̀rọ̀ yẹn máa ń yà mí lẹ́nu nísìnyí ni pé kánísìn ni a jẹ́ pé wọ́n ti máa palú ẹ̀ nítorí gbà tí mò ń sọ̀rọ̀ yìí I'm talking about early 80s. Tó bá da màálù wa á lé wọn àti màálù wọn ni pé kí wọ́n máa wọnú oko wa ṣùgbọ́n nísìn ká ló fẹ́ lé màálù mọ́ so wọ́n mọ̀nà kò sí ni bọ́mọ Fúlàní bá kéré tó bá kéré tí ò ju ọmọ ọdún márùn lọ wọ́n lè ṣiṣẹ́ yìn màálù wọ́n mọ ọ̀nà tí wọ́n lè rìn láti Ọ̀yọ́ tí wọ́n máa fi gbé ṣákí nínú igbó. So ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo nǹkan tí bàbá yẹn sọ pé àwọn ò mọ wọn ò lè mọ̀ kò sẹ́ni kò sí nínú ẹnu gbogbo nínú ayé tó mọrú àwọn ọ̀nà yẹn bọ̀ ọmọ Fúlàní máa ń bọ̀bẹ̀.
1: Ibo la ṣe wá fẹ́ ṣe wọ́n ní a ti pọ̀ gan-an gbogbo àdúgbò wa ń bẹ̀rù gbogbo ta la nje ni badan ta nje ni badan ta nje leko
5: won
1: lowo fulan la tin ra
5: eh won ti yi wa ka won ti keri ise yi ti bere ti pe ti pe be keri oju anu wa ti poju awa ta je yoruba oju anu wa ohun lo nko ba wa nitori pe a ma nko yen mora ohun lo fa ni lu temi lagbo are nbe a pa okan ni ni gaabudi da won gan ti wa laarin ilu nitori eyin ilu la ro pa fun won ni ga se gba yin mo bayi aarin ilu lo ti wa won ti wa laarin inu ilu wa bayi so ijoba ati awon oba ilu won gbodo sise gege bi baba yin so pe won le soro le ṣùgbọ́n ó yẹ kí wọ́n fún wọn ní òfin kí ó dè wọ́n tó fi jẹ́ pé ó ní nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe màálù lẹ̀ wá dà ẹ̀ wá dáko.
1: ẹ ṣe tí wọn ní kábí gómìnà sọnù wọn sì gbófin yan múlẹ. hello.
6: hello ẹ̀ka ẹ̀kọ́ o.
1: akọ àjẹ orúkọ yín bulẹ̀ tí ń pè péréte àmì.
6: láti àdèrú wà lẹ́nu tí ń pè.
1: tó orúkọ yín sà.
6: olórúkọ tí ọláòṣun. Jerry, àwọn àgbàlagbà ní olè òní gbàgbà kó má ṣe lójú
1: fèrè. kọ́ má ṣe lójú fèrè.
6: ìyà tó ń jẹ wá lórílẹ̀‐èdè yìí àwọn aṣíwájú wa ni pàápàá ó bẹ̀rẹ̀ látòrí àwọn ọba àwọn baálé àdúgbò àtàwọn baálé oko gangan.
1: àwọn baálé àdúgbò àwọn baálé oko gangan.
6: bẹẹni àti àwọn ọba wa pàápàá.
1: wọn náà ń gbọ́.
6: mo fi orúkọ bo ìlú kan láṣeré ní àdúgbò wa níbí ní ìbarapá wa níbí fúlàní àti yorùbá wọn jọ ń gbé inú ilé kan náà wọn sọ wípé tí wọn bá fẹ kí jùmáàtì níbẹ yẹn ní mọṣáláṣí bẹẹ bá fi rí yorùbá mẹwàá ẹ ti rí fúlàní ọgọrùn.
1: jésù.
6: lẹ́yìn àáfàá tí yóò kírun fún wọn fúlàní ni yóò pọ̀ bẹ̀rẹ̀ pẹ̀kẹ́. ní gbogbo oko ní barapa wa dédé kò síbi tí ẹ dé tí fúlàní ò ní ìdáko lọ rẹpẹtẹ wọn ti mọ̀nà káàkiri àwa la ṣe ń fún wọn nílẹ̀ ibi tó bá dé gangan nínú ìlú tá à ń gbé wọn fún fúlàní ní ilẹ̀ ó kọ́lé wọn sì sin màálù láàrin ìgboro ìlú. so ìyà tó ń jẹ wá lọ́dọ̀ àwọn olórí wa ni a kò ń pariwo ìjọba ni ìjọba bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwa ara fúnra ara wa. so nítorí ohun tá a jẹ kò jẹ́ ká gbọ́mọ́ àti wá fi àwọn ọmọ ìyá wa àti fi wọ́n sílẹ̀ fún wàhálà. àwọn fúlàní tí wọ́n ń darọ káàkiri yẹn gan-an tẹ bá béèrè lọ́wọ́ ẹlòmíì yóò sọ pé tẹ bá lé òun láàrin yìí tẹ bá lé òun láàrin pé àwọn ọmọ yín àwọn ni wọn ò ṣọ́ọ̀ṣì jù torí pọ̀pọ̀lọpọ̀ màálù tó ń dà yìí àwọn ọmọ yín ló ní. tó tẹ bá wá gbìyànjú wípé àwọn fúlàní tí ń bẹ ládùúgbò wa yìí ẹ jẹ ká lé wọn wọn ò ṣe é lé. àwa tẹ ẹ ká lọ́wọ́ sí i àdé lọ́wọ́ sí i.
1: torí gbogbo màálù ti ń dà gan àwa gan la tún dàjọ lé yẹn lọ́wọ́.
6: bẹ́ẹ̀ni ohun tó ń ṣe wá nìyẹn wọ́n ti wá mọ̀nà káàkiri jù wá lọ. tó látọ̀dọ̀ wa láti gbé ilẹ̀ wò látọ̀dọ̀
1: baálé baálé àwọn kábíyèsí wọn ni gbogbo wọn ni ń gbà sákọ́lẹ̀ lọ́wọ́ wọn.
6: bẹ́ẹ̀ni bó ṣe rí nìyẹn náà lẹ́tọ̀ àbò wa ò fi lè dúró àwọn bẹ́ẹ̀ kó ti ètò àbò lẹ́yìn àwọn gangan ni wọ́n wà nídìí ẹ̀.
1: tọ ẹsẹ ẹjá tó wẹlò mí ọjọ tí ń lọ àwọn kábíyèsí náà gbọ mò ń ké sí ẹ tó jẹ olórí fúlàní nípínlẹ ọyọ ẹ dákun bẹẹ bá lè bá m sọrọ inú mi ó dùn. hello. hello. tó mọ̀ ń gbọ́ yín. láti wo mọ̀ ń gbọ́ yín sà.
7: ọlọ́run kò sànù fún wa.
1: àmì.
7: àwọn òṣèlú wọn ti sọ ọlọ́run bá gbọ́ bó lè ṣe é nígbà tí ọba àlù kí wọ́n bá wà lábẹ́ olóṣèlú ẹgbẹ́ tó fọ́ ìbò tí ń bọ̀ gan àwọn ọba àlù ti gba owó lọ́wọ́ àwọn olóṣèlú tí ìṣẹ́jú bẹ́ẹ̀ náà fi fún àwọn èèyàn ní 50,000 ní táwọn olùwò olùwò gan ní fẹ́ tọ́ba lọ́la ń lé mi kó nílé bàbá mi olùgbèsè ọmọ pa wọ́n lè gba potas káàdì wọn lẹ̀ tó ọjọ́ yálẹ̀ wọ́n ti tàbò wọ́n ti ta káàdì gbogbo awon bale bale won ti ta gbogbo le danu awon Fulani gbororo gbororo to loju Fulani lo aha Fulani n pariwo awon gbororo gan o gan e je Fulani so Fulani ga beru gbororo ba de mi wa moto loju ona osogbo si iwo awon eranko la la la la awon gbororo e mo pa ni gberun mo gbe wa titi o wa ta ni won irogo ni sin eyan ni n gbe yi so gbogbo le ti o n be yi kika kika kika kika ko si bi ti Yoruba le toka si mo won ti fi eranko bi e ba yen so won ti ti le awon eyan ku ni ori ile awon ni won agba e je so fun yin awon glass te le ti si le yin leyin Yoruba elo wuga Fulani ni e fi ti le mo bayi
8: won akole won akole won akole koko mo
7: elo wo awon block do lagbara ju ni e fi nkole bayi pata se fi ntele koko na ni won iko o awon obirin won je ta wara kiri won olowo ni won elo wo se nko ni gugu ga
8: se e ma binu ojo ti lo e da ko bi e doja olori Fulani ni pele Oyo number te pe mi sire 08032954191 mama pe egbo Yoruba egbo number mi le kan si 08032954191 o na ni WhatsApp number mi ngo ni e wule mo ni number e to je bi olori yen lo nigba kan o da pe sey ni won gbe ni gbogbo opinle Oyo a le jo so lori phone mo lawon bere ti won bi yin lere se gbon tawon eyan wa nwi ko si to buru nbe be ba ngbe amon ti Fulani kan ba wa lati gbeti to wa so se ni gboja yi ti kan wa gbera ko ni gboja yi to na gba to lo se amon yin so se o ojo kokanla osu keje nlowo won ba alagba te gbohun won nkan ko si gbodo se won o eyin te fe pe mi e le lanfani mo ojo ti lo ago meta la tata pe se eto yi e le pe mi leyin eto the weaknesses of our traditional institution also responsible for insecurity to continue to foster us in our society. We know we throw away our humanity and dignity because of what we want to eat and put our brothers and subject into problems. Egbon wa fawo le femi. One good morning.
1: Je gbo ama meji pere pela da lowo panabuku in lo je ka won olopa atamotekun wa baba apa bi ti won ro pe wa baba wo ti an ti ri machine egbo style ti an lo apa bi ti an ti ri machine won ti cross pada ngba ti ojo bora won ti gbona bomi awon apa be la won agbo firo morile machine kan won ri wori kan aba ni e ma gbe machine won ni machine so le tin ji ma abi ka

adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́mbí 96.7 sani ọ̀sani fíkwẹ́sì títí wa o ẹ̀sì tẹ́ ń gbọ́ wa. Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: mi.
1: Lẹ́yìn ọjọ́ Wednesday òní kú òsì àti àní tọ́ ọmọ rẹ̀. Ọba mi àràwà, ọba mi àràwò, ọba mi ògbọ́nlẹ̀ kú tipilẹ̀ tipilẹ̀. Ọba mi tó kọjá rírí tán. Ọba mi ti tó rí everybody ṣe ní gbogbo àgbáyé lẹ́ẹ̀kan ṣoṣo. Kò ṣe é rí tí kò ṣe é rọ̀ lóye. Gbogbo ilé pariwo go go go go go go go go go. Pásítọ̀ Fakẹ́yẹ Emmanuel Bàbá Alábíyamọ ni mò ń jẹ́. Àdúrà ọlọ́mọ ló gbé mi débì. Láti ọ̀gànjọ́ òru olúwa ti rán mi níṣẹ́ sí gbogbo àwọn abiyamọ àti àwọn tí ó ní orí ọ̀fẹ́ àti gbọ́ mi ní èyí. Olúwa ní kí n sọ fún ẹ wípé kó o mọ́kànlé kó o fọkàn balẹ̀ pé ìwọ gangan lè rí kan. Olúwa ní lórí ọmọ yẹn bá bọkàn jẹ́ wípé ó sì máa di ayọ̀. Nítorí bẹ́ẹ̀ kó pẹ́ dalẹ́ kayọ̀ ó sì ń bọ̀ ní òwúrọ̀ o. Nítorí náà ayọ̀ rẹ dé ní òwúrọ̀ yìí. Ojú ayọ̀ tó ti ń retí lórí ọmọ yóò padà dé láyọ̀. Ó yá tí ọwọ́ rẹ jẹ́ kí bàbá alábìyamọ súre fún ọ bó ṣe máa ń súre fún ọ. Ọwọ́ rẹ ló fi gba ire lọ́wọ́ ọmọ rẹ. Ire tá a ti fi dùn ó yá fọwọ́ rẹ gbà báyìí. Ibikíbi tí ìkólọ rẹ wà ó yá gbà padà báyìí. Sàmì lórí ọmọ rẹ òní jẹ fóònù inú yà. Ọmọ rẹ òní sẹ́ré kọjá ọlọ́re. Òní ṣe làálàá lásán lórí ọmọ o. Òní ṣiṣẹ́ fórí olórí jẹ. Òní sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ o. Èrè lobìnrin jẹ lábọjà wá jèrè ọmọ rẹ. Nọ́mbà ayọ̀ rẹ máa jáde. Ọmọ rẹ òní kájú ṣera rẹ léṣe o. Ọmọ rẹ òní kájú lọ sájú lé ọrùn. Ọmọ rẹ òní gbé lábẹ́ ọ̀run tó tìtì. Òní gba lẹ́tẹ̀kú lórí ọmọ. Òní gba ìpè ọ̀fọ̀ lórí ọmọ rẹ o. Iṣẹ́ ọmọ rẹ máa dìde. Iṣẹ́ ọmọ rẹ máa rí ìrànlọ́wọ́ gbà. Ẹgbẹ́ òkùnkùn orí tabẹ́ tẹ́tẹ́ gbé kalẹ̀ torí ọmọ rẹ ó yá ó lana lẹ́ni o. Bí kí òkùnkùn yẹn ó yá fọ́dànù lójijì. Àánú tó gbọ́ ọmọ pọ̀ ó yọjú sí wà àtọmọ rẹ. Ogun òní dìde sí ọ nígbà tó fẹ́ máa jèrè ọmọ o. Ọmọ rẹ ò ní ṣẹlẹ́yà. Ọmọ rẹ ò ní ṣàgbé kiri. Ẹgbẹ́ òkùnkùn tá a fi mọ́ nítorí ayé rẹ lórúkọ Jésù ò ní kúrò rẹ̀ mọ́ láéláé. Àpò ẹgbẹ́ òkùnkùn lórí ayé ọmọ rẹ. Abatẹnijẹ́ dẹ̀yìn lẹ́yìn ọmọ rẹ lẹ́ni o. Alárùka dẹ̀yìn lẹ́yìn ọmọ rẹ. Màmá tàkà nínú lẹ́yìn wọ̀ ní fọmọ rẹ rúbọ ogun o. Ẹ̀mí ọmọ rẹ ò ní sọnù. Táwọn ẹ̀mẹ́jì sórí kó máa ṣàmì orí ọmọ rẹ dórí àpẹ́sì. Orí rẹ ò ní jíyà nílé àlàyé. Ọ̀rọ̀ rẹ máa yà wọ́n lẹ́nu tọmọtọmọ. Àánú gbé ọmọ rẹ dìde lójú àwọn ẹlẹ́gàn. Alárọ̀pìtì máa kó ọ̀rọ̀ rẹ jẹ lórí ọ̀rọ̀ rẹ. Ojú ti ẹlẹ́gàn àwọn ọmọ rẹ o. Àìlọ́wọ́lọ́wọ́ dópin nù lẹ́yìn. Ẹlẹ́dàá rẹ ó yà lọ lọ́wọ́. Ẹlẹ́dàá ọmọ rẹ ò ní ṣerú ayé o. Arúgbó ogún dẹ̀yìn lẹ́yìn ọmọ rẹ lẹ́ni o. Ó di dandan wà lówó láyé. Ó di dandan wà jẹun ọmọ. Ó di dandan lórúkọ Jésù ṣe máa ṣojú rẹ o. Ayé ò ní sọ ọmọ rẹ lẹ́sẹ̀. Lọ́nbẹ́bẹ́ kì í wọ́n nílé alátàire ò ní wọ́n lọ́dẹ yín o. Ìbàdújẹ́ ò ní bọ́mọ yín rìnrìn àjò. Ayé ò ní kọ́mọ rẹ níko. Ó ní mú ẹbí yín lọ kọ̀ọ̀rọ̀ ayé o. Ayé ò ní bá yín kẹ́dùn. Omi ata ò ṣe é bọ́jú ò ní rí ìpọ́njú lórí ọmọ. Wọ́n kì í pọ́mọ Jésù lójú ayé ò ní pọ́ lójú. Ayé ò ní tí ọmọ rẹ mọ́lẹ̀. Èpè àfinú fídọ̀ṣẹ́ ó yá ó jáde lára ọmọ rẹ lẹ́ni o. Ẹnu ló ń rojọ́ wọn ní rojọ́ mọ́ ọmọ rẹ. Nílé alàyè wàá jẹ wọn mọ́. Sàmí ẹlẹ́yìn ọmọ rẹ ò ní bẹ́ bọra mutí. Ọmọ rẹ ò ní bá wọn mu ìmúkúmu láyé. Èyí tó ti ń mú yẹn olúwa gbà lẹ́nu rẹ̀. Ọkọ̀ aṣọ ọ̀bọ́mọyẹ mọ́ kò ní jẹ́ tiẹ̀ o. Wọ́n ní títí kú ti sínú lẹ́yìn o. Ayé fẹ́ ayé kọ̀ ọlọ́run máa ṣe ìdílé yín lóore. Àkóbá ni kò ní kọ́bá ọmọ rẹ o. Ogun ò ní rẹ́kọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ rẹ. Ọmọ rẹ ò ní ṣubú dànù. Sàmí ẹlẹ́yìn ọmọ rẹ máa ní ọjọ́ ọ̀la. Ọmọ ò ní kẹ̀yìn sí ọ. Afẹ́fẹ́ ẹ̀sẹ̀ ìbànújẹ́ kò ní fẹ́ lu ọmọ rẹ. Àgbà tí òkè òsòrò yóò kẹta sáré ò ní sá langbalangba lórí ọmọ o. Ẹ kó aṣọ ọmọ rẹ̀ pamọ́ ìyá rẹ̀ ògbọ́dọ̀ fojú rí má kò ní jẹ́ ìpín rẹ o. Ẹ kó àwọn fọ́tò ọmọ rẹ̀ kúrò ńlẹ̀ ìyá rẹ̀ ògbọ́dọ̀ fojú rí má kò ní jẹ́ ìpín rẹ. Grandpa grandma ẹ jẹ wọn mọ o. Ọmọ rẹ tó rọwọ́ yọ díẹ̀ díẹ̀ ayé òní dá dúró. Òní ni kì í jọ̀la ọmọ rẹ máa ṣe oríire. Lórí ọmọ rẹ ọ̀nà ńlá o. Ìgòkè gbọ́dọ̀ wa lórí ọmọ kò ní já sọ̀fò. Ọmọ rẹ òní kọ́ ti lẹ́tà. Ìyanu tó ti rẹ títípẹ́típẹ́ lórí ọmọ yá gbà lẹ́ni o. Ire wọlé yín wà. Olúwa máa já ìmọ́lẹ̀ ọmọ rẹ látòní lọ. Ọ̀rẹ́ amúnisìṣe ọ̀run yà lẹ́yìn ọmọ rẹ. Ìpàdé olóore amáyé ọmọ tayọ̀ ó yá ẹ lọ ṣe o. Ọmọ rẹ gbẹ́rẹ́ ilé ọba. Ọmọ rẹ gba ire ilu oba ire ma wa omo re kiri olore plus alanu ma wa ra won ri wa se omo re lore oluwa ma wa ye fo ma re loge nitori egbin isale yi o ise pepe leni ni baje lori awon omo wa aye oni gbomi je loju omo re o nde ni fo omo gbomi je loju re omo re oni rogbi faseyin omo wa oni rogbi idaduro o ni ko na aye mo omo re o omo re ma bo lanle o ka won bi soke gbogbo eyin akobi lo meke laye ona la fun yo eyin akobi atan mo yoko e ni digbe wudani o a je gbodo ko ni batoko re je eyin okunrin se yin dide e o ni toro je e o ni toro na tori bukata nu le yo olorun yo sanu yin mo so bi eniyan olorun wi pe eyin okunrin e lo pade alanu eyin mami mami loruko je ise ma soju yin o ise eyin na dide eyin youtuber si aro yin dayo gbogbo eni to kawo ya oran pese ise o mama bo mo ise mi omo re arise omo to ko je wa arise gidigba gbogbo eyin baba baba ise yin o ni dise o o de ma dara fun yin o gbogbo osise office e oro yin adayo jesu oluwa wa engineer wonu yara eri ye ko ba mi gbe kan lara awon eri ko lana yen
0: omo e fe bi 20 ni daniel ni pe 10 years ti mo bi omo mo marun ohun lo si kefa mi le po odun kokanla to ko mi ti fi mi sile mo n fo toilet mo n fo di cash an gba mi leti n gba mi mo tun lo fo ilepo ilepo ti won balance mo tun to nje nbe won tun le mi se mo to the last month yen o ma lo fo moto to ba ti school day to ba ti ran laara ma ni ko kaso sinu bag ko gba ka wash lo gba ti mo ti to ti le mi ko ni ilepo yen o lo lojo yen o bo se de ni yen wa ri oga ka wash bi ko bi 12 ah mo ni elija o si lo o si fo glass moto ni ah mo se ran okunrin kan pupa kan mo ni iwon olohun won sa bere story lowo mi sa won sa gbo mo yen lo
2: àwọn
0: tó máa ń gbé lórí TikTok.
2: àwọn tó ń ṣe fídíò TikTok.
3: àwọn content creator.
0: ọlọ́run jẹ fún ọ̀rá tí fún gbé wọ́n ṣàgbé wálé last month wọ́n tún padà wá wọ́n tún wá gba ṣọ́ọ̀bù fún mi wọ́n ṣí ṣọ́ọ̀bù provision.
3: tana gba ṣọ́ọ̀bù fún.
0: èmi
3: ẹyin.
2: wọ́n rí ọmọ
0: ọmọ ọrọ wọn yẹn ní kawash.
3: wọ́n wá gba ṣọ́ọ̀bù fẹ́yìn.
2: ọmọ ọdún mélòó.
0: Ó fẹ́ lẹ pẹ́ 11 years.
2: 11 years.
0: Bẹ́ẹ̀ni.
2: Ó ṣe ká wọ̀.
0: Ọjọ́ tí mo wá blast mo tọrọ owó mọ́tò ni.
3: Wọ́n wá gba ṣọ́ọ̀bù fún yín.
0: Wọ́n wá gba ṣọ́ọ̀bù fún mi. Ọ̀rọ̀ provision ṣe àwọn náà náà kùn ún. Náà kan tébù náà kan gi sínú ẹ̀. Ọ̀rọ̀ ajá síbẹ̀ ọ̀ tó síbẹ̀. Àwọn náà kùn ún.
2: Ọlọ́run bàbá Lábíámọ́ o.
3: Lọ bá ẹnìkan sọ pé èmi ni Rékà o.
2: Èmi ni Rékà o.
3: Màmá mo kí yín kú oríire o. Nínú ṣọ́ọ̀bù ẹ̀sìn bisikíìtì wà mẹ́.
0: Ondomi àbá gíláàsì márùn-ún àpẹ̀wà kan àpò gàárì òróró epo gbogbo ẹ̀nu wà ń bẹ̀ second to the last one mo fi síbẹ̀ ni tí mo fi sáré wa pé mi gbọ́dọ̀ máa wà wá jẹ́rìí ẹ̀rí ọkùnrin jẹ́ kí n gbádùn.
3: Ẹnìkan tá a kàn mọ̀ mọ̀ sí olóore ńlá.
2: Kẹ́kọ̀ọ́ létí ayé rẹ̀.
3: Mi ì mọbi tí màmá yẹn ń gbé olóore yẹn á rẹ̀ lọ́wọ́.
1: O jẹ́ àkọ́bí o ní àkọ́bí o máa àkọ́bí kan níbì kan. Gbogbo èèyàn ló lọ sí ìfọ̀lọ́la tádẹ̀ mú fọ́tò àwọn àkọ́bí dání. Ẹ̀bì àdúrà méjìlá tí àkọ́bí ò fẹ́. O ló máa fi bẹ́rọ̀ pupa kó torí a máa dáná sun ní ọ̀la. Sọ wá rí àwọn àbúrò àkọ́bí. Kò ní dá kó wá jòkó tẹtẹrẹ ní ọ̀la. Kó wá máa sọ wípé ṣèbí àwọn àkọ́bí náà fẹ́ gbàdúrà fún. Bòdá àbí kẹ́yìn ní Dáfídì nínú Bíbélì. Ṣùgbọ́n nígbà tó máa gbé ọ̀pá àṣẹ fún ìdílé Jésì. Ọgbọ́n àbí kẹ́yìn ló bọ́ sí. Má rọra rẹ pé jẹ́jọ gbàdúrà ní ọ̀la. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀sú bọ́sọ̀p tó wà ní ìfọ̀ ní Ògùsè. Ní bọ́sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Màmá sáré gbọ́ eléyìí. Nǹkan mẹ́ta ló máa ń jẹ́ kí n gba aládùúgbò níyànjú wípé kó da ọrẹ. Ìkíní ni wípé Bíbélì wípé owó ni kẹ̀kẹ́ ìrere. Ṣọ́ọ̀mọ̀ wípé láìsí àwọn ọrẹ yìí ìrere yìí ò lè lọ bá a ṣe fẹ́. Ṣọ́ọ̀mọ̀ wípé ọrẹ táwọn kan dá ló jẹ́ kó rí mi gbọ́ láàárọ̀ yìí. Ìkejì ni wípé ọrẹ a máa ti àdúrà lẹ́yìn. Nítorí Ọlọ́run máa ń wo ìgbìyànjú ẹ̀dá nínú àdúrà. Bó ṣe múra sí nínú àdúrà àti bí ó ṣe rọrùn tó tún ń dá ọrẹ. Ìkẹta ni wípé ọrẹ dídá dàbí irúgbìn ni. Tó o bá ti gbìn wọṣẹ́ àlọ́dúró de ọjọ́ ìkórè. Òun ló máa jẹ́ kí gbogbo ọmọ Ọlọ́run dá ọrẹ láàárọ̀ ìní orí afẹ́fẹ́. Tòní mo fẹ́ kó ṣe bí Ọlọ́run bá ṣe bùkún ọ tó. Ìbá kéré ìbá pọ̀. Ìwọ ṣé kó o máa retí èsì rẹ̀. Ọlọ́run bàbá Alábíyámọ́ o.
4: Ààyè ló wà.
5: Hello, hello, prophet 09060 5711 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
4: Lágelu FM, Jagaba Agbogbo Rédíò, máa rún wọn tó. Lágelu FM 96.7.

0: kún oṣù keje ọdún 2026 22nd of July ọjọ́ Wednesday gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ní àárọ̀ yìí ẹ̀jẹ̀ àyìn ológun àjọbọ̀ o ẹ̀jẹ̀ àyìn arúgbó ọjọ́ torí ipò dá sí wa agbára tó borí agbára ẹ̀jẹ̀ àyìn ẹ̀jẹ̀ àyìn awímáyẹ̀hùn fún agbára rẹ̀ fún iṣẹ́ àánú fún orí ọ̀fẹ́ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ó dá sí yín ni o a fẹ́ kálẹ́lúyà méje sí ọba àwọn ọba gbogbo ìgbà ni mo máa ń sọ pé ohun tó ṣe fún èmi ni èmi fi ń dúpẹ́ jẹ́ ń wò ó bóyá ó ṣe nǹkan kan fún ìwọ náà nínú alẹ́lúyà yẹn náà ni màá ti mọ̀ bàbá jàjọ̀kè alẹ́lúyà méje 1-2 go
1: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

bí òkè. A nílò agbára tí ń sọ àgbègbè di ńlá. Nígbà tí wọ́n gba ogún bí lọ́wọ́ Ìsọ̀, bàbá tí ẹ sọ fún pé ìwọ lọ di alágbára. Nígbà tí wọ́n fẹ́ gbé àṣẹ fún Joshua, Olúwa sọ pé ìwọ kún fún ìgboyà kó o sì di alágbára. Nígbà tí Deborah fẹ́ dìde bí ìyá ní Israeli, wọ́n sọ fún un pé kó di alágbára. Ọmọ Gideoni sọ wípé àwọn ọba tí wọ́n fẹ́ bá bàbá rẹ̀ jàre, àwọn tí wọ́n ń pa àwọn ọba nílùú wa leléyìí, ọmọ ó yá ṣe wọ́n bó ṣe yẹ kó ṣe wọ́n, gba ọkọ̀ lọ́wọ́ mi kó pa wọ́n. Bíbélì sọ pé kò lè ṣe nǹkan kan. Inú wa bí bàbẹ́ Olúwa ní fìílẹ̀, torí eléyìí bó ti wà yìí tí wọ́n bá ń sọ nípa ọba kò lè débẹ̀. Olúwa wá pe èdè kan nínú Bíbélì yẹn, ó ní bí ọkùnrin bá ti rí bẹ́ẹ̀ náà ni agbára rẹ̀. Ẹ̀mí àwọn wòlíì. So èèyàn kì í fẹsẹ̀ sí bí òkè bí ò bá di alágbára. Ẹ jẹ́ gbàdúà láàárọ̀ yìí. Gbà mí gbọ́ sà, agbára ibi tá a ti bí ọ ò lè tẹríba bí ò bá di alágbára. Bíbélì sọ pé lákòótá ara ẹ jẹ́ alágbára nínú Olúwa. Mẹ̀nàvá rúbíà dayá kẹ̀dálà. Wọn ò lè jọ̀wọ́ ògo lé yín fún ọ bí o kò bá di alágbára. Dẹ̀kàbá àlíá máa ná Bẹ̀kwádà Hadash. Lóòótọ́ ọjọ́ àánú lòní, màá sì lọ ibi tí àánú ti ń ṣiṣẹ́ fún ẹni tí ó lọ òkè. Gbà mí gbọ́ sà, bò mo tó bí wọ́n ti rí ni. Wò bí o nílò láti jẹ́ alágbára nínú Olúwa. Bẹ́ẹ̀ ni sà. A fẹ́ gbàdúà láàárọ̀ yìí. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ nílò ẹ̀, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jáde láti ilé tó kún fún ìjákulẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ jáde láti ilé tí wọn kì í jẹ́ kí àwọn ọmọ ológo wọn dìde. Ẹ̀yin tí ẹ jáde láti agbára tí ó máa ń dá ọmọ ológo dúó. Mẹ̀kává rúbíà dayá Bẹ̀kádàs. Lọ́jọ́ tí Jákọ́bù bá ń gẹ́lì wọ̀yá àjà ló mọ̀ pé ènìyàn nílò agbára.

lòun àti angẹ́lì ti ń wọ̀yá àjà ẹ̀sà angẹ́lì sọ pé òní lòun náà lé angẹ́lì wọn náà lọ́bi kankan àjọ wà ń bí ni sà àwọn ènìyàn ò dẹ̀ gbọ́dọ̀ rí angẹ́lì wọn máa lẹ̀ kó pa ni sà ilẹ̀ dẹ̀ mọ́ ọ lọ angẹ́lì dẹ̀ sọ fún un pé fi mí lẹ̀ ìwọ kọ́ la rán mi sí jẹ́ mọ́ ọ lọ jákọ́bù dẹ̀ sọ pé no o lè lọ 21 years ni mo lò nílé lábánì mi ò rí nǹkan kan mú dání mo fẹ́ lọ pàdé ẹ̀gbọ́n mi mo wá rí ìwọ angẹ́lì tó mọ ojú ọ̀nà ibi tí olúwa wà ó wá ní fi ọ̀lẹ̀ kó mọ̀ lọ no bíbélì sọ pé angẹ́lì sì tọwọ́ bọ itan rẹ̀ ó sì fa iṣan rẹ̀ já ẹ̀sà jákọ́bù sì bẹ̀rẹ̀ sí í múkùn kàkà kó fi angẹ́lì lẹ̀ ó ní no òun ò ní fi angẹ́lì lẹ̀ o angẹ́lì ò lọ́sẹ̀ ayé òun gbọ́dọ̀ yí padà ẹ̀mí àwọn òbí àárọ̀ yìí ni àkókò tiẹ̀ náà ayé rẹ̀ gbọ́dọ̀ yí padà olúwa fẹ́ mú ogun jíjà rẹ̀ tán láàárọ̀ yìí ẹni tó rán mi fẹ́ sọ yẹ̀yẹ́ rẹ̀ da yẹyẹ láàárọ̀ yìí a fẹ́ gba agbára lọ́wọ́ ogun ilé bàbá rẹ̀ wò bí a fẹ́ fún wọn náà ní ẹ̀rí ẹ̀rí fẹ́ pa ẹnu tiẹ̀ náà ìwọ náà fẹ́ bọ́ lọ́wọ́ ogun gbèsè agbára ojú kan fẹ́ fìwọ náà lẹ̀ o fẹ́ kú onípò ẹrú gbàmí gbọ́sà ẹkún o fẹ́ tán màlíá dáyà bá kú àdáyà bẹ kádàyà ẹ pe orúkọ jésù ká ẹ pe ẹ̀mí mímọ́ ẹ sọ mí da lágbára lọ́wọ́ ogun ilé bàbá mi tí kìí jẹ́ kọ́mọ ológo lọ ẹ sọ mí da lágbára sọ mí da lágbára jésù sọ mí da lágbára lọ́wọ́ ogun ilé bàbá mi tí kìí jẹ́ kọ́mọ ológo lọ ẹ sọ mí yàmá lava ó yà dúà.

Wọ́n á sọ pé ẹdí gàgà ọ̀nà mọ́ kò lè lọ́bì kankan ẹ̀mí àwọn wòlé tí wọ́n bá sì rí pé ò lágbájá wọ́n á ní ẹgba ògùn àmúwáyé ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́ọ́ gbé fẹ́lòmíì tí wọ́n bá rí wípé ò láápọn mẹ̀ná fẹ́rú bí adayá vẹ̀ kádàlíà wọ́n á ní ẹgba ìṣerele lọ́wọ́ ẹ̀ gbé fún ẹlẹ́kejì ẹ̀ ẹ̀mí àwọn wòlíì kò yẹ kó mọ̀ bá lọ báyẹn ó yẹ kí ọ̀rọ̀ tiẹ̀ fúnra lára rẹ̀ ká ọ lára láàárọ̀ ẹ̀ vẹ̀kábárú mi adáyá bẹ kádàyánà èmi bẹ gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́sà ó mi ò mọ bí mo ṣe fẹ́ sọ fún yín ẹ jẹ́ àgbà ní ẹ̀kejì ẹ wọ̀ mí láṣọ agbára nítorí ogun ilé bàbá mi tó mọ ń fi ọmọ ológo sójú kan ẹ wọ̀ mí láṣọ agbára ẹ wọ̀ mí láṣọ agbára nítorí ogun ilé bàbá mi tó mọ ń dá ọmọ ológo dúró ẹ wọ̀ mí láṣọ agbára ẹ wọ̀ mí láṣọ agbára nítorí ogun ilé bàbá mi tó mọ ń fi ọmọ ológo sójú kan ẹ wọ̀ mí ó yà á dúà má yà fẹ́ra bálẹ̀ àdáyà gàdálẹ̀ ẹ wọ̀ mí láṣọ agbára yẹ má na fẹ́ru bí àdáyà gàdálẹ̀ àbàdànà ẹ wọ̀ mí

Wọ́n ti gba ọkọ ọmọ ológo sá nítorí àìlágbára. Àìmọye ìyàwó ọmọ ológo tí wọ́n ti gbà nítorí àìlágbára. Ẹ sá ẹyọ ọkàn tó kù lélẹ́yìí. Mo bẹ̀ ẹ́ gan ni o. Àárọ̀ ikó orí kò gbà á. Wà á rí i pé ìwọ náà fẹ́ rẹ́rìn ayọ̀. Wà á rí i pé a fẹ́ sọ̀wọ́ náà dolóríire. Wà á rí i pé nǹkan fẹ́ yí padà. Wà á rí i pé ìwọ náà fẹ́ ní ọjọ́ ayẹyẹ. Ẹ̀kan ni sá. Gbogbo ẹni tó ń lọ ibìkan. Gbogbo ẹni tó gbé ògo wáyé. Gbogbo ẹni tó ń lọ òkè. Ẹ jẹ́ àjọ gbà sá. Ẹ porúkọ Jésù. Ẹ pí ẹ̀mẹ̀mẹ́mọ́ lábẹ́ ìdè ilé bàbá mi.

0: baba me e fa gbara fa mi jade e fa gbara yo o ya dua
1: oruko je
0: baba baba baba baba ya ja
1: mi mi mo
0: la be ide ile baba me
1: la be ide wa
0: o ya balu abada ya balu ya gada ya da
1: owo agbara che
0: e fa mi jade
1: oruwa de
0: o ba nke ni ate
1: e fa mi jade
0: e ru abada ya da
1: la be ide
0: e fa mi jade e fa mi jade
1: ile
0: wa eye ko ataye baba baba
1: oluwa fa mi jade
0: e de gbe ru abada ya gadalia e de gbe ru abada ya gadala o ya
1: oluwa fa mi jade
0: o ya
1: mi jade
0: o ya
1: mi jade
0: o ya
1: de ile wa
0: o ya
1: abe de ta
0: o ya
1: abe
0: a ti me ya jesus
1: fa mi jade
0: oluwa wa
1: amen amen
0: amen mo be ni ojo anu ni oni ma de se leyi ki n to fi ori fara ile eyin kan gbo mi ni aro yi boya o ti lu agbara o ti pariwo o ti gbiyanju bi eniyan gbogbo nkan to ye ko se lo ti se koda o ti sapa ṣùgbọ́n ó wá rẹ̀ ọ́ mo mọ ọlọ́run kan tí wọ́n ń pè ní ọlọ́run aláàánú Jesus Christ mo mọ ọlọ́run kan tí kìí dojú ti ènìyàn ẹ̀rú rẹ̀ a máa bà mí nígbà tó bá sọ pé òun dé wò bí ọ̀nà tó ń gbà ló ń yà mí lẹ́nu torí pé kìí ṣe nǹkan tì ẹ̀mí àwọn wòlíì ọ̀nà tí ẹ̀gán ò yé mi sà torí wípé kìí mú un tì ẹ wo bí àánú lè dáhùn fún wọn náà bí àánú bá dáhùn fún ẹsẹrì wo bí o ẹni tí ò ní baba tí ò ní ìyá mọ tó jẹ wípé ẹni tí wọn fi tìṣà òun gan ò lérò pó lè débì kankan wọn kàn ní sáà lọ gbìyànjú olúwa dẹ sọ pé òun dé àánú lè dé fún ìwọ náà mevala barua bahada yegadash àánú lè fọhùn fún ìwọ náà gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ni ẹgbọ́ o ẹ pe orúkọ jésù gan ẹ̀yin kan wà ń bí tá a bá ti gbàdúrà ìtàn màá wá sọ ohun tó nílò láti ṣe ẹ pe ẹ̀mí mẹ́mọ́ níbi tí mo ti lo agbára.

0: odi ese ma teriba odi ofe teriba odi ona ewo lule ninu gbogbo aye awon eti to ngba mi moji mo sile kun ojo moji mo sile kun alojo ni o iba
1: e ka bo pada o le die laaro isa yo le ju be lonu church engineer oja mo mi lenu ko se nkan kan o ya gbogbo iyen ra baba nibi to ba de enikan ni eti eja joko gbogbo je ti njoko nko bibeli lo so be wa ke nibi to ba duo si wa ni baba agbajopo ire agbajopo iran lowo agbajopo anu ti o silekun gbogbo ilekun to titi mo mi olorun roju e le mi lori joju anu oro le mi lori loni ojo igbedide ojo anu ojo opo ojo iran lowo oluwa o oya ro le mi lori lati oni lo loruko jesu isa ro la nse imo mi mo fe waasu angeli to duo ti mi ni ogba mo fe waasu angeli ti nba mi soro oni mo pe adua yi to wi pa won kan gba idande wa wa ke o fe dabi eni pe yi ni o je second to the last prayer wa ni baba mi ohun ti mo fe se tayi o je nse mo ohun ti mo mo se ti won o je nse mo lati oni lo agbara olohun wonu mi fun mi ni ase je nle se o fe ri na won oji ori na ase oja bo se o lara laipe o fe mo rin won oji orin o fe gbo waasu won oji ogbo o fe lo ka won oji olo o fe je landlord won oji oje bibeli ni jesu olugbala nigba to pe ogbon odun o si nje bi ase npe wa ni baba mi je nje bo se pe mi omo baba ni mi nipa igbagbo ninu kristi eleda mi o nti mo fe se ti aye o je nse o kun ti o je nse o ya jadanu bayi aye mi gbagbara se nto ye ko se o on gangan loro yen angeli ti fun mi aye mi gbagbara se nto ye ko se aye mi gbagbara se nto ye ko se mama aye re gbagbara daddy aye yin gbagbara o gbogbo eyin student ti n gbo mi aye yin gbagbara loruko jesu aye re gbagbara ase ti mu be oda e ja se bayi lati iwo road e wo moto gbagi e le fe so nwema e so foloko lati iwo ro pe olorun ojiji le ti fe so yo so yin wema bank awon oni moto na ngbo bayi won mo be pe olorun ojiji ni e mo gbe mi lo ma gbe odi church ni egbe garage lo wa bayi garage wa na ni garage olorun ojiji
2: hello baba mi o emi ni omo ijo yin lori afefe lati ilu Dublin mo ni kemi na wa dupe ki n dupe fun ore tolorun se fun mi Imani kasan re, idame wa re maje mo, everything ni mo san. So mo dupe polo mo fimi sile. Last week, en so fun wa, e pray fun wa, eni amari owo. Mo shak badura in, but mi o fu yo kansi anyway, because mo wope mi o linyan to fe fun mi lo, ni bi kosi, mi o linyan to fe fun mi lo, mi ba. Then, meanwhile, mo ti file fun tax refund mi fun 2025. But to my greatest surprise, when I was file for one mi o do for anything. In fact, I go and mo sun je won lowo. Ah, so o ya mi lenu pe bawo ni mo se je yin lowo? Mo sun tax mi kan to ki salary to work and mi want your tax mi. So, o sha ni mo je won ni 1000 plus over 1000 euro. In your deck in je won lowo. So, to cut the long story short, chef, to my surprise, bo se di last week ni yen mo kan ri email won ni pe mo due fun so amount pe in the next few days my credits mi pelu owo yen mo koko ni because mo ti koko pe awon agents kan ba mi file fun awon na file fun won sha clear debt yen pe mi o je won lowo mo de won san 200 plus fun mi be 200 over 200 euro no san fun mi so mi ti gbagbe ese be but gba ti mo ri message won about people yen sere ni abi won mo kan ton so ni pe awon mo due fun 1400 euro fun as my tax refund for 2025. So mo ni okay kama o pe mi o believe on to yen about o account mi so but as the Lord will have it bo se credit mi ni owo yen ni yen o 1400 plus euro ah o ya mi lenu o jo mi loju gan o jo mi loju inu mi dun mo de ti san ida mi wa mi immediately. Thank you so much, sir. God will continue to be with you. Ise gunbe se nto wa sono. God bless you, sir.
1: Gbogbo eyan na phone e soke. Wa ni baba mi o. Je ngba pe ayo. Ja lati odun fun mi loni. Oni loni je ma gba lati. Gbe phone yen se ti. Gbogbo eni to ti gbagbe re ni ilu to jina ti ilu to sumo. Won a pe osori agolo ni. ki wa se pe won pe o nikan o wa jade fun o wa dupe dupe loni loruko baba ti omo ati ti emi mimo jo je mo po san ida mewa transfer oni loju anu bo ba wa ni ida mewa wa rubo anu se lojo Wednesday oje ojo to unique so gbogbo yin te ni ida mewa te fe san laaro yi bi oluwa se nbe ti emi nbe lai ati ore adua mi gba eyin wo le gbagbo padua yin gba loni oju anu
3: account number church ni eje nfun yin 1966 36 38 73 19 66 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank Bin Obasi Wole Elele 2017 42 90 47 2017 42 90 47 First Bank in the Comfort Life Mission International ni ni o tun gbe jade ese bibeli ta fe ka loni sir mummy ati daddy ati see the way Daniel lana iwe Daniel chapter 6 chapter 7 iwe Daniel chapter 7 titi wo chapter 12 Daniel chapter 7 8 9 10 11 12 done and dusted
1: gbogbo eyin omo ti won bi loni gbogbo eyin te mark wedding anniversary yin oju anu oju anu loruko baba to ma ti temi mimo ki olodun ko ro le olori wa je eyan laye in Jesus name happy birthday long life and prosperity and not only that oni ni mo so tase tase igbeyawo yin oni tuka mo so le kan na igbeyawo yin ko duo dale ke gbadu igbeyawo yen ka won mo yin o fola yin toro in Jesus name happy wedding anniversary in Jesus name oya gbe omi adua re mo ya si mimo fun o loruko baba to ma ti temi mimo omi ko di eje Jesu damu omi were pelu Psalm 24 tete lowe o ja pade church nisin
3: eni kan ni woli mo fe so testimony 080 88 71 65 66 e send the message ire atanu ko ba yin
4: la la la la la gelu fm jagaba gogo radio ma ro won so
5: Lagilu FM 96.7
6: Alagbawi o
7: kabiyesi
6: olugbeja tenikan ori
7: alagbara nla
6: oba ti gbe ni nija terunbo nija
7: oba awon oba
6: ogo ninu ogo ipa ninu ipa
7: emi awon
6: agbara ninu agbara
7: arugo
6: olu agba ope wa
7: ami
6: ah aso ya ni mori lorun wo obirin yi o ogbo eni to wo aso ya ti olorun
7: yesu
6: baba iwo na se mi eni to wo aso ti wo olorun emi mo ko gbagba lowe pelu ina ti ara ya aso iko di bibo o di bibo o ma di bibo o ma di bibo ha bo aso ya ha bo aso ha bo aso ha bo aso ya ha bo aso ya ha bo aso ya in the name of Jesus
7: amen
6: let me go to mizo yo ke won ni bo na lowo mi ti ma wa ede ni oro ni o adua ni o
7: le ni o baba
6: iforo na lo si fa
7: ma se o
6: gba te niyan wo ti ti pe bo lo fe gbe na jo gba ti oye mo oniwe mo ti koju ti egbon mo ti koju ti aburo mo ti koju ti ore ko te ni fe ran mi lowo mo elomi ko ni ta gbese lo wa ko ti ni fe ba so mo ise ti daru ona ti daru o wa ni emi goju mi soro ke won ni bo ran lowo yo wa ti wa o na ro mi yo todo olorun oba ti dorun ati aye e wa gbo bi to ti soro to lagbara ju o ni ori ki o je ki ohun ki o je kese mi ko ye
7: ye
6: se ri kese yan ba ti ye ye le yin ba re kese yan ba ti ye eyan jabo ni yan kese yan ba ti ye eyan subu ni yan ka yin ma je ni to sari le se jo sare ije kese ba ju ju le to je se ni yan la ya mo le egbe ati koja e wo e na wo ni ba mi soro nbi ti mo wa o ni e wu eni yi awon egbe fi sile o se n gbiyanju lati ba egbe ko ba egbe mo nitori pe ese re ye o de ti subu e na wo ni mo gbo dua igbe ni ga eru tele ase igbe ni fo o ya ko bale aye ko bale aye ko bale aye ko bale aye in the name of Jesus
7: amen
6: awon owo kan wa ko sun ta se dupe ka fe ni to subu didi awon owa gbe ni dide owa pa ni soke owa ran ni lowo owa gbe ni ga mo so owa ye ma gbe wa ni bi to su wa ni bi to re wa anu ma so ase ma so majemu ma so edidi ma so iyanu ma sele ide ma ja ogun ma sha ma ra anu ma nde ni mo gbe ma mi wo bi pe awon me ke je kan go pe awon ore pe pe won pe nkan kan fe sele asiri kan ni mo fe tun won
7: yes sir
6: ha wa jo gbe awon adura to lagba leni
7: yes sir
6: egbo mo mi
7: egbo
6: ogun kan wa ogun majo oju mi
8: ogun majo oju mi lo
6: be
8: lati bo lo
6: ogun kan wa ogun ti mi gbaga ko gudo ga ogun kan wa
7: yes
6: sir ogun majo tayo o ogun kan wa baba doke o na ko ma doke
8: baba doke o na bodo lo
6: ogun kan wa ogoro bodo soro titi wa lo ogun kan wa ohun ta ba ti le soro bi giga ko na ma fo ogun kan wa bi kan ba iso mo wa kin ko so
8: e
6: bi be mi so ninu iwe awon oba keji ori okan kala ibele na wo li tin ba mi so mo wa ni ota ni ojo monday
8: ota
6: san gu ota gbogbo nke ba n gbọ mi ni sango ọta ma gbàdúrà lọjọ monday
7: ọta
6: o tún di monday tó ń bọ ní alishiba ní tirikiri bus stop lẹgbẹ ilé epo tí wọn pè ní matrix petrol station pẹtẹẹsì kan ló la his glory hall àti matrix yẹn eye center ló wà bẹ lẹyìn matrix yẹn tó kọjá pẹtẹẹsì yẹn his glory hall ni gbogbo ọjọ monday làwọn èèyàn ti máa ń dé látago méje ago mẹsàn-án lájọ a máa bẹrẹ ago méjìlá ló máa ń parẹ ẹ wá gbọ́ mi àwọn èèyàn máa rí wípé tí wòlíì àjílórí àtàmátà ti bá sọ kì í kọ́rọ̀ jẹ mo ní máa wá ní monday ìdènà kékeré kan ṣẹlẹ̀ tó yẹ kí n fi má débẹ̀ mo ní máa débẹ̀ wọ́n rí i pé mo dé mo sì wà àwọn tó sì wà wọ́n bá ọlọ́run pẹ̀lú láyé rẹ̀ ẹ wá wo gbogbo ọjọ́ tuesday abẹ́òkúta ni mo wà àwọn tó wá abẹ́òkúta wọ́n rí títún bí ọlọ́run ìdí rèé nígbà tí ẹni mo bẹ̀rẹ̀ sí tú àṣírí ogun àwọn èèyàn ọkùnrin kan wá síbẹ̀ àfọ́jú ni mo ṣe ṣetán mẹ́jẹ àbáṣetán wá gbé sórí facebook ó lóun ti káàkiri kò sọ́dọ̀ wòlíì tí òjò tán gbogbo wòlíì tẹ́ ń gbọ́ ló yẹ jò lùdí ó lóun wò pé bológun yẹn ti wà gan àti kí ló máa lọ ṣe èmi ò ṣàbúrà kádàbúrà
7: o
6: àwọn dáte pùn akọ afọ́jú fake pùn àrò fake àdúndùn yìí àwọn tó mọ̀ mí bó ṣe dé ẹ̀mí àwọn wòlíì jáde lóhùn kíkan ó ní ọ̀rọ̀ ìyá rẹ̀ àti ìkan ìyá rẹ̀ ló dìgbà tó fi sọ ọ̀rọ̀ yẹn ló jẹ́ kan fọ́ ẹ lójú ẹ̀wọ̀n tó wà ń bẹ̀ ṣe é ṣe ká máa gbọ́ mi bí mo ṣe sọ mo ní olúwa sọ fún pé tó bá dọ́dọ̀ dr wani glaucoma má sì ló kó ojú ẹja okùnrin yẹn ń tẹ̀sífà ìrórí ẹ ti funfun àwọn tó wà lábẹ́kúta máa ṣe ẹ̀rí ọ̀rọ̀ nígbà tí okùnrin yẹn máa sọ àwọn aránṣẹ́ ọlọ́run tó tún wá fún pẹ́yà wa mẹ́ olóhùn kì í rí òun pàdé wò lémi dẹ́ máa ń sọ máa ní tó bá dọ́dọ̀ wò ní ìwọ kọ́ ló sọ tó bá wà ẹ̀mú ló máa gbẹnu tó àṣírí ogun ẹ̀ ṣé mo pé ní ìlú sagamu ìsọjí kan lọ àbúrò mi kan ló ṣe wòlíì ọlọ́run ni ó ṣe ìsọjí yẹn lọ ní the same place àti ṣe ìsọjí yẹn náà ní gbóná pè níbẹ̀ ní under asabo bridge ní oníjoku community of under asabo bridge ní sagamu bí mo yà ń bẹ̀ mo ṣe sẹ́ránṣẹ́ bí ọgbọ̀n ìsọjú nígbà tí ẹni mo bẹ̀rẹ̀ sí rìn tó ń tú àṣírí ogun àwọn
7: èèyàn
6: ọkùnrin kan ti ń bá kiri ó retí ẹ̀ ti pin olúwa tún tú àṣírí ẹ̀ àṣírí kí ló tún lọ́rọ̀ ilẹ̀kùn ilẹ̀ tí bàbá ẹ̀ ta olóòna ti báyé gbogbo
8: rẹ̀
6: mo ní àbírọ̀ ni ilẹ̀ ni bàbá ń ta ẹgbọ́ ní kúkúrú yìí níwájú ọba tó lè yàtọ̀ tẹ́nà wòlíì fi ṣiṣẹ́
7: mi
6: ọlọ́run yẹn ló wá ní kí n lọ wo bìkan nílẹ̀ ìlú àwọn ọba kejì
7: mi
6: orí ọ̀kẹ́kẹ́lá ẹgbẹ́ ẹsẹ̀ bíbélì ó ní nígbà tí àtàlíà ìyá àásì àrí pé ọmọ òun kú ó ní ó dìde ó sì pa gbogbo ìran àwọn ọmọba
7: kábíyèsí mímọ o
6: àtàlíà ó rí i pé ọmọ tòun kú ẹ má kí ló ṣẹlẹ gbogbo ọmọọba tó kù ó padà
7: wọn
6: ọ̀pọ̀lọpọ̀ ọmọ ta ni wọ́n pè ní àtàlíà ọmọ abba àti jezebel
7: kábíyèsí
6: àjogúnbá ìka
7: ẹmí àwọn òun
6: á lè sọ gbọ́ọ̀rọ̀ olúwa àgékù ẹjù ti ṣòro nídìí
7: lẹ́yìn
6: ọwọ́ ẹ̀ lórí ayé ọmọ rẹ̀ ọmọ wa lẹ́yìn ó dìbà
8: jù
9: Àwọn ọkọ̀ ńláńlá ló tún ṣe, wọ́n ti tọ ọfà ṣe ti kan sí ẹ báyìí, ní kẹ́kẹ̀lélé ń yí dànù mẹ́ lọ́wọ́, gbogbo ẹ́kẹ̀lélé ń dojúrò, báyìí ni mo sọ bí mo obìnrin tó fàyà kanyà pẹ̀lú ẹ̀ tí nǹkan fi dẹ̀rú báyìí, ràtà kàbóòrì àkàkà ní àìsíkàlíà ẹgbọ́ sà bí iná bá bọ́ọ̀lù pápá mi bẹ́ẹ̀ rákánì náà bá kà sóde kàlíà àjò tẹ̀lé tọba rí bẹ́ẹ̀ ràhó ní ẹ̀kẹ́fẹ́ bẹ́ẹ̀ kàlíà ogun tó ti fara kó nípa ìfàyà kàlíà ìwọ ọkùnrin mẹ́kánìkì tó máa ń ṣe tírélà ọkọ̀ láì ràhó ní ẹ Ìpára kàtúnì àgbà ó dẹ̀ súnmẹ́ olófin máàmù bọ̀ èyí lè ní jẹ́ ní máà ní akẹ́sà mọ gbọ̀ fún àfọ́ ẹ̀ ní Nàkórià ogun àmúbọ̀yẹ ó tán báyìí ó tán báyìí ó tán báyìí ó tán báyìí ó tán báyìí ó tán báyìí ó tán báyìí ogun yẹn ṣe ogun yẹn ṣe ogun yẹn ṣe ogun yẹn ṣe ogun yẹn ṣe ẹ wú ẹni kan yìí ràmá kàlíà gbogbo sẹ́ẹ̀dì kan wọ́n fẹ́ fi sókè bàjẹ́ ó dẹ̀ ń dùn ẹni ràká ti bá bíbélì kọ́pẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ sì mú wọn lára dá ábà kàlínà kàlíà kàtà ìtàkádàníà níná yàká bàríà títí kàlíà ọba tí ń jẹ́ jù ó bá lọ́fà mo rọ orúkọ. Olúwa sí ọ̀ bíbélì kọ pé orúkọ olúwa iléeṣẹ́ agbára olóró sáwọ bẹ̀ ó dẹ̀ rí yé Jehovah Rapha olùwòsàn lára ó kẹ̀ lára gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn ó dà kàtódà ó dà báyìí ni mo wí gbogbo ẹ̀ tó ṣe àìsàn báyìí ẹgbọ́rò olúwa báyìí ẹgbọ́rò olúwa báyìí ẹgbọ́rò olúwa báyìí ẹgbọ́rò olúwa báyìí ẹgbọ́rò olúwa báyìí ẹgbọ́rò olúwa báyìí báyìí ni mo tọmọ tàti owó nítorí ọba sùn gbà mí là máa ń là torí wọlé ọlọ́rin gbala mi mo sọ jáde ẹgbẹ́ ìwòsàn àárẹ̀ kásán bá yìí nà ẹnẹ kan pásítọ̀tù àkọ́kọ́ ti ẹ̀sáyà òfẹ́ lọ lóyìnbó ó là kábà nínú ọba ó tún ti lọ sáré òbí ẹgbọ́ wọ́n tẹ̀ fi ìkòkò kan wọ̀ mí mo rí ká àti dọ́kúmẹ́ntì àti pásítọ̀tù inú ìkòkò ló wà wọ́n tẹ̀ fi mọ́lẹ̀ Ọjọ́ òun ti parí iṣẹ́ níbi tán parí ẹ̀sìn Ángẹ́lì olùwàkọ́lọ̀ òun jáde Ángẹ́lì olùwàkọ́lọ̀ òun jáde ìlú òyìnbó yẹn yá báyìí ìlú òyìnbó yẹn yá báyìí ìlú òyìnbó yẹn yá báyìí ìlú òyìnbó yẹn yá báyìí ó obìnrin yìí ohun tí ò tó nǹkan ló lé ẹyin ọkọ ó dẹ fẹ padà sílẹ gbogbo ìgbò bí a ti padà sílẹ kò dẹ fẹ bọ sí ráyà kábàlíà ẹmí àwọn onílò ní sọrọ ọlá kàtí nàbà máró kàtí nà nínú oṣù kẹjọ yìí ọrọ yẹn máa yanjú ọrọ yẹn máa jọ ọrọ yẹn máa jọ oṣù kẹjọ yìí o márèjì yẹn máa sẹtù ó máa sẹtù ó máa sẹtù ó máa sẹtù ó máa sẹtù ẹmí àwọn wo ní ipa rẹ.

0: nínú ọ̀rọ̀ ọ̀gbẹ́ ipá rẹ̀ ká ó bọ̀.
1: Wọ́n ní ìgbàgbọ́ ọ̀fẹ́ ni yóò. Ó jẹ́ ń wáṣẹ́ láti jọ ẹ̀. Ó jẹ́ tí wọ́n sún ẹ báyìí. Ẹ̀mí àwọn olùdíje ẹ̀rọ mi sí ẹ̀ iṣẹ́ yẹn máa bọ̀ sí. Iṣẹ́ òṣùpá lóṣùpá ṣe.
0: Bẹ́ẹ̀ni.
1: Iṣẹ́ olóoru ṣe.
0: Bẹ́ẹ̀ni bàbá.
1: Lọ́jọ́ báyọ̀ ó ṣiṣẹ́ tiẹ̀ ni. Ọlọ́run ò já nǹkan kó má ṣiṣẹ́. Ẹgbọ́ igi eléso mẹ́sàn-án jáde. Iṣẹ́ tiẹ̀ nìyẹn. Làkó kà ní màṣá ìgbà kó ní ẹ̀sẹ̀ sákàlẹ̀. Iṣẹ́ yẹn rà kà ní náà ìkàdé òyà. Ó máa bọ́ sí
0: náà.
1: Ọkùnrin láńlọ́ọ̀dù ó ti jẹ́ gbèsè. Gbèsè yẹn ti pọ̀ jù. Ẹ̀rù dẹ̀ ń bẹ̀. Ẹ̀rù ń bẹ̀ o. Ẹ̀rù ń bẹ̀ o. O fẹ́ máa gbé nǹkan ta. Olúwa ni o máa gbé ká. Sọ ẹnìkan tó fọkàn sí. Ẹnìkan tó fojú sí. Ẹnìkan tó máa tọ̀dọ̀ ẹ̀ jáde. Ẹgbọ́ ta. Ẹni kó máa wọ́ọ̀kì báyìí. Kó máa wọ́ọ̀kì báyìí. Olúwa máa wọ́ọ̀kì. Ó rí tá nǹkan kan o. Èdí èkó bí dísù bí kankan lè ta. O tún wá jẹ gbèsè. Olúwa ní kọ́ntrakì tó ń lé yẹn. Olúwa ní sọ fún ẹ. Bó máa bọ́ sí. Àlọ́ máa bọ́ sí. Bóló máa bọ́ sí. Àṣẹ ni o. Bóló máa bọ́ sí. Ẹnìkan gbowó lọ́wọ́ ẹ. Owó yìí ó lọ fi ṣe nǹkan. Ikọ̀ òkùnkùn tó ṣe yẹn. Nígbà tí ó bẹ̀rẹ̀ iṣẹ́. Ọwọ́ kọ́kọ́ ń yún ẹ. Kò bá lè mọ̀ pé wọ́n ni mò ń bá rẹ̀. Mo fẹ́ sọ kankan fún ẹ. Mo fẹ́ sọ kankan fún ẹ. Mo fẹ́ sọ kankan fún ẹ. Mo fẹ́ sọ kankan fún ẹ. Wà bọ́ lọ́wọ́ ogun. Àṣẹ máa ṣiṣẹ́. Káyọ̀ máa ha ìkàtọ́ ìyá. Ẹ̀mí àwọn wòlíì. Ipá àti ìfàmì oróyàn. Ó máa mú kí iṣẹ́ tẹ̀síwájú. Gbogbo ẹ̀wọ́n tó ń gbọ́ mi tó ń ṣàmì lásìkò yìí. Bàkárí àtẹ̀sọ́dà. Ìpè àwọn wòlíì. Wòlíì àkọ́kọ́ ní Áfíríkà. Tá a lè kọ sílẹ̀. Mọ́tò ní mọ̀lẹ́dẹ́ ajá ọlọ́dẹ́ yìí. Ẹ̀dà káka ìkàbóyè ẹ̀sẹ̀ kàkà ìmọ̀. Àwọ̀ tó wà lórí ìkúnlẹ̀. Tó gbẹ ẹni tó wà lórí ìmọ̀wé. Ìná yá ká ìkàbóyè kàkà. Àwọn ọmọ yá sí pẹ̀yọ mẹ́kùn sí pẹ̀kùn. Òkárí àmàkóta ìmọ̀ gbígbé àti tútù ní àkàsádàkà àṣírí omi ìyè nàní àmàkáta ní àbá mo pápọ̀ mọ́ ìpéjì bàbá òṣù tẹ̀lé nínú àyà fún orí àmàsáka iná tó gorí náà rí àkàtà màrí àkàtà iná tó gorí ilé pẹ̀lú tó tó ìkárí àmàsáka dàdí à mo pápọ̀ mọ́ ìpé bàbá mi bílẹ̀ wú ní ọ̀ṣọ́kà ló tọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ lé mi lórí ní ní gbogbo ibi tó gún fara pamọ́ sí ogun yẹn ṣá ríà tó kẹ̀lé ríà ogun yẹn ṣá gbogbo orí ẹlẹ́kìnní òkè tá lágbára gùn tó mí ẹlẹ́ òkè tá lágbára gùn tó mí ẹlẹ́ òun lọ́mọ ọlọ́run kù tó wà dúpẹ́ òkè tá lágbára gùn tó mí ẹ. Ẹ̀mí àwọn olè ní kí n sọ bẹ́ẹ̀ yàtọ̀ níbi tó rò pé kò ṣe jù ní àkàtà ní àkàtà onímọ̀jẹ̀kú ló máa ṣẹ́ra níbi tó ga tó rò pé àlè ṣe yà ẹ̀mí àwọn olè làbàjẹ́ bẹ̀ ó yà àkàbàyà àkàbà ìgbéga yẹn bàbá rẹ̀ kẹ̀só dání bàtà àkàbà ìgbéga yẹn àkàbà ìgbéga yẹn àkàbà ìgbéga yẹn àkàbà ìgbéga yẹn àkàbà ìgbéga yẹn àkàbà ìgbéga yẹn àkàbà ìgbéga yẹn ó ní bẹ́mi sókè òru bẹ́mi dìde fàmí lọ́wọ́ sókè ìdájú ayé lọ ògùn ayé mi jákò yọ jáde fàmí lọ́wọ́ sókè máma jẹ́ kó ẹ gbọ́ ìgbéga yẹn dé bá promotion yẹn bọ́ sí àṣẹ ti ṣiṣẹ́ in the name of
0: Jesus. Ẹ̀mí mímọ́ o arúgbó ọjọ́
1: ṣé o Jésù a ò máa yọ o ṣé o Jésù ọlọ́run ayọ̀ wa o ṣé o Jésù a ò máa yọ bàbá àgbọ̀ pẹ́ta mú wa fún ọ o ṣé o. Oṣogbe ni balẹ́gbẹ̀rún ara, oṣe Jésù oṣe, oyin olúgbàlà, oṣe Jésù oṣe, ògbò ọlọ́run ọba mi, oṣe Jésù oṣe, ìṣẹ́gun oore rẹ̀, oṣe. Máa dúpẹ́ lọ́wọ́ lọ́run, máa yin, máa gbé orúkọ rẹ̀ ga, torí kò ṣe o.

0: Nọ́mbà táwọn ọmọ owó tókè wọn lò ní tókè.
1: Kábí yóò.
0: Ọmọ owó lọ́kọ̀ ju ni wọ́n ní wà wá lọ́kọ̀. Ọmọ owó ìkọ́lé wọ́n wá lọ ra lẹ̀ ó ṣe bá déṣe.
1: Ṣé
0: gbogbo bá dẹ́nà ní dájú
1: sí.
0: Ó gbé ènìyàn. Ẹ lọ pèpìà.
1: Ẹ múra o.
0: Báyọ̀ ò bá gbà mí láti gbé ẹ̀rí. Jẹ́ ń sọ̀rọ̀ kí yẹ o ṣí. Gbogbo ènìyàn tó ń gbọ́ mi pátápátá. Lọ múra láàárọ̀ yìí
1: o.
0: Ìjòkó community hall. Ibẹ̀ la máa wà láàárọ̀ yìí. Ẹ máa wòlé fẹ́ tú àṣírí ogun ẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Èmi máa ń sọ màá ní tó bá dọ́dọ̀ wù ní.
1: Rọ́kọ́
0: ló sọ tó bá lọ. Rọ́kọ́ ló sọ.
1: Má jókòó lé o.
0: Ẹ bí àwọn tó ti ń wá. Lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ mi. Èmi bí yẹn pé kí ló bá wà. Ẹ mọ ní o kàn máa tú
1: àṣírí.
0: Bẹ́ẹ̀ni bàbá. Tí ẹni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ confam lọ́wọ́
1: ẹ̀
0: asọ̀fẹ́ gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi ní agbègbè ìjẹ̀bú gbogbo lápèjì
1: ìjó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
0: ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi lágbègbè ìjẹ̀bú òde ìjẹ̀bú gbogbo agbègbè yẹn ṣágàm ló máa wà lọ́wọ́ jẹ̀bú òde
2: kíkó tí bẹ́ẹ̀ ni
0: ó dẹ̀yìn oṣù mẹ́ta kí n tó lọ jẹ̀bú òde so mo dẹ̀ sọ fún wọn èèyàn máa ń tètè take opportunity.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Mo wà ń bẹ̀ last week. Àwọn kan sọ àwọn dọ̀tẹ̀ ìka àwọn tó wà wọ́n ti pa ọ̀. Kán máa bọ̀ ní ibi tó ń pè ní Ṣàgàwọ̀. Ní Under Sabo Bridge. Ní Ìjòkó community hall. Àwọn nígbà ẹ̀kọ́ Ìbàdàn náà máa wá lọ́jọ́ Friday.
1: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo ẹ̀wọ́ tó wà lógijó. Ìwọ́ tó ń gbọ́ mi ní Korodu. Ó gbọ́ mi lódógíyàn. Gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi lágbègbè yẹn. Múra o, gbogbo ọgbọ́n tó bá máa dá, má wà àtẹ́jẹ́ o, ìdí rèé o, láti parí ibi fọ́tù ọ̀rọ̀, àmì ìdí àtà 12. Ìjòkó community hall la máa wà, ìjòkó community hall. Ibi tá a ti máa jọ pàdé pàtó sí àdúrà tó lé yẹn. Ìjòkó community hall London Sabo Bridge ni ẹni Ṣàgàmù. Tó gbẹ̀yìn tẹ̀ wà ní agbègbè Ṣàgàmù pátápátá. Olúwa ní kí n lọ ṣe iṣẹ́ kan mo ti ṣe sílẹ̀. Òróró tí à ń sọ yìí. Àti tí ò bá kan wájú orí ẹ̀ ló kù. Arán mi ni pé kí ìtàn fi kan wájú orí rẹ̀. Ọ̀gàn kì í ṣe àárín orí o. Iwájú orí rẹ̀ ni màá fi kàn. Bí àìkàn tá òróró lẹ́nu arán mi bí ìwòlíì ni. Òun tọ́ ni mo kọ̀ọ̀kan. Ògo oníkálukú ló máa fi hàn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Kì í sọ̀rọ̀ pé àmọ́ lówó jùlọ.
1: Àná
0: kì í sọ̀rọ̀ pé mo lérò jùlọ. Kì í sọ̀rọ̀ pé mo níjọ jùlọ.
1: Kì
0: í sọ̀rọ̀ pé mo dàgbà jùlọ.
1: Kì
0: í sọ̀rọ̀ pé mi ò tó. Kì í sọ̀rọ̀ pé mo gbé jùlọ. No ọ̀rọ̀ mẹ́sẹ̀njà. Ẹni tẹ́ àrán ńfẹ́. Ọlọ́run tó lè ràn kẹ́tẹ́kẹ́tẹ́ níṣẹ́. Ṣé kẹ́tẹ́kẹ́tẹ́ wá dàbí èèyàn ni? Ọlọ́run tó lè ràn ẹja níṣẹ́. Tí Jona kẹta ọbẹ̀ tún wọ èèyàn ni. A kàn rán mi sí ọmi. Gbogbo ènìyàn tó ń gbọ́ mi pátápátá. Lọ múra láàárọ̀ yìí o. Ìjòkó community hall. Ibẹ̀ la máa wà láàárọ̀ yìí. Ìjòkó community hall la máa wà. Ìjòkó community hall. Ìjòkó community hall. London Sabo Bridge ni ẹni Ṣàgàmù. Tó gbẹ̀yìn tẹ̀ wà ní agbègbè Ṣàgàmù pátápátá. Gbogbo rẹ̀ mọ pátápátá. Lẹ́ẹ̀kùbí kankan. Gbogbo ẹ̀yìn tẹ̀ wà ní Ògìjo. Gbogbo ẹ̀yìn tẹ̀ wà ní Ìkòròdú. Gbogbo ẹyin tẹ wà ní Mòwe Ìbàfò. Mo fẹ́ pín yàn fáwọn èèyàn bẹ̀.
1: Kì
0: í ṣe ìyẹn nìkan
1: náà.
0: Àwọn arúgbó.
1: Àtàkó
0: tó àwọn ni mo fẹ́ pín fún. Àwọn tíyà ń jẹ. Àwọn ìyá tó ti jìyà lórí ọmọ. Tọmọ tó wá ń tìyà jẹ. Àwọn ìyá tó fẹ́ bí pa inú wọn. Kí ebi má bàa kọ́ ọmọ. Tọmọ tó padà ń fẹ́ bí pa. Olúwa ní kí n lọ.
1: Kò
0: fẹ́ yanjú ẹ̀. Gbogbo la máa pínlẹ̀ ìsìn
1: yẹn
0: fún. Òun náà fi máa gbé lọ múra láàárọ̀ yìí o. Ìjòkó community hall. Ibẹ̀ la máa wà láàárọ̀ yìí. Ìjòkó community hall la máa wà. Ìjòkó community hall. Ìjòkó community hall. London Sabo Bridge ni ẹni Ṣàgàmù. Ibẹ̀ la máa wà láàárọ̀ yìí. Gbogbo ọgbọ́n tó bá máa dá. Má wà àtẹ́jẹ́ o. Ìdí rèé o. Láti parí ibi fọ́tù ẹ̀rọ. Àmì ìdí àtà 12. Títí aago méjìlá kọjá.
1: Tó
0: wá ti rí ni. Máa fi ọwọ́ gbàbí tó lu ẹ̀ máa fọwọ́ gbàbí tó lu ẹ̀ báyìí. A máa polúkọ Jésù ní ẹ̀mẹ́ka ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan. Á yọ ọlọ́run àti àmọ́tà sí wòlíì sàn. Màá sàn gbà mí là màá là.
3: Mo bá ọrí ẹ wá sí ẹ̀mí àwọn ọmọ yìí lọ ẹ̀kọ́.
0: Ní orúkọ Jésù kìí ṣe sí Nàzárẹ́tì nínú àìsàn tí ọ̀tá kùjọ mọ́lẹ̀ yìí ó dájú gbà ètò sílẹ̀ gbà ètò sílẹ̀ gbà ètò sílẹ̀ gbà ètò sílẹ̀ gbà ètò sílẹ̀ gbà ìwòsàn gbà ìwòsàn gbà ìwòsàn gbà ìwòsàn. Bíbẹ́ lè kọ́ pé nípa ìmọ̀ àlàáfíà tí obìnrin rẹ̀ ó náà mú aláàdá tó bá jẹ́bẹ̀ nínú àìsàn tí ìjọ yìí àìsàn blood pressure yìí àìsàn diabetes yìí àìsàn cancer yìí àìsàn kidney problem àìsàn liver problem yìí lórúkọ ó yá gbà ìwòsàn bẹ́ẹ̀ lómìnira gbà ìwòsàn lómìnira lórí ojú tó lù ẹ̀ ẹsẹ̀ yìí lórí ó yá gbà ìwòsàn bẹ́ẹ̀ gbà ìwòsàn bẹ́ẹ̀ àṣẹjáde lórúkọ Jésù ó yá gbà ìwòsàn bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ ni, ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìdíje ìd ma gbọ to ba ti ni gbagbo loruko jesu o ya gbere wo fo bai to sira a se ti mo be jesu oluwa ah you want gana le ri kan bai mo fe gbe ri ti e bai mo fe gbe ri ti e bai a mo ti to ma gbo eni number to fi ma so eni eni yo gbogbo eniyan o ni ma ja mu so pe o fe silekun ayalu ore fun awon eniyan meje kan le ni ayalu ore ti won ba pade ri ni ayalu ore ti o sele ri ni ayalu iyanu to gboja oye eniyan omura leni gbogbo eyan oluwa so pe awon meje yen awon to ti sori awon to tun fe sori emi ni oluwa ni eni meje akoko to ba koko fi ore eru bo ranse leni o iwe jo an lori karun oni wa ti angeli ba digba siro mi oni eni to ba koko bon sinu re arun kan to ko ma je yo de kuro nbe oni to ba ka meje wa tun meje ka egbo sa eni meje akoko to ba koko fi ore eru bo ranse oluwa ni o fe se ajalu ijanu ojiji kan ajalu ore nla kan iyanu ti o se fenu royin fe kan to ni agbara fun awon meje akoko yen ni gbogbo eyan lo ba rubo leni sugbon awon meje akoko yen ma de mu kan ti duro lori oro won oh my god egbo ilekun ore shino in the name of Jesus gbogbo eyan o ti fi ore ma de mu edidi re ranse gbo o le se laaro yi o fe pada mewa o fe san re re oh my god o de fe se je egbo ati awon toluwa ni to ba le lo 8800 bi edidi ko gbogbo awon wonyi laaro yi ojo pe egbo eyan meje akoko yen je fun ni akan number ka wo eni meje akoko na akan number to fi ore rubo re si atore edidi ati maje mu yen to fe fi sile ko sile UBA UBA ni o oya 10 2 4 7 4 77 77 50 80 80 UBA UBA bole kan si 10 2 4 24 77 50 80 kan sa ti le mata se lo ma ba pade be o ni ye awon to gbagbo lati agbara fun lati je omo lorun atan to boruko bi na egbo o bi to ba gbagbo o ri ogun olorun bi je se so ninu we joanu ori okekela ni e egbo o ni ti re ba gba olorun bo a fi di re mule ni amo to ba gba wori re gbo wa de sere e wa wo yoruba don so pe mo sere ko gbebi o lowo kan ikan ninu ni eyin meje akoko yen eyin lo fi mo pe olorun ni kan lalagbara ati pe leyin olorun olorun ni kan loku mo so bi woli ni kia yanu ko de eyan meje akoko yen ati gbogbo en to ma so re rubo leni mo ni le ko amen gbogbo en to ma so ma je mu to ma so re je to ma so re ma je mu so so ati edidi re yen iyanu ma je in the name of Jesus
2: amen
0: wa kan number na le kan si UBA 10 2 4 34 77 77 50 80 80 oruko to ma ri ni be Christ Artillery Atamata se 10 2 4 24 77 77 50 80 akan number na ni yen bo se nda si ba ona si ogun re si orona mo ti ri niyan o gbogbo eniyan to n bo mi patapata lọ múra láàrọ yìí o ìjókòó community hall ibẹ̀ la máa wà láàrọ yìí gbogbo ọgbọ́n tó bá máa dáa máa wà pẹ́ dé o ìdílé o láti parí before 12 àmì ìdílé after 12 ìjókòó community hall under sabo bridge ìyẹn ní sàgámù tó gbẹ yín tàwa ní agbègbè sàgámù pátápátá olúwa ní kí n lọ ṣe iṣẹ́ kan mo ti ṣe sílẹ̀ òróró tí a ń sọ yìí àti tí ọba kan wájú orí ẹ lókun aràn mi ni pé kí ìkàn fi kan wájú orí rẹ ọ̀gá kì í ṣe àárín orí o iwájú orí rẹ ni màá fi kàn bí àìkàn tá orí ẹ ló aràn mi bí wòlíì ni òun tó ń bọ tọ̀tọ̀ ògo oníkálukú ló máa fi hàn kì í sọ̀rọ̀ pé àmọ́ lówó jùlọ àmọ́ kì í sọ̀rọ̀ pé mo lérò jùlọ kì í sọ̀rọ̀ pé mo níjọ jùlọ kì í sọ̀rọ̀ pé mo dàgbà jùlọ kì í sọ̀rọ̀ pé mi ò so kì í sọ̀rọ̀ pé mo gbó jùlọ no ọ̀rọ̀ mẹ́sẹ̀jà ẹni tí a rán fẹ́ ọlọ́run tó lè ràn kẹ́tẹ́kẹ́tẹ́ níṣẹ́ ṣé kẹ́tẹ́kẹ́tẹ́ wá dàbí èèyàn ni ọlọ́run tó lè ràn ẹja níṣẹ́ ẹ sí jóná kẹta ọbẹ̀ tún wọ èèyàn ni a kì í rán mi sí ọ ni gbogbo èèyàn lọ múra o lọ múra báyìí gbogbo èèyàn ìjòkùn community hall la máa wà ìjòkùn community hall ìjòkùn community hall under sabo bridge ìyẹn ní sàgámù tó gbẹyìn tàwa ní agbègbè sàgámù pátápátá gbogbo rẹ mọ pátápátá láìkúbi kankan gbogbo ẹyin tẹ wà ní ògìjọ gbogbo ẹyin tẹ wà ní ìkòròdú gbogbo ẹyin tẹ wà ní mòwe ìbàfò ẹyin tẹ wà ní kẹẹnẹ gbogbo ẹyin tẹ wà ní pẹrù gbogbo rẹ mọ lápapọ lo mura laaro yi o ijoko community hall ibe la ma wa laaro yi gogo gbo to ba ma da ma wa pede o idire o lati pari bi 40 ami ti ata 12
2: ah mo fe tun yo family yan be ki se yan ni kan awon arugo atako ko awon ni mo fe tun awon ti ya je awon iya to ti jiya lori omo somo to wan ti ya je awon mo awon iya to fe bi final won ki ebi ma ba ko mo somo to pada n te bi pa oluwa ni ki lo o fe yanju e gogo la ma fi right yen fun o no ti ma gbegbe ti akese adua le ni o lati oba to la yato den gbogbo eyan ni ma fun ni yoyen e wa wo gbogbo eni to ba tun wa ni ma fun loyin ah akose oyin ni
1: akose oyin
2: o ma ni agbara ju ma tun wa ni ti won specially
0: ijokun community o la ma wa ijokun community o ijokun community o under sabo bridge yen ni sagamu so gbe eni te wa ni agbegbe sagamu patapata gbogbo re mo patapata like obi kankan gbogbo eni te wa ni ogijo gbogbo eni te wa ni ikoroju gbogbo eni te wa ni mowe ibafo ẹni tẹ wà ní kẹẹnẹ gbogbo ẹni tẹ wà ní pẹwu gbogbo rẹ mọ lápapọ ìjòkó community hall ibẹ la máa wà láàárọ yìí gbogbo ọgbọn tó bá máa dá má wà pẹdé o ìdílé o láti parí bí 40 àmì ìdílé after 12.
2: Ah jẹun fẹ́ dákà nàbà ẹlẹ́gàn ọlẹ̀ báyìí UBA ni o
1: UBA
2: ọlẹ̀ báyìí
1: 10 24 24 77 50 80
2: gbọ́dọ̀ kan sí o UBA
1: 10 24 24 77 50 80
2: UBA
1: 10 24 24 77 50 80
2: orúkọ tó máa ń bẹ̀ kẹ́sà tí lẹ́yìn àtàmátà sí ogun òní ìjà wa a ó rí àánú gbà jẹ́ fún èèyàn méje àkọ́ tó bá lè dìpé láàrin wọn
1: ó
2: yá 070 70 35 23 23 14 17 WhatsApp number mi náà yo o lè ní kí n fi àdìẹ fún prayer ojoojúmọ́ 070 70 35 23 23 14 17 ogun ò ní jà wàhùn àwọn ọ̀rọ̀ náà bàjẹ́ ìdè máa já lọ́ọ́ múra o lọ́ọ́ múra láàárọ̀ yìí o ìjòkó community hall ibẹ̀ la máa wà láàárọ̀ yìí gbogbo ọgbọ́n tó bá máa dá máa wà pẹ́jẹ́ o.
4: Ọlọ́run àti Amátàsé o, ó ṣe bẹ́bẹ́.
5: Ọlọ́run àti Amátàsé o, alágbára.
6: Lọ́wọ́ ogun wòlíì kan ń bẹ nílùú Ìbàdàn. Ṣé Ọlọ́run lò fún ìtúsílẹ̀ sí ọ̀nà àbáyọ̀pọ̀ lọ́wọ́ ogun? Gbogbo ọjọ́ Friday láago mẹ́jọ òwúrọ̀ láwọn èèyàn máa ń kọ́ra jọ̀kọ̀. Láti gbàdúrà la fẹ́ pè yí. Lẹ́yìn àdúrà, láàyè wọ́n lọ́wọ́ kánsẹ́lì máa ń wà láti wòlíì. Ó ní lọ láti sọ̀rọ̀. Ọgbàgbọ́ ọba ti ń kúnlẹ̀. Lẹ́mí Ọlọ́run ẹyin bá wojú ọlọ́run fún ọmọ rere. Àwọn ẹni òkùnkùn tí àìsàn dẹ̀mọ́lẹ̀. Gbogbo ẹni fẹ́rẹ̀rẹ̀ àjò lọ ìlú òyìnbó. Olúwa ẹgbẹ́ náà ni kẹ́ ẹ máa bọ̀. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago mẹ́jọ òwúrọ̀ wòlé obìnrin ní o. Àti wòlé ọkùnrin àì o. Ajílúri àtàmọ́tàsé. Bí Jésù gbé kalẹ̀ ń dá o. Bí Jésù àtàmọ́tàsé ibùdó agbára àánú tó ń bẹ lólu wọn Ìbàdàn. Friday ọ̀sẹ̀ yìí àṣírí ogun ayé rẹ̀ máa tú. Ọ̀nà àbáyọ máa ń là.
7: Lagilu FM 96.7.

0: Social Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Years ago, the biggest radio raffle hit we ever saw.

sókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn láàárọ̀ imú gbàdúà lórúkọ jésù ilẹ̀kùn òní tì mayín ẹ̀yin ni mò ń bá wí iye tẹ́ ẹ bá sàmì nínú rẹ̀ ló máa jẹ́ tiyín lórúkọ jésù ilẹ̀kùn kò ní tì mayín mẹ́rìnlá ni ilẹ̀kùn tí ayé máa ń tì nǹkan mẹ́rìnlá ní sì máa ń tilẹ̀kùn ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa láàárọ̀ yìí níbi gbogbo tẹ́ ẹ ti gbọ́ mi lónìí jésù ní ẹnu ọ̀nà kan ṣoṣo ó lémi ní ọ̀nà àtòtítọ́ àti ìyè kò sẹ́nikẹ́ni tó lè dọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi mo wá ní orúkọ jésù tó jẹ́ ilẹ̀kùn tó jẹ́ ọ̀nà sí gbogbo àṣeyọrí ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa lẹ́nu mi gbogbo ilẹ̀kùn tó ti tì ó yá ayérayé sí lónìí mami ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ dádí ẹ̀yin gangan lẹ lọ̀rọ̀ yìí àárọ̀ yìí ẹ̀yin lára mi sí

kúrò lọ́wọ́ ikú. Tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ikú pé ọgbẹ́ ni ikú. Sẹ́bi à ń sọ pé olóró ni oró rẹ̀ dà. Ìwọ ọ̀sà òkú níbo ni ìṣẹ́gun rẹ̀ wà? Tó bá yẹ kó lọ lànà níbo jù. Tá a fi mọ̀ pé agbára ò sí lọ́wọ́ ikú mọ́. Ta ló sàmì ọ̀nà ńlá fún ọ lónìí? Dádì tó ń sàmì, ìwọ ọkọ Ọlọ́run tó ń sàmì, mọ́mì tí ń sàmì, bàbá àfáà tó ń sàmì, ìyá tó ń sàmì, ẹgbọ́n Olúwa, lórúkọ Olúwa, mò ń rí alágbára kan tó ń sàmì, mò ń rí olókìkí kan tó ń sàmì, ẹgbọ́n Olúwa, ilẹ̀kùn táyé ti tì, ilẹ̀kùn yẹn ṣí fún yín báyìí. Sẹ́fẹ́ gbọ́rọ̀ mi, sẹ́fẹ́ gbọ́, láàárọ̀ yìí, láàárọ̀ yìí. Tó bá yẹ pé Jésù ni ọ̀nà, tó dẹ̀ la ọ̀nà lọ́jọ́ kìíní àná, nígbà tó ń gbòkè lọ nínú ìwé Acts of Apostles chapter 1. Bíbélì sọ pé òfurufú kò lè dádúró, ó dẹ̀ ń gbà lọ, ó dẹ̀ ń la ọ̀nà, ó tún rìn lórí òfurufú. Ọ̀nà wà níbi gbogbo sá. Tó bá rí bẹ́ẹ̀ látòní, lórúkọ Jésù, ẹ̀yin ni mo wí o, ọ̀nà ńlá fún yín báyìí. Bẹ́ẹ̀ ló máa rí. Ó ti ṣe bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n eléyìí o, lẹ́yìn parí oṣù yìí, gbogbo ń tẹ̀ náwó sí, ọwọ́ yín máa tó. Ọ̀dà náà jẹ́ kí n so eléyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àṣẹsí. Ẹni tó sọ fún yín wípé ẹni parí ọdún yìí, lórúkọ Jésù kọ́sù yìí tó parí, ó máa jáde láyé. Ó dá náà ẹni tó sọ fún yín pé ẹni parí oṣù yìí, kí ọ̀sẹ̀ yìí ó tó parí, ó máa jáde láyé. Ẹni tó wá sọ fún yín pé ẹni parí ọ̀sẹ̀ yìí, kílẹ̀ ọjọ́ òní ó tó sú, ó máa jáde láyé. Ẹni tó bá sọ pé ọjọ́ òní gẹ̀gbẹ́ fẹ́ mú yín, kí n tó parí àdúrà yìí, áńgẹ́lì ikú ó yá kó lù wọ́n bolẹ̀. Ẹgbọ́ ilẹ̀kùn ìrètí ò sí fẹ́ nìkan rí nínú ìran yín, ó yá kó máa ṣí fún yín. Àánú yẹn ó yá kó máa jáde fún yín. Kí làwọn nǹkan mẹ́rìnlá tí máa ń sílẹ̀kùn tàbí tí máa ń tilẹ̀kùn? Ẹgbọ́ gbogbo ilẹ̀kùn tó ti tì, ọwọ́ Olúwa ó yá máa ṣí báyìí. Ọwọ́ Olúwa ó yá máa ṣí báyìí. Ọwọ́ Olúwa ó yá máa ṣí báyìí. Ẹ sọ pé ilẹ̀kùn ṣí fún mi. Ẹ pariwo pé ilẹ̀kùn ṣí fún ọmọ mi. Ẹ sọ pé àtẹ̀mí àtọmọ ilẹ̀kùn ojú rere sí fún wa. Ẹ sọ pé mi àtọmọ ilẹ̀kùn tí ọ̀tá tì má ìran wa ó ṣí lónìí. Ẹ pariwo pé èmi àtọmọ láti òní lọ ọ̀nà àbáyọ ó là fún wa. Ẹ pariwo pé èmi àtọmọ mi dandan ni a máa rógò lù. Ẹ̀yẹ pariwo pé èmi àti ọmọ mi àti aya mi àánú máa sọ̀rọ̀ lórí wa. Bẹ́ẹ̀ ló máa rí. Ó ti ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmì àmì àmì. Kí n tó máa ṣàlàyé àwọn nǹkan mẹ́rìnlá tó máa ń sílẹ̀kùn. Mama, ilẹ̀kùn kan ló sí sílẹ̀ yìí o. Gbogbo ẹ̀yin ikọ̀ Ọlọ́run pátá láàárọ̀ ọjọ́ Mọ́ndé tó ń bọ̀ wájú yìí, láàárọ̀ ọjọ́ Mọ́ndé tí ń bọ̀ yìí, ó ní àwọn ikọ̀ Ọlọ́run máa pàdé lórí òkè Àdúrà náà mọ́ wọ. Jíjẹ mi mo máa wà ńbẹ̀, ṣùgbọ́n jíjẹ mímú yẹn kọ́ ni mo wà fún. Bí ò sí ọ̀rọ̀ Ọlọ́run àtàdúà tó fẹ́ jáde fún àwọn wòlíì ní orí òkè náà mọ́ wọ ní ìlú apàtẹ rẹ̀. Gbogbo ikọ̀ Ọlọ́run pátá ó ń lápè fún ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ kan náà. Aago mẹ́jọ àárọ̀ sí aago méjìlá ó ní gbogbo ètò ọ̀ parí. Níbikíbi tẹ́ ẹ bá wà ẹ gbìyànjú kẹ́ ẹ dé orí òkè náà mọ́ wọ ní ìlú apàtẹ rẹ̀ ní Lagelu ní Ìbàdàn. Ìwọ rò ẹ ti wọ mọ́tò rẹ o, níbi gáràjì ìwọ mọ́tò yẹn. Ẹ bá ti sọ yín pẹ̀ ń lọ sí Oyedeji, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji. Ẹ sọ̀kalẹ̀ ní apàtẹ rẹ̀, orí òkè náà mọ́ wọ lẹ ti dé yẹn. Bí Olúwa ti ń bẹ àti bẹ́ẹ̀ ni ẹ ti wà, Olúwa yóò fi òrere rántí yín, yóò dẹ̀ fi àánú ńlá, yóò darí ẹ sọ́dọ̀ yín. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run pè yín. Ẹgbẹ́ ìgbòho kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbègbè mẹ́ta olóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbègbè mẹ́ta olóru lórí Nọ́mọ̀wọ́ Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agbègbè mẹ́ta olóru sí agbègbè márùn-ún àbò ní ìdajì. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ̀gbọ́n sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wa ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Gbogbo ẹ̀yin tẹ̀ ń pèpè dádì afẹ́ lọ Jerusalem oṣù kẹsàn-án ni. Mọ́mì, iná mi dùn bó o ṣe fẹ́ mú dádì yín lọ yẹn. Ọmọ ò ṣe rere fún wọn náà. Dádì, ìwọ náà gbìyànjú ẹ mú ẹnìkan tàbí méjì lọ́nà àwọn òbí yín kájọ lọ sí Jerusalem yẹn. Wọ́n náà sanwó wọn. Ọmọ ò ṣe rere fún wọn náà. Oṣù kẹsàn-án là ń lọ. Tètè pè kó o tètè dán ìwà kalẹ̀ jọ lọ. Lórúkọ Jésù, ibi ò ní sẹlẹ̀ sí wa. Ó ń kankan ni wípé tó o bá ti mọ̀ pé o máa bá wa lọ, o gbọ́dọ̀ mú òróró méjì.

tẹ́lẹ̀ àmì alẹ́ sàlàyé lórúkọ Jésù kúkúrú òní bá ọ ire ló dẹ̀ máa tẹ̀lé ọ. Tẹ́ wá rí gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú Ìkòròdú pátápátá lágbára Ọlọ́run ní Friday àkọ́kọ́ ní oṣù tí ń bọ̀ I think on the 8th oṣù tí ń bọ̀ ní oṣù kẹjọ ọjọ́ kẹjọ oṣù kẹjọ Friday àkọ́kọ́ ìsọ̀rọ̀ ọjọ́ kan ni o. Mo máa wà ní chọ́ọ̀chì wa ní Ìkòròdú yẹn gbogbo ẹni tó wà ní Ìkòròdú àti agbègbè rẹ̀. Oh my God, Olúwa ní kí n fún gbogbo yín ní báírò kọ̀ọ̀kan. Mo ti fún àwọn èèyàn dẹ̀ ti ń jẹ́rì wọ́n fún gbogbo ọmọ yín ní jẹ́ fún àṣeyọrí. Gbogbo ìwọ tó máa ń kọ o máa ń kọ receipt fáwọn èèyàn àbí o máa ń kọ quotation ìwọ sáà try kó orí kan gbà náà báírò yẹn èmi ti ń gbàdúrà sí orúkọ àánú ló dẹ̀ wà lórí ẹ̀ ó dẹ̀ dá mi lójú bó o bá rí kan gbà náà ẹ̀ àánú ó sọ̀rọ̀ lórí tiẹ̀ náà a máa sọ yòókù nígbà tí ó bá di ọ̀la lórúkọ Jésù yóò dára fún yín. Ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa ọ̀nà ńlá fún yín ọ̀nà eré ọmọ ńlá fún yín ọ̀nà ògo ọmọ ńlá fún yín. Now kí ni àwọn nǹkan mẹ́rìnlá tó lè ti ilẹ̀kùn mọ́yàn? Number 1 ìpìlẹ̀ Psalm 11 verse 3 ó ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ló lódodo ṣe ìpìlẹ̀ tó bá bàjẹ́ kí ló lódodo ṣe ẹ̀sà ọ̀pọ̀ fẹ́ sáré ìpìlẹ̀ rẹ̀ ò gbà ọ̀pọ̀ fẹ́ fò ìpìlẹ̀ ò gbà torí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ lánàá sí ìpìlẹ̀ rẹ̀ ó mà ṣe o. Ìwé Lamentation chapter 5 ní verse 7 ó sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ ó ní ẹgbà mi ó ó ní àwọn bàbá wa ti ṣẹ̀ ó ní wọn ò dẹ̀ sí wọn ti kú ó ní ṣùgbọ́n ní ìsín ó ní èmi wà ń wa ìṣedéédé wọn ìpìlẹ̀ rẹ̀ ló ní pírọ́blẹ́mù àwọn bàbá rẹ̀ ló ṣàṣìṣe ẹwogun tẹ́lòmíì ń jà lọ́wọ́ kò ní pírọ́blẹ́mù o ṣùgbọ́n nítorí pé ọ̀nà ò la fáwọn òbí rẹ̀ ọ̀nà dẹ̀ dìmú na ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọ́n ń try láti sáré ṣùgbọ́n ayé wọn ò sáré nítorí pé inú ogun ń làwọn òbí wọn bí wọn sí ṣùgbọ́n gbọ́rọ̀ Olúwa lónìí mo bá ayé rẹ̀ sọ̀rọ̀ nínú ogun tí a bí ọ sí yẹn lórúkọ Jésù ogun yẹn máa dògo mọ́ ọ lọ́wọ́ ó dẹ̀ máa wù mí ó kẹ́ni wà nù program wa tọ̀sẹ̀ yìí láàárọ̀ tọ̀sẹ̀ ní challenge ó dẹ̀ máa wù mí ó iná mi máa dùn kẹ́ni bá ìṣẹ́ òkùnkùn yẹn jẹ́ pé no mo gbọ́dọ̀ rí wòlíì mi lọ́sẹ̀ yìí gbogbo ẹ̀yìn tẹ́ ń gbò mí kẹ́ni gbéra kẹ́ni máa bọ̀ sí ìbàdàn straight bẹ́yẹn kẹ́ni dé challenge ní ìbàdàn kẹ́ni wọ́n mọ́tò tó ń lọ sí Malete kẹ́ wá sọ kalẹ̀ níbi tí a ń pè nínú ọmọ wọ ẹgbẹ́ títí náà ni àbẹ́ ẹ bá gbé mọ́tò yín bọ̀ ẹgbẹ́ títí náà ni ibẹ̀ náà lẹ bá gbogbo wa lórúkọ Jésù wọn à ní dínà mọ́ wọn à ní dínà mọ́ number 1 ìpìlẹ̀ a máa tilẹ̀kùn ẹgbẹ́ ọwọ́ lórí gbogbo ilẹ̀kùn tí ìpìlẹ̀ tì lórúkọ Jésù bóyá kó ṣí láàárọ̀ ẹlẹ́ẹ̀kejì tí máa tilẹ̀kùn.

0: Lighter.
1: Lagilu FM.
2: Happy 48th anniversary!
3: Fún ogójì ọdún ọlọ́run jẹ́ olóòótọ́ síbẹ̀ fún gbogbo ìdáhùn àdúrà àti ayé onípojúpo tí ó ti yípadà di ọ̀tún ó rí ọ̀fẹ́ rẹ̀ dúró láyé pẹ̀lú ọkàn pẹ́ sí ọlọ́run à ń ṣe àjọyọ̀ ogójì ọdún tó lápẹ̀rẹ̀ rere ẹ darapọ̀ mọ́ wa láti ogúnjọ́ sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje bí a ṣe ń ṣe ayẹyẹ àjọ̀dún ogójì ọdún tí yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú ìṣọ́ru ní ọjọ́bọ̀ láti aago 10 àṣálẹ́ àti ìsìnpẹ́ tí ó láàrin ní ọjọ́ ìsinmi ní aago 10 òwúrọ̀ akórí ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tí olúwa yóò lò ní pastor dr henry ojo pastor dr jd onagua reverend dr missy funke adetubelu reverend gbadé ogunlànà wòlíì kẹlẹ bọládé olúradé bàbá àdúrà ike 47 ajínrere ìlàjà akíntúndé àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn olùgbàlejò wòlíì tíye àti ajínrere obìnrin joyce arabambi ibi ìpàdé gbọ̀ngàn ìjọwa cac ilé àtúnṣe adésìyàn bus stop olùlọ́yọ̀ àkànrán ìbàdàn a ó máa retí yín o.
4: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted ally. Itoju agbase koko se pataki. Bo se wa wuyin lokan lati se toju arugbo yin. Sugbon tayo si be gelele se ma jamfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ma si tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè wọn mọ̀rúfẹ́ eré tarúgbó ń ṣe wọ́n sì màsìkò tó yẹ kí wọn ó nọra Emerald Comfort Home ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
7: Ngbogbo ti gbowo lori bayi. E de 500 naira. Ko ka nkan kan lati ra ma.

0: Eka bo pada latoju aja. Ikani lagelu na ni. Lagelu 96.7 FM oke gajo ke le vala vala le ni le bada. Oya je kama le toro yere daraya. Ile to du ti gbogbo nkan. Bayin ba send rap mo wa. E lo wo 1100 ni bi bi ka kire agba laye lo kan ni ba ndore Facebook kan ni lagelu 96.7 FM. Lori je kama fan family a wa nbe. Lori TikTok at top striker 100. E follow e like. Egbe like ko lo gidiga. Oya gbagbagba lati be yen. Gba mi dada Mr. B Entertainment. Ojo Friday ojo 21 osu ta wa yi. July 31st. Yo mo dugba gbo kesi. Ni bo gangan. Ni Mr. B Lounge B. To wa ni adoju ko Colada Easy House. Ogbori Evan nle Ibadan. Be latago 4 osan. Ni bi ti Alhaji Sulaiman Ademola. Komi Jackson. Ohun ati Alhaji Sulaiman Adio atawewe baba oloye etu osi oba oje ti won ti fun ani alujo eleyi to gbe na kari alujo to duo teyanyan lojo yen ago merin osan ni gbogbo dede na yo ti bere a de jo wa nbe ni Mr. B Entertainment pelu ajo sepo G Smart Entertainment awon won package e ta si jo wa nbe teyanyan o ya gbagbagba Niger Sportsmen Football Academy Scouting Program ni agbon ti ibarapa gbogbo eyin toki ogun e ma mura nle eyin toki ogun e ma mura nle e ja ko yanju ti barapa tan ona lati wa awon ebu jade lese kuko eleti Niger Sportsmen Football Academy ti won mu gba bayi pelu atileyin to gbangban lato wa ajo FAT ipinle Oyo ni o kabiyesi o oba James ode niran ode keukeu ese ran ku adu o ti a gbodo gbagbe a kowe patapata fun ajo FAT ipinle Oyo Mr. Taiwo niyan o eku ajo sepo bakan na gbogbo awon FA lagbon ti barapa e wo yo du gbagbon kesi baba tin dojo Saturday atojo Sunday oni gbogbo dede na o waye ilu eru wa lati se teleyi egbe agbabalu mejo lati barapa mejeje Eruwa United, Victory FC lati gogo. Ayete National Team, Lanlata United, Starlight lati gbora. Emirate FC lati Louis Dere. Takpa Scavenge Lavenger ati Ibarapa Selected. Gbogbo won na ni won peju gbese sibe. Oya gbagbagba lati beyin as we dey go. Eje ati owo waju. Mi o gbadọ gbagbe olojo bi eni o oke pataki laro lolufe ikeni ololufe top striker gba mi dada engineer Adewale Ajongolo engineer Ridwanulai Adewale Ajongolo bon gbogbo United Kingdom from Amsterdam to United Kingdom olova gan je nko olojo bi eni ta ba so nipa lady evangelist oluwa modupe oladoye awon gangan ni iyawo pastor Kolawole Oladoye baba nso nipa CAC Citadel of Christian Salvation and Miracle to wa ni Oluwo nle Ibadan eni lojo bi mama happy birthday to you happy 58th birthday long life and prosperity igbodun odun kan nu owo ola ati alaafia to po repete ke pe bi mo pese pe o ke gbo ke to ke fi erigi jobi bo se ma je niyan lagba olowo Olorun gbogbo eleyi to ku te lonu igbesi aye yin e ni lo ninu inira jari awon afi gagbaga bi to ni kimi man yu egba bolu chelsea oni arsenal oni barcelona egba bolu madrid oni kosi man city kosi liverpool eyin e ja po ke rajanu ago meji la o se gbogbo eyin ta pate ma reti wa o outside broadcast lapa be yen a foju rinju ti ka se eni odun meji ebun tun be o ebun wa nle gbogbo owo to ba gbori wole mo po ogbo o eh eh o wa ku sowo ko tetede iyen lapa be yen o dinu idije fi aye agbaye ajo FIFA ni elese kaki yo lo laiji ese re o tori pe fona te rin kakiri ori aro yin jara yen a foju tembelu re a si foju pare a n gbe igbese lori re koda ayewo nlo o ayewo nlo iwadi to lagbara nlo tori pe iwadi tin lo yen a fe fi gba kan bo kan nu a fe ki gbogbo elese ko mo lo laijiya gbogbo ẹlẹsẹ ko jiye ese re se ri gbogbo wahala eyan fitinati ele ti awon agbabolu olede argentina ti won foju agbabolu bi merin ri ninu iko to lede spain yen a fe mu gbogbo ewin ni winni ki gbogbo eni o si lowo nu baje yi ko fo mu kata ofin won ni iwadi ati ayewo nlo lowo o ni pope pope ajo fifa ni e gbelegbo o tori gbogbo eni o dese na ni o pada jiye ese re o oje bo se lohun o je lapa be yen e wo are olede america donald trump o tin gba lero yi pe bo ni iba se do to Gianni Infantino ko kuku di UN secretary United Nations secretary general oni owo ohun go di tori pe n ton wa lori apere yen bayi bayi bayi bayi omo bi olede portugal ta ba so nipa antonio guterres to ba ti di opin odun ta wa yi eni yen ti lohun oko we bi po le ohun fe feyinti lenu sai won ni donald trump wa ni ohun fe fa candidate ile Gianni Infantino yo wo ohun go di united nations secretary general awon eyan ni a o ti ye wa gbe gbowo ti owo ti kowo Gianni Infantino o se da so tun da so si nde ba ti wi fun na ni o ma se o si laburu owo apu so wo igbe se Gianni Infantino gan se yo ni fe si ipo yi tori ba ba wo ori apere ajo fifa to wa inu osu keta odun tin bo oni tun gbiyanju lati tun wole elekeji fun ajo ti fifa ba ba wa gbe sori salary tin gba gan ninu ajo fifa salary re lodun kan bi $6 million sugba salary ti o ma gba to ba di UN secretary general $480,000 lodun e mo se gbeja o pada waye laarin ohun ati Donald Trump alaye mo fi UN secretary keke lo mi je nwole are ajo fifa be gedere isoro tin wa lotun losi fun eto idigbo wole lele keji re to ba tin dinu osu keto odun tin bo tori pe gbogbo awon orilede kokan to je awon orilede alagbara na ni a ti nfoju pe o dabi ani pe inu ko ajo fifa yi atunse to gbangbe gbodo wo be kile do fa wahala to fa oju ti folarin balogun yen lo isele folarin balogun yen won fowo den gbere mu o tori pe o sapa keja mo o ya gbagbagba iyawo ase fe sona kan ti Michael Olise to fe si koro Fatima Fatima ti gbena kari o Fatima ti bo sori ero ayelujara o ti fi esun kan Michael Olise ta ba so nipa Fatima Subrencha omo bi olede Germany ni half Morocco half Germany ni be ba ti gbagbe Michael Olise na half Algerian half Nigerian half ise kila wa pe ti France baba re Naija iya re Algerian sugbon France won bi si e wa mo gbo Fatima ti yari o oni omo kan be lowo orun omobirin to ti pe ogun osu bayi odun kan ati bi osu mejo ko hun abi omo odun kan to osu mejo oni Aliya lo ko re to n bi fun Michael Olise nigba ta won sere gele ni bi 2022 ko ni oni sugbon looto awon ti depart ko to di po n discover po n loyun after bi 2 weeks ta won tuka lo n discover pe o mo loyun ke oni we o n de so fun oni ko si jiyan sugbon ta won kan se na ni pe awon lo se DNA awon si mo pe yes o mo pe o n lo ni looto o si faramo sugbon eto re to ye ko mo se lori omo ko mo se oni kilo si ma won depart ngba na lo ni pe PlayStation ni gbogbo igbesi aye re ni ma fi play ke ni time phone rara oni sugbon bayi na alaye to se phone pelu lawyer re bi pe won mo se toju omo won mo bo n da si tomo o won bo n da si tomo e mama je ki ya yo je ohun gbe o Fatima ti pariwo bota bayi o lori oro fa Michael Olise e ja pada oju oja ka lo pa akade ba ba de awon aduna dura lolokan ojo kan to ti bere bayi ka gbori wole lori itapa be yen e ku kale
1: mo ti bere ku o le ṣe alaimọ panilẹrin lakoko apejọpọ itakurọsọ orila mọlẹbi mi ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. ìtọ́wò ẹ̀kan lásán aré kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi star tá a ṣe látara ẹ̀wà soya àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dà kókó mánigbàgbé.
4: gbogbo ọmọ ológo pátá ti yín mẹ́lòó ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
5: ṣèbí nítorí ògo ni o nítorí ògo ni.
4: ìdí rèé tí ọlọ́run reverend pf wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára sunday 14 14 sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday on the 28th of june tí ó parí ní sunday on the 20th of september 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjínlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 reverend pf wa christian lẹ́yìn st luke's college adéyẹmọ lẹ́yà òtúmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkórí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pòyì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹ́ lẹ́nu o kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kú yóò débà ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà sunday mẹ́rìnlá yìí ká yóò fọ́kọ́ tuntun pèsè dá rẹ̀ bíi ti jacob àti jabesi inú ìwé mímọ́ àgbọ̀ tí gbàgbé joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì rántí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú olúwa reverend pf owó àti reverend cc owó wa tó gbàdúrà súre fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ jésù.
6: A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní Hajj 2027, ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán, Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀, wípé September 15 ọdún yìí ni gbogbo pépè ó wá sópin. Lórí owó sísan fún ìgbaradì Hajj 2027 ni Al-Hidayah ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe Hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kánmọ́nkíá kí wọ́n fò kọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kó tó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀, ẹkún ti mọ ti Al-Hidayah. Wípé ìdẹ̀kùn alálàájì a ò mú ní kékeré lọ́dọ̀ tiwa. Ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram. Oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè. Tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà. Ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ. Ẹ̀yà agbéra báyìí kẹ́kọ̀ọ́ sí Al-Hidayah Hajj and Umrah Services ní number 2 Adedibu Shopping Complex opposite Bofas Filling Station, Iwo Road, Ibadan. Tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Al-Hidayah Hajj and Umrah Services sórí 0806-244-0572. Àǹfààní sọ díẹ̀ díẹ̀ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò Umrah olóṣooṣù. Al-Hidayah Hajj and Umrah Services. Hajj ìrọ̀rùn ni tiwa bíznílàì tààlà.
7: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi?

0: fìrí ìjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́
0: káṣà sọ pé ò tí ì rà wọ́n àbí.
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
2: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí.
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
0: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, san díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
5: Wọ́n gbé fún pàdíyẹn.
6: Akànjí, èwo ló mú ọ tó kárí sọ?
7: Wo, wọ́n tún ti gbalẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
6: Ṣé n ti sọ fún ọ? Ọ̀dọ̀ Sheymark Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan.
8: Bákanlé máa ra.
6: Hurry, as our 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́gán tẹ́ bá ti ra ilẹ̀ yín, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheymark Global Resources. Hurry now, as this offer will end soon.
9: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọ kọyọ̀ kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́, ṣọkọyọkọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú chicken, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ. Ó ṣe é chai!
10: Make your cooking fun.
11: Two years ago, the biggest radio raffle hit we airwaves.

0: Eko Juma Layo lakoto eko oye to la peregede. Ka ki egumere ni agbaye. To waja ikane la gilu FM oki. To gaj oki. To fe de lo ro ni. O ni kuo iku keke lo ron kason. Kaji awa mari di she ledu mari ni. Adupe pa ajito ni. Pe ninu ile rakwi pe ayo ata lafya. Lafye wade to ni. Ta se nikba gwa kwe bele ina wa. Nibi yowu ti owo ja ikani wa la gilu 96.7 FM oke to ga joki to nfe de ni oro toni eko ojuma layo la kotun o won pe en to wa sin lowo gbowo iyan oni gbo lowo eni won pe rolo mara ye fe arayo fododo olorun oba o si wa fe ro ati awarin tori oni ji kon wa je ma nu mo siku laarin gbogbo en te ngo wa laaro ni
1: gbogbo awon ni la ka itan gbo wa
0: tan gbo wa o ma raye ofe oto iro la lara yin fe iledumare si fu e iro nti e gbogbo wa fe to si to bi kan
2: oda eku ojumo
0: temi tayo ye ladun aboro lo ko mi eku ojumo alayo
2: e seun eku ojumo mo gbo bi te tun sin lafani lati mo gbo wa looro tun ni odiodun bi awon se ladua bi pe bi ile ayo bo se mo ko wa wa ile ayo na ni osu wa si ni ba won rina si abidemi lo ko temi akande lo ko ba to bi mi lo mo ragba bi o ba se looro bo ba pe ti a mo se lojo ale oni yo san wa si dada
0: ami ati ami e ja bere si fun lawon akori iroyin to wa de looro oni inu iwe iroyin tribune ni bele mi o ti koko mu awon akori royin ele ti akowade fun toro toni gege bi ise ti wa te tin dro de wa ni ikani lagilu FM oke to ga joke nile ibadan ni ahin iroyin to nbe nbi in lo ni se pelu ayederu le ise oni ele ti won wi pe adeyemi adeniyi tabi adeniyi adeyemi in lo je adari agba fun ajo na to je ayederu won fi de oro mule wi pe akowe si ijoba apapo le wa Nigeria SGF ona in lo takije papo pe won mo ri o iyen lohun to fo si adeyemi iyen ni akata ti won lohun papa julo won pe lasiko ti won tin se wadi oro na ni 2025 won pe ile ise to ri soro le okere in lo for water.
2: Oda eje se be kin ti bi mu iwe royin the punch loko looro tun ni won ni eni ti se alakoso fun agbon eto abo nile yi na lo ti fi oro lede wi pe iro patapata gba ni o iro oku ni pa mada ohun o so wi pe ohun kowe fi ipo le lasiko ta wa yan ni gbogbo eyan ele te nbe lenu mimo gbe faster foster royin ka kiri afemo komo ye pe awora wa lo le ejo o
0: o da wa je kemi na o tun mu mi ko yin papapa egbe oselu New Nigeria People's Party NNPP oni won fi di oro mule pe won ti fi o ko enikan lede o ti o je oludije fun ipo are won na fun gba die ni o eleyi ti won pe o ti wa lojupo ajo eleto dibo le wa Nigeria INEC saaju eto dibo apapo ti o waye lodun to nbo
2: oda iwe royin the guardian na lo tun ko eleyi to di edo ki royin laaro to ni won ni ilegbimo asoju sofin nile yi House of Representative na ni ati pepe wi pe eja se iwadi orin kini wi o lori awon dukia eleyi ti ijoba orilede Nigeria ti gba pada lowo awon alo ni lowo gba latodun 1999 se ke se wi pe o le gba ngba ta gba ibola dasi ojo ewe keta iwe royin the guardian laaro to ni iniroyin wa o
0: oda be eje kemi o lo taratara o si ipinle Ondo lohun gomina ipinle na ogbeni Lucky Ayedati wa on lo ti fun awon agobaniro ti musimuse won damuse julo ti won je meje ni ise pe e mo wole sanan ni awon ase ki mo ise ti duro de yin awon agobaniro meje ototo eleyi ti won fi gbo oro je ka won gbo nje fe gbe
2: won gba wo bo won tun fo awo nu
0: won gba se tahara automatic job won pe
2: automatic employee awon eleyin won mo bi le lo ngbo ni
0: abi àwọn olè mọ bọ́ ṣe ń kọ
2: lẹ́tà
0: wáṣẹ́
2: bí wọ́n bá ti dá owó aláwí wọn dúró látọ̀dọ̀ ìjọba àpapọ̀ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí bọ́ sí orí
0: bí mi ni àwọn ọ̀làlà sí owó tó
2: ìwé ìròyìn The Guardian ní àhín gbogbo ẹ̀yin tẹ́yìn náà wà ń wáṣẹ́ láàárọ̀ ọbọ̀ kì yóò pèsè sí alálùbáyà ìwé eléyìí tí wọ́n jẹ àjò elépo rọ̀bì nnpcl nílẹ̀ yìí wọ́n ni náà ló fẹ́ àtẹ́gùn sí ti ẹ da sọ́ọ̀bù tó sì fi hàn wípé àṣẹ ìmọ̀sánwó owó ìrànwọ́ lórí epo orílẹ̀-èdè nàìjíríà àṣẹ fi ń lu ìjọba orílẹ̀-èdè nàìjíríà ní bàgẹ́ níta ló ṣàlàyé ọ̀rọ̀ bá a bá dàrin gbogbo ẹ̀dọ̀ kí ròyìn ẹ̀ mọ̀ gbọ́.
0: ó ń bọ̀ lókè ó ń bọ̀ ńlẹ̀ àwọn báyìí ń là á dẹ́ẹ̀dẹ́ o òun ni ìròyìn kan tó ń jáde nínú ìwé ìròyìn punch àjọ tó wọn bójú ọjọ́ ṣe ń rí nàìjíríà nigeria hydrological services agency ó ní ó ti fi ọ̀rọ̀ ta báyìí wípé ẹ ń bá létí kọgbọ́n tí ẹ̀mí ń sọ wípé ó ṣeéṣe o kí ìkún omi kọ́ wáyé láwọn ìpínlẹ̀ mẹ́tàdínlógún 17 states láàrin ọjọ́ kọkànléní ogún oṣù keje ọdún tá a wáyé sí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje bákan náà àwọn ìpínlẹ̀ wo ni mo pẹ́ fẹ́ gbọ́ àárín gbogbo ẹ̀dọ̀ kí ìròyìn fún tòní ibẹ̀ láti jayé tán.
2: ẹyin ẹ jẹ́ kí n tún ṣe bẹ́ẹ̀ kí n bọ́ sí inú ìwé ìròyìn The Guardian ọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́dún àná ibi tí wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀
0: ìlà rẹ̀ nú bí kọ̀ǹgọ́
2: ọ̀rọ̀ ti mọ̀kọ́ sẹ́yìn sọdún lánàá ni ẹkú ọdún ẹkú yèdè
0: ní yọ ọtẹ sínú síbi ọyọ ọtẹ sínú
2: ẹ ọsà tẹ̀lé kan bá a kọ tán kẹlẹ́nu sọnù. ẹyin ìwé ìròyìn The Guardian ní àyíká
0: èmi ni ìṣirò owó gẹ̀
2: tó sì ni tó bá ti ṣe tán sọ fún mi kí n ná mi létí kí n bọ kó fìlà mi jìbọn lé.
0: ó ti da
2: nínú ìwé ìròyìn The Guardian ni mo ti mú ròyìn eléyìí lórí ọ̀rọ̀ àwọn ilé ẹ̀kọ́ wa jákèjádò orílẹ̀-èdè nàìjíríà wọn ni ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí senate ènìyàn ti náwó ìmọ̀ tanná ṣiṣẹ́ ìwádìí dé àjọ eléyìí ti ń ṣe ìkúnlọ́wọ́ fún àwọn iléèwé àti àjọ ayánilówó kàwé ní test fund tontinel fund àti ubec àti tó ti mọ àwọn àjọ míì eléyìí ti ń rí sí mímọ náwó sí àwọn iléèwé lórílẹ̀-èdè nàìjíríà wọn ni wọn ti bẹ̀rẹ̀ sí ní tanná ìwádìí wo bẹ́ẹ̀ o.
0: all right peter obi ẹni tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ndc nigeria democratic congress ó ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹnìkan tó jẹ́ aṣojú orílẹ̀-èdè switzerland sílẹ̀ wa nàìjíríà ń bì í wọ́n pe peter obi ń ló ti wá pe amọ́ n tí wọ́n jọ rò n tí wọ́n jọ jókòó sọ ògbé ta kí gan wọ́n jọ jókòó sọ ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ fún tòórọ̀ yìí.
2: ẹ jẹ́ kí n tún mú èyí náà ìwé ìròyìn The Guardian lọ́kọ́ o níbi tí wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àjọ ààbò ara ẹni làbò lù eléyìí tí wọ́n tún mọ̀ pé ní civil defence ìyẹn nscdc wọ́n ní nínú ìwádìí alágbára tán ṣe ní ẹ̀mọ̀ ti sísọ lórí irọ́ tí àwọn èèyàn kan ń pa mọ́ gbé iléèwé kalẹ̀ lọ́nà ayédèrú wọn ní iléèwé fásitì tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ èkó wọn ni kò ní yà ń lẹ́nu wípé ilé oníyàrá mẹ́ta 3-bedroom apartment iná náà fi ń ṣe fásitì ọ̀hún ní ìpínlẹ̀ èkó bó ló ti wá jẹ́ ó dà àwọn akẹ́kọ̀ọ́ iná kónú yúnífọ́ọ̀mù tí wọ́n ń lọ bẹ́rẹ́ bẹ́ẹ̀.
0: ó dà bẹ́ẹ̀ ọkàn rèé tó ń bẹ wájú tèmi fún tòórọ̀ tòní tó ń pé bá a bá fi apá kún ìtàn ètò pinnu tó sì dá lórí ètò ààbò nílẹ̀ wa nàìjíríà wọn pe bọ́ọ̀dì ọ̀bádùn bí ìgbẹ́ òun náà ni ìlú rí o ẹnìkan tó ti jẹ́ pé ajagun fẹ̀yìntì ní orílẹ̀-èdè amẹ́ríkà tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni abiodun ládépò òun ló ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ kásì wàá joyè ojúlá alákànfí sọ́rí gẹ́gẹ́ bí ojúnà kan gbòógì láti ṣẹ́gun àwọn ìpèníjà tí ń kojú ètò ààbò ní nàìjíríà lásìkò tí ó ń gbé lásìkò ìdánilẹ́kọ̀ọ́ tí ìkànnì splash 105.5 fm tó gbé kalẹ̀ lánàá ó ní ọ̀gbẹ́ni abiodun ládépò ìlú fọ̀rọ̀ náà lédè o.
2: ẹ jẹ́ àmọ́ lọ sí òkè lọ́hùn-ún
0: ká lọ polówó ọjà
2: bá a bá ti padà díẹ̀ dọ̀ kí ìròyìn yóò mọ̀ tẹ̀ wájú ẹ̀ kú kalẹ̀.
0: ẹ̀dọ̀ kí ìròyìn
3: ẹyin ti pápá àpá mi náà ti gbogbo yín lẹ mọ̀ pé zuri ló ṣe kíni zuri ló lọ kọṣọkọ yọkọtọ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni zuri ló lọkọ sẹ́ ṣọkọ yọkọtọ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri nàìjíríà ní irú ṣíkìn jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic zuri ló ṣe kíni zuri ló lọkọ ó ṣe ṣáì.
4: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with us.

ẹ ṣeun ti ẹ ń gbọ́ wa yíká àgbáyé ẹ kú etí gbọ́ wa ètò yín ètò wa jẹ́ ká jọ sọ lógorí agbágbé tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí níkànnì lágilú fm òkè tó ga jókè nìbàdàn ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn bí yìí tẹ́ ti ń gbọ́ wa kétékété ẹ ṣeun o tẹ́ ń dúró tì wá ní gbogbo ìgbà ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa ní ìkànnì wa ń bì yìí àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ gbogbo ẹ̀yin tí ẹ dìde tẹ fi ilé àti ọ̀nà yín lẹ̀ lánàá láti wá ṣẹ̀yẹ fún bàbá wa tó jẹ́ olùdásílẹ̀ ìkànnì wa méjèèjì ń bì yìí lágilú 96.7 fm àti splash 105.5 fm níbi ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó papọ̀ mọ́ ayẹyẹ orí kádún ọdún kẹtàdínníyẹ 87 years ti ọba adébáyò àkàndé mfr ẹ̀kẹrin olùbàdàn ilẹ̀ ìbàdàn ẹ ṣé o a mọ̀ lóore a dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín yinyinyin kẹ́ni o lè ṣèmí ni ẹni a bá ṣoore fún tí ọba dúpẹ́ ẹ̀yin àgbà pé bí ọlọ́sà okòólélẹ́rù lọ ni ẹni tá a bá sì ṣoore fún tí ọba mọ̀ wọ́n pé káfíkà káfí lọ́rú ẹni bẹ́ẹ̀ a mọ̀ lóore pé ẹ̀dúró tì wá ẹ̀yin ní èjìká tí ò jẹ́ kí a sọ kó yẹ̀gẹ̀rẹ̀ lọ́rùn wa a mọ̀ lóore o a sì jọ mọ rírì bára wa ṣe ni lágbára lọ́wọ́ elédùmarè tó dá ayé àti ọ̀run ẹ̀sùn tí ẹ ń gbọ́ wa níbi yòówù tọwọ́ já àkànní tí ó ń fẹ́ dé ṣe mọ̀ pé bíṣẹ́ ò bá wá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ iṣẹ́ ẹ̀jẹ̀ á gúnlẹ̀ sórí ètò yín ètò wa láàárọ̀ ẹ̀jẹ̀ kájọ sọ ẹ ti mọ̀ pé tó bá kàn lọ́rọ̀ ni a máa ń ká lé gbá ọ̀rọ̀ tí a ó gbé yẹ̀wò tá a fi bẹ̀rẹ̀ ó ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ètò ìlera wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ fọ́nrán kan wà lọ́wọ́ mi èyí tó ti ń jà rìnrìn káàkiri àgbáláyé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ló ti fi ṣọwọ́ sèmi náà tèmi náà sì ti bá pàdé dáadáa èyí tó ní ṣe pẹ̀lú ipò tí ẹ̀ka ètò ìlera wa tí ó wà ìyẹn ní nàìjíríà pàápàá jùlọ nípínlẹ̀ ọ̀yọ́ kó tó di pé ń pẹ̀ kẹlu ohun tí mo fẹ́ ká jọ gbéyẹ̀wò lórí ẹ̀ka ètò ìlera yìí fọ́nrán mú màwòrán tí mò ń sọ̀rọ̀ nípa èyí mo fẹ́ kí ẹgbọ́ kẹ́yìn náà yiri ẹ̀ wò láti lè mọ ohun tí mò ń sọ ní pàtó àti láti jẹ́ ẹ̀rí mọ́ jẹ́mìsó fún gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ẹ kú ojúmọ́ o tèmi táyò yìí ládùn ààbọ̀ ọ̀rọ̀ ìlòkọ̀ mi ẹ kú ojúmọ́ aláyọ̀ fún tòní ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa jẹ́ ká jọ sọ ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.

0: Because you don't call like you're not going to see. I've been talking to you. I've been talking to them. I've been talking to you now. But here is what we because you don't call like you're not going to see. That's what they're telling me. Because you don't call like you're not going to see.
1: Ẹni tí ẹ̀ ń wò lórí Facebook yẹn bẹ́ ṣe ń bọ̀ wá. Ó pẹ́ àwọn gbé aláìsàn wá.
0: Lọ́sìn
1: ni kò sí. Lọ́tọ̀ ilẹ̀ ní hospital ní Ọ̀yọ́. Ó wà ní ọ̀nà ìmọ̀tọ́lọ́. Ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀. Ẹni gbẹ̀ni àwọn ọ̀fà ń lù náà sí yẹn. Ẹ ti bọ̀ wá ní ẹ̀rọ sórí
2: Facebook.
1: Gajo kò fẹ́ kí ẹ farabalẹ̀ wọ fọ́nrán yìí kájọ gbé yẹ̀wò lórí nǹkan tó ń lọ láwùjọ ètò jẹ́ kájọ sọ láti lè ṣé owó ètò ìwé ìtàwádìí ó yẹ kó gún dáadáa ni. Fún díẹ̀ yìí àjọpẹ̀ kẹlù àjọ gbé yẹ̀wò bí ètò jẹ́ kájọ sọ ẹ̀ bó ṣe ń lọ. Mo lérò pé ẹ ń rí wò lójú ìwòran wa. Mo fẹ́ kẹ gbọ́ intẹ́niyẹ sọ dáadáa kó tó di pé a pẹ̀ kẹlu ẹ ṣeun.
2: Ẹmi ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ní.
3: Tó wá kú kọ́ kó lọ sọ.
1: Tí ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé àkọ́kọ́ náà ẹ̀ rí pé ní àti ọdún bíi 2020 àti síwájú ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera tó ti bẹ̀rẹ̀ sí mọ́ tú jáde kúrò ní Nàìjíríà. Tẹ bá sì wo ọ̀rọ̀ tá ń pè ní jápa àsìkò yẹn ló ti gbilẹ̀ láti bíi 2020 wá sísàlẹ̀ báyìí. Nǹkan tá ń pè ní brain drain tó jẹ́ pé àwọn ẹ̀ka jẹ̀ka ó ní ó ti ń wáyé láwùjọ wa. Àwọn fásitì wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tó wà níbẹ̀ ó ní wọ́n pé bílẹ̀ yóò bá gbé ni a sì gba oko ibòmíì lọ. Ìyẹn wà ń bẹ̀ kojú ẹ̀ka ètò ìlera sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ dókítà ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n jẹ́ nọ́ọ̀sì ó ní wọ́n ń fi ìlúlẹ̀ tí wọ́n ń lọ sílẹ̀ òkèrè. Kí ló bí ọ̀pọ̀lọpọ̀ ń wí pé owó ọ̀yà gan tíjọba ń fún àwọn tó wà ní ẹ̀ka yìí ó kéré. Bákan náà òun ló jẹ́ wípé àwọn ohun èlò tí wọ́n fi ṣiṣẹ́ kò sí ó dàbí ìgbà tí èèyàn tanni síjà ikùn tí wọ́n á fi ọrún ṣiṣẹ́ tán fi sí ní ọwọ́ ni. Ìyẹn kán fún yàn ní bóyá ọfà tí ó ti kán èèyàn sì wà níjà ẹkùn níbi tí ó yẹ pé èèyàn fẹ́ lọ wọ̀dìmú pẹ̀lú ẹkùn kí lèèyàn ó fi bẹ́kùn jà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ ni wọ́n ti ń pariwo wípé ìjọba gan ò ṣetó láyé ara tiwọn nípa pípèsè àwọn irinṣẹ́ táwọn ó lò. Ó di méjì àkọ́kọ́ ni pé kò sí ànító àwọn akọ́ṣẹ́mọṣẹ́ mọ́ lórílẹ̀‐èdè yìí. Ẹ̀ẹ̀kejì ni pé kò sí irinṣẹ́. Mo rántí pé ní 2023 sí 2024 mo ṣe àbẹ̀wò ìyẹn sí gbọ̀ngàn ètò ìlera kan èyí tí wọ́n kọ́ sí ìjọba àbílẹ̀ ọ̀nà àrà níbí yìí ó wà níbi se elekuro grammar school abi secondary school ni te ba tin lo ka to de target on let ri e ti ri gbagan laye bayi to je ile awo dami enu to je gbagan eto lera ijoba apapo lo ko senator testim kolawole folarin lo soko fare wa sipinle oyo 100 bed ni won pe asi wo gbo e nigba na gbagan eto lera e wa fun awon iya lomo ati awon kekeke awon alaboyun on lo wa fun ibere ti mo nbere ni ojo na lo ni 2024 ni pe iru nkan tan ko daada tin rinse wa nibe yi ki lo nda duro ko si awon adidan na ni pe ko si awon osise ti osise nbe UCH to je ti joba apapo to wa nbadan ana n koju okan ojo kan ipenija ka soro die bi alekun igba kan wa to ye pe ko si ina kankan ni UCH nimi to ye ko je pe ina o gboro seju pe ni e wa wo ipo ti opolopo awon alaare yo wa lasiko ohun eni to gbe yan wa sile iwosan o n taraporo wi pe eyan won o gboro ku o n ba nurse ja se isoro nurse gan ni isoro to wa ni abi onlo ye ka debi nurse to wa lenu ise na won gba ona sibe ni ijoba ipinle oyo on lo ni adi oyo hospital ijoba ipinle oyo la ba ke si ka pe akiyesi won si n to n sele nbe ki won le gbe igbese kan mo nkia mo ranti pe laipe yi ijoba ipinle oyo gba awon eyan si awon ile ise awon hospital to je ti ijoba nipase ajo ta mo si hospital management won gba awon eyan sibe eni to je adari ni ile ise yen mo ba won soro lawon leyin igba ti won ti gba awon eyan tan si ibe ngba ta ajo soro won je ko yi wa pe pelu ba won se to gba awon eyan to nje je mo pe opolopo gan tun fe ma fi iwe wa iwe igbarin sise to je ti ijoba ipinle oyo lati ti lo gba se sile okere le ti ko ye ko ri be pinpin iyan tumo si pe opolopo tun sa ku ni bi ise ijoba leyin ti won ti gba won wole tan oro to wa nbe nle yi o so si ni lenu wa buyo si eje ajo gbe yewo bo lo se ori ona abayo wo lo wa ti lo ye ki ijoba o se ni ikorita ta de duro yi to je pe opolopo awon osise lawon ile ise wa on ni won teko leti lo sile okere lati je ki nkan tun besu e fun won elomi to ngba 100,000 naira losu tabi 120,000 nigbati won ba ti yowo modamoda ku owo ori ni ati bebe lo elomi owo to fi nwo ko lo bi ise yo to 100,000 naira losu yen 60,000 naira inu owo to wa ku en to ni omo to laya yo bo aya yo bo mo nbe en to si jobi na onu gba won bukata oni ya oni baba onu tunra re se eja jo gbe yewo laaro ni eku ojuma alayo eto yin eto wa je ka jo so inuguri agbagbe temitayo oye ladun aboro lo ko mi e ma seun te n gbo ma se oju opo le feyin ti e nbe nbe te n gbo wa lowo lowo bayi laaro ni 0912370865 0912370865 on left ipe wa te fi ba wa dasi lati le okere +2348142491006 on left ipe te fi ba wa dasi lori eto yin eto wa je ka jo so lo ro oni e seun te ngbo wa hello e ka ro o e ka ro o
4: Hello sir, e ka ro sir abo.
1: E o gbo yin o.
4: Hello sir.
1: Eh eh, mo gbo yin bayi, e ka ro.
4: Ah, mo ki yin e ka ro.
1: E se
4: un ko de mo wa yi o. Mr. Samson mo pe lati Ring Road.
1: Okay, mo gbo yin.
4: Eh, se ri en ti mo ri lowo awon eyan wa se wa sibi bayi. Mo ri lowo won.
1: Okay.
4: Se ri opolopo won won kan bara won nipo yen ni. Won bara won nipo yen, won lowo lowo lati fi le ra ipo yen. Won si bara won nbe. Se mo pe en ti o ba wa si joba to ti ma je pe ko to ti e je ko di olowo rara tabi to to de joba. Nto ko to ye fun ede ye ko kan. Ki ye je iru eda to je pe ko ma ni ala pe ko ma ko ja lo bi kan ko ma pe ah o si ye ki bi bayi ori bayi o tin ba lagbara tabi tin ba deko tabi tin ba lowo kini ni ma si se se o da o iru awon eyan be yen ki yen ti ma ni ipinu lokan ti pe ti pe pe ah tin ba si je yen tabi tin ba je gomina tin ba je lowo ma se bayi ni dada bayi ma se bayi dada so iru awon eja be ti o ba gbe ijoba kia kia le mo ni pe yes eni yi to di gomina yi tabi to lowo yi o ti ni pinu ti pe ti pe ti pe ti pe lori okan re pe to n ba lowo tabi to n ba de ijoba owo se dada bayi e si ri lara ijoba ti awon eyan be kia kia ṣùgbọ́n ẹ tó ń bára tó kàn ń sowó ra pè jẹ́ ń bára wọn nípò wọ̀n yìí rìsọ́ọ̀tì ẹ̀ náà là ń rí iye o ṣé ẹ mọ̀ pé ọ̀nà téèyàn lè gbà ìjọba rere náà ni pé ètò ìlera yìí ilé ìwé ilé ẹ̀kọ́ nǹkan àgbẹ̀ ni ó wá ń sọ fún ẹ̀sìn kí mi ò lè kí ló dé láti mọ pẹ̀lú adúrò owó tí wọ́n ń gbà láti àbújá níṣẹ́ adúrò owó tí tinubu kó bá wọn gómìnà yìí kí ni àwíjàre ẹ ní gómìnà láti mọ ṣe dáadáa fún ara skate rẹ̀ náà jẹ́mọ̀ yìí pé kẹ́ ẹ bá fẹ́ pààyàn ẹ̀yẹ fi yẹ owó jẹ́yàn ṣùgbọ́n nísìnyí báyìí kò sí gómìnà tó lè pé ìyàwó tó ń jẹun mọ́ kí ló tó wá dé bẹ́ẹ̀ nítorí ọlọ́run ẹ̀ sì bẹ̀rù ọlọ́run yìí fífún wọ̀n yìí káwọn aráàlú tó wá ń kọjá nínú ìnira báyìí ọ̀sìtù kéèyàn dé ọ̀sìtù kó mọ̀ sí dókítà kó mọ̀ sí oògùn kéèyàn ò ti kú. Ah, no. These people are just enemy. They are just enemy of people. Ọlọ́run yìí wọ́n
1: lọ́sọ̀ọ́sọ́. Ẹ ṣe púpọ̀ ẹ ṣe gan tí ẹ bá wa dá sí láàárọ̀ yìí. Ẹnìkan lórí Facebook Ọláníran Ahmed Ọláwálé ó ní the primary health care in my area nearly killed my daughter few months ago using incompetent hands even after they collected money from us using a piece of paper as hospital card. Ẹ ṣe ti fi èrò ọkàn yín ṣọwọ́ sí wa lórí Facebook Ayomide Damilare ó ní that's their doing in that Adeoyo hospital they don't respond to patients on time their doctor is always unavailable. Ẹ ṣe ti ẹ dá sí láti apá abẹ náà. Hello, ta ló tún wà lójú òpó? Ẹ káàárọ̀ o. Orúkọ yín bó lẹ ti ń pè wá?
5: Àbọ̀rọ̀ mi.
1: Ẹ káàárọ̀.
5: N kò ní sẹ́mi ọ̀gbẹ́ni yéyí ọmọ jọ̀dádì ní láti sáyìn lẹ́bàdàn. Ẹ rí pé ọ̀rọ̀ Nàìjíríà àwa la travel jù lágbàáyé. Ṣé kí ni necessary for our travel gan lọ wo ojú wọn ṣe lágbàáyé? Ṣé jẹ́ pé àwa mo lò tá a bá ti padà dé Nàìjíríà? Báwo ni ó bá ṣe? Àrí ò travel, àwọn gómìnà wọ́n travel. Kí wá ni wọ́n mú bọ̀ ń bẹ̀? Ètò ìlera ló jẹ́ pé ló yẹ kó jẹ́ pé kó tún jẹ́ pé kán dáwó sí jù àtòkè ẹ̀kọ́ wọn ẹ̀dá sí i gbogbo síkíọ́rítì kò gbogbo owó tí wọ́n gbàrà sókè wọ́n ń kó pamọ́ ni owó tá à ní mú lọ sọ́run. Gbogbo àwọn aláwọ̀ òkùnkùn yìí kí ni ìgbẹ́ wo la gbọ́ tí wọ́n ní wọ́n travel west africa kí ni wọ́n fẹ́ wá kọ́ láfíríkà? Àwa ń travel à ń lọ sí asia à ń lọ sí gbogbo ẹ̀ à lọ pé ẹyin a lọ ń kọ́ ẹ̀kọ́ a lọ ń kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ yìí wọ̀n lára wa a wà dé a tún wá jẹ́ pé àmọ̀ tí àwọn ọmọ nàìjíríà àmọ̀ tí wọ́n jù òsì ẹjọ́ tí wọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ náà.
1: Ẹ ṣe tí ẹ pè wá tẹ bá wa dá sí ọmọ ọjọ́ dádì. Ẹ ṣe gan. Ẹ ló ta ló tún wà lójú òpó? Ẹ káàárọ̀ ńbẹ yẹn. Ẹ ló ẹ káàárọ̀ o. Orúkọ yín ẹ káàárọ̀ o. Orúkọ yín bó lẹ ti ń pè wá?
6: Conway Eji Ọládẹjọ.
1: lati
6: san ara mo le ni sare jebu.
1: Okay mo ngbo yin
6: koni ba je fun adura re ogba o
1: ami ateyin na
6: aku odun aku aseye ale o koni ba je fun
1: ami o e seun
6: ami oba wa ogun
1: ami o
6: ya seri Olorun sanu wa pelu awon governors wa ni se eto gbogbo ijoba apapo ti se nto ye ko se ngba ti an ba ku ganga ganga ku gbogbo won ti an se kini kan a wa so pe awon eyan wa n ta ni bi ise tabi won o gba se won tun lo bomi won lo bomi ngba ti won o ba se nto ba ye ku se won se special iru iru bi o city ye ti won ni gbogbo awon necessity to ye ko bi ye ko wa nbe ki o si nbe ya won kíwù kò ẹ̀sí jẹ́ àwọn tuntun ọkùnrin náà wọ́n sì mọ tó dáhùn àwọn èèyàn láàmú tó gbogbo nǹkan kan ẹ̀rù wa ní nǹkan kan ṣe àwa ní káwù mọ tí a bá ń ṣe kí á ṣe káwọn gómìnà sọ àìkú wọn ràn wá lọ́wọ́ ni ẹ̀yìn ẹgbẹ́ ohun tí ó ń ṣẹlẹ̀ ní Abuja wa ní kí gbogbo ó fi gbogbo tó bá yẹ kó ṣe káwọn gómìnà sọ wa náà máa ṣe tó yẹ kó wọn ṣe ní stéètì náà wọ́n máa ń ṣe gbogbo ọ̀hún ṣe ẹ̀ káwọn tọjú wa ìtọjọba ní káwá mẹkún náà là ń jìyà ẹjù ọlọrun mọ kìrìtì áńyà ni ọlọrun sàánú wa nàìjíríà o ọlọrun bá wa tò kò ní bàjẹ fún wa o.
1: ẹ ṣe ti ẹgbẹ wa tẹ bá wa dá sí ẹ láàárọ òní ẹ ń pé ìjọba ni ò ṣe nǹkan tó yẹ kí wọn ṣe kí wọn pèsè àwọn irinṣẹ ohun èlò eléyìí tí àwọn tí ó ṣiṣẹ nílé ìwòsàn tí wọn máa lò láti lè tọjú àwọn èèyàn bó ṣe tọ àti bó ṣe yẹ. Ìyá àbejì ẹlẹ́gùsí ó ní ó kù díẹ̀ káàtó ọlọ́run má fa àìsàn ṣe wá o àkú ètò láti odù ọbà. Ìyá àbejì ẹlẹ́gùsí ẹ ṣeun gan tí ẹ darapọ̀ mọ́ wa láàárọ̀ òní lórí ètò jẹ́ ká jọ sọ. Ẹ rí pé ọ̀rọ̀ ètò ààbò ọ̀rọ̀ tí ó yẹ ká mú ní ọ̀kúnkúndùn láwùjọ wa ni nítorí pé ìlera lọ́rọ̀ o nígbà tí a ní ìlera pípé ó ní a lè rìn síwájú la lè rìn sẹ́yìn o le la le la la ojo la rere te ba si wo ijoba na omoniyan human capital na ni ijoba nlo lati fi se oro awon omoniyan ti ijoba nlo lati fi se oro agboro pese ayika eleeto rorun fun won itoju to peye gboro wa fun won la je ki won le sise eriju won na debi toto ati to ye elo e karo oruko yin bole tin pe
7: lati elele lati elele ni sa
1: láti
7: ẹ̀yìn ni mr oyeladun
1: kí lorúkọ yín
7: flat fm mr adesina.
1: Ok mo ń gbọ́ yín o.
7: Ẹ jọ mo fẹ́ dá sẹ́tọ̀ ẹ̀ mo lọ sí central dot lánàá.
1: Ok ẹ wá central dot ok ẹ wá ní ẹ wá sí fásitì ìbàdàn. Báde
7: gbogbo àwọn òṣìṣẹ́ yín ni mo rí.
1: Ok
7: nígbà tí bàbá wa adébáyọ̀ ẹ̀kẹrin olùbàdàn tí wọ́n ṣe báde. So wọ́n náà fẹ́ ṣe ìtọ́jú ojú fún àwọn àgbàlagbà ẹ ló sá.
1: Mo ń gbọ́ yín dáadáa.
7: Ìgbà tí adé bẹ̀ yẹn tó ti eyín tí wọ́n kọ́kọ́ pe àwọn èèyàn wọlé àwọn company ẹ̀wọ́ ìlera foundation náà pé wọn.
1: Ok
7: ìgbà tó yá tí bàbá wọlé tí wọ́n bẹ̀rẹ̀ ètò tó ti eyín kábíyèsí wọlé tán bẹ̀rẹ̀ ètò wọ́n á di pé wọ́n á demand owó ní ètò ẹ̀dẹ̀ ti sọ pé ìlera ọ̀fẹ́ lẹ́fẹ̀ẹ́ ṣe fáwọn tó bá ní ìpèníjà ojú àti glass àti gbogbo ẹ̀ tẹ́ńtà náà sì ní rédíò adẹ̀ wá owó ni company yẹn bèrè 40,000 náà dín máàdì lọ́wọ́ mi láti tọ́jú mi.
1: Láti tọ́jú yín.
7: Ṣé ìlera àti ìlera ẹ́.
1: Láti tọ́jú yín. Ṣé wọ́n tọ́jú ṣé ìtọ́jú wáyé ń bẹ̀rẹ̀ lánàá.
7: Wọ́n ṣe inspection wọ́n kàn test mi ni.
1: Ayé
7: ayé. Tó bá ti tẹ́bẹ́ máa ní.
1: Hello. Mo lérò pé àyẹ̀wò ọ̀fẹ́ àti àwọn ìtọ́jú ní tó mú kálukú ṣọ̀tọ̀. Tọ̀tọ̀ tẹ bá wò wá àwọn àìlera

0: e se eyin ti e duro ti wa ti e ngo wa kete kete ka ki igun mererin agbaye lo ro oni eto yin eto wa je ka jo so nle gbo lowo live and direct be se ngo wa kete kete e lori ofe lati lo wo wa lori Facebook pelu lagilu 96.7 fm oke to gajo ke ni badan oro ti amuwa oni to ro mo eto lera boya leti e mo wi pe awon gbogan eto lera orisi lo wa awon kan wa to je pe ikapa ijoba apapo lo wa awon kan si wa to je wi pe ijoba ipinle lo ni won ta ba soro nipa awon primary health care centers ile ti o wa e ri pe awon ijoba ipinle awon ni won boju tun yen be o na ni won tun ni awon mi to je secretary health care iru awon ti adio yo ti asoro nipa yi to wa lakata ijoba apapo ijoba ipinle wa asi lawon mi to je pe ijoba apapo oni won to tumo si pe oro to wa nle yi ati ijoba ipinle ati ijoba apapo to fi mo ijoba ibile oni oro kan tori ko ye ki opolopo awon eyan kan wa si se ma rin ibuso kan to ri bi ti won ti gba itoju lai si wahala opolopo awon to wa ni ese kuku ta npe ni grassroots lawon agbegbe ja gbegbe oni won foju mi na opolopo wahala to je pe belomi ba fe bi mo gan to ja le lo ja soru ati dele iwosan o je ogun tabi aisan dede kelomi ni oru ganjo ile to mu ki emi opolopo bo lai roti e ja jo foju sunukun wo oro sunukun oju sunukun lo toka fi yewo e seun te ngbo wa e lo e ka ro nbe yen e ka ro o
1: aboro mo ki e ku selu e mo ma se o
0: ami
1: o ko ni ni sa ni data kan ba ti ta gba ka yen ba do e se ri bo se le ko ri nigba ti awon osise ti won ba ti akoko ti won ti akoko wo awon asiwaju won nkan to ju won ri lẹyin ifẹyinti ìyẹn gan ìdẹrúbà ni lọtọ bẹẹ kẹ lẹnu iṣẹ náà ni wọn ò rí ẹtọ wọn bó ṣe tọ lọpọ gbà wọn á ṣe máa fẹhónú hàn kán tó rí ẹtọ wọn gbà ni ẹ jọ irú àwọn òṣìṣẹ bẹẹ yẹn kíni tó fẹ fi wọn lọkàn balẹ lórí iṣẹ náà kọdẹ ń gbọ wípé ara àwọn èèyàn wọn wà lókèrè tó já sí pé ìgbé ayé rọrùn ni wọn ń gbé kódà bówó náà ò tiẹ̀ pọ̀ tí fọkànbalẹ̀ bá wà ẹ jọ kí lèèyàn tún wá nínú ayé ẹ ṣó gbogbo olú yẹn náà ló fà tó fi dàbí gbà pé wọn fi yí gírì wípé tò táwọn kúkú lọ níbílẹ̀ yìí ó gbèmí bá gboko bòmíì lọ ẹ dẹ̀ máa wá wo ẹ rí lẹ́nujọ́ mẹ́ta yìí nígbà tí ọ̀rọ̀ ó ṣe àwọn ọmọ tí wọ́n jí kó wọn ò jí kó ní rògbòmọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà gbé alátakò lọ síbẹ̀ tọ́ní àwọn lọ kó oògùn o àwọn lọ ó níye mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ táwọn lọ fi ṣe kíni kí ló burú níbi pé kọjọ ṣe àṣepọ̀ tẹ́lẹ̀ gbogbo nǹkan wa òṣèlú la máa fi ń ṣe ìjọba ìbílẹ̀ náà ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àwọn náà máa kọ ìyàkó wọn kò kàn mí ṣùgbọ́n tí wàhálà bá wá ṣẹlẹ̀ tán ìgbà náà la mọ̀ rí wọn ni wọn a máa sanwó òdòlà wọn mọ wọn sanwó orí ń pa mí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ kú ètò.
0: Ẹ ṣe ti ẹ pè tẹ dá sí yẹn ni wípé ó yẹ kí àjọṣepọ̀ tó gbọ̀ngbọ́n kó wà láàrin ẹ̀ka ìjọba èyí tá a ní lórílẹ̀‐èdè. Hello.
2: Hello.
0: Orúkọ yín bolẹ̀ tí ń pè yẹn.
2: Orúkọ mi ni Funlade Yaafin Funlade Bankole.
0: Ok, láti bolẹ̀ tí ń pè.
2: Àtẹrúwà ni mo ti ń pè.
0: Látẹrúwà.
2: Bẹ́ẹ̀ni.
0: Sọ̀rọ̀ yìí kan yìí. Sọ̀rọ̀ yìí kan yìí.
2: Gbogbo òṣìṣẹ́ wọn ò lẹ́rìí ọkàn rárá.
0: Ọ̀pọ̀ òṣìṣẹ́ ò lẹ́rìí ọkàn.
2: Wọn ò lẹ́rìí ọkàn. Ìjọba bá gbà wọ́n síṣẹ́ wọn ò lẹ́rìí ọkàn. Ìjọba bá kó oògùn lọ síta. Wọ́n kó pamọ́ sọ́wọ́ ara wọn káàkiri.
0: Wọ́n tún máa ta.
2: Wọ́n ṣẹ̀ máa wájú wọn lè kó lọ́kọ́ kẹ́míìsì míì. Wọ́n ṣẹ̀ máa wájú wọn kẹ́míìsì ní ká máa lọ́ra. Ṣé òkìrí bẹ́ẹ̀ látijọ́? Bàbá ti lọ síta látijọ́. Wọ́n á fún wa káàdì. Wọ́n ó béèrè gbogbo ohun tó ń ṣe wá. Oògùn yẹn lóríṣiríṣi lágbà. Kò wá rí bẹ́ẹ̀ mọ́ báyìí ní ìsìn. Wọ́n gbogbo àwọn tó ń gbà síṣẹ́ ọ̀lẹ́rìí ọkàn ni ìjọba ń gbìyànjú.
0: Àwọn tí wọ́n ń gbà síṣẹ́ wọn ò lẹ́rìí ọkàn.
2: àwọn ọlẹ́rìí ọkàn rárá.
0: Síbẹ̀ náà ọdọ ìjọba náà látún tarí ẹ̀ sí nítorí pé béèyàn bá ta
2: àátọ̀
0: ni béèyàn bá ta tí ò bá tọ̀ ó ṣeé ṣe kó dẹrùn dín. Ìjọba náà gbọ́dọ̀ gbégbèsẹ̀ láti bójú tó àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ wọn. Mo fẹ́ pàkíyèsí ìjọba tó ń bẹ lóde sí ìgbésẹ̀ kan tí wọ́n gbé lábẹ́ ìjọba àná lẹ́ka ètò ẹ̀kọ́ nígbà tí wọ́n rí pé ètò ẹ̀kọ́ iná ń ju àjùrẹ̀yìn tí wọ́n sì rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ngbà náà ni wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tí wọ́n ṣe ni pé wọ́n gba àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ ọ̀mọ̀wé ọ̀jọ̀gbọ́n nípa ètò ẹ̀kọ́ professors and doctors tó jẹ́ pé ètò ẹ̀kọ́ ni wọ́n mú lọ́kùnkúndùn tí wọ́n jẹ́ educationist láti bójú tó tìbútòrò ètò ẹ̀kọ́ nípínlẹ̀ ọ̀yọ́ àwọn yìí ni wọ́n ń lọ káàkiri tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ kó sit tight. Ìjọba gbọ́dọ̀ pèsè àwọn ẹ̀ka yìí tó jẹ́ pé ẹ̀ka ìbójútó bó ni wọ́n ṣe ń ṣe é sí tí wọ́n lè dé gbọ̀ngàn ètò ìlera míì lábàádì pé wọ́n fẹ́ mọ ibi tí nǹkan tó dé dúró ń bẹ̀ láti mọwọ́ tí wọ́n ó tún fi mú wọn. Ẹ ṣe ẹ̀yin tí ẹ̀ ń pè wá àti ẹ̀yin tí ẹ wà lórí Facebook tí ẹ dá sí tẹ́ ẹ fi èrò ọkàn yín sọwọ́ sí wa. Adébọ́jẹ́ Yusuf Ọládiméjì ẹ ṣeun tí ẹ dúró tì wá àti ẹ̀yin yòókù náà. Mo rí Ayọ̀mídé Dámiláre Said Ìdòwú ẹ mọ́ bínú wọ́n ti ń fi ọwọ́ tọ́ mi pé ilé ti yá lónìí. Àwọn ètò kan ti wọnú ètò tèmi táyò yẹ ládùn àbọ̀rọ̀ ló kọ́ mi tó bá di aago mẹ́wàá gérégé ẹ pàdé bàá mi mọ́gàjì Kọ́lá olóòótọ́ máa dá bánìjà lórí ètò yín ètò wa ó ṣẹlẹ̀ ń kẹjọ títí ìgbà náà tèmi táyò yẹ ládùn àbọ̀rọ̀ ìlòkọ̀ mi ẹ jẹ́ àpégbọ́n o káwọn bá àpégbọ̀n jìnnìjìnnì bí ẹni ojú ramú eré àtayọ̀ láàfin pàdé ó dàbọ̀.
3: Lágelo FM jàgàbá gbogbo rédíò.

0: kò sí ń tẹ́ fi lè bárú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọmọdé olóṣèlú bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó lè gbọ́ mọ́ bàbá tí ọmọ ẹyẹ tó sun mí tó sì dé láàárọ̀ tó fowó lẹ̀ lọ́dọ̀ àwọn aláàfáà tó tún mẹ́ńfílọ́ọ̀pù tó ní ń gbà kí n fúnyàwó mi tó ní kí n gbà ìbàjẹ́ wo lọ́wọ́ fẹ́ ṣe ń pa bàbá eléyìí tó fẹ́ gbà kì í ṣoògùn ó máa ń rí lẹ́sàn àti pr tó lágbára ni àwọn bàbá yẹn fi lo dáúlà gbogbo nǹkan náà kọ́ lẹ́yìn olóṣèlú ọmọ rán èèyàn lọ sí gbogbo nǹkan kẹ́mọ̀ rán àwọn èèyàn lọ pé wọ́n lọ sójú yín ẹ mọ̀ sọ̀pẹ́ẹ́sì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ mọ̀ jáde kẹ́ẹ̀ mọ̀ lọ́bì kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà ẹ bá fẹ́ dìbò báyìí o kò sí bí wọ́n pè yín sí tẹ̀ ní lọ o nígbà ẹ bá wá wọlé tán ló di pé iṣẹ́ ìlú ni ìjọ tó sọ yẹn on the kí ló pè ná on the 15 yayayayayaya a nípàdé kan ń kàdúná o ìpàdé gbogbo àwọn ẹ̀sẹ́kítìfù kínní kan on the 17 ṣé màá ti dé sá àwọn àjẹ́ rẹ̀ ni wọ́n mọ̀ sọ pé ọ̀yẹ́bọ̀ ń di 18 lẹ́dì on the 17 tọ́ báyìí pé ṣé màá ti dé èèyàn bíi márùn-ún ní ọ̀dáhùn on the 18 lẹ́dì bá ń lọ london ẹ má fààyè lẹ̀ yálẹ̀ ti wọlé àbẹ́ ti wọlé ẹ má fara kínra pẹ̀lú àwọn aráàlú ẹ jẹ́ wọn dá yín mọ̀ pé èèyàn yín làwọn àwọn kan wà ké sowó wọn ń wá wọn fẹ́ kọ́ fara kín àwọn wọn fẹ́ káwọn èèyàn mọ̀ àwọn káwọn èèyàn máa bẹ̀rù wọn ládùúgbò pé ọmọtò alhaji kàmọ ọrẹ gómìnà mọ ni kàmọ olúyọlé níjọ òní ni gómìnà wádọ rẹ tí ẹ jọ fara wọn lọwọ jáde bọ ọba fún kàmọ olúyọlé ń kọ bọ eléyìí ó ti sọ di champion ládùúgbò ìgbà èmi ọmọtẹlò mi o ntẹmi ní ìdí nìyẹn o ìjọba tí wọn bá wọn lọwọ sí tí ó rẹkọgnáìsì mi kọlá olóòtú ẹ mọ wọlẹ kí gómìnà ọmọ kaspisi lọ́wọ́ kó o débẹ̀ kí wọ́n pẹ́ mo kí àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ kan tọ́ wà láàrin wa ń bí yó olóyè kọ́lá olóòtú mọ̀ gómìnà kan ti ṣerú ẹ̀ fún mi rí tí wọ́n gẹ́tẹ̀ ara mi mọ́ ojú mi gbogbo lẹ̀ wá dúdú bátakú lójú mi pé sẹ́mi náà láàrin gbogbo èèyàn nínú àwọn gómìnà tó tún ní pr tó ní nǹkan tó lágbára bá ń lọ́wọ́ ìkànsè kan fún mi ń jọ kan kọmíṣánná rẹ̀ kọmíṣánná for information láàárọ̀ kùtùkùtù november 16 lè gbàgbé láéláé ìjọ ọjọ́ bíi mi mo bá gbọ́ gananananana láàárọ̀ nígbà tí ń wojú ẹ̀ ọba ní ẹ káàárọ̀ o láti governor's office akínyìn ẹkú oríire ọjọ́ bíi tòní ẹ̀mí yín ogun àsọdúnmọ́dún àsosùmùsù ẹ ti sọdún ọdún ní ẹ ṣe tẹ̀mí tówó tọmọ gómìnà ní kí n kí yín pẹ̀lú ìyàwó wọn. mo níta ní ń sọ̀rọ̀ omi kọmíṣánná báyìí àwọn 419 ni mo pè é mo wá gbé fóònù lẹ̀ mo ní ẹ ṣe o mo yín mú sí kí ló pè mí àti gómìnà pọ̀ tí ó pé òkí mi ọkàn tó ṣẹjú márùn ọkàn pé nọmba yẹn padà ní gàràràrà pa kọmíṣánná ló gbé pa bá ní kí n hold on kó n gbé fún kọmíṣánná mo á mọ̀ pé àkíní yìí mọ̀ ṣe rọ́ lóòótọ́ mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni o ẹ wúrú yẹn láàárọ̀ kùtùkùtù kọmíṣánná ń kí ọ wípé ẹ kú oríire ọjọ́ òbí gómìnà àtìyàwó rẹ̀ ní kóhun ó kí ọ ǹgẹ́tì ara mi mọ́ kódà béèyàn bá fún mi lówó kò tó bẹ́ẹ̀ ẹ dá tiẹ̀ mọ̀ mo fẹ́ràn olóṣèlú kan tẹ́ ẹ bá dé patí báyìí tọ́ bá pàdé yín àì pàdé ń gbogbo ògbà tó rémi èé tọ́lé olóṣèlú yọ̀wá fà ọ́ lọ́wọ́ nínú patí yóò wá mọ̀ pé brother mi ọwọ́ yẹn lásán ó ti tó ó yóò yàn ojú oúnjẹ lọ. Ẹ dá ti yín mọ̀ ẹ̀yin òṣèlú. Ẹ mọ̀ dá ti yín mọ̀ láìpẹ́ ìpápàpá tó bá di wípé iná olóṣèlú bá jò tán yányán. Ẹ mọ̀ rí wọn tí wọ́n mọ̀ wọlé lọ́kọ̀ọ̀kan. Àwọn èèyàn mọ̀ wọlé lọ́kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ jáde. Ẹ jẹ́ mọ́rọ̀ kan ṣàkàwé. Kéèyàn ó súnmọ́ èèyàn kò sọ wípé kéèyàn ó jẹ́ èèyàn tèèyàn. Tó bá jẹyà tí wọ́n pa lẹ́kọ̀ọ́ yẹn, wọ́n á máa pè ní ajégun jẹran. Ọ̀kan pàtàkì ni nínú onímọ́tò. Ó lọ́kìkí nínú àwọn NURTW. Ó ní sẹ́kítírì sáwọn Ségò Nation. Lálẹ́ ẹjọ́ tí wọ́n pa ẹ mọ̀ gbọ́ o ni mo fi ní kọ́ dátì ẹ mọ̀. Ta ni fọganáísà tí ń fọ mọ́tò tí tọ́ba àjáyà fún 4,000 ọlọ kí ọ yọjú nù kọ́ 12,000 ó sì kọ́ bàpò ó sì fún 4,000 lẹ́yìn ìgbà tó fún 4,000 tán ẹni yẹn mọ̀ mọ̀ wọnú ọkọ̀ ọ̀gá mo ní kíyín náà ni. Dátì ẹ mọ̀ láàárọ̀ yìí o.
1: Ẹ̀yin abanijẹ́.
0: Wọ́n ní lẹ́yìn ìgbà náà ọ wá ṣe first note pé lágbájá ti ń bọ̀ o. Ẹ̀wà láti o.
1: Ẹ̀yin ọ̀dàlẹ̀.
0: Nígbà tọ́lọ́run ó mu first note yẹn wá lọ bọ́ sọ́wọ́ ẹlòmíì.
1: Bẹ́ọ̀fẹ́.
0: Kò ju bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún rẹ̀ lọ. Sógun ìṣẹ́jú ni ó gbọ́ ariwo pé wọ́n ti pa tọ́ba o. Ni ó gbọ́ pé wọ́n yìnbọn lu tọ́ba o. Ṣùgbọ́n gbà tọ́lọ́run ó mu ó ti rí pé òun ṣe mistake. Ọ̀tọ̀ lẹ́ni tóun sẹ́ndì kinní yẹn sí. Ó tún wá rí sẹ́ndì ẹ̀ sáwọn tí ó fẹ́ sẹ́ndì ẹ̀ sí gan àwọn tí wọ́n pa ọkùnrin ìjayà yẹn. Nígbà tó sẹ́ndì ẹ̀ sí wọn tí wọ́n yìnbọn lu ẹni yẹn. Ẹni yẹn wá ní àwọn wo ló láàrin 10-15 minutes pé ẹ stand by àwọn wo ló ní wọn stand by. Ẹni yẹn ló lọ fún àwọn ọlọ́pàá ní information pé ẹnìkan sẹ́ndì ẹnìkan báyìí sí mi o. Nígbà àwọn ò wo nọ́mbà ó di nọ́mbà fọ́gà ẹ ti ń fọ mọ́tò tí tọ́ba àjáyà fún 4,000 lálẹ́ ẹjọ́ náà. Mi ò ní ṣàdínà gbòókù wádìí àwọn ọlọ́pàá ẹ jẹ́ wọn mọ̀ bá wádìí wọn lọ ibi wọn bá wádé aṣọ. Bẹ́ẹ̀yàn bá jorí ahun òǹtọ̀ wọn ó sunkún tọ́ba rí bí wọ́n ṣe ńgbà wọn ń sin tọ́ba. Àtọ̀mẹ́kẹ́ àtàgbà mi ò tí ì rírú ẹ̀ rí o kó mọ́tò kú kí gbogbo àwọn èèyàn mọ̀ gbáradálẹ̀ bẹ́ẹ̀. Bí èrò ṣe pọ̀ tó àtìyá arúgbó àti bàbá àgbàlagbà àti gbogbo ẹ̀ gbogbo wọn ń sunkún. Ni wọ́n ń gbáradálẹ̀ ni wọ́n ń sunkún yọ̀bọ̀. Tọ́ba àjáyà ọlọ́run foríjìn ọlọ́run gbàbọ́ ẹ̀ ni mo fi ní kọ́ dátì ẹ mọ̀ láàárọ̀ yìí o. Ìyàwó tó kó kúrò nílé rẹ lọ́sàn kan òru kan títí ń sọ fún ọ pé dádì wa ẹ lọ rà gbójẹ̀dí dádì wa ẹ lọ rà gbójẹ̀dí tọ́ ọ̀ dá lóhùn. Tọ́wá tọ́ ọkàn lọ bí iṣẹ́ tó dé tọ́ bẹ́rù rẹ̀ kankan tọ́ bá bẹ̀rẹ̀ rẹ̀ létí ló ti páàkì ó ti sá lọ. Mọ́ mú lọ́ta o. Ti ẹnu èèyàn ti ẹni tó fẹ́ràn rẹ dé nínú ẹni tó jẹ́ pé ẹsẹ̀ kan sùn lọ tó ń ṣe tó tún háìpù rẹ pé ọkọjá bẹ́ẹ̀ bí ṣe mọ́nẹ́ẹ̀jì rẹ nu tí ò sọ ibi tó kù sí fún ọ tó wà ń bojú rẹ jẹ́ gbogbo àdúgbò gbogbo ọfọ́gá gbogbo àwọn mẹkáníìkì àdúgbò gbogbo àwọn gẹtìmánù àwọn haúsá jẹ́nkọ́ ẹ̀ka àbọ̀sà tí wọ́n yín mú sí ọ. Mú kan nù méjèèjì dátì ẹ mọ̀ nínú méjèèjì. Mọ̀ wọlẹ̀ bàbá onílé onílẹ̀ bàbá tí ń kan òrùlé létí kìí fèèlì
2: baba mi mo gaje
0: o ki o pupo pupo
2: e sugun ni so
0: e ma wo le
2: mo gaje olotu ti ki sebi oba bu mi
0: eba
2: e ku eto so mo ki gbogbo awon olopolo pipe gbogbo awon onila kaye leyi ti won ni anfani lati ma gbo wa ati gbogbo awon eyan ti won wo wa ade agbo olufemi lo ko mi lati le se Latons Gerard Roofing Company ibe ni mo ti ma wa ibe na ni mo ti wa emi a ma so wi pe ninu aye kan ta wa yi ti o sa anfani ati wo ekeji teyan ba je nkan to da sinu ton teyan woso to da sorun ile to da leyan godo fi seju e iyan gangan ni won fi sodi won wi pe eyan ri aye wa teyan ba wa kole eyan o ti le fowo soya wi pe ohun ti ko ile ti ru ile be o ba ti di kikan meta ni Gerard ta wa damo ni le se Latons
0: eba
2: but meji la wa gbe dani awa ki lo sibi eleketa ko nse pa mo but ijomo lu abi ati iberu olorun ke je ka lo sibe alakoko leleyi to ni 70 years warranty lori iyen ni pe fo didi adorin odun kankan o ni se elekeji leleyi to ni 50 years warranty lori iyen ni pe fo didi adota odun kankan o ni se eleketa ni diwai mi eleketa ni bi oh my god awa ki lo si die eyin eyan te ti se prapet e pe ile ise Latons ko ti nilo ke wa si ile ise wa eyin e kan pe wa lori awon ero banisoro ti ma fi sita ni ori eto nbi bayi lai gba 1 naira lowo yin akoko ma lo si site yin a ma take measurement iye gite ma lu a de ma take measurement iye Gerard te ma lu lai gba 1 naira lowo yin eyin eyan to je pe ise ile kiko yin ti de level laaro yi e ma pe ile ise Latons e ma bere lowo mi gege ba awon eyan kan se ma npade mi ni goro ti won de ma bere wi pe ade ago kilo special ni pa ile ise Latons to se ma wa passionate nipa advert won mo ni alakoko ni pe iberu olorun iji akose mose ati imo nkan te eyan nse ohun ni ile ise yen gbedani idi niyan to se je pe ijo ti won ba fun yin wi pe kikan le yin ma pari ijo yen lo ma pari o tun le ma to be ko ni lejo o le ma to be ni elekeji ni pe won akoko fun yin ni to loyinbo npe ni professional advice peluru Gerard te fe kan tori orule Gerard ni kikan oko ja se okiti obo oko ja se omo mi tin gunle o na de ni arambara ara te ebo da sokun iru re oni ti lai lai won ma fun yin ni professional advice ibani soro gege bi akose mose iketa oni pe won oni wa double cross yin bi kankan kan wa so fun yin pe iye ti akoko so pe ma pari kikan orule Gerard yin a se bo ma pari e ni ko le pari e mo o e fi ye ba

0: Platinum FM 96.7.
1: You need fertility. Ọlọ́run dá ohun gbogbo fún ìlú àwa ìdá. You need fertility day. Wọ́n ti kọ wọ̀lú látòkè òkun. Àwọn èròjà tó mú àlàáfíà bọ́ àgọ́ ara. Mára bọ̀ sípò, mára jí gbégbé. You need fertility. Tọkùnrin wà, tọbìnrin wà. Lóníwòrò capsule àtolómi. Ìwádìí ìjìnlẹ̀ òkè òkun ni wọ́n fi ṣàgbékalẹ̀ rẹ̀. Àjọ NAFDAC kí lù ú lọ́ntẹ̀. FDA lamẹ́ríkà fọwọ́ sí. Ọ̀pọ̀ àwọn tó ti lo You need fertility. Lọ̀rọ̀ wọn ti já sọpẹ́ tí wọ́n ti kí wọn kú oríire. Website www.unifertility.org. Instagram You need fertility CEO. Facebook You need fertility app. TikTok You need fertility app. Olú iléeṣẹ́ You need fertility wà ní Jankata Junction after Kuola opposite Sofeco filling station Akara Express Oluyanli extension Ibadan 08067153744 09033556970 You need fertility lo wa si rẹrin ayo ni gbẹyin
2: iya buro kuwe o.
0: Lagilu FM 96.7.
3: Se mo so fun yin wipe okan ninu awon ti e jo se gbomo gbomo yen won ti ntombe alaja o ti nba ni nkan papo oro won si ti wo won da 32 million papo mo 15 million àwọn mẹ́tẹ̀ tá pin láàrin ara wọn dráfà yẹn wá ní ẹsẹ́ pẹ̀lẹ́ o lóòótọ́ obìnrin yìí ọmọlé òun orí fóònù ní ti máa pè òun ṣùgbọ́n ó lè tíráàkì òun o ẹ jẹ́ káwọn ó ìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ó dénú èwo ni ó ní kíni hùn ẹ jẹ́ káwọn ó èmi ò lè sọ̀rọ̀ tí ọ̀dá lórí rédíò ohun tí wọ́n fẹ́ ṣeun oró ní ẹ̀jáde lẹ́yìn ẹ̀ oró òun gbowó tiẹ̀ ọ́ fẹsẹ̀ fẹ́ pẹ̀lú wípé wọ́n pín owó tán nítorí pé ẹni yìí sì ń gbádùn àlájà yẹn wọ́n sì tún di àlájà mọ́lẹ̀ nígbà wọn pín owó tí dráfà gbowó tiẹ̀ tọ́ lọ àwọn méjèèjì wọ́n sì tún ń ṣiṣẹ́ lọ wọ́n tún ń pòsì àwọn fámílì àlájà fún wa ní ọ̀kadà ó ìkan ń sọ̀rọ̀ bí àwọn aróòkè ọya tí ìwọ kò bá gbé ọ̀kadà ránṣẹ́ sí wa léni a ó pa ọ́ ni a ó pa ìyàwó rẹ̀ ẹ dákunrú ọ̀kadà wo lẹ fẹ́ kí ìwọ lọ ra bajaj wa fáwọn èèyàn wa bajaj ta máa gùn bajaj irú èwo èyí tó ní 5 gears la fẹ́ òun ló lè rìn nínú desert dáadáa oní 5 gears wàá dẹ̀ra páálí sìgá mẹ́wàá ibi tí ara ti ń fu obìnrin ni pé àti ara ti ń fu àwọn ará ilé ni pé àwọn ará bí ìwọ̀n èébèrè ọtí àwọn táwọn bá fẹ́ mú yàn wàá ra ìgò ọtí onígun mẹ́rin mẹ́wàá àwọn ará bí ìwọ̀n èémọ̀ béèrè ọtí wàá ra ráìsì àpò méjì òróró garawa méjì ọṣẹ ìwẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí ìwọ kò bá gbé ránṣẹ́ léni sọ́la ìyàwó tiẹ̀ ti kú o tún ṣẹ́jú síyàwó ó ní kọ́ wọn pariwo oró tẹ́ ẹ mọ̀ pé wọ́n ti mú àlájà mọ́lẹ̀ wọ́n ti ń tó ń bèèrè ọwọ́ wọn ti ń kọ̀ ẹni tí a bá ti sọ fún pé kó ṣe náà ní ṣe àlájà ẹ bá ń gbé gbèsè wọn ti fẹ́ pa mí oró ìbọn wọn gbé sí létí àlájà wọn ò ní pa ọ ìwọ ló ṣèyà ọmọ rẹ lógo ọlọrun wọn ò ní pa ọ. Wọ́n bá tún kó bajaj wọn lọ gbà wín bajaj méjì àpò rẹ́sì méjì. Wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ mílíkì, ọtí, pálí sìgá, pálí sìgá lọ́pọ̀lọpọ̀. Wọ́n kó di wọ̀. Ezekiel Saibo ni a mọ̀ kó bọ̀. Ikú ń dẹ́kú. A ṣe gbogbo ìgbà tí wọ́n ń pọ̀ sú ọkọ̀ àlàájá yẹn. Ara bi yen ti keru o ti ku o
2: Imole je o okunkun parada
3: O ti sa ku nle e Kabie si Olodumare Ninu awon meji yen e ti ntonbe alaja yen wa so fun pe won ni ki n pa sugbon emi mi o pa o o le bura fun pe o ni so pe ameni kakari oba fi mo bura pe ohun odani kakan mo atonimoto na to wa gbo ohun omo ijo to nkan kan pade eri na nu Wọ́n sá tún gba nǹkan, wọ́n wá dálẹ̀. Àwọn ọlọ́pàá pẹ̀lú iṣẹ́ ìyanu wọn. Ẹ̀yin tẹ́ ń bèèrè pé bó ni wọ́n ṣe rí àwọn ọmọ gbàǹjò ni. Ṣé rí ọlọ́pàá? Ọ̀tọ̀ lágbára tí wọ́n. Ìmọ̀jìnlẹ̀ DSS. Ọ̀tọ̀ ni agbára tí wọ́n. Àwọn DSS téèyàn bá wọnú olè, wọ́n ó tú jáde ńbẹ̀. Àwọn ní agbára méjì wọ́n lágbára bí sọ́jà wọ́n sì tún lágbára bí ọlọ́pàá àwọn yẹn là ń pè ní DSS àwọn ọlọ́pàá onímọ̀ ìjìnlẹ̀ wà wọ́n tún pé kinní kan ní native intelligence irú tàwọn sunday igbòho ìmọ̀ àyà nǹkan ọmọ ìbílẹ̀ native intelligence wọ́n wá pa gbogbo ẹ̀ pọ̀ inú wọ́n fi gba àwọn ọmọ yẹn tí ọba sí ọgbọ́n tí àwọn dss dá àti ìjọba àti àwọn sọ́jà wọ́n lọ rèé kó àwọn fámílì àwọn tí wọ́n gbé àwọn ọmọ iléèwé oríire wọ́n lọ mú wọn ní niger gbogbo wọn kó wọn sínú ilé kan wọ́n dẹ̀ fojú wọn hàn wọ́n nú fídíò àwọn èèyàn yín ẹ̀ fojú sunkún wọn o bẹ́ẹ̀ nìkan bá tún kú nínú àwọn ọmọ wọ́n rí ìyá tí ìyá ń sunkún ìyá arúgbó ń sunkún àṣẹ apani kìí fẹ́ kí wọ́n mú dà kọjá lẹ́yìn ìkùléhun bí wọ́n ṣe gba àwọn ọmọ yẹn lẹ́nu ìjọba wá ṣe bẹbẹ ó ti sáré gbé àwọn tí wọ́n mú yẹn wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ nígbà wọ́n dájọ́ fún wọn wípé kí wọ́n mọ̀ lẹ́ wọ́n gbére àwọn tí wọ́n mú àwọn tí wọ́n gbé wọn lọ kóòtù wọ́n ti àpí pé ẹ̀wọ̀n gbére yẹn ò tó wọ́n ní tí ẹ ṣe kọjá ẹ̀wọ̀n gbére wọ́n pa àyàn pé wọ́n pa èèyàn yẹn kú ń bẹ̀ èèyàn tọ́mọ̀ kú nù sẹ̀lẹ̀ ọmọ lélé èèyàn mẹ́jọ tí sà méjì kọ́kọ́ dúró sángílítì sọ́jà méjì dúró sángílítì ọ̀pọ̀lọpọ̀ àmọ̀tẹ́kùn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́dẹ àwọn èèyàn mọ̀ kú pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ yẹn wọ́n tún ti tún wọn àrẹ́ǹjì báyìí ǹjẹ́ ẹ mọ̀ wípé nígbà tí wọ́n tírèsì dẹ́fà burúkú yìí sango ọ̀tà ni wọ́n ti mú dátì ẹ mọ̀ láàárọ̀ yìí wọ́n lọ mú ní sango ọ̀tà kò sí tọ́lọ́pàá ò lè ṣe tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ bọ́lọ́pàá bá sọ fún ọ pé kéèsì wà ńbẹ̀ nìyẹn tí wọ́n bá sọ pé kéèsì ò sí ńbẹ̀ kéèsì ò sí ńbẹ̀ ìdí abárèé bí ọba kọ statement ní tọ́lọ́pàá tọ́lọ́pàá bá fẹ́ràn rẹ ti an ba ka statement yen won le so ye won odun to lo opolopo n tawo omo ta n tele basubasu gbogbo e lo ye olopa si ebe ri omo DJ chicken yen tokan saede mu mukumu ta to ni tinubu ni wole o ni wole o to ba wole ma pa lenu re emi o le so so kun so awon DSS ni ki lo subu ta won yi omo logogoro yi ko ni so be mo bi anse lo mu njo keta nu o fe phone yo lo le rogogoro re ni bi ti mo ti ra lodo ya nse pe phone titi ti an ra mu o wa debe tan gboju re wa le lo ni se be mo ko ohun ma se content ni ohun fi se content ni o fi se content o ni seru e mo content to se yen o ni seru e mo kabiyesi olodumo re olorun to nile tolorun olorun tin foju awon asebi han gbogbo awon eyan tin se bi ore ti an sumo olorun o foju won han se ntun wa so fun ore re mi wa o ti won foju ota wo tojo re re o elomi o like ore ti ba n ba sododo oro ore ti ba n sododo oro fun o ni like egbon mi kan ani boju re pon bi ina ko pe mo soro tenu mi Bratiri mi nu o baba wu oko gbo baba wu oko mo gbo Bọlọ́run ba se ta ba pari eto yi awon to ku awon bi meta to ku ti won po lowo ile ise lagelu e dowo pada o bi e dowo pada o afefe owo ti n ba afefe lo bo se lo se mo phone number te pe address te pe

0: ìyá àjẹsà mọ wo lẹ.
1: ẹ kàrọ o ẹ ká sí kalẹ o.
0: ẹyin a rí àjàn arábìjà tí ò sí.
1: Abuja lọ fún meeting.
0: Abuja lọ fún meeting ni.
1: bẹẹni ó bá lè dà náà ni.
0: ẹ ń sọ nílẹ ó sì tẹ ẹ ti da.
1: ṣé wàá rí orin tí bí alhaji yẹn kọ wọlé. ọlọ́run jẹ́ ń ṣe kòǹgẹ́rẹ́.
0: amina.
1: ó ní bá a ṣe kòǹgẹ́rẹ́ ẹni káwọ́ gbéra sínú ilé.
0: ẹni tí ó ṣe kòǹgẹ́rẹ́ kò ní káwọ́
1: gbéra
0: tí ó bá ń kẹ́yà yọmọ kẹ́yà àyásẹ́.
1: ẹnu yá àyásẹ́ yẹn ni kòǹgẹ́rẹ́ á ti ṣe wá ṣe pẹ̀kín rẹ̀ kí. ẹlòmíràn ni mo ti try kákàkiri ẹ wo tó bá jẹ́ tọlọ́mọ yìí ni tó bá tiẹ̀ wá wọ ọlọ́run kó fún un lọ́mọ.
0: tó bá jẹ́ pé níjọ́ tẹ̀yìn ń wọ ọmọ ẹ kàn káwọ́ gbéra ẹ gbà ká mú níjọ́ tẹ̀yìn sọ pé owó tẹ̀ ná nílùú òyìnbó ẹ pẹ́ wẹ́ẹ̀sì ẹ ní kò wẹ́ẹ̀sì ṣé bíbẹ̀ lọ́lọ́run ti ṣe.
1: a ti ṣe lábàpàdé
0: púrọ́dọ̀ ẹ ní láǹfààní àti pàdé product tọ́sọ ìjọ lọ́mọ
1: bẹ́ẹ̀ni
0: àsẹ́yìn náà lè mọ sáfọ́mọ tẹ́mọ̀ gbóúnjẹ sáfọ́mọ.
1: ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀ nígbà tádúrà bá ti gbà tán kọ́sọ̀ bá wá sọ́dọ̀ wá ní ẹ̀wọ̀ tó bá ti ẹ̀jẹ̀ yọ kan mà ní ṣe rẹjọ́ tẹ́ ẹ bá ti bí ẹyọ kan yẹn.
0: mi ò ní tẹ́yìn lọ́rùn mọ́
1: ọjọ́ yẹn lẹ ti gbàgbé pé ẹwọ́ ọjọ́ ọlọ́run fọmọ rí. ìgbẹ́yìn lẹ mọ sọ pé ìbejì tiẹ̀ wá ń wù mí bí kọ́sọ́mà kan wá sọ́dọ̀ wá ní àná 2023 náà wá nígbà tá a treat ọmú ní ìyá mi ẹ ṣe rántí tó níbi jóní ẹwọ kọlọn tí ẹ ṣe ẹyọ kan náà.
0: kọlọn kọkọ ṣe ẹyọ kan náà.
1: ó ṣe bí ẹyọ kan yẹn nìyẹn.
0: ló bá ní kóhun ó sì mọ
1: kóhun wá mọ kóhun wá ra tóníbejì ńlá yẹn. ó ṣẹ̀ṣẹ̀ wá wá lánàá ọkọ wà lamẹ́ríkà kọ́ wá sọ pé tí ó bá bímọ sí òun á fẹ́ yàwó mi.
0: àwọn promo tẹ́ ẹ máa ń ṣe lóòrèkóòrè yẹn àwọn àǹfààní wo ni mo ń jáde láti bẹ̀.
1: Àǹfààní pọ̀ tó ń jáde láti bẹ̀ o.
0: Nínú promo
1: because kọ́ ẹni tó ti ń wojú ọlọ́run fọmọ wọn ti náwó tán. Ẹlòmíì ti yáwó eléle ẹlòmíì ti talé ẹlòmíì ti tọ̀nà. Tọ́ba wá rí pé ẹ̀dínwó wà inú wọn á dùn wọn á ṣàdúrà.
0: Kábíyèsí ọlọ́run.
1: Wípé alágbọ́rọ̀ ọlọ́run kankan ò ní ṣọmọ tẹ̀yìn náà o àwọn náà gbé ọmọ padà wá lọ́dún tó ń bọ̀. Ọlọ́run dẹ́ wà ẹ pé inú ìrora náà ti ń ṣàdúrà yẹn. Kò sí kàdúrà yẹn máa gbà.
0: Kò sí kàdúrà yẹn ọmọ gbà.
1: Kò sí kàdúrà yẹn máa gbà. Òun ló wa máa ń jẹ́ ká máa ṣe promo pé ok o tábà tún dé nìkan tó wá pé unique facility mo bímọ o àwọn èèyàn lówó sà.
0: Ó
1: kàn jẹ́ pé ọmọ ló kù.
0: Wọ́n ní owó.
1: Tọ́ ní owó.
0: Ṣùgbọ́n kò sọmọ.
1: Kò wá sọmọ. Ó wá sí unique facility ọlọ́run wá gbàdúrà àwọn true unique facility. Ẹlòmíì kan lè ní pé wo unique mímọ nǹkan tí mo lè rà fún yín ẹgbàá 10 million.
0: Èmi lè ń sọ fún ẹ mọye mọ́tò tuntun tá a ti wẹ̀ lọ́dún yìí. Mọye mọ́tò tuntun.
1: Ọlọ́run alágbára ọlọ́run gbogbo àwọn tó wá fún wa iná òní tán lọ́wọ́ wọn.
0: Àmì ọlọ́run.
1: Ọdẹ ń sọ fún wa pé àwọn bàbá kọ́lọ́ lóòótọ́ làwọn ti gbọ́.
0: Gbogbo ẹ̀ ní mi mọ̀ mọ́mọ́tòbìnrin tí ó níye màálù táwọn èèyàn bá fẹ́ jẹ níjọ́ tẹ̀ ń sílé
1: òun
0: gbé tọ́lágbára òun gbé.
1: Ẹ̀mí òun gbà.
0: Mo ní àwọn ará bí mọ̀ máa lérò pọ̀ ó ní a ṣé wọ́n jẹ ju màálù mẹ́wàá lọ ni.
1: Wọ́n dẹ̀ kò wọlé.
0: Kábíyèsí ọlọ́run.
1: Ẹ wo ẹyin tẹ́ ń wojú ọlọ́run fọmọ tẹ́ ẹ ti gbà ká mú. Kó bá bímọ ọyìn bímọ lọ́run torí ẹsẹ̀ ni kò ti dọ́rùn rí kó wí mọ́ ṣe mí ṣeré lọ́run o. Bọ́ ilé ayé tán ti ń bímọ yìí ìwọ náà bí tiẹ̀. Oye tó ní kálukú bá bí òun lá wọ yàrá ẹ̀. Ẹ gbé ìgbésẹ̀ o ní oyún ojú ni o ní ẹ máa bọ̀ ní iléeṣẹ́ unique fest atọ́kùnrin atọ́bìnrin ni o a máa ṣe ààrẹ tátéwé tegbò ìbàdàn la wà tẹ bá ń bọ̀ látẹ́kọ̀ọ́ ẹ sọ̀kalẹ̀ ní tóógèètì ìbàdàn ẹ wọ máa ruwa kẹsàn pé unique fest létí lè lọ ní junction jankata wọn á gbé yín dé ọ̀dọ̀ wa ẹ pè mí sí orí 090-33-55-69-70 tàbí kẹ́pẹ́ CEO sí orí
0: 080-67-15-37-44. ọ̀dà lẹ́mbà ọkọ rẹ mọ̀.
1: ẹ sì kàn mí dàrá mọ̀ lára
0: rẹ. dátì ẹ mọ̀ nù.
1: mo dátì mi mọ̀ dáadáa.
0: ọ̀ya ẹtún tún pé.
1: ẹgbẹ́ sí orí 080-67-15-37-44.

0: nígbà tí wọn akọròyìn ọhún jọ òun nígbà tí wọn dé bẹẹ náà ni wọn rí pé àwọn ọdọ òun náà ni wọn pọ jù nílé ẹkọ ọhún tó jẹ pé ọjọ orí wọn ó ń bẹ lábẹ ọdún mọkàndínlógún títí di ọdún mẹrìnlélógún náà làwọn ọdọ ọhún bẹẹ náà ni àwọn òṣìṣẹ aláàbò ọhún náà wọn bẹrẹ sí ní fimú fílẹ náà ni wọn wá rí ẹni tó wá jẹ ọgá àgbà fún ti iléeṣẹ aláàbò ti nscdc ẹ ti ṣe gbẹngà okunola náà ló wá ṣàlàyé báyìí pé ṣe rí n táwọn wá ṣe gangan àwọn kan ni wọn fi ọrọ yìí tó àwọn létí táwọn wá ní káwọn wá ṣe iṣẹ ìwádìí wò àwọn ò mọ pé tó báyìí òun lọ ní apá bíbí yìí òun lórí ayélujára báyìí lórí facebook lórí instagram náà làwọn ilé ti máa ṣe ìpolówó ọjà tí wọn sọ fáwọn yẹn pé àwọn ní ìbáṣepọ̀ tó dánrán pàdé àwọn fásitì ilẹ̀ òkèèrè wọn ti wá ṣe báyìí pé iṣẹ́ ìwádìí ti ń tẹ̀wájú wọn láwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọn ti bẹ̀ ní àkàtà àwọn àjọ nscdc ibi tí wọn ti ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àwọn olùkọ́ńkọ́ wọn láwọn kan ti jápa ìtọ́wọ́ bà ń bẹ̀ lákàtà wọn.
1: omi ìtúre eléyìí tó jẹ pé n ó kó méjèèjì papọ̀ pẹ̀lú ìròyìn tó dùn mọ́ nínú
0: nífi parí tó lè kó báyìí kó òónù
1: àgbè iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ èkó ni wọ́n ti kànkún ayan wọn láti fọ́ gbogbo bùba àwọn arun oníwà ọ̀daràn tí wọ́n wà yíká tìbútòrò ìpínlẹ̀ náà lábẹ́ ètò tá a mọ̀ sí operation kò sáàyè ẹ̀kẹta eléyìí tó yọrí sí bí wọ́n ti ṣe fi kélé òfin gbé àwọn afurasí 137 147 tí wọ́n sì gba àwọn nǹkan jagun nǹkan ọbọ̀n lọ́lọ́kan òjọ̀kan àti ń tà mọ̀ sí xcsb wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ léde o wípé àwọn ikọ̀ kò sáàyè yìí ni wọ́n nawọ́ gan wọn láti àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ pé wọ́n yabo bùba àwọn èèyàn yìí àwọn oníwà ọ̀daràn ní bóòlà ní súpà ní ilé epo àti láwọn bòmíì tó wà yíká tìbútòrò ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ léde wọ́n ní àwọn afurasí 137 ní ọwọ́ tẹ̀ tí wọ́n sì gba àwọn ìbọn nínú èyí tá a ti rí akólú ọ̀tá ìbọn tó jẹ́ 243 ìyún 250 bẹ́ẹ̀ wọ́n gba ìbọn léwọ́ wọ́n gba ọ̀bẹ léwọ́ méjì wọ́n sì gba ìsáná tá a mọ̀ sí ìkànnà lu nǹkan 1 lighter wọ́n gbẹ yọkan wọ́n ní àáké 5 wọ́n gbà wọ́n sì gba sáàsì 5 tá a mọ̀ sí scissors bẹ́ẹ̀ àdá utc panla wọ́n gba 22 àwọn oògùn abẹnú gọ̀ǹgọ̀ màtí wọ́n ní wọ́n tún gbà á wọ́n ní bẹ́ẹ̀ wọ́n bá kùkúyè wọ́n tún gbà á lọ́wọ́ wọn àtàwọn nǹkan míì wọ́n ní ẹni tí wàá ṣe aláṣẹ ikọ̀ náà ló fi ọ̀rọ̀ léde wípé ikọ̀ kò sáàyè ó kọ rẹ̀ gangan ní jẹ́ pé àwọn ọ̀rá àyè o à ń dena pínfà díẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ń tẹ̀wájú nínú ìwé ìròyìn punch gẹ́gẹ́ bí ìròyìn tó dùn mọ́ nínú tá a fi gbé tán wọ́n ní àwọn aláṣẹ tó ń rí sí ìdàgbàsókè ilẹ̀ fún iṣẹ́ àgbẹ̀ nílẹ̀ yìí ìyún National Agricultural Land Development Authority ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ni wọ́n sì sọ lójú ìṣíkẹta ètò tá a mọ̀ sí Green Hope Project ní ìpínlẹ̀ Èkó ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú àwọn obìnrin tí wọ́n jẹ́ 100 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n mọ̀ jẹ mùkẹ́kẹ́ mímọ fún wọn ní ilẹ̀ dáko bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ wọn ó ṣe àtìlẹ́yìn fún wọn lẹ́ka tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àgbẹ̀ látàrí àti lè jẹ́ kí ẹ̀ka ìpèsè ìroko ríroko tá a mọ̀ sí horticulture production kó túbọ̀ gbé pẹ́ẹ́lí kí wọ́n lè ṣe nílànà ìṣe okòwò tá a mọ̀ sí commercial àjọ náà ni wọ́n sì sọ lójú ẹ̀ka tá a mọ̀ sí youth agroforestry and climate action campaign nínú èyí tí wọ́n ti sísọ lójú ètò rẹ̀ wípé igi tó ní ṣe pẹ̀lú 1,000,000 òun làwọn ó gbìn lábẹ́ ètò ríroko tá a mọ̀ sí horticulture project nígbà tá a bá fi rí ọdún 2030 wọ́n wá tẹ̀wájú ńgbà tí ẹ ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń sísọ lójú ètò ọ̀hún ní ẹmùrin ní odò ògbólú ní ìjọba àbílẹ̀ odò ògbólú ní ìpínlẹ̀ ogun wípé àwọn èèyàn ni àwọn ó rí dájú pé wọ́n àwọn tó tó bí 5,000 tí wọ́n jí obìnrin ni wọ́n jí àǹfààní rẹ̀ láti ìṣíkìní tó sì jẹ́ pé òbítíbitì sáárí oko tá a mọ̀ sí hectares ni wọ́n ti gbé kalẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ 38 ọ̀tọ̀ọ̀tọ̀
0: so ẹ jẹ́ kí n mú eléyìí tó ń bẹ lọ́wọ́ mi káfílẹ̀ káfíkájẹ́ ilẹ̀ ìròyìn ayọ̀ náà ni wọ́n ní pé àwọn tó jẹ́ adarí ni agbegbe ile itunbe ni ipinle ti abia lohun arochuku ona ni won ti wo sususun ti won si fi oye ti won fi da ologbe miris leso lola latari
1: pari ya ya mi
0: ya ya ya okunu ani latari pari biribi ile ti iya ko nipa fifi opin si pipa awon beji ni orilede wa Nigeria ati kaakiri agbanlaye ile to je pe o je ipari biribi fun ife ati iwa omo niyan a je pe ibi ti oroke fun
1: ya ya mi se daada
0: una lo wa lara mi fun tosan ti toni ta ba ti ku lori eto bayi o na ni Folakin Mighty ati Gbenga Olayiwo
1: lo yato lori eto kilarigbo
0: e tun pade mi lojo Sunday lori eto oni temi lati asale lati ale ago mewa asale titi de ago kan orugbon fun yin te je pe en wa ololufe ati oro ofe gbogbo papo
1: ewo se wa den to so wa koju si mi emi ti ri
0: Martini Salau omo ba lo ko ti
1: mo ti ri temi akanji ko yin re eyin jo Olodumare ti o se fi gigun Okon Joseph Ajoko bi en tin fe na lo ko temi ojo aba meta Saturday agbeloba 4 si 5 5 si 6 gospel gbedu pelu Sola Arewo mega child of God iyoku dijo mejo
0: gbera
1: dijo mejo jalo dijo mejo
2: Dugbe iroyin agbokogbon la la la la gelu FM jagaba gbogbo retio

0: bí wọn bá ń sọrọ pé èèyàn là ó lu nínú ayé bí wọn bá ń sọrọ wípé èèyàn rí tajé ṣe ọpọlọpọ èèyàn ni wọn máa ń rò wípé èèyàn tẹǹdì ni bẹẹ ló sì jẹ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan lè yín kàn nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹlú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ kíní yìí ẹ bá ń dárúkọ yín àti ilé iṣẹ tẹ wá ṣojú.
1: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa make owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wò pé báwo ni àwọn tó make ẹ̀ ṣe make ẹ̀.
0: Lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́ irúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndogójì ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
1: Eléyìí ò kì í ṣe sógúndogójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ. Ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ìṣètògúndógójì rárá.
0: Bó wa la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
1: Èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: Ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: Eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ní tó yàtọ̀ sí sógúndogójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
0: A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún níléeṣẹ́ The Essence Global.
1: Eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation leléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing leléyìí.
0: Bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó la ṣe tata tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: Nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: Ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: Ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógúndogójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti
1: yín. Rárá o eléyìí ò kì í ṣe sógúndogójì rárá.
0: For the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan. That is why we come on here today.
0: So is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call for now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir.
1: 09075101004.
0: Àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. Wọ́n lè yìí kì í ṣe sógúndogójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá. Ó nílò kó o mú èèyàn kan wà béèyàn méjì wá kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fún èèyàn tó kúrò nínú kòsíkòsí. Gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. Ojú òpó lẹ́ẹ̀kan sí ni 09075101004 09075101004 ẹ ṣeun o.

0: Lagilu FM 96.7.
1: 20 hours got the marathon prayer.
2: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jọ́dánì. Iléeṣẹ́ tó mojúlé jà bí You Fit Fly ò wọ́pọ̀. O tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jọ́dánì nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
3: Lọ́jọ́ ilé gbà.
4: Who are thy goodness?
3: Tó fi ogun rọ́pò.
4: I replaced with battle.
3: Ó yẹ gba ilé.
4: Receive the goodness.
2: Ọjọ́ 22 títí di ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìnàjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly nínú ìrìnàjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902 346 0310 àti 0907 868 0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́jà hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israeli àti Jọ́dánì pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
5: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ń kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
5: Ní tòótọ́.
7: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
5: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
8: Èwo ló tún jẹ́ CDK báyìí?
5: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
7: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
2: Ẹ pè CDK sórí 0707-454-3005.
8: CDK, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
9: Miliki special.
10: Ẹja máa mi Miliki yọ.
9: Ajá balẹ̀ tó tuntun nẹ́nẹ́. Pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò ní ronú. Rẹ̀mí àti Rẹ̀mí. Rẹ̀mí Adesina Big Man Presenter. Pẹ̀lú Rẹ̀mí Babájídé MC General.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 15,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Ta ayò kan, gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlágelú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì Káṣíẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ ìyẹn.

0: Hello.
1: Hello.
2: Ekaso.
1: Hello.
0: Yes, ma.
1: Hello, Ekaso.
2: Ekaso, ma.
0: Yes, ma.
1: Ọpọlọ yóò ní dàrú o.
2: Àmì.
1: Láti ìwájọ́wà local government.
2: Oh, yeah.
1: Border local government ti Nàìjíríà.
0: Yes, ma.
1: Ìyá arúgbó kan ló ń pè ń bẹ̀.
0: Sisi ló ń sọ̀rọ̀ yìí.
1: Ìyá arúgbó ni o.
0: Sisi ni.
1: Ejẹ́ ẹ̀dẹ̀ ọ̀fà fẹ́rẹ́sì.
0: Sisi náà sì ni yín mọ́ mi.
1: Ok, Sisi Jésù mo bá gbọ́.
0: Ẹ ti yé mi.
1: Bẹ́ẹ̀ náà làwọn obìnrin ṣe.
0: Kò dáa, ẹ change.
1: Bẹ́ẹ̀ là á ṣe. Ìgbà tí gbogbo èèyàn bá wà ń sọ báyìí náà, a máa ń ṣe yìí. Mo gbàgbọ́ pé òun ní ó ṣe yìí.
0: Bí mo ṣe ń wo ìkọ́lọ́jọ́ change ni o.
1: Ó yọ̀ sí yín lọ́rùn ni ẹ má bínú.
2: Ẹ ṣèjà ẹ get.
1: Yóò dára fún yín.
0: Àmì Jésù.
1: A dúpẹ́ òun yóò ní dàrú.
0: Àmì Jésù.
1: Ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa, Ọlọ́run ó jẹ́ àgbà, àwọn ọmọ wa ó gbà o.
0: Àmì Jésù.
1: Ẹ ṣe ẹ̀fún iṣẹ́.
0: Yes,
3: ma'am. Fọlákẹ́, ṣé o mọ̀ pé litúlitú wọn ní ẹbọ kéékèèké ló ń ba aláìṣẹ́ la little things láì ṣe látọ̀dọ̀ yín.
2: Ṣé mi wájọ́ ọmọdé tó fẹ́ máa ṣàyẹn fún.
0: Ẹ ṣé o mọ̀ nǹkan tó yẹ kó ṣe ọ̀rẹ́dì.
2: Èmi fi ògbón tẹnu mọ́ra. Ó dẹ̀ wà disgusting fún mi.
0: Ẹ wojú ọmọ tó ti bímọ. Hello. Sorry, ẹ má bínú. Ibi láti jẹ́ kó stop. Hello.
4: Ẹ yí padà, ìjọba àwọn kò sí dẹ́dẹ̀.
0: Ago yín kọ́.
4: Àlàáfíà fẹ́rẹ́tò.
0: Ọmọ ọba gbẹ́gbẹ́ gbajúmọ̀.
4: Àlàyé mi gbẹ̀ngúlò.
0: Yes, sir.
4: Ẹ pẹ̀ fún mi dáadáa o, ilé yín ò ní dàrú. Ṣẹ́yìn tó máa ń tẹ̀mí ni pé àwọn ìyàwó wa wọ̀nyí, wọn kì í mọ iyì wa o. Ẹ gbọ́, ṣé tí ò bá le, ṣó lè wọbẹ̀? Ragbẹ́ngà. Ṣé ò bá le, ṣó lè wọbẹ̀?
0: Kò yé mi dáadáa.
4: Kò lè yé yín. Ṣé ẹ mọ̀ pé tí ò bá le, àwọn ò lè gbádùn wa? Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Ṣùgbọ́n torí yẹn náà wọn àti wọn á mọ iyì wa rárá. Wọ́n á mọ kókó ìzì. Wọ́n bá dáadáa ṣe kágbó bá ń fi orí yẹn kun ni. Kò fi ń tán gbàlọ́ àtàwọn ènìyàn yìí gbàlọ́ wa. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ sà?
0: Bẹ́ẹ̀ni.
4: Ṣùgbọ́n ẹlọ́run máa kọ́ wọn máa ń ṣe o. Ètò bá mọ̀ wá wù ni wọn ni máa ń pé ilé ọkọ̀ pẹ́ dáadáa. Ṣé eré tó bá ti kọjá yè ọkọ̀ àgbàjáde bí omi àmú. Èmi ó bẹ̀yìn ni àǹtí Fọlákẹ́ ni ẹjọ́ kò jẹ́ ẹmọ yìí Bọ̀dà Gbẹ̀ngà ilé yàtọ̀ náà yóò ní dàrú. Àlàáfíà fún ètò.
0: Ẹ ṣe gan sà.
3: Bẹ́ẹ̀ náà níjọ́ kan báyìí tí mo dé, mo travel mo dẹ̀ dé, mo drive lọ, mo drive padà, mo dẹ̀ dé lé, ó dẹ̀ ní ẹ. Kí n jọ akílódé náà orí mi látàárọ̀ mo ń ṣiṣẹ́, kò tẹ̀ ẹ́pù mi láti bá mi ṣiṣẹ́, ṣé ilé ìlú ṣe látàárọ̀ ni ẹ kò tẹ̀ bá mi bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ mi ò ṣe nǹkan kan. Mo ṣe travel dé tó yẹ pé bí mo ṣe lọ tí mo dé yẹ kó bá mi tẹ ẹ̀yìn mi ni. Torí pé mo wá jókòó ẹ, ó kàn jókòó dẹ̀ wá ń wo TV. Mo kàn wọ ẹ báyìí because tí máa ní kí n sọ̀rọ̀ ọ̀rọ̀ tí máa sọ lè máa rí mú, lè máa pay PT card fún. Ìwọ ló máa yí. Wọ́n tẹnu mọ́rọ̀ àbí wàhálà mi pọ̀.
2: Mo ti ọ̀dà, mo ti gbọ́. Ẹ̀lọ́ ẹ̀ka sàn.
1: Ìyá Bèjì Onípẹ̀ Wọ̀tà láti San Yìí.
2: Ìyá Bèjì.
1: Àtàkẹ́ ẹ máa ṣe sùúrù, ẹ tọ́jú ọkọ yìí. Wọ́n láwọn strong, ẹ ti ẹ̀ lè pitì wọn rárá. Ṣó lè jẹ́yìn lẹ strong, kọ́ máa ṣe nǹkan tó yẹ kó.
0: Èmi náà ni strong nìyẹn.
1: Ẹ ti ní máa pariwo fún gbogbo wa. Ó dá náà. Igi kan ò lè dá àkóso o, kò yẹ kó rí bẹ́ẹ̀ o.
0: Ẹ kò serious lóòótọ́, little care.
1: Ilé ọ̀kọ́ làwọn náà wà náà, àwọn náà ń tọ́jú ọkọ, wọ́n fẹ́ ń tọ́jú wa. Kí ló dé?
2: Ẹ ní gift ẹ ni.
0: Ṣé ẹ gbọ́ nǹkan tó sọ?
1: Kí ló sọ?
0: Ó lẹ ní gift ẹ ni.
1: Mo ní gift ẹ, ẹ̀yin ò ní gift ẹ, Ọlọ́run fi ràn yín rárá bì. Alẹ́ ẹ bàjẹ́, ẹ bàjẹ́ ọmọ máa pọ́ fún yín, ẹ máa parẹ́.
0: Baby, ma binu.
2: Could you just expose me
0: ma,
2: to dragging?
0: Ma binu.
2: The concert ni off from dragging.
0: No, now, you mean going to me or call? Please, I'm going to go by the mother's own test.

0: sister Folakemi.
1: Yes, sir.
0: Why are you this, man? Why are you like this to your husband? And you tell you love your husband, and why are you like this? You don't even care of your husband.
2: You tell me that you love me, baby.
1: Mo wish pe mo le so
0: so ya ko ri be na, so pe oko yin ta se wahala lo ohun la se jije la ijo won le si fe jo oko yin sun pe fe monthly salary mo te ba je ra nkan se en bo wa nse gbogbo yen fun yin so ohun lo wa yo ko strong jije kete ma wa le take care rara bodaki oni yoju
2: so won data won ni pe bayi won ma send message ni
0: won ni soro sibi to ya kan soro si bayi o
2: won ma send message ni
0: emi sa yato ta ba bo won tun bo mo wi a fi to si fa mo
2: o dirole o dirole ko le josan
0: so ko bo si ni la tolunde
2: e se jare e se kini bodaki so ran ran si wa won ran si wa won no ma ran mo
1: so like me this is not complaining, you should have looked after him. We men to need pampering. No, stop shebe, please. More wisdom, more quito. Mr. Yato, mu ma bant for like a mu bant for like me promising she will change.
2: Otita, Mogana Yankari. Otita, Mr. Akinti Soro. Olori Ebi Ti Soro.
3: Hello? Hello, Ekweto.
2: Yes, sir.
3: Ewo, Ebo, mi enyi, ma son kwe kemabi, no?
2: Ah, mo ti bo.
3: Sẹ́wọ̀n kan tẹ̀ la kọjá ìyàwó ilé mi gan ṣiṣẹ́ bẹ́ẹ̀ fẹ́ mi gan pásánà.
2: Ṣé wà ń lé?
3: Ẹ jẹ́ gbé dé bẹ̀ kó lè wọ́n kò sí pẹ̀lú mi gan. Òun sick, mo gbọ́ kó sick. Mo dẹ̀ ló 4 days lọ́dọ̀ ẹ̀. Títọ́ fún àlàáfíà. Èmi wá sick. Ìyàwó mo pè mí látàrí kó bèrè fún mẹ́sì ni pé báwo ni o, báwo ni bíṣọ́ọ̀bù kò bí anything.
2: Ọ̀nà àdì fún wa ń bò mí. Èmi
3: fún mi pásánà ni wọ́n fún mi pé. Ipe so owo bo ko mo si kini.
2: Wa lawon BC.
3: E ma gbo mi sir. O wa lohun bo leta mi wa ri mo. O wa lijo keji, o wa ni wo moto. E ko je ko nwa, mo lo moto ni ko je ti wo wa, lati wa la fi ami.
2: O na o di fun yin sir. Jo di fun yin.
3: Agbon na won, na won le ko lai, na won le ko lai ze ti. No no, po na bi bayi. O wa gbo ona, o wa gbo owo no ti lo wo yen ni station bi to ti mo. Emi ọkọ ẹtẹ mi ọkọ wa sick. Ẹ wo ẹgbọn wu kan yi kankan ìjọ ni gbogbo wọn. Ọgbọ̀n ọgbàdùn.
2: Mo break Fọlákẹ́ yàtọ̀.
3: IWC ni wọ́n ń ṣe.
2: Mo break òun yàtọ̀ kọ́ lọ ń ṣàánú wa ni.
3: Ọ̀n náà jẹ́ kó yí padà.
2: Àmì o, àmì ó dà. Ó dà ká ní kó béèrè kankan lọ́wọ́ mi sìn tí mo wá fún ẹ ní kíní SS. Wọ́n máa promise, wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni pé kíní ni ẹni. Hello?
4: Ẹ kásán.
2: Yes, ma.
4: Ó yàtọ̀, mo là Yomide ló ń sọ̀rọ̀.
2: Yes, ma.
4: Ẹ kùnà wà náà.
2: Yes, ma.
4: Àlùbálẹ̀ tó dájú o.
2: Kí lẹ wí?
4: Kẹ́rí àti Fọlákẹ́mi.
2: Yes, ma.
4: Àti Fọlákẹ́mi kọ́.
1: Mo wá ń bì náà.
4: Ẹyin mo ń bá sọ̀rọ̀. Ẹ wo tó lọ́ọ̀kù sí ọ yàtọ̀ kankan rárá o.
1: Ẹ
4: lè yẹ kí ni wọ́n máa dùn. Ẹ jẹ́ kí ni wọ́n máa dùn bí ó yàtọ̀ ṣe láìpẹ́ yìí tó síbẹ̀ tó lọ
2: fẹ́ ẹ
4: tí ẹ fi lọ yàtọ̀ rárá
2: tí nǹkan bá gun lẹ́sẹ̀ mi ló gun lẹ́sẹ̀ ajọ́ máa tiro ni.
4: Kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kẹ́mọ́sọ́ lọ́ọ̀kù sí pé òun náà ó láìpẹ́ wípé yìí náà láìpẹ́ ṣe bóbìnrin làwa náà.
2: Àbẹ́ ni pé ó rí mi pé ó rí mi ní rí promo.
4: Ó yàtọ̀.
2: Yes.
4: Ẹ láìkí Àtọ́lákẹ́mi, Àtọ́lákẹ́mi náà láìkí,
2: bá
4: ṣọ̀wọ́n òtó ni.
2: Ẹ bá ń sọ
1: fún un.
4: Àṣọ̀wọ́n òtó.
1: Ẹ
4: yà lọ chẹ́ǹjì o, kò já bẹ́ẹ̀ o.
2: Kò tètè chẹ́ǹjì ni o. Ọ̀ẹ́s.
4: Ṣẹ gbọ́ kò já o.
2: Ọ̀ẹ́s. Ọ̀ẹ́s. Hello.
5: Hello.
2: Hello, ma ẹ kásán.
5: Ẹ kásán.
2: Ẹ kú jọ́ mẹ́ta ma. Gbogbo ilé ńkọ́. Sọ́wọ́ ń yá. Mo ń pè yín láti Lágelú FM ní iṣẹ́ play cash ẹ̀.
5: Mo play cash
2: ẹ̀. Ṣé ẹ ti gba cash ẹ̀ rí?
5: Ǹjẹ́ rí o.
2: Ẹ ti wá jẹ ní ìsìn báyìí, kí ni ká wá ṣe báyìí? Ṣé ká fẹ́ lómi? Aláwàkùbàrù. Ọlọ́run tóbi. Ọlọ́run tóbi. Ọlọ́run tóbi. Ọlọ́run tóbi. Ọlọ́run tóbi lọ́ba.
1: Ẹ ti sọ iye tán jẹ.
2: So. ni isin bayi ako o nje te koko je bayi pe je ka se bayi 25000 naira owo yin lo bo si alhamdulillahi adupe alhamdulillahi adupe beru ba so pe a tu gba mi alhamdulillahi adupe e seun so customer ke ma pe yin so number ko na ma fi pe yin o wa pe yin pelu number won se gbo ma congratulations ma e seun iru ya bayi mo ti dupe ope ope ipo gan o dupe to fe je 1 million won si mo pe won si wa yo je 1 million naira hello
0: hello sir
2: yes
0: mama ya ni o
2: ya o yo
0: sir
2: lati ejo ebo le lo
0: ah mo si ya mo se gan la meji ko wole ni
2: eh olodun lo de
0: o lati kankan pe ri to koju seni kan ko yin seni kan ni o ala oko mi oji aye sare o sik lodun kan won gba soro le ni wa ro ba won tawo si eh la pe o o ba pe fo gan oko mi won ka saaju eh won ni ka se tutu ka se gba ka se awo olorun sa gba gogo ogo igbe doko mi gbadun gbono jo ko so ni pe wa wa wa ti wo lo iwo ni kan lo soko ni o je ko tara mi o ba ti ya o mo do ka kiri yo yo mo sokun ti lede o mo gbe bo tori mi o mo se
2: awon elomi o la awon elomi o boya service ni pe o tutu poju
0: o le tutu poju beloda e ma binu o e ma binu omo re ah ya bu je ma binu la baba re bu mi o
2: e seun
0: ba gbe ba poju mo n bi e lo se ni wa o ori siri sile yen okunrin bela kemi o je bi
1: oda mo ti gbo ti
2: o ti gbo
0: o je bi bo te se to yato gan o le so ro gbija ni
2: ẹwọ yẹ kan lọ pe oni ko akure sọ na oni pe o lo baje o so yen o shock mi bakan emi gan enu mi o gba ti ma fe bu bayi ma send sori message ni ma bu mi fe nu yes yes ma yes ma
0: ti gbo nbo da ki o da ki ba wa so si o
2: won ti soro won ti soro won ti drop message won ti so wọ́n láwọn òfọwọ́ sí wọ́n láwọn òfọwọ́ sí páwọn bá wọn bá wọn bá
0: wọn. Ṣé o gbọ́ lákẹ́nu?
2: Ó dà màmá.
0: Àwọn tó máa ń bá kẹ́ni wọ́n láwọn òfọwọ́ sí.
2: Ẹ ṣeun gan ma, ẹ ṣe gan. Sori mẹ́gà yìí wo, mo ti máa kò jọ ẹ̀. Fọlákẹ́, ṣé o rántí orin General Adékunlé? You tell me that you love me baby, why you say you don't, why you say you don't, you love me, I love you. You kiss me, I kiss you. O fe gbo yoko abi mega.
1: O te mo so ni pe o kin.
2: Mi o binu.
1: O kin gbo gba ti ma show care na. It's not as if you show it that o mean anything here.
2: Ba sa show e to mi ni. Show e. Ma wo boya mo feel abi mi o feel e. Sa show e. Eh mechanic wa reti re. Olake. Ipade wa dola.
1: A tun rin lola lagbara Olorun. Tó bá jọ kan yín láìka àtẹ̀ńṣẹ́ ẹ jẹ́ fún èmi báyìí fìdín bọ́tùlù òkúta máa gbé sí
2: i. Fún ta ni?
1: I don't know because I don't know why you're complaining.
2: So too much of salt máa bọ̀ bẹ̀jẹ̀ máa tún jẹ́ kí má lọ fata sí jù.
1: Ṣé ká máa lọ?
2: Normal tí tó yẹ kó ṣe normal ṣùgbọ́n ṣe normal. Àǹtí ẹ̀kan tó sọ pé ó bàjẹ́ yẹn àǹtí.
1: Kò gbẹnu.
2: Wọ́n kátán sọ wọ́n ráìtì ṣùgbọ́n bọ́ ṣe sọ yẹn no wọ́n ti ó yẹ kán fakọ sí ni pé àǹtí Fọlákẹ́ ẹ báyìí tán bá sọ ìní sexy way ọyìn ní kíní bẹ́ẹ̀ o tún máa inú mi máa ọmọ rẹ́rìn wọ́n fi stress sí ẹ bàjẹ́ èmi gan tí mo pé omi bàjẹ́ gan mi ń sọ. Díà mi ń sọ wọ́n á sọ pé ó bàjẹ́ ó dùn mí o ẹ má pè mí ní ẹ má pè wá lọ́la o.
1: Àwa máa wá ẹ̀yin náà lè la máa bá lágbára ọlọ́run ó dìgbà kan náà.
2: Ibo wa ló dà báyìí.

0: one kuku Google Ram, nobody go tell you. Ori ni unje emi bon se man so ni e ka san wo bi te tin gbo mi ni osan tede shala fi alewa se dada ni se gbogbo en lo bo se ye ko lade ku dede asiko gbogbo e ti rorun o ti rorun tori ni gbogbo won ni ka ma sope mo de mo pe be se sope le mi na sope bo inside yin gbogbo adura wa lori awon omo e yo gba lagbara lo an gba ladura kon se danwo won re si ayo won ti wo asiko isimi bayi bọ́ọ̀lù ni ọ̀dọ́ ti yín ṣé bọ́ọ̀lù ló ń gbà ní kẹ̀kẹ́ ló ń wà káàkiri ṣáàriwo ni ariwo ayọ̀ ni kò ní dínkù nílé ti gbogbo wa ẹnìkan sọ pé àsìkò tí wọ́n wà yìí pé kò yé wa o ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kan ṣe ẹ̀gbọ́n ṣẹ̀ṣẹ̀kẹsẹ̀ ní kẹ gbó wọn lọ ẹ̀lọ́ ẹ ká sàn ẹ̀rọ brown sugar o ma kan yin boogie man o ma kan yin e kun fadura e wole awe akan yin ma gege bi mo se ma nso boogie man fi se mi abi find my wetin you come be stainless mi fe gbo won pe won so pe o bo se gba dibi to wa yen ko ba n ko run bo ko ko run bo ti ma so run o mo kan si mo n so n pa ehn ayo mi po si salami mo mi se lagele 96.7 oke gaju ke be lon pe bi bai ogo bi ti e wa ni osan ite tin gbo wa mo sure pe igbadun le wa bi mo se n so ro ki momo yen to pe wole pe kaso ti ka won oye to ko arawo o mo a kare de ko ti e kare de mo nsin n kara ife n kara oyo gbogbo apatapata lo ma kari rotimi johnson mechanic lori afefe lo nkin pe kaso gbogbo bi tetin gbo mi ni osan yi salafia ni e ba soro oko nkan tolorun fi ra wa opolopo ni olorun fi ran onikaluku awon kan pastor awon kan tailor awon mechanic le mi ko si nkan to okan na ko de seru ba mi o gbera korin le o le o fa o se gbe pepe mi ma lowo kan lowo kan lowo kan lowo loko ma ba yin da se ni lowo kan lowo kan boss baby I don't understand you at all. Me and you work, you carry work, give queen. Me and no dey there be. Well done, sir. We go be there thing but me lost say te ma soro oko. Mo ma so pe nkan meji lo ma nje ki oko ni soro. Alakoko te ba soro awon ona. Ate ti wa sona fun ra wa nsin. A ko ile akoko kan tan ba ko nbi kan a ko a lo da si bi kan a wa fi ile e. Ba sise ladugbo ni a ma po ngba ti joba ti raye wa won nkan soro campaign lowo. A wa roye pe sinu apo yin a wa da a fi ile e. Tori pe ojo agbara ojo o ti je gbogbo na elekeji ni ma so pe awon mechanic to butu wa enikan ni kin fi keta si oro part ni keta oro part si original wa se ko so original fake wa se ko si fake be ni original wa fake wa e so pe o wa sa be ni te ba fe pe si ori eto losan te 0912370 8675 0912370 8675 abi 0814249 1006 bẹ́ẹ̀ni ọkọ nìkan lèmi ń sọ̀rọ̀ nípa ìrọ̀mọ́ nípa ìgbéyàwó bẹ́ẹ̀ ni mi ò kì í ṣe tó bá ń fún ọkọ àtìyàwó tọ́hún téèyàn kan bá lòun wọkọ bẹ́ẹ̀ nìkan ṣe pè mí ní ẹ̀pẹ́ ẹ̀gbọ́n mi máa rọ́kọ̀ mọ́ lọ́lọ́run á pèsè èmi ti ẹ̀kọ́ mo ní sọ́kọ̀ lóòrí ni àbọ́kọ́ àwọlọ́kọ́ ní ara mọ́ lọ́lọ́run á pèsè torí mi mọ́ kankan pa ọkọ̀ lèmi mọ́ nípa ìbá bá ń sọ̀rọ̀ nípa mọ́tò kí ni mo gbé wá lọ́sàn-án tèmi ṣá kíni mo gbé wá lọ́sàn-án tèmi bó ṣe ti ń lọ àwọn kan ní electrical car yìí pé àwọn rò pé káwọn kó wá ẹlò ta ló wà níbẹ̀ kí ni ìbọ́ síkọ rẹ̀ méga gbé kúrò ńkọ rẹ̀ ẹlò ta ló wà níbẹ̀ yẹn. Hello, wọ́n ti lọ. Ẹ̀lọ́ ẹ̀ka sàn.
1: Ẹ
0: máa kúrò lórí lágelu ẹ ṣáà máa gbọ́ lágelu tẹ bá ti
1: gbọ́ lá. Mo ti ń gbọ́ látẹ̀sí ni.
0: Ṣé wá ń ta mà.
1: Àní tí mo bá ta kò ní wọlé wọn ó fa àwọn tíkẹ́ẹ̀tì kan ránṣẹ́ sí ẹ̀ló. wọn fa àwọn tíkẹ́ẹ̀tì kan ránṣẹ́ sí mi ìmọ̀ bí máa ti ṣe tíkẹ́ẹ̀tì yẹn tí ó fi dowó sí yín.
0: ẹ wá wọ ọmọ kékeré kan ládùúgbò ẹni kó bá yín wò tó mọ̀ ń pa fóònù ni o ẹ má wọ ọmọ tí ó wà á yí ọwọ́ fóònù tó máa fá dátà yín lọ ẹni kíní yóò báà lọ ṣe ń ṣe kó lè ṣe kó yé yín mà ṣé ẹ ti gbọ́ mi mà ẹ ṣe.
1: Àwọn
0: kan ẹ ṣe mo ye sọ yẹn nìkan ṣe ṣe pé kíní yìí torí gbogbo ẹ ló ní àlàyé gẹ́gẹ́ mo yẹn sọ lọ lẹ́ẹ̀kan pé táwọn èèyàn bá sọ̀rọ̀ pé ẹ ṣe tẹ bá mi kú lórí la pé táwọn bá sọ̀rọ̀ pé òkè o kí ni nǹkan tí àwọn lè sọ kí ni nǹkan tí mo lè sọ nípa ọ̀rọ̀ electrical car yìí pé ṣé ó ṣe é ṣe ká máa lo nàìjíríà ṣó ti dá ká máa lo nàìjíríà sá kò sí nǹkan tí ò ṣe é lò nàìjíríà bẹ́ẹ̀ ni sá tó bá jẹ́ lórí ẹ̀rọ mọ́tò rẹ̀ ẹ̀wọ̀n kí gbà kan wọ́n gbé kan dé wọ́n nínú sẹ́ ẹ ló ta ló wà ń bẹ̀ yẹn já mi sí ẹja gbọ́n nǹkan tẹ́ ní ìfẹ́ sọ ẹ̀lọ́.
2: Ẹ káàsán.
0: Ẹ káàsán kí lorúkọ yín àdúgbò lẹ ti ń pè wá.
2: Ọláyin wájú ló ń sọ̀rọ̀ lẹ́ta kò bọ̀.
0: Mr. Alárin wájú láti gba kò bọ̀.
2: Mo ní rafọ́ kan.
0: Ok.
2: Ó máa ń ṣèṣe epo. Mo ti change airflow.
0: Ok.
2: Mo ti service nozzle.
0: Ok.
2: Mo ti change one of the coil.
0: Ok.
2: But tea ó ṣì ní. Mu epo so bó ṣe máa ń ṣèfin epo náà ibo ni kò tẹ̀ bó ń ṣèfin epo lẹ́yìn èyí náà mọ̀ pé mu epo ni so létà lè kọ́kọ́ ní ọkọ̀ ọmọ lẹ́nu àwọn tó ń yí ìyẹn máa mu epo o ni wọ́n á sọ pé kí ni mo tún lè ṣe.
0: Mr. Alárin wájú ṣe é fẹ́ gbọ́ tèmi tó ń tọ́ ti yín ṣe ń já yín sí ṣé kí n já yín sí nǹkan tẹ́ tún máa ṣe.
2: Bẹ́ẹ̀ ni sà.
0: Ẹ lọ wá Brain Box.
2: Ok.
0: Ẹlọ́wà Brain Box. Àwọn tó ń ta Brain Box yẹn lẹ́kọ̀ọ̀kan wọ́n máa ń ṣàánú àwa mẹkáníìkì wọ́n á gbé fún ẹni tó ń bá mọ̀ wọ́n á ní òkè gbà lọ́ fi léyìí test yẹ tó bá ti jóun tó bá ti mu.
2: Ok.
0: Gbogbo nǹkan tẹ ti sọ ẹ ti change air flow ẹ ti change plug ẹ ti service nozzle.
2: Mo change fẹ́ pump
0: gan. Brain Box ni Brain Box tó kù sí báyẹn sá.
2: Ok.
0: Ẹ ṣe kan tẹ pé wọlé. Lágìlú 96.7 òkè ga jókè ibẹ̀ ni wọ́n pè báyìí 09123708675 mo ń bọ̀ ẹ̀jẹ̀ sáré kiri lọ ọmọ alájẹ ni Rotimi Johnson mẹkáníìkì lórí afẹ́fẹ́ ẹ má gbé kúrò ẹ dúró síbẹ̀ mo ń bọ̀.
3: Lágìlú FM 96.7.
4: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkàn wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender. Gara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam pounder. Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka. Back to school items. Souvenir bags. High quality stainless pots. Tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Pressing iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà Building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs. Débí ọ̀rajà.
5: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
6: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
7: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
8: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
9: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
10: Mo tun bere ko le salai ma panilerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe sini mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
11: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
10: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
11: Maggi star yo so gbogbo nje ta se

0: चलो अला बेड़े करे
1: अल्लाह वसला Hallelujah.
0: Ayọ́pẹ́yọ́ oṣù kejere kó kìje kọ́rọ̀ wá lọ́rùn kára àánú gbà gbogbo ilé àtòkọ àtòdò gbogbo olólùfẹ́ wa pátá a mà lóore
1: inú mi dùn láti rí ẹ
0: ọpẹ ni fọlọ́run tí mo torí ọ
1: a kú àná
0: torí oorun mọ́júmọ́ lọ́pọ̀ gbà
1: ìrìn àjò ńlá ni
0: bí eré bí àwàdà ni mo bá èèyàn sọ̀rọ̀ wákàtí mẹ́ta
1: gbogbo èèyàn tó sùn lánàá kọ́ ló ń jí ẹlòmí ò rò pé bóun ṣe jí yẹn ó nọ́mà
0: àánú ni o
1: àánú àtòrí
0: ọ̀fẹ́ ni o
1: orí ọ̀fẹ́ ni o
0: orí ọ̀fẹ́ ni o
1: àwọn tí wọ́n dẹ̀ sùn tó hàn jí a fi yọ̀ wọ́n
0: tí wọ́n bá padà máa
1: ju a fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
0: ni tọ́ ọ bá bí wọ́n tójú rí tẹ ẹ dá sí lílọ
1: ẹ nà án
0: ọ gba orí mo jàṣẹ
1: mọ́lẹ̀ ẹ nà án
0: gbogbo ẹni tó wá lé èèyàn tó gbà bẹ̀ lọ náà ọlọ́run wọn ṣàánú yẹn ọlọ́run bá wa dúró tì yín ilé àtọ̀nà òní dàrú o ibi òní bá wa o a ní fòkè lé ẹnu ká padà lanú lẹ̀ o ò ní ṣiṣẹ́ abẹ fún wa
1: ogun
0: gbàmí òǹbẹ́ òní fọ̀ sí wa
1: a
0: ò ní ju bàlàbàlà lọ ibi tí ọ̀yá jù lọ ẹ tí ò tó yín lọ́jọ́ orí nípò kò ní jẹ́rìí ọ̀rọ̀ láyín jésù olúwa wa la ola wa la
1: kó ata
0: ìlà ìbílà ilé àṣẹ.
1: Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ rẹ̀ mi
0: lónìí
1: ibi tá a fẹ́ yà pọ̀ díẹ̀
0: olódùmarè ló ṣe bẹ́ẹ̀
1: ọlọ́run ló dé ẹnì kó rí bẹ́ẹ̀
0: ọlọ́run ló ṣe bẹ́ẹ̀
1: ibi a fẹ́ yà ó pọ̀ díẹ̀
0: ọ̀pọ̀
1: ṣùgbọ́n a wà bá tètè tí bí a wà bọ́ oníṣọ̀nà
0: elédùmarè
1: rẹmi
0: mọ̀ ń gbọ́
1: nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí kò fún mi nọ́mà ló wọlé
0: ọlọ́run
1: ìyẹn jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn olórin ẹ̀mí tó jẹ́ pé
0: ọlọ́run
1: ọba mi yọnu sí tó dẹ̀ jẹ́ olórin ẹ̀mí tó nífẹ̀ẹ́ gbogbo wa
0: tó tó wá jẹ́ni tí ìfojúpáyàn rẹ̀ tí
1: ìfẹ́ra
0: aga tí ìjọ rẹ̀ lójú
1: tó máa ń yẹ ọkọ sí tó máa ń pọ̀ ọkọ lé
0: ó mú ọkọ ní bàdá
1: torí kun fún mi nọ́mà yẹn ó tún jẹ́ ọ̀kan lára àwọn olórin ẹ̀mí tó jẹ́ pé èmi lèmi mọ́mọ́ sọ wípé kè ẹja kọ́ báyìí ní ọdún bíi mélòó kan sẹ́yìn ó ti kọ́ṣẹ́ orin lẹ́yìn mi rí àdédùn lélẹ̀ ìrìn kí ló ń pẹ́ lẹ́rìn inú
0: ayé tó kọ́dọ̀ àkàrà
1: irú ẹ̀rín wo lòun
0: ni kíkọ́ ìfọ́mu náà máa sì ń wọ stone lace ti wọ material to quality
1: nù lágélú mọ wọ
0: wọn kọ́ bẹ́ẹ̀
1: lágélú mọ wọ yìí
0: wọn kọ́ bẹ́ẹ̀ ìdí olè tí a ń wọ
1: ìbí wo bá wa rà ń bẹ́
0: sẹ́ẹ̀ ní pé méjì
1: tàbí ọdún mẹ́wàá lágélú mọ̀
0: wọ́n náà àǹkárá là ń bí ọ pé so pé méjì so orí tọ́ bá fẹ́
1: ẹyọ kan náà
0: bá fẹ́ fáwọn tó lọ́n fi tí
1: ọ ẹyọ kan ni wọ́n tà fún gbogbo èèyàn ṣèbí wo rà
0: ra
1: yín tó a sì rí ẹ
0: ra kíni
1: aṣọ wa
0: ẹsì kí mi dá mo dẹ̀ dá
1: ìlú àti bùbá òun náà máa ń wọ
0: ẹsẹ wa ń wọ kí n jẹ ojúmọ ó sì jẹpà rẹ ní
1: ti ń
0: sẹ fọfọ
1: láti jọ́ta ti ṣe ọdún kẹwàá ẹlẹ́ẹ̀kejì tí ń wọlé èmi ẹ ṣe ìwọ ní wọ̀kúwọ
0: ńbọ lọ wọ lọ sunday
1: wo
0: tí a mú sokoto wà bọ lé ńbọ lọ wọ lọ
1: mọ wọ la ajalẹ
0: ńbọ lọ wọ lọ
1: mọ wọ la ajalẹ
0: tọ bọbù bàkọ
1: ajalẹ
0: tí a mú sokoto wà bọ lé
1: ajalẹ mọ wọ lọ
0: ọmọ ṣe o máa sọrọ gidi àwọn ọlọrun ti gbà fáwọn ilé
1: ṣé polówó ọjà jáde
0: èèyàn gidi
1: jáde èèyàn tó lálàáfíà
0: ètò táìmù
1: sọlá rẹ òré ọlọwọ bọtì ni
0: kéwọn ìdàmọ
1: kébùgì kenneth gbé
0: jẹ ẹ kéwọn ìdásọlá mọ
1: kébùgì lọlọtọ
0: ètò yìí
1: irungbọn ni
0: tọ wá fẹ nọ sí ni ọ mẹnu ńlá kan sọ
1: apá kan white apá kan black mi wìlì tó bá dẹ̀ wàá wu alaye wàá rí pé sọlá rẹ o ti fún àìgàn sí o
0: mi ilé yọ̀ǹda
1: pé mọ̀jẹ̀ ká parí fúnra wa
0: o
1: àdúrà alaye ti gba o
0: ẹyọ kan tó kù ni kí ọlọ́run gbàdúrà mi kárí ẹ mi yẹ jó
1: black and shine black and shiny
0: prophet ẹ mọ bínú o ẹ mọ bínú o ipe yín kọjá gbogbo ẹ
1: ọya ṣé ẹ sọ́ṣà ti ya
0: ipe yín ṣe kẹrìfín o sa
1: èmi
0: mọ títóbi ọlọ́run láyé yín sa
1: o
0: baby of the house lele a sì máa bímọ lé so ẹ fọkànbalẹ̀
1: ẹ̀yà ara ilé ẹ̀ka sàn ohun kankan ṣẹlẹ̀ láìpẹ́ yìí tí a dàbí pé a kú òní afẹ́fẹ́ tí wọn ò rí wa gbọ́
0: bẹ́ẹ̀ni
1: ẹ mọ ìbínú gbogbo ẹ̀ lè dani àdúpẹ́ lọ́wọ́ ìyá àbẹ̀jẹ̀ ẹlẹ́gùsí alájà ẹlẹ́gùsí lọ́jà ìyá àbẹ̀jẹ̀ wọ́n kọ́kọ́ pè ṣé ò sí kí ló ṣẹlẹ̀
0: ìyá alágbó bí rí náà pè
1: mí kò sí yọnu ẹ mọ wọ rí ẹ gbọ wà
0: ọmọ mi tá a bá pàdé lọ́dọ̀ bàbá àbẹ̀jì náà tó jira ka jira ka jira ko
1: ko
0: tó jò fi ká wa mọ
1: bẹẹni
0: ọlọrun
1: ló ní
0: òun náà kíá
1: ó kíwa
0: ó pè á ó ní sí òsì
1: àtòní ìbọdúnrin àbíláyà yálì nǹkan ò ní ṣe yín
0: ẹ ní sáà
1: alẹ ají abdulkabir jalaru ẹrin wowo ti
0: adaso pakole baba wari sinu ke o ni sare joanu oko fola sade nigbagina akiokio akim omo pasola amo riri yin tori pe ara eyin
1: ololufe wa ni yin
0: o bi o ba sipile ko si ti do
1: tanda soro wa solad of toronto
0: Akins
1: of uk stone cold in dublin
0: mama victoria
1: mama victoria gubi lorile de america
0: demoke gbogbo tin je ile gbedemoke ni sunkun
1: mama fashoro in ko ni se yin mama epo lo lere gangan niyan
0: gowo wa loke
1: mama gangan
0: iyawo le omo
1: baje fun yin Prophetess Dr. Dorcas Mayowa JP.
0: Iye olorire.
1: Iya niyan.
0: E ni damu.
1: E ṣeun wa gbogbo igba.
0: Se yen wa ro ilorun.
1: E je ka lo soke Olorun kataja. Ta ba pada de. A ni awon alejo ta ba gbo August visitor. Loloyinbo mo gbo. A ni won ninu kulu.
0: Olorun.
1: Leni. Seri ko de si yonu ko si wahala ko si ja. Ki gbogbo e le da ni.
0: Ko le rorun.
1: Anbo.
0: Adetan.
1: A jo keko, a jo kogbon.
0: Olorun.
1: Lori eto lo so yen. Anbo.
2: Lagilu FM 96.7.
3: Happy 48th anniversary!
4: Ogo jodun Olorun je olojo sibe fun gbogbo idan adura ati aye onipojo ti o ti pada di otun ori ofere duro lai pelu oko pe si Olorun an se ajoyo ogojo odun to la pere rere e dara po mo wa lati ogojo si ojo kan drop osu keje bi a se nsa iye ajodun ogojo odun ti o ma bere ni dede ago 5 irole lojojumo pelu isoru ni ojobo lati ago 10 asale ati isan pe ti o larin ni ojo esimi na ago 10 owuro akori iro lagbara nipa ori ofe awon iranse Olorun ti Oluwa yo lo ni Pastor Dr. Henry Ojo Pastor Dr. J.D. Onagwa, Reverend Dr. Missy Funke Adetwelu, Reverend Gbade Ogunlana, Ogunlana, Woli Kele Boladun Olurade Baba Adura Ike for 7, Ajinrere Ilaja Akintunde, ati awon iranse Olorun miran, Olubalejo, Woli T.A. ati Ajinrere obinrin Joyce Alabanbi, Ibi Ipade, Gbogan Ijo wa, CAC Ile Atunse Adesiyan Bus Stop, Olunloyo Akanran Ibadan, a o ma reti yin o.
5: Clash FM Media Academy. Nibe, lawon eniyan tin fi igba bu mi eko eto iroyin sori. Atamba gidigba. Soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo omoluabi. Awon akeko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin kaakiri agbalaye.
6: Eyin temi bawo ni o se wa ewa.
7: Oruko temi ni Rotimi omo ojo mo layo lati je okan lara awon to gba Splash FM Media Academy koja bawo lo ko wa se nse fun wa lawon na se fun ra wa
8: oruko temi ni Sarah Adedokun inu mi dun lati je okan lara omo ile eko Splash FM Media Academy nibe ni won si ti ko mi bi eyan se ndi ogbontarigi agbohun safefe
9: Baba Tunde Ajayi lo ko mi mo je okan lara awon akeko Splash FM Media Academy nibe ni won ti so ebu kekere mi ni nla won mi lo
5: Se ma je niyan o de tin je be no mi ma je ki ebu ti eledumare je nke fun o kuku mo ninu mirale ma bo wa se Splash FM Media Academy nibe la o ti gbe nu yebe yebe ta si ma tun ero daada laarin ose mewa gbako won a ko ebu o se le di ogbon tarigi agbon safefe o ya tete wa gba form ti e loni ni Splash FM Media Academy ile funfun balao felele ni lo ibadan ni won le ko si pe won sori ero ibanisoro
9: 0807112 4000 0807112 4000
5: Flash FM Media Academy ti se igbelaruge fun iwa omoluabi ninu ise igbohun safefe
10: Mo ti bere mo le salai ma panilerin lakoko apejopo itakuro sori la molebi mi O ti eda, o ti gbogbo won ni fe si ni mo nse. O na ni ami idanimo mi ti se Maggi native jollof rice. Itowo ekan lasan, are ikan ko si leyin e.
11: Maggi star ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
10: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
11: Maggi star yo so gbogbo nje ta se

orí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ́ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé.

0: bá fún.
1: Mo fẹ́ bí ẹlẹ́rìí ìbéèrè kan rẹ̀ ni. Ṣé mo lè béèrè?
2: O lè béèrè. Kò sígbà tó rújú láti.
1: O lè mú kì í ṣe pé serious bẹ́ẹ̀ náà. O lè mú entertainment náà dání o.
2: Ọmọ téèyàn bá bí tó bá ti pe bàbá ìdókun tó sì fẹ́ kálẹ̀ wọn da kò sí ti fi séyàn.
1: Àkọ́bí ọmọ ènìyàn àti tó tẹ̀lé.
2: Second born. Okay.
1: Ta ló yẹ lẹ́yìnbó yẹn?
2: No, excuse me, bàbá ẹ̀ kàwé. What is wrong with you? I'm talking, you are talking.
1: Inú mi dùn o, mo ṣe gbọ́ second born. Jọba mi tún sọ.
2: What is wrong with you?
1: Second.
2: I'm talking, you are talking. I say second born is our second born. The second born is the best baby.
1: Akobi nkọle debo. Oya ba mi so.
2: First born ni.
1: Ki se first born, amọ pe first born. Oya pe first.
2: Excuse me, not first. Oh no, akoko Yoruba ati Yoruba.
1: Can you say after me?
2: Came, I mean, it is wrong with you that she talk to me like
1: can
2: that.
1: Can you say first born?
2: Stop your noise. Don't talk to me like
1: first
2: that.
1: Born, first
2: it's
1: born.
2: Over. Overlover. Overlover. Overlover.
1: Over. Nova.
2: My father, be over.
1: Okay. Akobi.
2: Ta akobi look beni. Tabi lokore.
1: Totally. Boya Akobi okunrin ati abisikeji okunrin ni o. Boya Akobi obirin ati abisikeji obirin ni o.
2: Yes.
1: Remi, fe bi e.
2: Okay.
1: Show notice
2: pe
1: show sakiyesi e
2: pe
1: show kan so riri
2: pe lọpọ ọmọ bibi
1: lọpọlọpọ igba. Bi gbọn mi si omi o to ija. Pe ninu ile my daddy Joy. Junior go and gbọ pe senior sister wa. Jumoke won pe e o.
2: Si owo benten.
1: So de pe to wa laarin won bi odun meji. Meta.
2: Ti ese keke odun.
1: Emi o npe bi odun meji na lo ma nse ba wa laarin.
2: Te bi danu pa bu abaro pa ere.
1: Ki lo mo fa ija ajara buka. Ja pe ri jara ajara buka.
2: So ri obi to bi a. And then won je kori won pe. Tori pe lopo gba. Won ni fi ara won. Ṣùgbọ́n wọ́n retí tí bàbá ó sọ
1: tí ìyá ó sọ
2: kán fi lè wo bi tí ó belong sí. Bọ́yá wọ́n níbi tí wọ́n fi sí tí wọ́n fi fẹ́ hàn. So orí gbogbo ìgbà tí ọ̀rọ̀ ń bá ti ṣẹlẹ̀ bí bàbá máa wá nǹkan mí ṣe.
1: Kẹ́ ẹ̀ mọ wo bẹ̀.
2: Kọ̀kọ́ géèmù ni bí ìyá mọ̀ rírò. Ìtọ́ bá kàn ìnìkan dá sí. Tọ́ a gbé àbó orin tán mẹ́sẹ̀ ẹ wo.
1: Má a máa gbọ́ o tí a máa ṣe bí gbàyẹ ìjà àràbùkà
2: yẹn wáde. Tí a parí dámà
1: o. Má wo kò ní tún pẹ́ o.
2: Àti mi ń bọ ẹwà.
1: Gbé mi. Bisola. Ẹ̀hán àwọn ọmọ pé ṣe bá àwọn ọmọ tán ń bura wọn ní aṣọ.
2: Orí yìí ni ọ̀sẹ̀ tù. Àwọn ọmọ tí wọ́n ń ṣe ló dí fá fún ẹ tí bá ń jà torí ọmọ lágbo lẹ́nu lé
1: flash.
2: Angẹ́lì wọn ìpẹ́ parí ìjà.
1: 09127-2370-8675 ṣé lọ́dọ̀ títí yín.
2: Ṣé sẹlẹ̀ bẹ́ẹ̀.
1: Rẹ́mi ní èmi àti ẹgbẹ́ náà bá ṣe wà nígbà kéré a ti ṣẹlẹ̀ sí wa o.
2: Ó ti wáyé rí.
1: Torí ṣe lọ máa ń gbájú mọ́ bọ̀dá rẹ̀ wọ́n sọ fún mi ẹ̀gbẹ́ ẹ̀ tó rán tán bí ẹlé.
2: A máa ṣe o. Mo dá wọ a. Bí ìyàlọ́ odori kò dùn gbọ́ fẹ́ wáyé ni.
1: Orí rẹ̀ ni òsàn tí ó gbà. Hello.
2: Ṣé ṣẹlẹ̀ lọ́dọ̀ yé.
1: Kí ni àròpọ̀ máa ń fa àwọn ọgbẹ́ mi sí omi ò tó ìjà àràbùkà láàrin àwọn Akobi àti Kejì yẹn.
2: Ọ̀pọ̀lọpọ̀ gbà lọ jẹ́ pé ọjọ́ ti bẹ láàrin Akobi àti Abisi Kejì kìí ṣe kékeré ọdún.
1: Kí la wí.
3: Àìníròlú
1: àwọn òbí wọn wo.
2: Ẹ jọ ìlú wo lẹ́yìn.
1: Àtòlíbọ̀dúnrin wọ́n ní àtòlíbọ̀dúnrin ni first born app is down.
2: Okay.
1: Ami.
2: So ṣe ibu fún.
1: Irọ́ sorry.
2: Ma ṣe o.
1: O ti yé mi.
2: Mo ti wọ́n na.
1: Sorry.
2: Ma ṣe o.
1: First kini dan so.
2: First kini.
1: No worry. First ilé ìfowópamọ́.
2: Lọ́mọ ṣàánú o.
1: Ẹjọ́ ṣé ẹyin náà yóò ti experience ẹ̀ rí nínú Ṣọlá rẹ̀ o. O yà àwọn ọmọ yẹn.
2: Hello.
1: Wà á kàn àwọn ìjà yẹn.
2: No, ìjọ ti Ṣọlá rẹ̀ tó ní program. Mo rí fíìmù ìjọna.
1: Hello.
2: Ìyá wọn gòkè. Ṣọlá wa sọ fún Akobi ẹ̀. Lẹ́kẹ̀jì bá ní ṣe bímọ ọmọ dádì ju Akobi lọ. O lọ lọ gbé mi pa ìwà tó bu gúgúrú fún mi ìjọ náà. Yes, ta ni.
3: Láti Akobo.
1: Láti Akobo.
2: Akobo ojú rin.
0: se
1: dada
3: le mo ju omo odun merin marun meje mejo lo se ma notice awon
2: nkan se ti ya film be le yin
0: o sele si mi abo be sister kan dire mi mo gbadu odun merin lowo e amanja ni
2: kilode
0: mi le pe lanti o an mi le pe lanti ani obirin ni obirin le mi na it is well mi to ma fa na to ma ti le bi omo le omo tabokunrin le okunrin na bo se ma ri ni yen
2: kini mami wa ma so ati daddy
3: kini mama so fun yin to ba ti bere
0: mami ani o ti je lo ti je lo o pa layo o mu mi aye si e odun merin
2: ah
0: emi ati remi
3: e se o
2: emi yogun
0: mo wa le bi o remi tiri
3: oda e se
2: kini e wi
3: won ni remi keta
2: se nla
3: nla won
2: ah o ya gba number
3: so la re
2: o
3: kini ile o ko
2: ni ba ku si ke ma yanju e
0: emi ati remi
2: ke pe o
0: ore baje fa yen bore ami mejeje oro yin ni da
3: alaba lojo olomi
2: adupa
3: baba beji
0: ese o jari egbon mi mo kiyin fun poko ni baje fun ni teri o ti e ma nwo po laarin awon beji awon ti e ma nja ju gbogbo awon yoku lo awon beji tan wo won ma nbara won ja mo ran tin gba ti awon taye kan mi ti won je won egbon mi nigba tan jo wa keke won ma nera won si emi
2: ilade
0: o wa ku eni de wa dale binu awon mejeje ija won ti e ma dun wo to ba ti e ja won taye kan mi
2: ah
0: ko ne se ko ah ko ne si eni de dale bi eh ni le na kan fun kan e ma wo awon mejeje ran
2: ki won ma ba pon mi si yan no
3: e se
2: ka na lo
0: wo
3: da eh remi
2: awon ejire ko
3: solad todun to na da sin bi bayi won ni my own is my second born and last born won abi si keji ati abi beye ni ti oda won mo gbo won ni even this morning pe laaro yi
2: laaro yi
3: I've settled serious issue between them
2: e ki lo sele
3: laaro laaro awon ti yanju ija laare
2: won en ba ni e ma koro yin wa do mi e re yanju e
3: oh my god hello ki lo mo fa won je won kan de bere ninu le won de dagbonu leru
2: ko de ni ko e ti won to fi yanju e
3: ireni pe won tu pare
4: hello ngba ta nsoro ti okunrin wa mura kankan kan to paru ba
2: ti awa niyan awa le delete number ni on ta ni kilode
4: kilo ma nse na
2: ta le ni on
4: we
2: ta ni
4: okunrin ya lo je amo kun ati akanda lo
2: po si yin se awa da bi gbe wa la america ba
4: e pele peto
2: da da le de
4: kilo ma nse re mi na de mo
2: ani e kaabo agogo wa obode bi ka ma so hello the caller
3: she experience e ri so n so le order ti yin na
2: awa ye
3: bo ma nfa na
2: le yin na gbogbo
3: rin ajo wa ka de bere
2: eh won hun papapa ni
3: je je mo pe
2: we so fura won
3: won de ma won de bere ngba mi
2: eh
3: e wa da ke pe wa se bi mo pe egbon re ni
2: so
3: je
2: so asi
3: won de gbon mi nko
2: iti akobi mi si se ko bon si fe gben
3: hello 0912307086 eh ba wa da si so experience e ri ngba teyin gan na kere
2: se uru wa bayi ri abegban yin lokoto yin ja ke to fe loju abo mo te bi leyin ri pe ah kilade laarin seju meji meta o le je pe basket la san ni mo gbe tabi ki ba ta o da po
3: hello
2: da da le de
0: e ku sha o e mo te si waju
2: ami olohun o ami o
0: ah a se be da da nigba ta wa kekere
2: mo je ri e
0: ataburo ti mo bi le

0: mi. Àmọ́ ọkùnrin ni àkọ́bí wa ṣe. Màmá mi a ní tẹ́ ẹ bá tẹ ejò mọ́ lé ẹrọra kó ìjà mi lọ síta. Tẹ́ ẹ bá tẹ ẹkùn tó gbókò mọ́lẹ̀ yọ ọ́nà ìlànà kò sí.
1: Ẹ wò ó jẹ́
0: ìní àtàbúrò mi síra wa. La bá bẹ̀rẹ̀ sí ní nara wá ń gbà mo ti fọ́wọ́ àbúrò mi dùn mí mo bá bú ẹkún.
1: Màmá
0: mi ni ẹ tún já yín gbà wọ́n máa ń wò ní ká bá ti bẹ̀rẹ̀ báyìí.
1: Fíìmù bẹ̀rẹ̀.
0: Wọ́n mọ ẹ̀bẹ̀nu fún wa ni wọ́n bá máa wò wá. Àwọn ọmọ tèmi náà títí dúró ìdàgbà àkọ́ ń jẹ wọn pọ̀ rí. Ní ilé lè ní ó lè lókè lè kan tóbi. Ìlú ìlú àbáyá ó lè tani sọ́bẹ̀ pọ̀ bẹ́ẹ̀ kéré níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìjànú. Abọ́ta bá fi kọ́ oúnjẹ fún ọba ìwọ̀n ọ̀fọ̀ dànù.
2: Ẹ tẹ́ àwọn tó ṣẹlẹ̀ ìyá second bọ̀ yẹn kí ló máa ń fà tí òun ṣe ń fẹ́ respect ẹ̀gbẹ́ tó balaye bí ọdún méjì mẹ́ta.
0: Èmi ọmọ obìnrin jọlá wa méjèèjì o.
2: Ẹ ó ṣẹlẹ̀ àtọ́bìnrin àtọ́bìnrin àtọkùnrin àtọkùnrin náà ó ṣẹlẹ̀. Ẹ ṣe ẹ ṣe
0: ẹ
2: ṣe ẹ ṣe ìyá wa
1: adúpẹ́
2: ẹ ṣe Soladi ni it is an everyday event. I was shouting on top of my voice this morning.
1: Ọlágbára.
2: Oh my good God.
1: Ọlágbára o.
2: Hello.
3: Hello, ẹ kú ètò.
2: Ẹ ǹlẹ́ mà.
3: Àní mo rò pé ẹ̀gbọ́n tí mò ń sọ tẹ́lẹ̀.
2: Àgbọ̀n yín dára tẹ́lẹ̀.
3: Ok. Ṣé ẹ rí nǹkan tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ lórí?

0: oyún.
1: Fọ́sbọ̀n mi àti lásbọ̀n mi lọ́jọ́ máa ń bára wọn kò bẹ́yìn.
2: Ṣé ẹbí àtẹ̀léra ni? Ẹbí àtẹ̀léra
1: wọn. Àtẹ̀léra àwọn jìnnà síra ó dé 11 years lẹ́yìn fọ́sbọ̀n yẹn gbà lọ́wọ́ ẹ̀.
2: Sóbìnrin àkọ́bí.
1: Ọkùnrin ni obìnrin làkọ́bí. Àwọn máa tún fún pé òun ni àgbà yí ẹyìn tó jẹ́ lásbọ̀n yẹn. Òun ga fi òfin ojú ọ̀nù lé.
2: Ẹ̀wà lè jẹ́ ní ẹ̀wà ní iṣẹ́ ẹ̀wà
1: ní. Òun náà máa wò pé òun òun dóńgó yọrọ òun máa bò yín mọ́lẹ̀ ní. Tá a lẹ fẹ́ máa bí ẹ̀rọ kò gbà tó òun àgẹ́gẹ́rẹ́ tẹ̀ náà bẹ́ẹ̀ tó bá wà

0: Wagyu FM 96.7.
1: Ta ló take.
2: Aláfidà, ó yá gbé wa débẹ̀ gbé wa kọjá bẹ̀. Ṣé ẹ lè gbé gẹ̀ sí i?

0: ètò kan ètò kan tó fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò gbogbo tó lè mú kọjọ ó dùn kájí ó sì tún máa wọgbá ètò àgbájọwọ yóò máa wáyé ní ìkànnì lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú márùndínlógún ètò àgbájọwọ ìyámọ̀pọ̀ center for peace women and youth development àti coalition of Oyo state market women association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn eric bo foundation ìlú abuja àgbájọwọ la fi ń sọyà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí
1: La Gelu FM, Jagaba Gogo Radio, Ma.

0: káàbọ̀ padà láti ẹ̀ka polówó ọjà níbi tá a ti lọ rèé polówó. Ẹ bó ṣe jẹ́ nìyẹn lọ pa àbẹ̀ yẹn. Àwọn tèmi lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Lójú kànnì ti lágelú ẹsẹ̀. Wọ́n ní aláfidà kíni tó ṣẹlẹ̀ kí ló ń lọ lọ́wọ́ yìí. Líìgì mọ̀ ti fẹ́ padà dé. Ṣé bá ṣe lajúlẹ̀ náà rèé ni tí líìgì eléyìí tún padà parí ni. Ó ní ẹ lọ fọkàn balẹ̀ làkà sọ̀rọ̀ ni. Ṣé ẹ rí líìgì táwọn ọlọ́kan àjọmú nǹkan lẹ̀? Pàápàá jùlọ gan ẹ mọ̀ páwọn ìfigagbága kan ti bẹ̀rẹ̀ tó jẹ́ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀. Ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ẹ́ ó ti bẹ̀rẹ̀. Àdàálẹ̀ fẹ́ yin tí atẹ́ mọ fi wọ̀ kan. Èsì lè rí tẹ kan sára. Ṣé ẹ rí tẹ eléyìí gan yóò tún yóò kágbá kan jùjọ yín lọ o. Ó dáwọn ìfigagbága yẹn tún ti wà lọ́wọ́ mi tí mo fọ́n sẹ́yìn ti alá. Ẹ mọ fi wọ̀ kan. Wọ́n kàn gbà pépà rẹ mú àti pẹ́ẹ̀nì. Lọ̀rọ̀ bá parí. Àdúpẹ́lọ́ àwọn tó fún wa lẹ́bùn lórí òtò pápá. Ẹ jẹ́ káwọn tí wọ́n pè wọlé. Ṣùgbọ́n kí n tó wá bá àbẹ̀ yẹn 091-23-70-8675 àbí 081-424-9-1006. Ẹ mú kọ́ lójú òpó káàṣì ẹ o. Ẹ̀wọ́n lẹ́yìn náà gbọ́ yẹn àyájọ́ ọdún méjì. Eléyìí tá a ti bẹ̀rẹ̀ káàṣì ẹ̀ tó ti di tọ́rọ́ fún kálé táwọn tí a ti ń gba ẹ̀bùn owó. Yóò pọ̀ ní kòpẹ́kòpẹ́ ó lẹ ti mọ bó ṣe ń lọ yẹn káàkiri. Ti mọ bó ṣe ń lọ àbí bó ṣe jẹ́ nìyẹn. Ṣé ẹ wá rí lọ́sàn tẹ̀lé náà owó tún wà. Eléyìí tẹ́ láǹfààní láti gbà bó lẹ́sẹ̀ wa ta káàṣì ẹ̀. *347*1004*2#. *347*1004*2# ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira 500 àpẹẹrẹ olẹ́fi ta káàṣì ẹ̀. Ṣé wá rí lọ́sàn ẹ̀nì ẹ tún gba ẹ̀bùn owó lórí ètò ta ló takin pẹ̀lú àláfidà ẹ tún gba owó lọ́sàn tẹ̀yìn fẹ́ bá ta káàṣì ẹ̀ ni o. Bí ẹ bá ti ta káàṣì ẹ̀ ẹ̀yẹn kan lẹ̀pẹ̀ ẹ lẹ̀pẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rédíò yín kẹ́ ẹ mọ́ gbọ́ bó ṣe ń lọ. Ó lè jáwọ́ lókàn lọ́sàn tẹ̀ni ọmọ tí ò kú òfélì mọ́ rora rẹ pin. Ó ṣe jẹ́ nìyẹn. Kádúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa lẹ́bùn lórí ètò. Báàmí Mr. Anthony Bọ́dúnrin ọkọ fún mi nọ́mà tó lọ ń dá lọ́lá. Jẹun sókè kò jẹun sápò. Bàbá nìyẹn láti agbọn United Kingdom up Liverpool. May you never walk alone. Bá ń tọ́jú kun fún mi nọ́mà o. Eléyìí tó lọ ń dá lọ́lá. Bó ṣe jẹ́ nìyẹn lápàbẹ̀ yẹn. Bàbá Túndé Ajétúmọ̀ bí bàbá jẹ́ láti Ireland. Èèyàn náà yóò Portugal. Alá Madrid nìyẹn. Ní gbogbo Portuguese. Ẹ jẹ́ káwọn tí wọ́n pè wọlé kán fẹ́ bùṣe fàjẹ́ falafolo. Hello my face show. Hello. Hello.
1: Ẹ káàsán.
0: Hello káàsán, kí lorúkọ yín bọ́lá tí ń bá yín sọ̀rọ̀ yìí?
1: Ìyá Chelsea ni o. Ìyá Chelsea ni láti Abẹ́òkúta.
0: Ìyá Chelsea láti Abẹ́òkúta. Ẹni káàdì tẹ́ ẹ ti gbà mí.
1: Bẹ́ẹ̀ni.
0: Mẹ́sẹ̀jì wa láti gbà yẹn. Ó dà kò sí láburú pé ẹ bá jẹ tè nínú odò dídì nìyẹn. Ó yẹ mú bèrè.
1: Ìbéèrè kẹjọ.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ àbí nọ́mbà 8.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ ilé tẹ̀mú. Ó ní kí n bèrè lọ́wọ́ yín Frank Lampard. Ààrẹ tiẹ̀ mọ̀ ṣe gbàgbé pé Chelsea ni yín. Ẹ mọ Frank Lampard àbí.
1: Mo ń gbọ́ mo mọ̀ mo mọ̀.
0: Ẹ dárúkọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjì tó gbá bọ́ọ̀lù fún nílẹ̀ Gẹ̀ẹ́sì.
1: Ó gbá bọ́ọ̀lù fún West Ham.
0: Ó gbá bọ́ọ̀lù fún West Ham United. Ó dé ní.
1: Ó gbá bẹ̀rẹ̀ fún Chelsea.
0: Ìrọ̀ ẹ̀rọ ìyá Chelsea mo mọ̀ pé nìkan ń bẹ lábẹ́ tó ń bá yín sán.
1: Chelsea Frank Lampard.
0: Talẹ̀ tó ń bẹ lábẹ́ ẹnu tó ń bá yín sán ìyá Chelsea. Ìyá Chelsea látàbí òkúta.
1: Mo kọ́ òun pé mo wá sáré rò pé Chelsea gangan ọmọ Chelsea náà lẹ́bi.
0: Mo mọ̀ pé èèyàn ń bá yín sán lábẹ́nu bọ̀ ó da kò sí láburú. Kò sí láburú. Ìyá Chelsea látàbí òkúta ó yẹ ibúbẹ̀rẹ̀ yín tó gbẹ̀yìn.
1: Number 16
0: àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìdíje Italia Serie A ní sáà 2024/2025 ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló gbà.
1: Italia Serie A 2024/2025
0: sà ma.
1: Inter Milan.
0: Final answer.
1: Bẹ́ẹ̀ni.
0: Inter Milan. Wọ́n ti ẹ̀ ti lago ìyá Chelsea látàbí òkúta Napoli like Lagos ni àwọn Victor Osimhen náà gbà. Ìyá Chelsea ẹ̀ bá sì gbòdìdì torí ẹlẹ́bùn ó dà ẹ sẹ́ndì nọ́mbà yín tá a bá parí ètò ṣe ẹgbọ́ bá ìyá Chelsea.
1: Sọ ẹ ṣe gan ni mo dúpẹ́.
0: Ẹ ṣe ìyá Chelsea látàbí òkúta. Hello my face show. Ẹ káàbọ̀ sórí ètò ìkí lórúkọ yín bọ́lá tí ń bá yín sọ̀rọ̀.
2: Akẹ́kọ̀ọ́ àwọn abá tó dé ló pè láti airport.
0: Akintayo Babatunde láti airport ó yẹ mú bèrè pápápá. Ìbéèrè ẹlẹ́kẹwàá nọmba 10 àbí. Ìbéèrè ẹlẹ́kẹwàá nọmba 10 lè tẹ̀lé àǹfààní láti mú. Ìbéèrè ẹlẹ́kẹwàá ó ní kí n bèrè lọ́wọ́ yín ṣé ń gbọ́ mi. Ìdíje CAF Champions League ní ọdún 2024/2025 ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló gbà á. Pyramid àbí. Pyramid láti orílẹ̀-èdè Egypt àbí. Pyramid ló gbà á. Ẹ̀mú bẹ̀rẹ̀ yín tó gbẹ̀yìn.
2: Number 12
0: àbí. Number 12. Ìbéèrè ẹlẹ́kejìlá. Ìdíje Community Shield eléyìí tí wọ́n ń gbá nílẹ̀ Gẹ̀ẹ́sì. Ṣé ń gbọ́ mi sà? Ní ọdún 2017/2018 ikọ̀ wo ló gbà?
2: Manchester City
0: finance. Arsenal ló gbà lọ́dún 2017/2018 kì í ṣe Manchester City. Wọ́n ti lágó. Ó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká fẹ́ lómi láǹfààní láti pè wọlé. Ẹ̀yin tèmi ẹ mọ̀ lọ sójú òpó. Ìkànnì ìbánidọ́rẹ̀ lágẹ̀lú FM. Ẹ lọ mọ̀ sí ààrẹ. Ẹ̀sì sí àkíní. Ẹ mọ̀ bó ṣe àṣà fún mi. Sẹ́ẹ̀nì fún mi ní ṣíà ní ẹ̀yin tèmi. Ó yẹ fún mi ní ṣíà. Ẹ fún mi ní ṣíà ilọ́dẹ̀. Ẹ̀yin tèmi àkàndò ò ní mú yín lọ́wọ́ lágbára Ọlọ́run ọba.

0: yen kere o kere o kere o kere mi ba ti ri bi 1000 share losan teni ara mi ayayagi yagi intel se ni oju intel le se gan lo eyin ololufe ti aten wo wa e ja gi share yen pe 1000 share o la n lo losan teni ta lo wa loju opo hello my face show
1: Ọjọ́
0: sí sáà. Ẹ kàn sọ sọ́rúkọ yín bọ́lá tí ń bá yín sọ̀rọ̀ yìí.
1: Àṣíwájú ṣe ó ti jáde láti san yóò.
0: Ṣé ò ti jáde láti san yóò?
1: Yẹ sá.
0: Àṣíwájú ṣé ò ti jáde láti san yóò? Chelsea fans ilẹ̀ jẹ́ ti yín o.
1: Àwọn èsì Chelsea o.
0: Tíìm wo ni yín sá?
1: United.
0: Manchester United! Manchester United, the Red Devil. The Red Devil. Àwọn ti Manchester United nìyẹn. Ó yẹ mú bèrè.
1: Ìbéèrè ẹlẹ́ẹ̀keje.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀keje number 7. Kí ni àpèjá VAR?
1: Video assistant referee.
0: Video assistant referee. Ìbéèrè tẹ mú yàn ni. Ó yẹ mú bèrè ẹjí tó gbẹ̀yìn sá.
1: Ẹni.
0: Ẹ mú bèrè tó gbẹ̀yìn ẹ ti gbàtà kọ́kọ́.
1: Ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀keje náà.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ ti lọ.
1: Ẹlẹ́ẹ̀kẹjọ.
0: Number 9 àbí.
1: Yeah.
0: Orílẹ̀-èdè wo ló kọ́kọ́ gba ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin?
1: Ife ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin.
0: Orílẹ̀-èdè wo ló kọ́kọ́ gba?
1: Orílẹ̀-èdè Brazil.
0: Orílẹ̀-èdè Brazil lọ́dún 1991 àbí.
1: Orílẹ̀-èdè Brazil.
0: Orílẹ̀-èdè Brazil. Orílẹ̀-èdè Brazil. Orí èdè Brazil. Final answer, sir.
1: Bẹ́ẹ̀ sá.
0: Orílẹ̀-èdè Amẹ́ríkà ni United States of America lọ́dún 1991. Orílẹ̀-èdè China ló sì gbàlejò rẹ̀. Ẹ ṣe tá a pè. Ẹ ṣe tẹ́ ẹ pè wọlé o. Bẹ́ẹ̀ bá tún lórí ọ̀fẹ́ àti pè wọlé padà. Omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni. Ó ń lọ Skoda náà ni. Ṣé a ti dórí káàṣì ẹ̀? Àlẹ́mi àti yín owó lọ́kàn lọ́rọ̀ wa lóṣù tá a wà. Kódà lọ́dún tá a wà. Kọ́dún yín tó tẹnubodò. Inú oṣù keje kọ́lá wà yìí. A ti wà nú oṣù keje báyìí. Ó kun oṣù márùn-ún tọ́dún yìí parí. Lágbára Ọlọ́run ọba àtèmi àti yín. Àní fi ìnira lu ọdún yìí. Àní fi ìnira lò ó. Owó ọlá àìkú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ láàfijọ́ lò ó.

0: owó lọ́kàn lọ́rọ̀ wá rọ̀ bí ọlọ́run. Owó lọ́kàn lọ́rọ̀ wá rọ̀ bí ọlọ́run. A fẹ́ dààmú ọba yárọ́bì. A ti ṣe wàhálà tó nílé dùn níyàn. Síjú àánú wò wá tó rí tànàbì. Owó lọ́kàn lọ́rọ̀ wá rọ̀ bí ọlọ́run. Ọlọ́run nínú àwọn ọ̀run. Ìbàrẹ̀ o bàbá. Àpáta tó sọ ayé ró. Ògóyẹ̀ o ọmọ ìràwọ̀ o ọmọ mẹ́rì. Ògóyẹ̀ o ẹ̀mí mímọ́. Ògò ìyìn ọ̀la ló yẹ ọ mẹ́sàyà. Ẹ̀rọ ìró ayọ̀ fún Olúwa tó rí Olúwa tí ó tóbi ni títóbi rẹ̀ o kọ lọ́kàwé o kábíyèsí o ọba. Nígbà tí èsì èèyàn ọlá níṣẹ́rẹ́ ní sa wọn lóde ìlára òjìjíjì ní sa wọn nílọ̀rọ̀ adé àfukú bá gbé ní soníbodè ọ̀run ọ̀kẹ̀lẹ́ kẹta wọn láwọn lọ rèé ra ìpèrè rẹ́ pé ìpìlẹ̀ àtẹ̀rẹ̀sẹ̀rẹ̀ àtọ́rọ̀ ìpadà dojúrú ọ̀rọ̀ tí ò ní dojúrú ẹ̀ ráyè sàmí wọn ní sákété mọ́rin ló bí rondo òsòkè ló máa síkése márìnjó irú ọlọ́gbé pajá gbọ́dọ̀ torí gbígbó ká pajá torí kíkàn ká pàgbà torí wẹ́rẹ́ ká pògún kan igbá ńlá ni wọ́n pe ó ayàn mọ̀kànà pè lẹ́lẹ̀ ẹ̀ẹ́tì mí rìn bó ṣe jẹ́ nìyẹn àwọn tí wọ́n ti gbó níbo lọ́lọ́jú òpó ẹ mọ̀ sí àrẹ̀ sí àyè ò tí tẹ̀mí lọ́rùn ṣé ń gbà pọn ìpè kan sí ni mega child mega of god mega child of god hello my face show hello ẹ ti wọlé ó dá ẹja lomi hello ẹ kú rọlẹ̀ kí lorúkọ yín.
1: Lẹ́kan láti
0: òjé. Òjé eléso.
1: Bẹ́ẹ̀ni.
0: Látòjé eléso. Mr. Lẹ́kan látòjé. Ó yá ẹ mú bèrè.
1: Number 25.
0: Lẹ́kan látòjé ẹ mọ̀.

*1004*#. *347*1004*#. Àti débi tí olóògùn gbé sábà yìí ká mú ẹ tó jẹ owó owó káṣẹ ni lọ́sẹ̀ ni talent ní nọ́mbà yìí talent ní nọ́mbà yìí *347*1004*#. *347*1004*#. Ni ibi tẹ́ ti lè rí kóòdù ni ẹ̀yin tẹ́ mẹ́sẹ̀jì mi ẹ dá ibi tẹ́ ti lè rí kóòdù mo ti sọ fún yín yẹn àtúmọ̀ bá a ṣe fẹ́ ṣe báyìí ẹ mọ̀ pé alámọ̀ fún yín ní géèmù ni ṣùgbọ́n àwọn mímọ́ ọmọ ni ẹ dákun ẹ fún wa ní kóòdù ẹ fún wa kóòdù ni àbí ọ̀dà ẹ já tiẹ̀ ọ̀kọ́ yìí kò tó káàṣì ẹ̀ náà ká tó mọ odó tá a bá dàrún lásì ta ló ni nọ́mbà yìí nọmba yìí tó ń jó mìlímìlímìlí ta ló ni nọmba yìí lórí ti káàṣì *347*1004*#. Ta ló ni nọmba yìí kóòdù nọmba tó parí nọmba wọn o eto nibere nọmba yẹn 2258 ló parí nọmba yẹn 2258 ìyá chelsea látàbí òkúta mo ti rí ọwọ́ yín o asset card yín sin yín tabá parí ètò ìyá chelsea látàbí òkúta mo ti rọwọ́ yín ẹ jẹ́ ń wo tanto ni nọmba yìí o eto ló bẹ̀rẹ̀ nọmba yẹn ta ló ni nọmba yìí ₦25,000 owó rẹ̀ yìí ₦25,000 owó káṣẹ owó káṣẹ káṣẹ èrè lẹ́yìn pé ó da ta ló ni nọmba yìí ta ló ni nọmba yìí ta ló ni nọmba yìí ta ló ni nọmba yìí owó káṣẹ. Àwọn kan ń bèrè lórí Facebook yẹn wọ́n ní ṣé àlè ní ṣé mi lè fáwọn ní kóòdù yẹn ní group lórí WhatsApp ni ó da hello ẹ̀yin ò tiẹ̀ jẹ́ kí fóònù orí ngì rárá ẹ ń bẹ̀ mí lọ bí mo ṣe ń ṣètò lọ ẹ sì tún ta káàṣì ẹ ó ti di dandan ó ti di dandan a ti jọ lẹ̀kọ́ bí ike tó bọ́ọ̀nù náà kí lorúkọ yín sà hello ó rọǹgì network ni a pè wọ́n padà. Michael Adamson lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ Facebook ìkànnì ìbánidọ́rẹ̀ Lágelu 96.7 FM àwọn èèyàn ti pin tí mo lójú òpó wọ́n ń bo síasíá àní ẹ̀yìn tèmi ṣé àyè ò ti wọ 1000 o ẹ̀yìn fáànsì mi ṣé àyè ò ti wọ 1000 o ẹjọ́ wọ 1000 akàndùn ní mú yín lọ́wọ́. Hello network ni kò sí tí ó ṣe network ni ó tara rẹ̀ jẹ́ ní network ni ẹ ti jẹ́wọ́ lọ́sẹ̀ ni ẹ ti jẹ́ ₦25,000 látọ̀dọ̀ káàṣì ẹ̀ àṣẹ Edumare àwọn káàṣì ó pè láti gba cart number yín sà bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣe gan o àwọn tí a lójú òpó Imafioje Peter up shooting shooting for life náà ni 3SC up Chelsea láàrẹ Abubakar lójú òpó ẹ̀yin tèmi tẹ́ ń bèrè pé ṣé àlẹ́ ní WhatsApp group tí a fi kóòdù yẹn sí fún yín ni òótọ́ sì ni àwọn olólùfẹ́ ó dà máa pe nọ́mbà mi lẹ́yìn ètò nọ́mbà yẹn WhatsApp group wa tí ẹ ti máa gba kóòdù géèmù yẹn kẹ́ ẹ máa fi wọ́ kán àwọn fíìmù bẹ̀rẹ̀ sísì ti fẹ́ bẹ̀rẹ̀ August 22 yóò bẹ̀rẹ̀ ẹ dà fíìmù mọ̀ ẹ̀yin pe nọ́mbà mi 09050275364 ni ajá mọ́ lọ lọ́sàn-án tèmi torí pé ọjọ́ ti lọ tó ti wọnú ètò lọ́sàn-án tèmi yìí kádúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa lẹ́bùn lórí ètò mr tony bodunrin ọkọ̀ fún mi nọ́mà bákan náà babatunde ajé tí wọ́n bí bàbá jet láti island nìyẹn lórúkọ náà tún ètò yìí ọ̀gá wa túnde ọláwúwo alex fagosi nìyẹn abdulkadir adéròpọ̀ lórúkọ tèmi aláfidà ìpàdé mi àti yín ó di lọ́sàn-án làlágbà ọlọ́run kọ́ lọ́ mọ́ pokùn ní sọ̀rọ̀ ó dàbọ̀

0: Golden Chance Lotto Vogue. Masun piye. Biranle magora e. Mu namba. Tala ola to la. O dimi mushe. Ta Golden Chance Lotto Vogue. Game haro kutu. Ta kuruko re ni Vogue. Golden Chance Lotto Vogue. Ni bubu haro jo. Anfani wafon. Lati je uwo tabwa. Wasati ta Golden Chance Lotto Vogue. Ta ta je. Ken hope ke. Anfani be ni pe. To ba je ni nwe yo uwa wan game wa. O legba winnings. Ni e yike yi Golden Chance Lotto Payment Center wa. Kilo tundu ode. Lo si e yike yi Golden Chance Lotto Kiosk. To wa ladu bore. Golden Chance Lotto Vogue. Owo aro kutu fully high. Ale morning, ale cash. Ta lago mesan koja se jume edogun uro. Ago mesan abo aro lo gbesi. O si mago mago. Ta Golden Chance Lotto Vogue. Ko darapo. Mawe bi olori re. Golden Chance Lotto.
1: Golden Chance Lotto Vogue lagbe edode.
2: Gbogbo ọmọ ológun pàtẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
3: Ṣèbí nítorí ògo ni o. Nítorí ògo ni
2: o. Ìdí rèé tí Ọlọ́run Reverend PF wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14th Sunday Prayer Service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026. Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa Christ Rubber Miracle Church Cremic tó ń bẹ ní number 7 Reverend PF wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Layout Malete Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́n orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹ́ lẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kún yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ tó tó pèsè dáa rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́. Àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa sì ọ̀nà tirẹ̀ ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ. Tí bàbá wa nínú Olúwa Reverend PF Owó àti Reverend Mrs. CEO wa tó gbàdúrà súlè fún ọ. Ṣayọ̀ tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o. Ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
3: Ojú ológun máa rí o nítorí ogun ni.
4: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: oba lana oba le ni oba titi aye aye ni pekun
1: a e lo be ko je bi eje afura
0: ari ro ala
1: ti baba bi o je uwa
0: eru jeje ni ni gbogbo le kile
1: o wa mi ma gba je ke oyun koyun
0: kabiyesi adani waye ase kan mako ọmọ àgbà nílẹ̀ yorùbá wọn ròyìn elédùmarè títí wọn lòun ni àdìgún àrò ọba lókè
1: ìyẹ́
0: lórúkọ adániwáyé mo fi ń kin lọ́wọ́ àṣálẹ́ yìí ẹ̀ka àbọ̀ sí kànì ti lágelo 96.7 fm òkè gajòkè mo ń kin káàbọ̀ sórí ètò yìí ohun ojúrí la pètò yìí bẹ́ẹ̀ sì ń lọ sí ọ̀sẹ̀ lèmi ń ṣe ládùúrà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ àwọn àgbà nílẹ̀ yorùbá wípé ojú àṣà ò kí ń rí bi tàwòdì ò sì ń rọ́ràn àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn ará ilé wa ojú tiwa ò ní rí bi inú ayé ṣe bí etí báyìí lobìnrin fi gbúròrò ìbànújẹ́ ò ní sọlẹ̀ sẹ́ẹ̀dẹ̀ kálukú wa mo kì yín mo kì yín ẹ kú bójú ọjọ́ ṣeré wẹ́rẹ́ dè wẹ́rẹ́ aago mẹ́fà tí lòótún ti kọjá gan ní kànì tá a wàyé ìyẹ́ aago tí ń ka wákàtí ọjọ́ má ṣàyíká tẹnìkọ̀ọ̀kan ti wá sí rẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lọ́rọ̀ àwọn àgbà pélé àánú elédùmarè ò kì í ṣú níwọ̀n bá tó kùn tílẹ̀ ni ó fi ṣú yìí àníkálà àánú wá wà rí àwọn tó ń bẹ lárọ̀ọ́wọ́tò àtàwọn tó ń bẹ nílẹ̀ òkèrè ẹjẹ́ wọn ó ṣìwé ìrántí kan wá ọmọ ará yóò mọ̀ọ́mọ̀ dojúkọ wá kí wọ́n ṣe wá lóore tààrà bẹ́ẹ̀ ni kò rí ọ̀rọ̀ ti jáde àṣẹ sì ti tẹ̀lé mo kì yín
1: àròyé kì í ṣe fẹ́ ká mọ́ mẹ́lẹ̀ ọ́
0: sọlá rẹ̀ ó la mojú ẹ̀rọ tá a jọ wà lẹ́nu iṣẹ́ ńlá wọlé sùn yìí àbí ohun tí mò ń sọ òye
1: mo ti dé lórí lóòwe pẹ̀lú ọ́
0: orúkọ gba àwọn ikọ̀ tá a jọ wá sórí ètò yìí
1: ní máa jẹ ń tẹ́
0: àmínà adánlá fìjì sọ̀rọ̀
1: ngba tere
0: wíwá tóbi lọ́ba fádàrí ọmọ inú rédíò ìyẹn làájọ́ wá lọ sí ọ̀sẹ̀ ògùn ẹ̀ bá lọ́kìtì pé tó bá dojúrú tán bí ẹsẹ̀ kinní kan ẹni tá a jọ yanjú rẹ̀ ni sì máa ṣẹ̀wù mọ́ ọ lọ́pọ̀ lọ́pọ̀ gbà wọ́n kí ni wọ́n wàá ṣe wọ́n túnjọ wà lórí ètò fún tìrọ̀lẹ́ yìí lukumana ọmọ tìjà lorúkọ tèmi bá wọn jẹnu ayé ẹ̀ṣọ́ ọkọ̀ yìí ni mi ọmọ àdìlẹ̀ dógún ìjẹ̀gbọ̀n kò yìí lélẹ́yìn ọmọ àdìlẹ̀ dìjà máa wí ọba gidi kan ò ní pò nkọrin ajá kan ò gbọdọ̀ gbókẹ́yìn rẹ̀ ó yọ àbùkán ò gbọdọ̀ kàkíwo rẹ̀ ó lọ́nu ayé àtúnṣe tèmi adániwá yóò dẹ̀ sáyẹ̀nsì nígbà tóbi lọ́ba òkè àwọn yẹn wa nínú ilé kò kí wọn kú rọ̀lẹ́ ká tó gbára kàsídà ká tó tẹ̀síwájú lórí ètò
2: so akude de asiko yi gbogbo ara le o adeku boju ojo seri
0: re o
2: oluwa tobi loba omo baba father re temo somo no radio na ni eh se tun je ka tun jo gbadun e ka tun jo gbo si bo se wa si
0: abi
2: ka jo gbera wa debe
0: eh ita de tin ba bo lati je jo ka jo gunle le ni ka wa jo
2: olorun ba wa se
0: ami ase dimare seun
1: bi mo ba
0: a se papapa ke le lanfani ati dasi tara ọ̀pọ̀lọpọ̀ ìpè ni mo ti gbà láàrin ìjẹjọ sóni
1: ṣùgbọ́n
0: síbẹ̀síbẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ adániwáyé tá a dájọ́ lé lọ́wọ́ síbi ìjẹjọ ládágbére fúnra wa lórí ètò yìí àwa náà tún rèé ẹ̀yìn náà tún nìyẹn
1: láà
0: sì wà lọ́wọ́ lọ́wọ́ adániwáyé ò ṣe o elédùmarè a dúpẹ́ o a ṣẹ̀kan mọ́kàn àmọ́ lóore o àkàn sára tí ọba ń gidi ọba ògo yóò máa ju gbogbo wa ṣe yóò gbára kàsídà ká tẹ̀síwájú mo nígbàgbọ́ pé ẹ gbàgbé lórí ọ̀rọ̀ tẹ́mi àtọkọ rẹ̀ àtàwọn ọ̀yá rẹ̀ méjèèjì tí ṣèyá ti àtìyá ọkọ rẹ̀ ìyá ọkọ kí là bá pé yẹn náà àtìyá ìyàwó kí là bá pé o ẹ fún ní orúkọ lọ́dọ̀ ti yín bẹ́ẹ̀ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín kódà àwọn tọrọ kàn gan wọn ń bẹ lójú òpó lé ni wọn fẹ gbọbi ta bàdé a ti mọràn tọmọ nàìjíríà fún ọ torí pé aside hot òtòwò tó ń lọ ń gbòòrò ayé lọwọ àbí ohun tí mò ń wí òye yín this is the final saga lori eleyi mo dupe lowo gbo eyin ti e ma nife te ma pomo ti jan ti e ma nki olon lara wa pa lo leyin igba ta ba pari tan awon asiwaju mi kan be bi kan ko lenu se kan ma lo le kan kan ku nle kan ma lo program nle di akoko yin won ma gbo mo ti jan lo nu moto mo dupe lowo yin awon ya loja kan wa ti ogbodo ma yi sibe lori awon lokada awon ni maruwa awon ni mikra transporters generally awon ni shop oni business atawon to ti e ti dagbalagba ti nbe nu ile mo dupe lowo yin eku ife alaji ade wo lati ilu oyo ya bi je legusi latojo ba nle ibadan baba lo ya ko ne se ari la kun baba yoba lati ilu eruwa bo yin mo ki mo ki yin e se un eku atileyin mi iseda oni pada leyin eni kokan yin na omo ba musa anabi ojo yen na ton ti lefuru koko kale aluku na lo sa npale mo pe oni lo ni jese yo sa je ba rire na ni ko si wahala emi o gbianju kemi o wa ko re gunle keyin o wa yanju yokun ke fi la kayanju e yo sun si waju

bá gbìyànjú kinní ti ẹ̀ pẹ́ kọjá bó ti ẹ̀ wọ́n gbà tí baba ṣe tán ìdí ọmọbìnrin tí wò pé àbí yóò ti ẹ̀ yọ lẹ́ lọ́nà yẹn kó tún lò bí káwọn bẹ̀rẹ̀ kejì àbábá mú tó wẹ̀lẹ̀ ló kọ́rùn ó wá fẹ́ yọ kinní burúkú yẹn kó lẹ́ lọ́nà pé kò bá kẹ̀dà nù ǹjẹ́ kó bẹ̀rẹ̀ sí rò lu ẹ̀ wálẹ̀ padà

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́ pé lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹ jọ báwo lè mí ẹ̀ṣẹ̀ ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì Káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní ìgbàlùgbà. Owó tó lé ní 50 million naira 15 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Ta ayò kan, gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má lọ sẹ̀, àkókò yín rè láti Kashe. Ayẹyẹ ọdún kejì Kashe, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Kashe. Ṣo ti Kashe? Mo ti Kashe.
2: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́lẹ̀ lò nínú ilé tẹ́lẹ̀ fi sẹ́bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality Stone Mix Blender. Ìrara ti ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda.
3: Àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka.
2: Back to school items. Souvenir bags. High quality stainless pots. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron, àwọn ògbàlódé lóríṣiríṣi, abọ́mọ̀fọ́, serving dish, rechargeable fans, gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra, solar fan, ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀. For the original souvenir, gbéra ńlẹ̀ máa lọ sí White Stone Souvenir, ìdí àpẹ́ Odùdúwa building, directly opposite NNPC filling station, ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀, ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja. Chevy PL iCare Foundation ló ń lọ́gun tátátán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdàn àtàgbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánṣágo ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Chevy PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Chevy PL iCare Foundation. Àǹfààní ńlá gbáà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀. Ànísẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú. Láti ṣàgbékalẹ̀ Cherry PL iCare Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà. Láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Cherry Sculpture Building, ìyànà àgbàlá bus stop, nítòsí olówó tí ń fowó sanú shopping complex, ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 09054448444. Ojúlọ bára. Kò ní dín dúró mọ́ wa lágbárí.
4: Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò ní ronú. Rẹ̀mí àti Rẹ̀mí. Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babajide MC General. Láàgó mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Di àgó mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní ìkànnì Ilágelu 96.7 FM Entertainment Program.

0: Special
1: pẹ̀lú Rẹmi àti Rẹmi
0: lójó jímọ̀ sẹ̀
1: Miliki Special
0: ètò
1: bàbá ètò.
2: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ̀ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

kẹsí ohun tẹ wà nbẹ ọgàjì ọlátayọmi ọtàọdín ọlàwálẹ làkúrètì àjíbọlá láti ilé ọyọ aláàfin ìbínú àkókò yẹmí náà ń wò mú fẹ ká parí rẹ lónìí ọmọ nàìjíríà ẹmí gbà sọkọ rẹ lẹnu àbí sí ọgá rẹ lẹnu secretary ọmọ náà ṣe parapara ẹjọ́ àti coordinator àwọn staff yòókùn tó bá mẹ́ àwọn yẹn ń ṣẹ́ra wọn lè kánná pípípí ọ̀gá sì ń bẹnu ọ́fíìsì tiẹ̀ lọ́hùn wọ́n ti gbé tébù kan àti iṣẹ́ àkánṣẹ́gbẹ́ ojú ọ̀nà fún tèmi ọ̀gá bá pé gbòòrògbò secretary sir kókókókó wàhálà wà o ọmọ nàìjíríà má jẹun pẹlẹ nù wọn bára wọn lò lọ bẹẹ wọn fò mí lò ó wọn fò mí lò ó bí oṣù mẹfà bí oṣù mẹjọ wọn ṣàdédé lọjọ àyọjọ ọjọ kan àjẹ àmú ìbá àtàrídò yẹn káàbọ sísà mi ayọ mi dí onímọtò láti lulẹ látẹ brọdà mi pẹlẹ púpọ àjíǹde ara ọmọ àjẹ jò kan wá wọn wá ilé ìgbé ọkọ̀ fún bọ̀gìnì páàkì síwájú ìta ṣàdédé lọ̀gá ṣe ọkọ̀ tẹ́mi ló gbé fóònù sósí ló ń bọ̀ kàkàkà bá tẹ́mi níbi ẹ̀gbẹ́ ọ́fíìsì rẹ̀ níbi ẹ̀gbẹ́ ojú ọ̀nà tí wọ́n ra ẹyọ kúbíkù ìgbà fi ṣe fóun kọ̀ ṣó tún yọjú fín wọ́n sọ fún pé wo ẹjọ́ tó ń wá mẹ́bọ̀ yẹn fẹ́ kó bíyẹ́ farẹ dáadáa gan èmi nìyẹn ọ̀rẹ́ ṣẹ̀dẹ̀ láti us ni fat kò bí èfò ara ẹ̀ agbàgbé secretary ni ẹ̀ o iye sá wọ́n bá sáré dìde wọ́n bá tẹ̀lé ọ̀gá wọn lẹ́yìn àwọn ẹ̀wọ̀n àtọ̀gá ọkọ rẹ̀ àti ẹ̀ka sọ pé ọ̀gá ẹ̀ má jà lu ọkọ mọ́ ọ̀gá àti ọ̀rẹ́ rẹ̀ tó ṣẹ̀dẹ̀ ọ̀rẹ́ ń jẹ́ bídè mọ́ra àwọn ọlọ́run wọn kíra wọn nǹkan tó gbé lọ́wọ́ ọmọọṣẹ́ sáré gbà kẹ́tìrì náà gba àwọn yòókù náà gbà kò lọ sínú ọ́fíìsì ọ̀gá tèmi tó ṣẹ̀dé láti ìlú èbó kí gbogbo àwọn ọmọọṣẹ́ dáadáa bá wọlé sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ nígbà tí ó máa padà bọ̀ wọ́n ti bèrè orúkọ ogun ọ̀ràn tẹ́lẹ̀ kó tó wọlé wá sọ fún ọ̀rẹ́ rẹ̀ tó wá pé wọ́n ṣe yín máa wọ̀ ó kéèké wá jùlọ irú ìtòpẹ́ sẹ́kìtì ẹ̀tọ́ àwọn sẹ́kìtì mi nìyẹn ètò jókòó dáadáa yá ẹ kí n súnmọ́ èmi yẹ èmi lọ́rọ̀ tí ọdún kan ṣe kọ́kọ́ lọ́ba ẹ̀yìn náà káwọ́ lórí inú ilé ìbí lèmi bá súnmọ́ sẹ́mi can I have your number ẹ̀rí pé sà can I have your number thank you so much sir ṣùgbọ́n lọ́dọ̀ wa níbí sà ẹ lọ sọ fún ọ̀gá wa bí ẹ bá mẹ́sàn ara ló bá mẹ́sàn pẹ́ràn ọ̀gá máa ń bínú sírù nǹkan bẹ́ẹ̀ nígbà tí ẹ bá sọ fún ọ̀gá pẹ́ fẹ́ gba nọ́mbà mi ọwọ́ wọn náà ní kẹ́ ẹ ti gbà sà sí wàhálà ibo ti jẹ́ nìyẹn sà thank you so much sir you're very welcome sir tí wọ́n ń wí yìí bí tèmi bá lọ bọ́ rẹ̀ fara wọn lọ wọnú mọ́tò nígbà wọn dénú mọ́tò ló wá ń sọ fọ́ rẹ̀ pé àwọn iṣẹ́ yìí máa wà discipline gan kẹ wọ́n wà ní discipline gan ni báyìí a fẹ́ gba nọ́mbà jìdọ̀ lákúnlé màjí so from here sir thank you so much. Má làágùn jìnnà ọmọ yìí wọ́n mà ní kura ẹni ìjánu èyí sẹ́kìtì rẹ̀ tí mo ní mo fẹ́ gba nọ́mbà rẹ̀ ó láfi kí n wá báyìí pé àwọn ògbọ́dọ̀ àwọn oníbẹ̀ ni màá fún ẹ̀ lórí lára ọmọ pẹlẹbẹ yẹn ọmọ pẹlẹ bí ìpékeré kíní kan yìí náà lórí bí ìpékeré mi ọmọ yẹn ti dáràn tán náà torí nígbà tó wà ní ìfúnnú tí ìdáràn èmi ò tí ì rí ngbà náà aràn yìí lè mí rèmí rẹ̀ láìkí aràn ní ìdẹ̀fẹ́ no ọmọ máa kíìpù company fún 2 weeks tókùn tí mo fẹ́ lò náà ni jáde ńrọ̀lẹ́ kájọ jáde nǹkan bẹ́ẹ̀ yẹn kò sí wàhálà máa fún ẹ nọ́mbà ẹ ṣé mọ̀ pé ọ̀dọ́mọdékùnrin yìí tún fi nọ́mbà ìyàwó ẹ̀ sílẹ̀ sọ́ọ̀rì nọ́mbà sẹ́kítìrì ẹ̀ ìlè lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀ bá lọ tọ́rẹ̀ wa mọ́tò tó yípo tán
oko te n ba pada wa ko je ko ri e pe o se sugan o o se sugan po lara e gan ni o ma ja se o ti se ba to wo e ja ati e ba eniyan o ko le si nkan kan mo laarin wa o mo se fe gbebe re ni pelu omo ohun to pa oyun ohun to se yan to ba fe wahala o play along ni o secretary ni o olohun fe gbe jade ti wo lo pe lo re fun mi o lo se wa fi yawo e to re fo re abi oro wo le ni ta lo so pe won iyawo igba to ti ero bo ge ohun o fi awon ohun o fi awon eyan ko wo gan ni yawo ta to wa so gba to da bi aranu yi yawo ko o ko re segbe kan wo okay nigba ti o fi to bi ago meta abo si merin role oko temi tin so fun yawo pe ma ka ma lo ma lo ko lo change wa lo bari o ti pe won ti send address ja ko ri e pe o o ita siko ti won close to be under temi e o ti e lo change aso bi se na lo gbe lo baye satel address ba nbi ti won tin je je sa joko ti e mo we na won ki mu jo so won lori elerin dodo lasan tabi ko je juice je ti gbogbo yen na yen lo da laye to sa won wo sa won wo mo ko mo to da bayi to kun Nigeria o fa to pretty o fa to money o wa gorgeous o fat stand out go o se won egun stand well o fa to stand right o fa o to stand okay o ni gbogbo to wi te mi re rin muse igba to ko buse ko oju e pe ki lo de te mi wo ko to e ko won gbo lenu oko ohun sohun lara ta wa nso fo ohun yi ha pe po ni ko jo ko yonda ohun yen na ba lo ohun tin lo so hotel o sa gbe te mi si waju o ja le yen wo oko oko e ti dele o pe na si bu olu ko won lo pe wirewo ni o pe wirewo ni a do won fi jaun die ele wonu yare lo won se kan to pa won pe na mo abi nti mo so oye yi o tu ti jo ke jara kunrin tun pe ba nso fo mo se o secretary o on dro de o fi ta na tun ni o o de se be first second legbe o gbe lo so te won ni kankan papo ba to wa dojo to last lady yen wa so fun pe o need the privacy toro fe ba soro o so da mi ni ko da mi oni ko so lo hotel e nigba ton do hotel se mi so fun pe lenu to ni lo se se ko ma dodo e mo bo n fe so nkan to mo fun e n bi o n pe kire to n sokun to n rerin o n fi erin bu ekun mole ni jo je mo pe ore ohun ni yawo ile e to n pe ohun ni secretary fun e awon te ti fere odun keta re ye kawo lori e bo why to wa n pe ni secretary ah lo ni nkan to n fe gba lowo e iyen ko ni problem to gbogbo ohun ti wo wa n so yi e bo ti ohun to so ni pe o dabi aran o dabi kini kan o se ma n so fun ohun naa niyen ohun lo de so ohun dabe latara awe atadura kun le ba roju ri olorun latara e mo so aye ohun dabe bo se bi ohun ko ibo ohun de se dagba bo ohun se wole oko ko yi o wahala to ohun doju kan le oko lo so ohun to ohun de kale yi rabi igbe baagi e pelu mi loju ọmọkùnrin yẹn gbìyànjú kó lọ lọwọ mú kó da dúró ni kó má ṣèyọnu ṣùgbọn tó bá rí òun kò má rò pé ọmọ burúkú lòun kàn láti ṣàṣírí ibẹ fún ẹ ìyàwó òní lòun ò sì bẹ tàbí ẹ ó sì bá tiẹ̀ padà lọ nígbà tí ó fi padà délé ọkọ̀ ẹ̀ bá tún bẹ̀rẹ̀ sí í gúnra gbà kí ló tó yọ ẹbẹ yẹn kí ló tó tètè dé mọ ẹ rí pé ìlágbára pọ̀ ọkọ̀ ẹ̀ bá dìgbàjòrò òun bá ẹ sọ̀rọ̀ ò gbọ́ kí ló tó tètè dé sí oníkó kúrò ńbẹ ni níbi kíni àwọn oní ọjọ́ òní gẹni tó ń fẹ́ gbà lóẹ̀ ló ń fẹ́ gbà náà kò yẹ kó ìtẹ kúrò bẹ́ẹ̀ yẹn ẹ̀kún ní òun tó fẹ́ gbà lóòótọ́ ẹ̀hún ní tó ń fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ arábìnrin sunkún wọnú lẹ́nu ó kí fóònù mọ́lẹ̀ ó pe ọ̀rẹ́ ẹ̀yọ kan tó ní òun tójú òun mà rírì bọ́kọ̀ òun mà ti fòun ta tẹ́tẹ́ rè òun mà tún jẹ̀ gbájú yẹn ni ẹ̀ fóun ti sọ fún ẹ ti pẹ́ ó dẹ̀ ń sọ pé màmá rẹ̀ ìyá ọkọ rẹ̀ fóun mọ̀ bọ́yá wọn lájọ tí wọ́n jọ fira wọn dá tí wọ́n fẹ́ fìwọ́ dípò rẹ̀
aye ti eni won tan kai ti lo yi ti e ba e o won ba ba so yi to so omokunrin yi o nife okunrin kan ba nife eyan lo pe yawo e ni secretary fe lomi o tun ti e se lomi o ri pe iburu jaye ore so fun pe o n fun laarin ogbon seju ko pa kero yi to ba le bunu eru e o n kan street won lara tan arabirin si jare lale ojo na ore gbe lo adubo tore re nbe adubo kan ni akala express nbe lo pe o si gbe lo sibe nbe lo sumo jumo nigba to da aro ojo keji bi demi ti sara ilu ebo ti bere si pe ore o ti se oko oko temi gbo ale yen wara kun yo gbe ko yo ti sugba gbesun lo ni o ko gbe ko nigba to da aro o pada gbe ko ha ore mo ti emi na tin wo lati mo ti sun lo ni elo ore that lady secretary yen wo bawo lo se je si egan secretary ni now are you sure only yes of course to die loju o di be ni bi temi tu be lowo e pe be ti ile lo ngbe na o ni problem ni lo se ni ko ma gbe lodo lo se fun yara kan na o ni problem ni ha ki se yawo oni ki se ayawo bawo lo won fo omo to dabi aran yen omo ti o ni flavor kankan ko si nkankan waju ko si nkan leyin mo amo ti won na ri lara e ah it's okay it's okay it's okay ya ko ti phone ni demi pe ore won keta to nbe labroad mo fe foro yi lo e foro se rire ohun ri pe lady temi ti je buruku iya latowo ore awon so wa mo kini kan bi ki lo ku lodo mu si o ti develop interest panu aye e ni won ba ose meji meta to kun to n fe lo nigeria o fe fi omo yen tan eh o se kini setan ati fe ni ba bonu ya ti ore awon fin je olohun o si mu ore ohun secretary lo pe gbogbo ohun ta won de jo so laaro ohun ti record e sile di eleun to n fe gbe ni igbese niyan o propose sarabirin yi o abirin wo pe njo tun wo wale awon fo won o ka ku san yin

0: ó ké ló fojú gbà ọmọ Nàìjíríà lòun ò fẹ́ tàpá sọ́run òun ẹ̀yin náà tún ṣe àánú ilé èmi náà kọ́kọ́ pé àǹtí ṣe ẹni pé ṣé òun ò fi nǹkan míì kún fún yín òun ò fẹ́ tàpá sọ́run òun òun ò sì fẹ́ kórúkọ bídèmí ó bàjẹ́ ó gba ìyàwó ọ̀rẹ́ ẹ̀ ẹ pè yìí níyàwó fún ṣá bí ò bá ti ẹ̀ pé ohun tó pé sẹ́kẹ́tìrì ní bọ̀tò òun mọ̀ pé ohun ìyàwó ilé ẹ̀ lòún gbà yẹn ṣe sì wá àhún ti kúrò náà ti pẹ́ bọ̀tò ohun tó wà lẹ̀ ni pé ọmọ nàìjíríà ó dàkún kí wọ́n ṣàánú ẹ̀rí ọkàn ń da òun láàmú pé kí ni ṣe mọ̀ kíbi wọ́n ti ń fọ ọ̀rọ̀ yìí lọ́wọ́ ọkọ ìyàwó padà gbọ́ ló ti wá bẹ̀rẹ̀ sí gúnràgbá àlejò méje ó bọ́ lọ́hún lé ìyàwó tòun kò sọ̀rẹ́ mọ́nú ayé ìyẹn ní ọ̀rẹ́ bá wo ṣé ó yẹ kí wọ́n tìlú èbó wá kó wá gba ìyàwó lọ́wọ́ òun nàìjá ṣé ìyàwó ẹni ṣá ṣé o ti gbàgbé kó o sọ fóun pé sẹ́kẹ́tìrì ni ẹni tó ní problem tó gbà sínú ilé tó òun ló wá di ìyàwó ẹ tó bá sọ pé ó ní problem nìyẹn ibi ni òun ló ń gbé òun ni lọ́kàn láti padà fẹ́ òun fẹ́ ṣe àlẹ́ kìlọ̀ lẹ́ ṣe èyí tẹ́ ti ṣe kọjá ńkọ́ ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín ọmọ nàìjíríà ọ̀dọ́mọdébìnrin òun tó dà á láàmú ni pé ẹ̀rí ọkàn ń dà á láàmú ọkàn rẹ̀ ò palẹ̀ ó yá ká tiẹ̀ pé ó tutù bí èmi náà báyìí tutù díẹ̀ ni àbí ó mú ọ̀gẹ̀dẹ̀ nù sọ bí kì í lọmọ gbólóhùn yẹn sọ dáadáa á lọmọ ọ̀gẹ̀dẹ̀ nù sọ tí ọba rí bí èmi rò pé ó yẹ kí wọ́n fi alhaji amdala àti ọdúnṣe ìyá mi láti orílẹ̀-èdè italy ọ̀rọ̀ rẹ̀ ò gbogbo ọmọ nàìjíríà ẹ dákun ẹ bá ń gbà tẹ́mi lálẹ́ ẹ bá mi gbà á nímọ̀ràn sọ̀rọ̀ bá dà báyìí kí ló lè ṣe àbí kí la lè gbé rú gbèsè burúkú bíi eléyìí ẹ kọ́ fọ ọkọ ẹ lé ọkọ ẹ lóhun ti ṣe tán òun ti dà tún bí báyìí òun ti fẹ́ yípo kódà ọ̀run gan gbọ́ pé òun ti yípo báyìí ẹ jẹ́ nǹkan kọ́ gbọ́ tiẹ̀ nẹ́kọ́ tó o sì wá fi gbogbo ẹnu rẹ́rìn kí ló dé ọ̀rọ̀ rẹ obìnrin
1: sa
0: ẹ má
1: àkọ́kọ́ náà ṣe kì í ṣe pé bóyá kini stress yẹn ti affect àǹtí yẹn
0: o lè fẹ́ jẹ bẹ́ẹ̀
1: torí tí ìbá ṣe bẹ́ẹ̀
0: do wọ́n fit lójú wọn
1: no wọ́n lè fit lójú
0: ok
1: àwọn ìrònú kan ẹ mọ̀ pé ìgbà tọ́mọ tí oyún yẹn fi wálẹ̀ wọ́n á sunkún sùn wọ́n á sunkún jí
0: bẹ́ẹ̀ ni
1: ó ṣe é ṣe pé ẹ pò ti affect wọn mentally kì í ṣe pé bóyá títà lágànnà dé o
0: bọ̀dé aṣọ níbi
1: torí tí ìbá ṣe bẹ́ẹ̀ o deny yín deny yàn nìyẹn náà.
0: ọ̀dà mò ń bọ̀ má bínú jẹ́ sáré gbé hello.
2: hello mo ti gbani.
0: ìyá wa kò ti yín ò ní bàjẹ́ ọ̀rọ̀ rẹ̀ á dá sí.
2: ó ti fẹ́ rí orí rẹ̀ ti gbèsè orí ìyà ó wá ní orí ìyà lọ́rọ̀ orí ìwọ́n lọ́kùn bẹ́ẹ̀.
0: kì í ṣe ọkọ
2: rẹ̀ ìyàwó rẹ̀ kò mọ́ ẹ bá ọmọọṣẹ́ rẹ̀ ni.
0: ọlọ́pẹ́ ọmọọṣẹ́ lọ padà pé láìpẹ́ yìí ìyẹn ò túmọ̀ ìyá wa mo ní ìyẹn ò túmọ̀ sí pé ọ̀rẹ́ gba ìyàwó ọ̀rẹ́ ẹ̀ bẹ́ẹ̀ yẹn. sẹ́kìtì ọ̀rẹ́ ẹ̀ lọ́fẹ́ ó kọ́ tá a bá ti yín ò ní bàjẹ́ mo gbádùn yín. má bínú sẹkẹtìrì lọ gbọ́sẹ̀ sẹkẹtìrì ló fẹ́ lóòótọ́.
1: sẹkẹtìrì ló fẹ́ sà.
0: kì í ṣe ìyàwó ẹ̀.
1: ìyàwó ẹ̀ kọ́ o.
0: hello. hello ìyẹ bàbá mi yẹn màkúrọ̀ lẹ̀. hello sà.
3: hello.
0: yes sà.
3: lukú ọmọ ti jà ní.
0: tiyín ò ní bàjẹ́ bàbá mi.
3: a ti tẹ̀yìn náà wẹ̀ wọ́n rẹ̀ gbọ́lọ́gbà.
0: ẹ ṣeun gan.
3: àlàáfíà fẹ́rẹ́ tó.
0: ọmọ ọba gbẹ̀ngà gbajúmọ̀.
3: kò mọ̀ ní bàjẹ́ fún yín.
0: àṣẹ ìdùmarè àtẹ̀yìn náà.

0: ní West Midlands Open University. A mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápò yá. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò ní ronú. Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babájídé MC General. Láàgbà.

0: la won gbe lowo ni le ise won won ku oni le ise te de be ti won a ma lo orisirisi awon agbari o po sugbon gbodo ma so lori afefe ko won ba da bi pe ansari ba awon abi kan je ariwo ola ola yemi ola dun ni won ni good evening sir from lanlate lanla o ma tegbesun e se o oju oni ti yin o lagbara olohun ola to yeyin un ko ni pada mo yeyin mo yo mo yeyin titi ale ni ola dun ni e lo la kale o lagbara olohun ariwo ola ola yemi ola dun ni lati lanlate eyin na se ori facebook ni won ti kan si wa eyin mo ngbiyanju e bo ti e se iseju kan ka to ma lo to rojo on sa nsun ko duro emi ko kan wu mi ke gbo eyo kan abi meji lenu won ni idinu ti mo se nfogban rose ṣùgbọ́n bóyá ntí ń padà ṣe rèé tójú òpó wọn ò bá ti tọ́ wọn ò fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn á lẹ̀ èmi náà tó ń gbìyànjú ẹ̀ ń bí ṣùgbọ́n ó tó ń padà àwa máa ń tó dé o àmọ́ ń tó dé mo sì mọ̀ pé bí mo ṣe ń sọ̀rọ̀ àwọn náà ti máa gbìyànjú ẹ̀ ẹ̀yẹ ṣá kan darapọ̀ mọ́ mi lórí facebook prince yemi ìjálá ẹ darapọ̀ mọ́ mi ń bẹ̀ kájọ láǹfààní àti gbádùn ara wa ojú òkúkú ní tiwa lágbára ọlọ́run a ní rí ń gbé sọnà bí ò ṣe bí ọmọ bóyá ntí ń ṣe rèé ntí ń ṣe rèé ẹjẹ ń gbọ́ iṣẹ́ wọn ń gbà náà ẹjẹ ń gbọ́ iṣẹ́ wọn ẹjẹ ń gbọ́ iṣẹ́ wọn gangan dixon ìdákan jẹ́ àdókì lọ́hùn ẹjẹ́ ń gbọ́sẹ̀ wọn torí pẹ̀lú tí mò ń rí kò fẹ́ dájú bójú òpó yìí ọ̀tọ̀ ẹjẹ́ ń gbọ́sẹ̀ wọn ẹ kú kalẹ̀.
1: gbogbo ẹgbẹ́ rẹpẹtẹ ń bẹ lọ́wọ́ ọlọ́run aláàyè òbí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ni ọlọ́run ó rán swiland níṣẹ́ láti yọ gbogbo ènìyàn kúrò nínú ìgbèkùn àìsàn tí ń bá ọ fẹ́ra swiland abba ventures kò sí onírúurú àìsàn lágbára ọlọ́run.

0: lórí àtẹ níwò yìí ọdún tó ń bọ̀ owó ńláńlá ìgbéga ńláńlá eré ńláńlá ògo ńláńlá tó tún ti ju ti tẹ́lẹ̀ lọ lágbára ọlọ́run àmọ́ ṣe sọpọ́ mọ́ ńláńlá ni rẹ̀ yìí ti bàbá dàgbà kọjá àbàǹtí onírú ọmọ ẹni là á bọ̀ fún ẹ ti bọ̀ fáwọn ọmọ àbí ó dà bẹ́ẹ̀ bàbá mi wọn ní jí gbé o owó tẹ ẹ ní ẹni fi san ti ránṣọ́ ọmọ lágbára ọlọ́run bàbá mi aláàjì ràṣírí àyìndé mú ẹ kí ẹ ṣe gan o gbogbo ẹyin tó kù náà mo kí gbogbo yín pátápátá n ò ní olódì kankan nọmba yẹmi ìjáláre bẹ ẹ bá fẹ pè mí fún iṣẹ kò síṣẹ tẹ ẹ lè pe àwa náà fún mo ti sọ iṣẹ sọrọsọrọ nṣẹ wa gbogbo n tó wù kábà yín ṣe tó bá ti jẹmọ pé à ń bá àyàn sọrọ à ń pèdè torí gbogbo wa là ń sọrọ ṣùgbọn béèyàn bá ti ń fọrọ jẹun ó ti di pèdèpèdè náà adúpẹ lọwọ ọlọrun ojú òní ti wá rí iyè mo kí yín o ẹ ṣeun nọmba yẹmi ìjáláre yìí bẹ bá ní tẹ fẹ bá mi sọ tó jọmọ iṣẹ pé ká sọrọ yìí 080 67 38 88 lẹ́ẹ̀kan sí 080 67 38 88 88 tàbí prince yẹmi ìjára lórí whatsapp lórí facebook wẹ́ẹ̀rì mi ń bẹ̀ whatsapp number mi náà nu ni 080 67 38 38 88 owó tẹ́ bá fẹ́ bá mi sọ àǹfààní wà ẹ pè mí má ti dìde lórí ètò títí ọjọ́ mẹ́jọ olúwa fi káyọ̀ akíyín ẹ ṣe o emmanuel akíyín gbogbo yín ẹ ṣe títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò yìí adéyẹmí akínyòòyè mò ń jẹ́ nixon ẹ̀ṣẹ̀ ojú òní tí ọ ẹ wò àlàáfíà wò ní ìdí fíà
1: Lagiliwa FM 96.7

0: Agilu FM 96.7.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Jọ̀wọ́ ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
4: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, san díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
6: Akanji, ewo lo mu o to kari so?
7: Wo, won tun ti bele ti mo ra lojo si lowo mi o.
6: Se n ti so fun o, odo Sheymak Global Resources ni bi ifokanbale ti mo tin ra ile ile mi ti mo ko laisi wahala kankan.
8: Makale mara.
6: As a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́dún tẹ bá ti ra ilẹ̀ yín, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheymak Global Resources. Hurry now, as this offer will end soon.

0: ṣùgbọ́n
1: wípé ìrọ̀rùn ti dẹ́ fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token
2: láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
1: pẹ̀lú ìlànà iRecharge
0: lójú ẹsẹ̀ ni o.
3: Báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ download iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1# kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
2: Lẹ́gba IBEDC token yín.
3: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
4: iRecharge sanwó iná ní rọrùn.
5: Ìdílé onílera pípé, ọjọ́ ọ̀la tó ń tàn, ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò. Ìlera rẹ, yíyan rẹ, ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
6: Nítorí náà, ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀, àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin, ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
5: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
7: Lagilu FM 96.7.

0: oṣù mẹ́tẹ́mẹ́ta nínú ìjọ CAC Fawkura Prayer City. Àkòrí ti ẹ̀mí ọlọ́run fún ìránṣẹ́. Pastor Kimaru Peter, breaking the yoke of affliction of darkness. Jíjá àjàgà ìdálórí òkùnkùn. Ẹ̀yìn tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójú tó. Jésù Olúwa fẹ́ jà ògbà lọ́jọ́ Friday 31st July 2026. Látàgọ́ mẹ́jọ òwúrọ̀ ní aago mẹ́rin ìdájí ọjọ́ kejì. Níbi tí ọlọ́run ti máa lọ prọfẹ̀ Wùmí Jésù Yíga, prọfẹ̀ Peter, Olú Abíoyè, Pastor J.A. Bankole, àwọn olórí ẹ̀mí, Fẹ́mi Sásíaládé Ewúrà, Ọmọ́tọ́lá Ogoluwa Voice, Ọláyáni Vine Harmony, pẹ̀lú CAC Fawkura Choir, Pastor S. Ọládélé CAC President, Nigeria University, Pastor Akínpẹ̀lú Peters, Adékúnlé, wọ́n máa ṣúre lórúkọ Jésù. Gbogbo ẹ̀rí CAC Fawkura Prayer City, ó wà ní Omi Àdìo, Onígbàgbọ́ Àbáọ̀kẹ́, Junction, Abẹ́kúta Express Rú Mbàdàn. Gbogbo ẹni bá farahàn kọ́tà ìlú máa sọ testimony.
1: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Ìtọ́jú àgbàṣekókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́lẹ́ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n máa kò tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ń ṣe, wọ́n sì màsìkò tó yẹ kí wọn ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
2: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ òríjìnà pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé, tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀, kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality Stone Mix Blender. Ìrara ti ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda.
3: Àsọ̀sù ìdíyẹnlẹ̀ yọ sọ́ka.
2: Back to school items. Souvenir bags. High quality stainless pots. Ti doctor recommend pé ká máa lò nílò àsìkò yìí. Present iron, àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́, serving dish, rechargeable fans, gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra, solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀. For the original souvenir, gbéra ńlẹ̀ máa lọ sí White Stone Souvenir, Ìdí Àpẹ́ Odùdúwà Building, directly opposite NNPC filling station, Ìdí Àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀, ó lè pè 08069134989 08069134989. White Stone Souvenirs. Debi Oraja.
4: Gbogbo ọmọ ológo pátá ti yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà àwọn onú ògo.
5: Ṣèmi nítorí ògo ni o. Nítorí ògo ni.
4: Ìdí rèé tí Ọlọ́run Reverend PF wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14 Sunday Prayer Service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026. Bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn Sojinla wa Christ Rubber Miracle Church Cremic tó ń bẹ ní number 7 Reverend PF wa Christ lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́yì orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹrú ògo? Àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́. Àgbọ́ ti gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n, Olúwa ṣì ẹ̀nà ti rẹ̀, ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ. Tí bàbá wa nínú Olúwa Reverend PF Owó àti Reverend Mrs. C Owó wa tó gbàdúrà súre fún ọ. Ṣáyé ò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o. Ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
6: It's time to fly and stand the chance to enjoy our exclusive trip to Kenya and Qatar with Prince Gokè Bajoa in conjunction with Aptonik Fly.
7: Alright, it's your boy here, Prince Gokè Bajoa. Arirarira, gbogbo wa la orira wa. I introduce to you Aptonik Fly. Aptonik Fly, get along vacation October 8, 2026. To Kenya and Qatar. How to fly low package. Let's go on vacation. We will not punish yet.
6: From 8th to 14th October 2026, Aptonik Fly has got unbeatable deals just for you. We get to help you discover Kenya, the land of adventure and wildlife, and explore Qatar, where modern luxury meets rich culture. Aptonik Fly office is situated at Yellow Building, Efusheton Road, Challenge Roundabout, Ibadan, or visit our website at www.aptonikfly.com and also share. officials at Afternic Fly or telephone 0907-457-0886, 0915-577-5196. Afternic Fly, achieving goals is our aim.
3: Balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú Steve Ògúnbítàdì Ògúnbí Àrùn. Misty Peters Jatulabi ọkùnrin ogun Gentleman on the Body System Ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀ yáàyà. 50 Peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà. David, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ àyígbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo, àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Lasoro, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. Distributor, call 0704-318-3929. 50 Beaters, NAFDAC Ijolote.
0: Emi ma bi soru alagbara olosu meta meta kan ti gugu ero agbaye ma nwa be o ten my story ola nibe ni awon taye ti ri ogun won ma bi ati nba ti taye won ti yi pada nipase baba ati mama wa Prophet Johnson ati Pastor Mrs Victoria Diago
8: oruko Jesus lose yo lore yo ran ti e
0: we Christ be love evangelical ministry number 1 CMS pastor iya me church iworo dun bade osu yi tun ti ko Alẹ́ Wednesday 29, Thursday 38, àti Friday 34th July 2026 ni o. Bẹ̀rẹ̀ lago mọ́kànlá alẹ́. Bó o bá fẹ́ ká yé pa tààràtààrà. Tó o fẹ́ kú níyàrá ìgbàgbé. Ìwà àtọ́gbọ́n wa pínyẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Níta ayé rẹ ti yí padà. Prophet Ezekiel Lọ́lọ́dẹ̀jọ́. Bàbá wa ti ń bọ̀ látẹ̀kọ́. Minister ABJ, Minister King David, featuring music trumpeters. Ọkọ̀ fẹ́ wà káàkiri orúkọ kọ̀ọ̀kan nílùú Ìbàdàn. Bàbá àti màmá wa, Prophet Johnson àti Pastor Mrs Victoria Adiago lolùgbàlejò. Telephone 0034 725585. Ìpàdé ńlá lágbà.

0: jókè.
1: Lagilu FM 96.7.
2: Lagilu FM, Jagaba Gogo Radio.

0: ọ̀yà láti sí kọ́ ẹ̀ barista ilé ayé tó kùn lọ ó kùn lọ ni bóòlù ṣe àwọn alẹ́ ayé mọ́ yà lẹ́yìn kó o fi oko dáadáa lẹ̀ aláìsíkò àdé barista ṣe mọ̀ pé oko tí wọ́n fi lẹ̀ la fi ń lo àwo wọn olórin pọ̀ gan o àwọn olórin pọ̀ gan bẹ́ẹ̀ ni tó ṣe pé oko ọrẹ tí wọ́n fi lẹ̀ la ń rí lò àwọn olórin wọn ń bẹ ní ìṣe gan tí orin tí wọ́n kò ṣe é lò lórí rédíò téèyàn bá tún lò gan tó o bá lò iléeṣẹ́ rédíò ọ̀hún gangan yóò tún jẹ́ àwọn fáìnì tí wọ́n fáìnì ẹ̀ láti ọ̀dọ̀ àwọn tí wọ́n mójú tó rédíò pín lọ wá débi àwo tó lòun alájì ṣùgbọ́n ní barista wọ́n ṣiṣẹ́ lẹ̀ wọ́n ṣe dáadáa ìtàn ni ajọ ń kọ wọ́n fi ṣeré wọ́n fi orin rẹ ṣeré ìmọ̀ràn àgbani lálẹ́ ètò ní tí ọlọ́run máa fi ràn orin ni o tíátà ni o sọ̀rọ̀sọ̀rọ̀ ni o iṣẹ́ ọwọ́ tó bá ń ṣe bóyá tí wọ́n tún ń ṣe ni o àwọn tí wọ́n rán aṣọ ni o àwọn ẹnjìníà tí wọ́n ṣe mọ́tò ni wọ́n fi ṣeré iṣẹ́ tí ọlọ́run fi ràn ìlú ń jẹ́ tó bá fi ṣeré ó ṣe é ṣe kó jẹ́ pé nígbà tí ọba mọ́ pé à eré ló ń ṣe ó ti kúrò ní eré bẹ́ẹ̀ ni alájì rasidi àyìndé báṣọrun rasidi àyìndé ọ̀la ni ọjọ́ òbí wọn bẹ́ẹ̀ ni sẹ́wọ̀n pé ẹwu yọ ọdún tí wọ́n ti ń ṣe é bọ̀ wọn ò fi ṣeré káni fi ṣeré ni yóò lè wú pọ̀ má fi tiẹ̀ náà ṣeré bẹ́ẹ̀ ni mójútó má fi ṣeré níbi ọdún díẹ̀ sẹ́yìn bàbá mo gbé wá sórí ètò bẹ́ẹ̀ ni baálẹ̀ ní òkè ìtùnú mo gbé wá sórí ètò níbi ọdún díẹ̀ sẹ́yìn àmọ́ kò sẹ́ni tí ò ní ikú bàbá ò sì dàgbà pọ̀ àná lọ bí ọmọ àádọ́rùn-ún okùn ọdún mẹ́wàá wọn ìpín ọgọ́rùn-ún tí wọ́n fi lólé ayé gbogbo àwọn ẹgbẹ́ ilé pọ̀ nǹkan kan wọ́n mọ̀ nípa bàbá ọlọ́run ti pe bàbá sọ́dọ̀ ìwọ náà fìtàn dáadáa lẹ̀ má fi ṣeré ọlọ́run ló ní ìgbà àti àkókò kò sẹ́ni tí ò ní kú níjọ kan baálẹ̀ olóyè rahimi rufai fọlárin fìjàbí kọlọ́run fọ̀rùn kẹ wọn baálẹ̀ òkè tùnú ọlọ́run yóò fọ̀rùn kẹ wọn 90 years ni wọ́n lò nílé ayé bàbá dáadáa ni bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe dáadáa sẹ́ẹ̀dì rufai fìjàbí alájì sẹ́ẹ̀dì rufai fìjàbí ẹkúdìlẹ̀ bàbá yín ọlọ́run gbà bọ̀ wọn láti ìdùmarè alálàdé ní ayédè ẹrùn mú àná bẹ́ẹ̀ ni bàbá alálàdé tí a bá ní ayédè ẹrùn mú àná wẹ́rẹ́wẹ́rẹ́ kó ló gbà bọ̀ wọn torí ìwọ̀n ìṣe ọmọ kékeré bàbá simoni láyédè ẹrùn mú bẹ́ẹ̀ ni lálẹ́ òní èmi àti mọ́gàjì gbégbà ẹ gbọ́dọ̀ lẹ́nu wọn bí wọ́n ṣe rìnrìn àjò wọn kábíyèsí olùbàdàn lè bàdàn ọba rasheed adéwọ̀lú ládọjà ni wọ́n fún wọn lóye wẹ́rẹ́ mo sì fi ṣeré torí wọ́n mọ̀ pé bí èèyàn bá sọ pé ẹni báyìí ni bẹ́ẹ̀ náà sì ni fọlárin mọ́gàjì lè pagun yẹn gbọ́dọ̀ lẹ́nu wọn tí ọba ti tó àsìkò tó ní ọjọ́ gan ń sáré ni àrímúsọlọ́kùn dixon tùnú bẹ́ẹ̀ni èmi àti mọ́gàjì ilé ìpagun ṣáàtì wà bẹ́ẹ̀ àbí ọ̀yà yẹn kú ló ọjà náà.
1: ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ńbẹ̀ ìrìn àjò sílẹ̀ mímọ́ Israel àti Jordan iléeṣẹ́ tó mojúlẹ́jà ẹ̀ bíi you fit fly wọ́pọ̀ o tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀-èdè Israel àti Jordan nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
2: Lálọ́jà ìrẹ́gbà.
3: Who are thy goodness?
2: Go fi ogun rọ́pò.
3: I replace with battle.
2: Ó yẹ gba
3: ilé. Receive your goodness.
1: Ọjọ́ kejìdínlógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 nìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ you fit fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa yàrí dájú pé o kàn sí you fit fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206 ẹ má gbàgbé pé you fit fly mojúlẹ́jà hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer ìrìn àjò sí Israeli àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo èmi ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ o.
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: Wait! Aww.
5: My love, what happened?
4: Before I marry you, the TV where you promise, the fridge inko, where it is? Washing machine inko, will I be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding.
6: Relax, everybody. Who said I must buy everything once?
5: Are you CD care?
6: CD care?
5: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. That's CD care.
4: So all those things don't already day house?
5: Abba, since last month.
4: Ah, pastor, continue the wedding.
7: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small, small. Zero interest, normal market price. Download CD Care today. Telephone 0707-454-3005.
8: CD Care. Pay small, small. Live big, big.
9: Obale bagere, o wole pelu steez, o pita di o bi awo. Mystic bitters, jagun labi okunrin ogun. Gentleman on the body system, ogun tarigi. Akanse bitters, to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya aya. 50 bitters, be ti gbogbo obirin to da ti e mo. Imule awon boys to fe pe lori e, to fe se normal ra. 50 bitters wa fun gbogbo sisi ologe, omoge to sexy, bobo ati baba to fe wa fully active in the other room. Tabi ko mo lomoge wole ko ma le se normal. David, ta sise sise ki ati sun ton wa fe dogun. Ewo, aye gba yen ti koja o. Step up pelu 50 bitters, ko sun Ko fun baby eto nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 waves limited esin lera ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni lot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abraham adesoya aja lagos to be our distributor call 0704-318-3929 50 bitters nafdac jolote
10: Ina ko so mi e ko mi yi ti fe sori.
11: O mi ni ra coffee water.
12: Ndogo ti gbe lori bayi. E de le ta nera 500 naira. Ko kan kankan lati ra ma.

0: Èyí bọ̀ gan o. Ẹ jọ, báwo lè mí ẹ ṣe lè ta?
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má ro sẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gùn èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Joy

0: aki ogbe yin ti en gba ninu ile kaabo le kan si sori to lawujo agba bayi mo tolo odo magaji ile ipagun eh magaji e da ko yin de kunre de fa won ti ngo wa ninu ile
1: ah mo ki gbogbo ara ile oruko mi ni oloye said adewale folarin magaji ile ipagun ni arimo idiosi
0: ile ipagun ile ipagun eh ni ile ibadan bi magaji ba ti wa won ni ile won si loko nibo ni oko pagun wa ni ile ibadan
1: oko wa wa ni olodo oke omi oko pagun na ni won pe ni joba ibile egbeda
0: egbeda pagun pagun eh gege bi ti wa so pe arimo eti o se eju we bi agbole yin wa me
1: agbole wa o mu rarara beyen ba ba St. Peter Church ti gbogbo aye mo wole baba ti ku nbe teyan lo de aje agbole wa in lo wa before ajibola ta ti ni agbole idiose ri pe be o se nbe nbe gba ni igi o se nbe nbe gba na ni won fi npe ni idiose
0: ni agbole odo yin gangan an baba wa ni aye ijo wa na won ma kola se le ranti ila ti an baba nko gba na be le ranti mo
1: an baba wa ila me mefa ombo na nko lagbole wa
0: yan ba ni bo ni e ti se wa tori okun ko le gungun gun koma ni bi ti o ti se wa se le ranti bi an baba ti se wa
1: a baba wa kọlọ̀n bá ni délẹ̀ fún wa jagunjagun ni ẹni tó ṣẹ̀wá sílẹ̀ láti ìlú ọ̀yọ́ ló ti tẹ̀dọ̀ sí ìlú ìbàdàn torí pé àwọn àti bàbá wa ogunmọ́lá wọ́n jọ lùgbà ni nígbà náà
0: ẹ jẹ́ ń fi eléyìí náà ṣe àṣà àti ṣe pọ̀ lẹ́ẹ̀kaàrọ̀ òjìrè sókun lé pagun àbí kò sí kankan mọ́ ẹ̀sìn abẹ́sẹ̀ ti gbà ni.
1: àṣà pọ̀ tó sì kù.
0: ṣe lè rántí.
1: A máa ń ṣe ọdún kan tá à ń pè ní ọdún olówù. bí pé òwú òun náà ni wá. so níbi ọdún yìí orí àṣà àti ìṣe yorùbá ó tún máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ torí pé wọn ó dìgè wọn ó kí ẹ̀ṣọ́ eégún sì jáde.
0: eégún ọ̀jáde nígbà náà
1: oṣù
0: mọ́ ní ìṣe o
1: títí di ìsìn
0: ìṣe
1: ní ọdọ ọdún la máa ṣe.
2: happy 48th anniversary.
3: fún ogójì ọdún ọlọ́run jẹ́ olóòótọ́ síbẹ̀ fún gbogbo ìdáhùn àdúrà àti ayé onípojúpo tí ó ti yípadà di ọ̀tún ó rí ọ̀fẹ́ rẹ̀ dúró láyé pẹ̀lú ọkàn pẹ́ sí ọlọ́run à ń ṣe àjọyọ̀ ogójì ọdún tó lápẹ̀rẹ̀ rere ẹ darapọ̀ mọ́ wa láti ogúnjọ́ sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje bí a ṣe ń ṣe ayé àjọ̀dún ogójì ọdún tí yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú ìṣọ́ru ní ọjọ́bọ̀ láti aago 10 àṣálẹ́ àti ìsìnpẹ́ tí ó láàrin ní ọjọ́ ìsinmi ní aago 10 òwúrọ̀ akórí ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tí olúwa yóò lò ní pastor dr henry ojo pastor dr jd onagua reverend dr mrs funke adetubelu reverend gbade ogunlana wòlíì kẹlẹ bọládé olúlàdé bàbá àdúrà ike 47 ajínrere ìlàjà akíntúndé àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn olùgbàlejò wòlíì tíye àti ajínrere obìnrin joyce arabambi ibi ìpàdé gbọ̀ngàn ìjọwa cac ilé àtúnṣe adésìyàn bus stop olùlọ́yọ̀ àkànrán ìbàdàn a ó máa retí yí o.
4: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati setoju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè wọn mọ̀rúfẹ́ eré tarúgbó ṣe wọ́n sì màsìkò tó yẹ kí wọn ó nọra Emerald Comfort Home ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà nílẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
5: àgbájọwọ́. Ètò kan ètò kan tó ń fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àti ohun gbogbo tó lè mú kọ́jà ó dùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú 15. Ètò àgbájọwọ́ Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Eric Bow Foundation ìlú Abuja. Àgbájọwọ́ la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.
6: To explore your dream of working outside the country, trust me, I've got pleasant information for you. Are you aware that afternoon flying is often the best job opportunity coupled with work visa in European countries like Denmark, Iceland and Norway, plus free accommodation, free meal with paid flight tickets to any of your desired country? Only afternoon fly can make this call to fulfillment. Hurry now while offer lasts.
7: Anfani nla leleyi o mu ala ati erungba re se lati sise ni awon ilu wonyi ilu Denmark, Norway ati Iceland pelu Aptonic Fly. Irorun lo bade fun ekunrere alaye e pe wa sori
6: 0907 457 0886 or 0915 577 5196
7: tabi ki e kan si wa ni Yellow Building, Efunseton Road, Challenge, Ibadan.
8: Explore your dream world with Aptonic Fly. Aptonic Fly.
9: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender garage ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda
10: asọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
9: back to school items souvenir bags high quality stainless pots. The doctor recommend we come alone lo asiko yi present iron awu gba lori lorisirisi abomo for 7 dish rechargeable fans gbogbo irinse to wulo feyin ketra solar fan won we lo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora on kulele for the original souvenir gbera nle ma lo si Whitestone Souvenir ide ape odudua building directly opposite NNPC filling station ide ape Ibadan bu raja lopo o le pe 08069134989 08069134989 Whitestone Souvenirs. Debi Oraja.
11: O balẹ̀ bagẹ̀, o wọlé pẹ̀lú Steve. Mystic Peters Jagunla bi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yáàyà 50 Peters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Kuba 50 Bitters is produced by the 50 Waves Limited. Esilera ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Lasorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Jolote.
0: Magaja sa ti se tin pare lo le ka rojire mo mo kodun mo kabiyesi gangan
1: oba adewolu Abdulrasheed Ladoja
0: ninu pe owo to je mo asa ti se ko pare ni Ibadan nibo le fuju wode
1: adupe lodo Olorun tori kabiyesi ti won wa ni ipo oba lowo bayi baba wa ki emi won ogun oloye oba Abdulrasheed Adewolu Ladoja Arusa 1 nta mo won si lati igba ta wa ti kere na ni the promoter of cultural heritage ni Ibadan tori pe ko si gba ti won se odun Ibadan awon ere ta mo wo ti mo ran wa leti awon ba jagujagu to ti se to ti gbo Ibadan baba wa ni won mo sponsor re le to je pe si mo nwu awa na lori ta wa na wo pe tolorun ba ka wa na ye ta wa ni po lati tun promote culture awa na o gbiyanju a tele se baba wa
0: e wa ja fi le kadi re nile e gba won odo osin niyanju ni to je mo asa ati se le karojire
1: seri asa ati se nile karojire máa rọ àwọn ọ̀dọ́ pé ká jẹ́ kí a ti sùn ká jí padà torí gbogbo àwọn nǹkan yìí òun làwọn òyìnbó amúnisìn ni wọ́n gbà lọ́wọ́ wa tí wọ́n wá gbé ọ̀làjú tí wọ́n gbé fún wa torí pé iye bá tẹ bá wò tí a bá fẹ́ dirun nílẹ̀ Yorùbá a ní oríṣi irun tó rẹwà tí oríṣi ìmúra tó yẹ pé tó rẹwà nílẹ̀ káàárọ̀ òjì nílẹ̀ Yorùbá tó yẹ pé a ní gbogbo àwọn nǹkan yìí ni ló ti ń parun ṣùgbọ́n mo rọ àwọn ọ̀dọ́ pé ẹ jẹ́ ká jí padà aṣọ Yorùbá ẹ jẹ́ á máa wọ̀ iṣẹ́ Yorùbá ẹ jẹ́ ká máa ṣe oúnjẹ Yorùbá ẹ jẹ́ ká máa jẹ eléyìí ni òní mú àṣà àti ṣe Yorùbá parun.
0: Èyí ni ẹ wá fi káàdì ẹ̀ ńlẹ̀ kábíyèsí olúbàdàn lè bàdàn bàbá sẹ́ńtítọ́ Rashid Adéwọ́lú látọjà wọ́n ní kí wọ́n máa kọ́ máa jẹ́ kí wọ́n máa gàjì ronú pọ́ fẹ́ máa gbalẹ̀ ilẹ̀ náà bàbá rẹ̀ ti fún àwọn kan ló fẹ́ fi jẹ́ mọ́gàjì kó wà di àjèjà gbalẹ̀ wọ́n máa sọ wọ́n dẹ̀ tẹ̀ mọ́ wọn létí bó lẹ̀ ṣe rí àníyànjú.
1: A ẹni tó dáa ni torí pé àwọn tí wọ́n ti táwọn bàbá wa ti fún nílẹ̀ nígbà náà ìfẹ́ ni wọ́n fi fún wọn so àwọn wa nítorí pé àwọn adìmọ́ gàjì ní ìsìnká wa máa bí wọ́n léèrè pé báàtú sọ jọ gbé pọ̀ ní rẹ̀ pọ̀ òní tó ṣe pàtàkì torí pé tí àlàáfíà tó bá ti jọba lágboolé ìbáàtì ìlọsíwájú yóò wà bẹ́ẹ̀ tí lágboolé ti wá lìsìn àwọn bàbá wa fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílẹ̀ nígbà tí èmi sì jẹ́ mọ́gàjì gbogbo wọn náà ni wọ́n dìde tá a jọ ẹ lè mọ̀ pé wọn ṣe ọmọ agboolé yẹn láti ilẹ̀ torí pé a ti dì kan náà àwọn bàbá wa kó wa àjọ máa ń jẹun papọ̀ ni so kò sí nǹkan tí ń jẹ́ eléyìí.
0: Ẹ dágbére kẹsì dúpẹ́ lọ́wọ́ kábíyèsí àtàwọn lọ́balọ́ba ilẹ̀ ìbàdàn àtàwọn gàjì tí wọ́n jẹ́ kẹ́ darapọ̀ mọ́ àwọn.
1: Lákọ̀ọ́kọ́ ọ̀pẹ́ mi lọ sí ọ̀dọ̀ Elédùmarè Ọba tó jẹ́ kí ó ṣe é ṣe fún mi láti di mọ́gàjì mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba Adéwọ̀lú Abdulrasheed Ládọjà tí wọ́n fi ààyè gbà yín pé ìwọ náà lọ dúró ságbolé yín kó o máa sojú kábíyèsí ńbẹ torí pé tí wọn ò bá fọwọ́ sí tí wọn ò bá sáìn ẹ̀ èyí ò lè jí mọ́gàjì so mo dúpẹ́ gidigan fún àǹfààní tí wọ́n fún mi mo sì ṣèlérí náà wípé ni wọn ò ní jẹ̀bi pé kí ni a fi ọmọ yìí jẹ mọ́gàjì sí mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí mi torí pé tí n bá wẹ̀yìn mo máa ń rí mọ̀lẹ́bí mi lẹ́yìn náà bá wò lé ni ẹ rí i pé àtúpọ̀ wà bẹ́ẹ̀ náà níjọ tí mo jẹ mọ́gàjì wọ́n jọ àpọ̀ lé ọba àpọ̀ so mo dúpẹ́ gidigidi lọ́wọ́ torí pé ìgbẹ́kẹ̀lé tí wọ́n nínú mi pé ọya àti ọ̀síwájú ìgbẹ́kẹ̀lé náà kò ní di òfo.
0: ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí.
1: Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni olóyè Saheed Adéwálé Fọlárìn mọ́gàjì ilé Pagun Lárímọ Ìdíòsì.
0: ẹ ṣe mo ti rí àwọn èèyàn ti dúró tì wá lórí facebook ti lágé ìlú ọlọ́run ẹ fẹ́yìn náà lẹ ìfi ọlọ́run lẹni lára wa adégbùnmí kashim adékas mori wọn ni ẹ kalẹ̀ ẹ kú ètò sá ọ̀rọ̀ yóò máa bá yín ṣe o from new garage thank you Fọlárìn S Adéwálé Àríwọ̀n Akíntọ́mídé Ayọ̀bámi wọn ni I love your program ọlọ́run ni daddy k wọ́n ní akú alébi òkè ara olébi o bàbá olùmìdí akínlóye a ó máa rí yín bá o ara olébi o àdúpẹ́ ìmáfojì peter ẹ̀ṣẹ́ ẹ̀wọ̀n ní akínọmọ akínkan báyìí gbogbo ẹ̀gbẹ́ ọlọ́run ni bàbá tó dé bílíàmínú wọ́n ní mo kí yín o akú ètò aláàánú yóò máa tẹ̀síwájú adébọ́jẹ́ yusuf ọ̀làdìmẹ́jì mo rí wọn ọláyẹmí ọ̀làsùkò akínbóyè ogunníran abídèmí àdìsá púpọ̀lá síkírù gbogbo yín mo kí yín àdúgbò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọlé ẹ ṣe àwọn tí wọ́n dúró ti wà lórí ètò láwùjọ àgbà ojú ọ̀nà tí yín mọ́gàjì àṣìyànjú adépọ̀jọ́ àríọrí mọ́gàjì agboolé àríọrí olóòṣà pẹ̀tù ní gbogbo òkè àdó ẹ ṣe alhaji basoro saidi fàfíjàbí ẹ kú délé bàbá yín o ọlọ́run ní fi ẹ̀yìn náà sílẹ̀ yóò dúró tí yín àti aya àtọmọ alhaji sọ̀bùrù amágbèsàbùrù àkọ́méjì ọmọ alhaji olóògbésàkẹsọ àkọ́méjì ọlọ́run ní fi ń sílẹ̀ ní lábọ̀ owó mọ́gàjì adéníjì latif erinlẹ̀ mọ́gàjì agboolé erinlẹ̀ tánlẹ̀ padà bọ́ ń fọ́tò ìsàlẹ̀ òsì ẹ ṣe bẹ́ẹ̀ alhaji taofeek yekini adekunle mọ́gàjì ààrẹ ọ̀jẹ̀ ìyìnbẹ̀tọ̀ adéọ̀yọ̀ nìbàdàn ẹ̀ṣẹ́ o ẹ̀kú mọ̀lẹ́ igun tó kọ ọ̀dọ̀ wa náà èyàn ní ìlú ọ̀jẹ̀ lẹ́yẹ ojú ní tí yìí lágbára ọlọ́run alhaji isaac ayinde ìgúnjọ owó aku ataro mo gaji ramo ni abiola raji mo gaji agbole sado ni odo yi ni bare se oloye victor adebin pe mo gaji agbole opo gba alaafin ni arimo doju ona orita pirin ojo ni chin were were ojo sare ni kudu de ni kankan were were ojo sare ni mo gaji oyalakun oyalakun aku ataro eku aduti oju si ni tin mama alaja ti mi to pe notika loju odo omo ku yin ese o bi o se rinu dale eto ni e to pare mi ni ali ola number mi ni 08062440996 tabi 08058 35 0994 08058 35 0994 e ma ja asun asun piye emi ati yin won ni ji yin gbe won ni ji emi na gbe te ba ti ri awon ti arin koro koro ladugo te si ri won tele ti an je bi ajoji tabi ile kan ti an ko ti won pari e tabi won pari re won o gbe be eri oju ese to n dan be lira lira boya loru won koja nbe ti be fi n dan e ma woran e so fa awon to so mo yin bi o si manu o daaro

0: 106.7.
1: Ẹ kú dédé àsìkò yìí, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko. Orúkọ tèmi ò yí padà o, ọmọlára Bọ́sẹ̀dé Adébànjọ sí gbogbo yín mọ̀ sí ìyá ara lèmi ń jẹ́. Mo ní àlejò pàtàkì kan nílé lónìí, oníṣègùn àgbà tí gbogbo ènìyàn mọ̀ dáadáa, bàbá Ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí ọba Iṣan ara. Mo dé àdúgbò Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú, opposite People's Girls Grammar School. Mo rí àwọn ènìyàn tí wọ́n rọ́ kẹ̀tíkẹ̀tí. Ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí. Ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀.
2: Ẹ kú dédé àkókò yìí, gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Gẹ́gẹ́ bí atọ́kùn ti wí, bàbá Ìbàrùbá ló kọ́ mi, gbogbo èèyàn a sì máa pè mí ní ọba Iṣan ara. Iṣẹ́ la ṣe débẹ̀ o, ọdún ni mímí ìṣà ìmọ̀ folóko. Gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run. Kí n tó tẹ̀síwájú, ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033881008 tàbí 07018211. Ó ti pẹ́ tá a ti ń fa òyìnbó jẹ́ ń bọ̀, kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́. Eléwé arẹmọ làwa o, ìtọ́jú gbogbo aráyé pátá la ṣèyàn láàyò. Iṣẹ́ tá a mọ̀, tá a kọ́, tá a dáyébá, tá a ṣèwádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní bàbá Ìbàrùbá. Lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì. Ẹ wá nǹkan fi lédi àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
1: Bàbá, ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni Yorùbá ń pè ní eléwé arẹmọ?
2: Ẹ ṣe atọ́kùn, béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí, oògùn nárun, oògùn márọpá márọsẹ̀, oògùn inú lílọ́, oògùn làkú ègbé, ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú, ká máa rìn tàgétàgé, ká máa mí lókè lókè, kí tọ̀ ó máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó, kó di wípé ojú ń ṣú àbí nǹkan ńlá ago lórí èèyàn, àti gbogbo ohun tó jẹ mọ́ tá a fi ń lálàáfíà láyé tá àwọn amfewé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe. Irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ. Àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
1: Bàbá, ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
2: Ẹ ṣe atọ́kùn, ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara, tẹ́lòmíì sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀. Lákọ̀ọ́kọ́, àìsàn kan bẹ tí à ń pè ń làkú ègbé, àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan. Àwọn àìsàn tó ní í ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn. Tí àwọn san ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé, ní ò bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mi gúlegúle. Ẹlòmíì sì rí, wọ́n mọ fa wọnú mọ́tò, wọ́n mọ gbé bí ìgbà tí wọ́n bá ń wọ àpò ẹ̀wà ni. Ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mi gúlegúle. Ẹlòmíì ó sì máa sọ wípé ẹ̀gbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn án àbí tí ò bá fọwọ́ kàn án. Àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Itú táwọ̀ kánà sì ń pa òsí látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeye ní gbogbo ìgbà. Ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfín àbí ilẹ̀ ti fẹ́ ṣú lọ́sàn-án gan. Ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde yóò máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn. Gbogbo ohun tá à ń sọ yìí, àìsàn ni, àrùn ni, àfi ká tọ́jú ẹ̀. Nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni. Ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bó bọ́ bàtà lẹ̀ kò ní mọ̀, bó wọ bàtà kò ní mọ̀. Ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀, kò sì ní mọ̀ kó ń tó òkúta mọ́lẹ̀. Àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó. Bó bá ti di pé èèyàn ń sùn lóru, èèyàn ń jí, èèyàn ń ṣẹ̀yọ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́, ó gbà fura sí. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédéé nílé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára, lórí móhùnmáwòrán, ọkọ mi ò ṣe déédéé, ọkọ mi ò ṣe déédéé, ẹlòmíì ṣẹ̀kan sùn lọ, wọn àti ẹ̀ máa fẹ́ lòmíì ṣe yẹ̀yẹ́. Àwọn baba tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà, àwa náà ò ṣaláì mọ́ mójútó ra wa. Àwọn bàbá wa ó lo oko, wọn ó lo odò, wọn ó sì sojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn. Ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọkan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ, táwọn ìyá náà ò sì mọ wò táńtorí tí wọn fẹ́ wò ń ta ti wà nílé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ ti o le pe pepepe mo opolopo elomi lo je wipe apa kan re bayi atese kan yo mo gbon bi ba si tin gbon be afika mojuto tori pe bomi mara ki npa loruko ta npe ais tu mi le ki nfi ele loruko ta npe arun o iwo na o tu sita ni pe nkan bayi nse mi o bo ba dodo wa baba ibaruba oba isan ara ni eyin ile baba adedibu lo adojuko people's girls school to wa ni molete ni badan ibe la wa ta nfa wo yin bo njeun ko fo ko si ni fo opolopo

0: yẹn jófin.
1: Ilé iṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà. Ibi tá a wà láti dúró àti wà náà la wà. Tẹlifóònù wa náà ni tẹlifóònù wa. A sóògùn míì tó kọjá ìwé ààrẹ mọ́ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn. Ẹni tí ò tí ì kú ló ni gbóòkè ọ̀hún àti gbóòkè yín. Àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún kìlọ̀ fún kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn. Bàbá Ìbàrù bá ò pé méjì, ọ́fíìsì wa ò sì pé méjì, kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn. Tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí, òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá. 08033881008 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 07018211111 07018211111. Bàbá Ìbàrùbá lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn, ó dojúkọ People's Girl Grammar School níbẹ̀ la wà. Bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kú ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọ̀ká. Àwọn tó wádọ̀ wa ti mọ̀, àwa tí wọ́n wá bá náà sì mọ̀ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa. Bí wọn náà bá dé lónìí, ìwọ náà rí wípé ẹ̀rọ ògbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ògbàlódé ilé ìbò. Nígbà bá sì yún tán làámọ̀ ibi táìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀. Tó o bá ti lò bá a ṣe ní ọlò, kò sí ti ń jẹ́pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bí mọ́tò ti ń kọ́ gẹ̀dẹ̀. Kò sí ti ń jẹ́pọ̀ takútú ń lé, ọgbọ́dọ̀ takútú ni. Wọ́n mọ̀ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú. Tí wọ́n bá ní bàbá ò ní gbà, bàbá ò ní gbà. Bàbá Ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù wù bí èlùbọ́.
2: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín?
1: Ẹ ṣeun atọ́kùn. Ẹni tí ò bá ní gbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá. Ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún kó mọ̀ wulẹ̀ wá. Ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o. Àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó. Àwọn tó ní gbàgbọ́ nínú ìwé àtegbò, àwọn tí wọ́n ó sì ní kí wọ́n ó ṣe, tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní ṣe mí, tá a sì ṣàyẹ̀wò fún wọn, tá a sì fún wọn lóògùn wọn, tara wọn ó sì yá. Ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá Adédìbú, ibikíbi tẹ́ ẹ bá ti dé Ìbàdàn, ẹlẹ́rìí ń lọ Mọ̀lété. Àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó, ẹlẹ́rìí ń rí Mọ̀lété. Bẹ́ẹ̀ bá dé Mọ̀lété, ẹ béèrè ilé bàbá Adédìbú ní àdojúkọ People's Girls Grammar School la wà. 08033881008 tàbí 07018211111 07018211111. Àìsàn ò ní ka ẹ́ wórókó bí awọ gángan o. Àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù. Ẹ ní bùrìnbùrìn jíjú ẹ̀sìn ní pópó o. Ojú àti tí ò ní rí eléde yín. Àmì nìkan kọ́ o. Kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín. Eléwé arẹmọ ni wá o. Bàbá Ìbàrùbá ọba iṣan ara. Àwa lọkọ àwọ́ká, àwa lọkọ làkú ègbé. Bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀ obìnrin bá sì fojú kàn wá, yóò mèrè sá ni o. 08033881008 tàbí 07018211111 àlàáfíà ara wa ò ní gbọ̀n dànù bú bí èlùbọ́. A máa retí yín pẹ̀lú ògo Ọlọ́run ọba. Ẹ ṣé púpọ̀.

0: o da yin yan wa ejo ma binu si wa network ya le yi o sha'n ko wa I don't know bi mo se ma so eh ti mo fi wo pe mi ro pe boya a ma ko ta ba ma try no la ma try eh ko lohun je ke a le raye ka on daddy uk ati onku bi je ba se program la le bo ba se gba la lai ni ka se gba because eh ko ti e se rara ni so ko yeyan eyan ojoro so gbogbo e na lo fopo mora won a ma mu phone dani lowo la le ni ka wo bu se ma lo so daddy uk e ki awon ara le a ma mu mo kini bayi ni
1: wa ya ra le ba gba wa be asiri wa la le yi bo mo ki gbogbo awon olulufe wa nide loko lodo leyin odi mo ki awon ti kasmi ti apata odo na lo America, Canada, gbogbo iya baba to ku e kale e ku dide wo ya ti mi gbogbo abe ko ti wa po o ti wa o wa fi bo wa boya otutu ti baba sodo wa o le ti baba
2: e ti dare wa si Nigeria fun wa
1: abi o
2: era sa
1: e ku dide wo yi ari se ki to wa ni a to bi je ohera kelegbo ti sa ayi inke wo mama kisili bandi ni
0: ejo se en fede fo ni abi tori ko ye mi ko ten se en fede fo ni abi tori ko ye mi
1: bo ba ko se mama kisili di ko bi se gidi ni so o kuti sha mi no to ba ko mi ni ti awusa die die no ni mama mama to ku ba to wa ko mi ni ti awon togo
0: ko si wara o ti e ti da
1: awọn ati taye taye ayin ti taye tapa iyen na community e
2: o ti da be
1: so
2: gbogbo e le fe gbo
0: kalaba loku to tun ma ko yin bayi
1: ah bala baba baba baba biji iyen na ti lo ko si wala so ati sikito e se gan ni ba se ma se lale ni mama do positive touch bi ba se gba na la se ma ma ni pe mo ri ko ju yen ro won ti so o so pe bi yen ti ro lati be few days na de neji ko si nkan ta ni olorun ran wa lowo lagilu ko kuku ni baje a de ku wi pale wo gbogbo nkan ti lagilu ni se 19 years anniversary splash abi be ko yen na ti lo so e se e ma ba wa kalo
0: oda onko bj e ba ki awon ara le
1: onko bj ko ti o do ti raye wole o wole o jadi
0: okay
1: so o ma je ni monitor
0: okay boya won busy ni oda e seun wa ni e seun agan ni a ma wonu eto ni sansan ibere ti mo bere yen mo ri po opolopo awon eyan ti npe lori radio lori phone lati dasi sugbon ka to lo sibe mo fe fa akoko yi ki eyan mi pataki pataki number 1 okiki fish okiki fura mo ki yin iyalaya gbogbo won mo ki yin ede ku pale mo oye to n bo laipe yi lagbara olohun gbogbo alajo ma je yoto mi tajo ma yoto mi nibe be ni Mrs. Angela Adewunmi my sister from another mother ya togo won fe je oye Mrs. Angela yen fe je oye my sister won fe je oye yeye agba kin
2: o ga o
0: yeye agba kin eriko oye nla ti kan awa na ma ma sakon kiri nisi yeye agba kin yes eyan mi pataki Mrs. Angela Adewunmi lagbara Olorun Olorun amojoro gbogbo alade ma wa nbe tajo ma gbadun ara wa tajo ma yoto mi tajo ma je tajo ma mu yes okiki one eja lonta eja eja aro en ti o ba ti je aje aro won ko ti je eja aro se gbo so my sister congratulations in advance yes Mrs. Angela Adewunmi to ma di yeye agba kin one ni Oyo State God bless you congratulations gbogbo ala nki yin o my sister
2: eremi lo
0: ami o yeye agba kin o ti sumo emi na oda eye yo wa e se gan ni gbogbo ala jo ma pejo nbe lajo Friday lagbara Olorun by God's grace oda e je ka lo si waju mo bere ibere kan lowo gbogbo wa lekan mo ni ki lo je mo ya togo da wa lohun ferefe ki lo fi je pe nita nisin kan to po buruku buruku ni e ma ri awon iyawo ile iyawo ile iyawo ile a wa di ẹni tó jẹ́ pé kò sí nǹkan míì tó mọ̀ tó fẹ́ ṣe tí ò ń ṣe kó máa ṣe ṣìnà kiri kí lẹ rò pé ó ń fà á ṣé obìnrin ló ń fà á ni àbáwọn ọkùnrin gangan ló ń fà á tóbìnrin fi ń ṣe bẹ́ẹ̀ mo fẹ́ ká sò tọ̀rọ̀ lálẹ́ because ọ níbi tá à ń lọ o hello hello. Kí yẹn kò síbi tí ó affect àti fóònù náà hello hello hello.
2: Network yẹn máa wà bàjẹ́ lálẹ́
0: network yẹn burú lálẹ́ yìí o kí ló ń ṣẹlẹ̀ gan-an network yẹn burú bàjẹ́ bàjẹ́ ó burú bàjẹ́ bàjẹ́ ẹja wọlé ẹja wọlé náà. Hello.
1: Hello kale.
0: E kale sir.
1: E ko to.
0: Oluwa ko to sir.
1: E ko se. E ma se.
0: Ami sir.
1: E ma nta so yin. Te ni ki lo nfa. Obirin fa. Okunrin na de nfa.
0: Okay.
1: Nta okunrin fi nfa. Oni pe boya iyawo e pe. Ko da lo. Ete testa. Ohun tó bìnrin náà fẹ́ fi ń fà kò ní pé bóyá ọkọ ó ń péyàwó ẹ̀ kò dáhùn ìfẹ́dásáàdì kò sí bó ṣe lè jẹ́ gbàtìrẹ́ ní tẹ́lá tẹ́lá lómi ìta tó jẹ́ pé bóyá pé ohun ó máa kọ́nu sí tó dẹ́gbà ní ó dẹ́mọ̀ wò pé títí ilé kúkú rè ilé náà ló kúkú wà kò sí tó fẹ́ fi ìfẹ́dásáàdì bí èmi nìsín ẹ̀lọ́.
0: Ẹ̀lọ́ à ń gbọ́ yín sà.
1: Èmi nìsín ẹgbẹ́ ń fi ṣàkàwé kan fún yín. Èmi nìsín bí mo dé ń gbá program yín wa ẹ̀ tó dáṣán ìyàwó mi ti sùn ó ti yín. But kódà ìgbà míì bá ti máa lé yábàá bí kò máa ṣe yọ̀bọ̀ ẹ̀ tó dáṣán ní tí yóò bá dẹ̀ fẹ́ ṣe fún kí èèyàn kúkú wù lè máa wò ná. O ti yé yín tó ń fa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní tó fi ń bọ́ ta nìyẹn. O ti yé yín bẹ́ẹ̀ ìgbà míì tí máa ń ríra máa ń ṣe báyìí ṣe báyìí. Ló máa ní ẹ kínní kan wọ̀ ọ́n kínní kan mọ̀ ọ́n kínní kan kankan. Ètò ìdásán àwọn sítúrúsì tí ó jẹ ní o. O ti yé yín bẹ́ẹ̀ tí máa ń ríra o máa ń ríra kínní kan jẹ́ káàkiri kínní kan ohun ọ̀fẹ́ kínní kan kankan. Ẹmọ wà ní skills báyìí nítorí fà pọ̀ gan ó jẹ́ pé ó ń tẹ́gbọ́n ń tu ilé
0: tuntun. Àti mú nǹkan tá a fẹ́ mú ń bẹ̀ ẹ ṣe gan ni. Wọ́n ní tí ọkọ bá but anyway à ń bọ̀ nà. Hello.
3: Hello ẹ̀kú ètò.
0: Olúwa kú ètò ẹ̀ sà.
3: Orúkọ mi ni Adeniyi ọmọ ọdẹ láti Atipẹ. So inú mi dùn pẹ̀lú program tẹ́gbẹ́ wa lálẹ́.
0: Okay.
3: Ẹ rí nǹkan tí ó máa ń dàbí pé ó máa ń kọ́ jẹ láàrin àwọn obìnrin. Ó ní wípé àkọ́kọ́ ná ṣe rí owó tí ẹlòmíì sì máa ń gbà yẹn kọ́lọ́hún ṣàánú. Ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà bá jẹ́ pé ó bá ti dá gbangba lóngbò tó rẹ pé kò rí bẹ́ẹ̀ ó sì fẹ́ sanwó fóun olówó. So yóò wà bí kan sẹ́pẹ́ yóò rún mọ́. Ó ní máa ń dàbí pé ó máa ń fàájọ́ ọ̀pọ̀lọpọ̀ kì í máa ń ṣe rán. So kọ́lọ̀ wọn dàkún kó sànù wa ni. Ohun tó ń kọ́ ṣe oníhàn ni ó jàre.
0: So ṣé kó owó tó ń gbé kinní kan lé láńtà nísìn ó jẹ́ káwọn obìnrin máa tọwọ́ bọ̀ nǹkan tí ò da. Hello.
4: Yá mi Shikito.
0: Yes sir.
4: Kò ní bàjẹ́ fún yín dání UK mo kí yín ẹsẹ̀ ọjọ́ alábàbà abéjì.
0: Olúwa ṣe
4: láṣojú olómi mo ti gbọ́ tẹ́ ẹni fèrè mi fọ̀dárí o kò ní bàjẹ́ tẹ́ ẹ rí. Tí ọkùnrin ò bá lọ bá obìnrin kò lè ṣe ṣìná o. Kódà tó di pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń gbowó ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti ń ṣe ṣìná àtọkùnrin o. Tó di ká má dìle pé bóyá owó kan ló wá dé ó tún jó pọ̀ sí ni. Àmọ́ kí àwọn èèyàn tó lọ mọ́ gbowó tí wọ́n ń tẹ́rí sí ni ṣìná ti ń dé o. Nígbà ọkùnrin míì tó lọ látàárọ̀ tó dé lálẹ́ tá ń parọ́ fún ọkọ póhùn òta ẹ dákun bó níyàwó ṣe ní nẹsẹ̀ ta. Àwa gangan ni àwa ọ̀pọ̀lọpọ̀ wa la fa ká sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ń lọ. Àwa gangan ni ṣé obìnrin lè dá kíní ṣe ni ṣìná ṣe ni. Obìnrin ò lè dá ṣìná ṣe tí ó bá kọ́ ọkùnrin. Kò dẹ̀ possible kí obìnrin pé wò ó sọ bí ọkùnrin náà ni. nbo ba de volo nbe to fe bebe to ni ade wo pe se ade ra won kun won gbon so ti ye ipe ti won le pe iyawo ole tem ba jade won a ma pe ti tabe ti to wa ri gege bi angeli ah olore ni mi wa o le si ni o le ti o ja lare ni eleni ni nba ka ala baba bi ji lato lomi
0: ese oni iyawo ole a ri okunrin to wa n ta yen gege bi olore meanwhile o le ni o kan fe ja la o kan fe ja ni ole ara to na de ni iyawo ti e ni le but se de wa mo pe okunrin na mi o le blame won tori okunrin ta n so yin na ngba ti o fa e wonu yara to ka eni tan soke hello
5: hello aunty se tuto
0: yes sir
5: e ku eto
0: oluwa ku eto
5: se di nkan to fa oruko mi ni lawal se di nkan to fa o po bo si wa lowo okunrin be lo wa lowo obinrin se ri oro to lowo yen o tokun ni ki se o sugbo o ju opo si ni se ri ngba to bi ni ba ti wa nkan kan wa ta wa okunrin o fe ka so to ton obinrin mi wa te ba sun ti ba bi gba te sun to ku ni ko ti to ye pe ba wa lori motion gan ko ni mo be yan se se re so okunrin mi awo okunrin majority okunrin o de like a di pe okunrin a le na se sita so o na de ni se mo o na ngba to ko ti okunrin o ba tuja o na o na se sita ni Olorun Olodumare nikan lo mo nkan to fi se nkan na lo fi bibe oto da won kan wa o to je pe fun be ni won o ti an ba ri okunrin marun lojumo ke te won lorun be na lokunrin mi na so oro yi eni to le le bi Olorun kan lo mo ka ma kuro tinra wa e wojo te tin ke e wojo ta tin sai sun lori opodopo te n soro lẹ́tù mọ́ kìlọ̀ fọkùnrin ẹ̀ mọ́ kìlọ̀ fóbìn síbẹ̀síbẹ̀ náà irọ́ ọlọ́run olódùmarè nìkan ló lè sàánú wa o lórí ọ̀rọ̀ tẹ sọ̀rọ̀ torí òdodo tẹ̀ ń kọ́ wa ní lágẹ̀dú bẹ̀ yẹn ọlọ́run nìkan náà ló lè sàn dẹ̀sán ṣùgbọ́n àtọkùnrin àtobìnrin ni lèmi gbà pé ó jẹ̀bi ẹni tẹ́ ń sọ yìí
0: kò ṣe èèyàn kan
5: ntọkọsẹ pọ
0: ok ẹ ṣe ẹ jẹ ká wọ ọdọ àwọn ẹlòmíì ká tó lọ sọdọ àwọn dáàdi uk nǹkan tí mo ṣe béèrè ìbéèrè yìí màá sọ fún wa ní alẹ tàbá ń bẹtò lọ torí wa ewu ń bẹ ló ń gẹ ẹ ló
2: ń bẹ lóko ló ń gẹ
0: ó ń bẹ gan ọyà togo nǹkan ń kàn ẹ ló
6: ẹ ló
0: ẹ kalẹ
6: sọ. ẹ sọ bẹẹ ni ntí ẹni tó ń pè ní ìsinyìí ntí ń sọ òótọ ní tòótọ wípé èyí ó sùn tí ẹlòmíì tó tọ kò ní dàgbà pé gbéyẹ sùn ti jì ẹ tó dẹsán ọkọ tó dẹdì látàárọ tó ṣiṣẹ lọ tó dé tó wọ pé kò fọwọ kẹ ìyàwó òun tíyàwó wa ṣe tíyàwó wa tó ń ṣe yànmáyànmá ẹ tó dẹsán ni ó fà á ó máa fà á tẹ pé kọkọ fún máa wò ta ó jẹ ìmọ̀
0: yẹn. ẹ bọ ṣé wíwò ta yẹn òun ló wá sọ́ọ̀bù nǹkan tó wà nílẹ̀.
6: ẹ máa gbọ́ mi. Ok nígbà tó bá ti pè tó ti pè yàwó ẹ̀ tó ti sọ fún kí ọkùnrin ò délé mú mọ́ra tọkùnrin ò lè mú mọ́ra ẹ tó dọ́tà ó ní àgbo ti wọ́nù ẹ̀ pọ̀ kọ́bọ̀ ń ṣàánú.
0: Hello.
7: Hello. Ti ṣe kí pé ẹ kalẹ̀
0: sà.
7: Ẹ pé ètò mọ̀ orí omi láti ní garaajì ẹ̀kọ́ sí
0: ẹ. Ẹ bá gbóhùn sókè.
7: Ẹ̀sùn àyè mo pè yín last week tí mo sọ fún yín pé ìyá kan èmi àti ìyá ẹ̀ tí mo gbé ilé ìyá ibò kan ní ìyá tẹ́nàntì mi tí mo ní pé ó ń fẹ̀dí sí mi èmi ẹnjíníà tí mo ṣàlàyé ṣé ẹ rí ọ̀rọ̀ obìnrin àtọkùnrin mà ṣé àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọ́n á ní ìtẹ́ lọ́rùn tí jẹ́ pé kò sí bọ́n ṣe fẹ́ ṣe ni tó bá ṣe tẹ wọn lọrùn tó ní ilé kò sí ni wọn á wá síta wọn á wá wọkùnrin kan náà láti tẹ wọn lọrùn pípé torí ìdíkùn wọn lè jókòó sí ojú kan mọ àwọn kan náà dẹ́wà tó yẹ pé ta bá ti ń sọ pé irọ́ the more ta ṣe ń sọ pé irọ́ yẹn náà ni wọn á ṣe máa kórira èèyàn sí tí wọ́n máa ròyìn èèyàn láìda tó ọlọ́run nìkan ló ń fún èèyàn ṣe lọ́dẹ ọ̀rọ̀ pérì àìmọye obìnrin wà tó jẹ́ pé àìníta ọlọ́run ló máa jẹ́ kí ó mọ́pọ̀ ẹ̀ lọ́ta tó fi ń yọjú síta torí pé kí nǹkan tó fún nílé kò tẹ lọ́rùn kò tó ìgùn bó nínú yàrá gan afẹ́ kò kò tẹ̀ lọ́rùn tó ni ìmọ̀ náà ni a ṣe sọ pé ọ̀rẹ́ ọkọ ló tẹ lọ́rùn
0: àti ara ta ka a ní ọkọ̀ wọn ò tẹ̀ wù lọ́rùn
7: bẹ́ẹ̀ ni mà á
0: ọ̀dà ẹ̀ṣẹ̀ gan ni because èmi náà ń surprise pé ọkọ̀ ò tẹ̀ lọ́rùn kò títẹ́ lọ́rùn yẹn ò yé mi hello
2: bí ọkọ̀ ò lè ṣe dáadáa
0: hello. Hello. Hello. Hello. Hello. Hello. Okay. Hello. Hello. Hello, ma. Ẹ kalẹ̀ ma.
8: Sẹ́yìn ọ̀rọ̀ tí àwọn ẹ̀dálẹ̀ ní ìfẹ́ dárúkọ mi. Sẹ́yìn bọ́tà ń sọ tẹ̀ sọ lórí ọ̀rọ̀ pé bóyá èèyàn ń ṣe kí yẹn. Obìnrin mi wà mo ní ọ̀rẹ́ kan ń gbà kan kò sómi o ṣùgbọ́n mi gbẹ́ńṣọ́ wà wà ní ara. Níṣẹ́ lọ́nà kó tó àjọkọ lójúmọ́ òun ò lè gbà bẹ́ẹ̀. Òun kí àwọn lọ́rùn kì í ṣe gbogbo ìgbà ló jẹ́ pé ọkùnrin ní pọ̀bà fún wọn ní owó tàbí kí. Obìnrin mi pàápàá tọkọ ọ̀sùn lówó tí iṣẹ́ ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ o sọ pé kó bọ́ síta.
0: Ṣùgbọ́n
8: ojú ni kìíní mi wà ẹlòmíì ẹlẹ́ra nìyàn ni. Àní ìyẹn sọ pé ó lè wọ mẹ́rin ìṣó tó bí mẹ́ta sí ẹ̀rí kù ní wa ó lè wọ akọ lọ́gbìnrin tó bá ti rí èyí tó bá òun tó nígbà. Iṣẹ́ gbogbo wọn ni pé bóyá ọkọ mi ò fún mi lówó mo ò ṣe kinní kan. Ṣé èèyàn bá ní iṣẹ́ tó bá ń ṣiṣẹ́ àṣekára tí ó ti ṣe tó ti rẹ̀ ṣé á lè ráyè bọ́ síta tó fẹ́ lọ́dọ́kọ́ oṣù ẹ̀kú ètò.
0: Ẹ ṣe gan ìyá ẹ ti bínú. Ó dà Dixie ni ká lọ sí ojú ọjà tá bá ti padà dé àwọn á lọ sí ibi tá à ń lọ gangan lórí ọ̀rọ̀ alẹ́ yìí. Ẹyẹ yan wa à ń bọ̀ a ò tí ì dé.
9: Ó balẹ̀ gbàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo peter di ogun fún bí àwọn misty peters jatulabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀ tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos. PBR distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolote.
10: Two years ago, the biggest radio raffle hit we ever saw.

0: Alia Bileyo, Epe 003-765-2404. Africa Gem Abba. Ego Giafara Lokumara Yagaga Gani Okoja Abe.
1: Happy 48th anniversary!
2: Fun ogojo odun Olorun je olojo sibe fun gbogbo idan adura ati aye ni gbogbo ti o ti pada di otun ori ofe re duro lai pelu okan pe si Olorun a nse ajoyo ogojo odun to lapere rere e darapo mo wa lati ogunjo si ojo kan drugo su keje bi a se nsa aye ajodun ogojo odun ti o ma bere ni dede ago 5 irole lojo ojumo pelu isoru ni ojobo lati ago 10 asale ati isan pe ti o larin ni ojo esimi ni ago 10 owuro akori duro lagbara nipa ori ofe awon iranse Olorun ti Oluwa yo lo ni Pastor Dr. Henry Ojo Pastor Dr. J.D. Onagwa, Reverend Dr. Missy Funke Adetubelu, Reverend Gbade Ogunlana, Woli Kele Abolade Olulade, Baba Adoye K47, Ajinrere Ilaja Akintunde, ati awon iranse Olorun miran. Olubalejo, Woli T.A. ati Ajinrere Obinrin Joyce Alabambi, Ibi Ibade, Gbogbo Ijo wa, CAC Ile Atunse Adesiyan Bus Stop, Olulọyọ Akanran Ibadan. A o ma reti yin o.
3: Get come on.
4: You fit fly.
5: Láì wò ní wọ̀n mọ́ ọ̀gá àgbà nídìí ìbániṣètò ìrìn àjò sẹ́yìn kéyìí orílẹ̀-èdè ni You Fit Fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀. Àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai, tó fi mọ́ Morocco, pẹ̀lú Turkey àti Italy. Whenever and wherever you desire to fly with You Fit Fly e-visa, your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer, and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
6: Golden Chance Lotto Vogue, Masun Piye, Biranle Magora, Munamba, Tala Ola Tola, Odimimuse, Ta Golden Chance Lotto Vogue, Gimu Aro Kutu, Ta Kurukore Nik Vogue, Golden Chance Lotto Vogue, Nikbubu Aro Ojo, Anfani Wafon, Lati Je Owo Tabua, Wosati Ta Golden Chance Lotto Vogue, Ta Ta Je, Ken Ope Ke, Anfani Be Nipe, To Ba Je Ninwe Yowu Anwa Gemu Wa, Ole Gba Winnings, Nye Yike Yi Golden Chance Lotto Payment Center Wa, Kilo Tundu Ode, Lo, Siye Yike Yi Golden Chance Lotto Kiosk, To Wa Ladu Bore, Golden Chance Lotto Vogue. Owo aro kutu fully high. Ale morning, ale cash. Sharla ago mesan, koja seju me edogun uro. Ago mesan abo aro log besi. Osim mango mango. Ta Golden Chance Lotto Vogue. Ko darako, mawe bi olori re. Golden Chance Lotto.
4: Golden Chance Lotto Vogue. Lagbe do de.
7: Tell me how you like it.
8: Ṣe látọjọ́ Monday, káwọ́ fi weekend wá jẹ̀ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
9: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí.
10: Má fi ṣe àgbà wọn.
8: Ètò tó ń múlò dùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
11: Wọ́n wá gbé fún pàdé yẹn.
12: Pàdé ọ̀dẹ́ ṣe.
13: Àkànjí, èwo ló mú ọ tó kárí sọ?
14: Wọ́n tún ti gbalẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
13: Ṣé n ti sọ fún ọ, ọ̀dọ̀ Sheymark Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan.
12: Àkọlé máa ra.
13: Hurry, as our 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́gán tẹ́ bá ti ra ilẹ̀ yín, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Mall Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Shaymac Global Resources. Hurry now, as this offer will end soon.
10: Lagilu FM 96.7.
15: Ilera loro.
16: Alafia tayo.
17: Ọ̀gbẹ́dára Aba Home olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣẹ́ ara. Ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀. Ká rin òpó ná méjì kùtì máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó o bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì. Àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ. Máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀gbẹ́dára fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́n kúmọ́nkú, ká máa tẹ̀ gòlùbà gòlùbà, ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wo bá ní nínú eegun ara tàbí iṣan? Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kàn sí wa lónìí ní Ọ̀gbẹ́dára Aba Home.
18: A wà ní ìta Akínlóye ní Ìtútábà, Òjẹ́ Ìbàdàn.
17: Bàbá Ọ̀gbẹ́dára ló ní àlàáfíà ló ń wò.
19: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọ̀bádára, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara, bàbá ojú bá mi kalẹ̀. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Akínlóye Òjé ní ìlú Ìbàdàn, lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútábà, lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹ wa, torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọba ara, àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà. Ibi ta rójúdé Èdùmàrè, jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé Ọlọ́run mọ̀ wípé ojú nìmọ́lé ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré. Bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde, ẹ pẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi 0904-688-68853. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú, mọ́wọ́ ọ̀tún kò fi bojú ọ̀tún kò là á, kò wo ipò tí ìlera ojú tí ẹ bá wà, tàbí kò mọ́wọ́ òsìn kò fi bojú òsì kò là á, kò wo ipò tí ìlera ojú tí ẹ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni, àbó ń hun ẹ, àbó ń sáná, àbó ń rìn wìnì wìnì, àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú, orí náà rí là tẹ́lẹ̀wọ́ rẹ, ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni, ẹlòmíì ò tiẹ̀ rí náà rí, orí nǹkan tó súnmọ́ ẹ, o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ. Gbogbo ọ̀nà kọ́nà táìsẹ̀ ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi. Oríṣiríṣi nǹkan oló máa ń fa àìsàn kéèyàn má rí nà dédé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́, èyàn lè ní ẹ̀rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn, kọ́ máa ròyẹn, kọ́ máa hún yẹn, kọ́ máa dami, kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì, èyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́, kòkòrò bẹ̀jẹ̀jẹ́, ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú, ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá ní gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀, o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn. Bákan náà, kéèyàn máa ronú púpọ̀ jù, ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé. Títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná, ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà, tí ẹ kó bá pọ̀ lápọ̀ jù, òun náà máa ṣàkóbá fún ìrìnà. Oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún. Wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́, ayọ́kẹ́lẹ́ fọ́jú, òun ló ń dà ọ́ láàmú. Àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀. Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá pọ̀ nípèníjà àìrìnà déédé yìí, o lè dáka Kùránì, o lè dáka Bíbélì, o ti ẹ̀ rìnà ẹ̀rí tó súnmọ́ ẹlòmíì ò rìnà ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀. Tẹ́lòmíì bá ń dráìfù lálẹ́ báyìí, bí ṣe ni yóò máa já sí kòtò, yóò máa já sí gegele. O ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn. Kàn sí mi, ilé iṣẹ́ wa ti wà ní ìta Akínlóye Òjé ní ìlú Ìbàdàn, lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútábà, lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pọ̀ nípèníjà ojú, mú àjùmọ̀ ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà, tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú, tìró àbáláyé ó ń bẹ ní ilé iṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú, gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀, wọ́n sì ṣe ni, àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà, o ò fi rìnà déédé. Wá àjùmọ̀ ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí, òun náà ni 0904-688-68853. 0904-688-68853. 6-8-8-5-3 ní ilé iṣẹ́ ti wa àwa kìí fara níyẹn torípà àwa náà ọbẹ̀ lọ́run kọlọ́run fara ni wa bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí ilé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ elédùmarè yóò jẹ́ kí wọ́n ní olẹ́nu ọpẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè yín sí ni 090-488-6-8-8-5-3 090-488-6-8-8-5-3 àlàáfíà lójú o.

0: Every second new man wa hon ni
1: automatically iwe menu already at siranu iru won je po ni o ko fe ko le ko mi ba le ti won lo mo re ka se lu ko awon ti man se ku se na mo re si bi ogo ti o ko se won dara won mo
0: e se go sa ko ye mi o ba olobi ni se ma ni ojojumo ni ara ma
2: o wa be
0: ara won ma move lojojumo
2: ni kan na ti so on to jo mo be
0: Nkan ma ti de. Hello.
3: Auntie Sikito.
0: Yes sir.
3: Mo de ke auntie ni na do
0: Yes sir.
3: Alaafia fun lo to.
0: Alaafia fun to wole.
3: Omo oba gbe gba jumo lati bere baro.
0: E se.
3: Program ni ojere ni ki sere. Taba ke si dada, o gan ko ni tumo ni.
0: E
3: wa je ka ke si awon opolopo obirin tan so pe iranu lo fa nkan kan. Seri bọlọ se se da wa toto bọlọ se se da wa okunrin oto bo se se da won obirin oto obirin mi bi o ba ri okunrin losu meta ko ni worry bọ na si lokunrin mi na be sugbon awon mi o fe pe won le mu mara se wa ri eto lo n ba pe to roko gidi eto lo n ka to ri yawo gidi to ba je onisina bo ba fi gbo le ko wo jo fun ko so gbon kole kole ta fi gbo nu le kan kowo je fun to so jale de ekun emi kan wo pe mo tun ara wa oko ati awo ati eje ka kesi ra ka se kini captain ara wa la ara wa ta ba ni ede to yebe ta train ara wa ta ba ri obirin ti yan ba fe ti o mo re se eje koko ku train e so to ko yan ba train e bo ko mo ba se yata ni koko bo se yata so da pokunrin na ni o mo ba se nba obirin se ki o ewe na ko train e ka ma de pe ala se onise ku se ka ni gbagbo na ara wa e ko ta ba train na wa ife yan pe dada so ko ni mu jawa no a le train ara yan lo je ko polopo obirin mo na se sita so okunrin ni na to na se sita to pe a ma ni yawo won tan lorun tori pe train ara yin ile gbogbo ni daru dari uk bra bj mo ki gbogbo yin o alaafia fun reto
0: ni to wole o en ko temi na so yen ni pe se lati be sita on wa ni solution abi ko ye yin hello sir
4: hello ma
0: hello sir
4: ama sikito
0: yes sir
4: ya la ya ni yen ni baje
0: ami sir
4: o po mi ni sahid ata okan
0: e ka wo
4: lati ta ga ga oran yan badan e bo siki ya togo na
0: yes sir
4: oga wa bora bora ji o ki dada o Oseke daddy UK agbalagba oye oga wa parapata niyan e ri pe lati gba ta labade se inawo e mi ti gori eto e la gboro Olorun owo yin o yin kan sale afusa
0: amen
4: e mo tesi waju ninu rere ni agboro na e se e ko anowo si wa e ni tamu e se se ri lori yi ti te gbe kanle yi gẹ́gẹ́ báyọ̀ ti ń sọ ó pẹ̀ ká lóríṣiríṣi nǹkan tó mú iléeṣẹ́ kan ló mú ti tọ̀hún ṣe é ìtòlè kan rò pé tí mo rò pé owó pọ̀ jù ń bẹ̀ ọ̀rọ̀ owó torí tó bá jẹ́ pé bọ́yá ti ṣe rí nọ́mbà àwọn ẹlòmíín wàgbẹ́ pé natural gẹ́gẹ́ bẹ̀rẹ̀ àbàlí ṣe sọ lẹ́ẹ̀kan ẹni ìsìn ara ẹlòmíín ṣùgbọ́n ìyẹn lélẹ̀ ìyẹn á sì mọ̀ pé nǹkan ìyẹn natural nǹkan tó dàdẹ fún ń dà láàmú ni ṣùgbọ́n àwọn èyí tó wọ́pọ̀ jù òun ni ọ̀rọ̀ owó kí wọ́n ṣe gbowó lọ́wọ́ ọkùnrin òun ló wọ́pọ̀ jù ọkọ̀ọ̀kan kòkun kan bọ́ọ̀dù bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọkùnrin náà torí ìṣekúṣe gbogbo ìmọ́ra wọn so ẹni tó dàbẹ ni pé onídìí ẹwọ́rú ẹwọ́ owó tí wọ́n ń gbà káàkiri yẹn gbèsè lọ́tún ló sì ẹlòmíì lélẹ́yìí ó jẹ́ lórí fóònù ni o gbèsè ó jẹ́ lórí pé bóyá ọjà síta ni o
0: gbèsè
4: gbogbo ẹ lóríṣiríṣi gbèsè gbèsè lọ́sọ̀rọ̀ sí wọ́n dẹ̀ fẹ́ sanwó ẹ̀ kò sí nǹkan tó máa ṣe di pé bóyá kán máa wá ẹni tí wọ́n máa gbowó lọ́wọ́ ẹ̀ lọ tó kíní ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ní iṣẹ́ apá àwọn òka òka gbèsè tí wọ́n jẹ àìmọ yé àìmọ ẹlòmíì fẹ́ pé tó bá ti fẹ́ sanwó kíní wọn a máa rin tojú lé káàkiri ẹjọ ẹyá mi ní 2002 ẹyá mi ní kinní kan ẹjọ irú ẹni yẹn ṣé tí ò bá rí owó yá lọ́dọ̀ obìnrin ẹgbẹ́ ẹ̀ kò ní lọ bá ọkùnrin ọkùnrin tó bá dẹ̀ lọ bá ìyẹn á fi nǹkan mi lọ so òun ó dẹ̀ fẹ́ ṣẹ́ẹ̀sì lọ́dọ̀ àwọn tó yáwó lọ́wọ́ ẹ̀ so gbogbo orú kinní yìí kó ní kálukú kó ra gé aṣọ ẹ̀ ní wọ́n bá ń tí ara ẹ̀ lè gbà kọ́ọ̀tì ọkọ̀ tàbí lẹ́yìn mọ́ǹsì ìwò according to your size sí ó yá to your body sí ni ẹ kú ètò ẹ mọ̀mọ́ ṣe dáàrí uk àti jìgìtò
0: ẹ ṣe gbọ́n network jẹ́ ká dáàrí uk máa gbọ́ wa dáadáa lálẹ́ ó tiẹ̀ wá ga báyìí ọ̀dà ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn dáàrí uk mo ṣáà ń wò pé ìgbà wo la máa dọ́dọ̀ wọn báyìí ìgbà wo la máa dọ́dọ̀ wọn ká mọ bá ṣe máa ṣe lálẹ̀ torí network ìkíní tó ń ṣẹlẹ̀ dáàrí uk ẹ̀kalẹ̀ uncle bj ẹ̀kalẹ̀ wọ́n mọ̀ pé uncle bj ń gbọ́ nǹkan tá à ń sọ látẹ̀kan ṣùgbọ́n mo fẹ́ kọ́kọ́ ẹ̀ka bọ̀sà mo tiẹ̀ fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ yín pé gbogbo nǹkan tá à ń sọ látẹ̀kan ṣerú nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ nílùú òyìnbó torí mo mọ̀ pé àwọn obìnrin tó wà ń lu òyìnbó ní lè try irú nǹkan bẹ́ẹ̀ yẹn.
2: Because wọ́n níṣẹ́ lọ́wọ́.
0: Torí wọ́n níṣẹ́ lọ́wọ́ wọ́n dẹ̀ ń try gan àbíbò.
5: súnmọ́ ra wa ká lè mọ́ ra sì máa bára wa sọ ní ọ̀dá sáàlù tó o bá ti mú tó fẹ́ mọ́ náà ni wọ́n ti lọ́ọ̀lẹ́ àpá tó kú gbogbo ṣùgbọ́n lọ́wọ́ yẹn máa gba wọ́n là ayé àwọn ọ̀tọ̀ yẹn ó wà dáadáa ni ó wà dáadáa ààrẹ irú àwọn ẹni máa wọ́n wọ́n fi kọ́ àdá fún mi ní ọ̀dọ́ ṣe fún rẹ̀ ní ìgbà ìgbọ́n tó ṣe sáṣẹ ọ̀nà tí ò
0: ọ̀dà ẹ̀ṣẹ̀ gan ni ẹ̀ṣẹ̀ gan ni torí tí bá sọ pé kiri ó yà mí lẹ́nu o àfi tí bá máa parọ́ because òun ò pé báwo ni wọ́n ṣe máa léyìn ọ wà pé ẹni ẹ ò lè dúró kò lè mára dúró àfi tí ó bá rí ọkùnrin tí ó bá sùn ní ìyẹn obìnrin a dẹ̀ tún gbà wọ́n tán ní owó tán ń gbà kínní kan ló fà but kínní yẹn ṣe wá pọ̀ ń ta gan nísìn ó ti pọ̀ jù ń ta kínní yẹn dẹ̀ ti wá fa oríṣiríṣi àkóbá òun ló fà sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí oríṣiríṣi àkóbá ló ń fà síta kọ́lọ́run wá ṣèyanu ó dà à ń bọ̀ a ò tí ì dé.

0: Hello, Daddy UK, ṣe wa nbe. Oda, e je ka gbo latodo yin.
1: Sori, ibere te bere. Yes and no answer. We bere te bere ati shikito. People are getting me. Because gbogbo nkan ti gbogbo yan so lateko. Bo se ri go niyan. Ta ba ni ka ba bere ka ba ye wo ni kokan ati shikito a ni le pari e ni 3 hours. Because she ri en ta won ti ko ti so on ko ti so yi pe eh Bolaji so pe elomi pe je pe libido e o ba ba se bla bla bla bla pe pe ko gbodo ma doko so pe a soro a ri le ti oro isi awon obirin ko de kin so bi ni ko e je ka add okunrin na bo se wa laro obirin lo se wa laro okunrin ati sikitu na pe si wi pe e mo nkan to le fa ki o je pe yan ba so pe yes yes ki ka yan ba le oko se o pe opo se ko gbogbo akọ ni won dabe fun ati sikitu awon obirin ti won dabe fun bo se yato sawo bi dabe fun e kokko won ye daada awon obirin ti won dabe fun awon ma bi sex ka won lara won de ma enjoy e mo ju awon ti won dabe fun lo ikini niyan now ta ba so pe ki se ble ni gba won baba wa gba ye aye igba ye ati sikito ton ba bi mo won ba dabe fun awon omo obirin awon meji mo lo chi ni mi mo boya ni je kin so awon meji ti won ni won kin dabe fun de ti won ba se ni gbogbo aye ati jo won na kin dabe fun awon so ti yin now awon eyan ti so yin pe owo ni o lo gbo owo gbo gbo in medical issue gbogbo nkan ti gbogbo awon eyan so ti se ki to be se ri but emi o fe lo si area ta awon yen ti lo so ti yin mo fe lo sori si area oko ati yawo tori ti n ba lo si ibi ti awon atakoko awon alabaji egbegagbaji mo yata iye lo ma mele mi jade yes won soro dildo gbogbo nkan tawon eyan so bee gan se ri but eje ka wa wo bemi se ibi temi fe gba wo o ni taari oko ati yawo o ti ni pe o ti fe iyawo why ti iwa oko ati yawo ti e koko jo joku kewu pe ki lo sele ati sikitu eyi kini si esin iwo ti o ba ma fe iyawo ṣe o mo state ti iyawo e wa boya iyawo e o libido e high o yo low ṣe o le match libido obirin yen abobirin yen lo le match tokunrin yen a ki wo yen kini nkan ti won ma ṣe ton ba ni won lo fun counseling ṣe ri counseling yen emi o mo bo counseling yen lati include mi pe ṣe o le take ki ọkọ ẹ travel ati sikito ọpọlọpọ awọn ta sọ pe wọn ṣe kini ọpọlọpọ wọn ni wọn kii ṣe tẹlẹ tẹbi ba emi o ti ṣe counseling fi hàn ti ma ba ṣe counseling fi hàn awọn nkan tẹmi ma bere yàtọ si nkan ti wọn bere ṣe o le joko lai jẹ gbé fún oṣù kan ọdún kan lai doko ṣe o fi sílẹ pé bí ẹ travel kò má rí òbòdó kò dẹ̀ sì dúró báwo ni libido ẹ ṣe rí ṣó àìní ṣó ní àwọn ọkọ yìí ni àkì ń bèrè tabala ṣe counseling ìwọ obìnrin tó bá mọ̀ yí pé ó yẹ kí o jẹ́ kọ́kọ́ ẹ mọ̀ pé ọ̀gbẹ́ni ṣó lè stand mi èmi ń lọ ẹ̀mẹ́ta mò ń lọ ẹ̀mẹ́rin o mò ń lọ ẹ̀márùn o kì í ṣe ní ọ̀rọ̀ ẹnu o because èmi sì fi lébi pé ẹ jẹ́ ká fi ẹ̀sìn sẹ́gbẹ́ kan ẹjọ́ ẹ má bínú ẹ jẹ́ ká fi ẹ̀sìn sẹ́gbẹ́ kan èmi sì bílíìvù mi pé kí o tó fẹ́ ìyàwó bó tiẹ̀ do wà á dé stage ẹ yẹ pé ẹ ti kọ́ ibẹ̀ pé obìnrin yìí ó nídìí ẹ̀ obìnrin yìí ó sàfùfù fàkíní ìdù the main problem ní òní sexual dissatisfaction láàrin ọkọ àti ìyàwó ṣọ́tí eyín tí yàwó ọkọ̀ ń bá mi yàwó kò sí nǹkan tó lè fi lọ obìnrin yàrá tí ṣìkìtò tó máa gbà á ní kí ló fẹ́ fún mi níta tọkọ mi ò fún mi ló kó ni ọkọ mi ń tó mi dáadáa kò yẹ yín ṣe rí àwọn ọkọ míì tó wá tó wá so ọlọ́pàá àwọn obìnrin míì ni wọ́n máa rí pé ọkọ wọn fi ìyà jẹ wọ́n ẹ má gbàgbé omi mo fẹ́ lọ sáàrin tọkọ àti ìyàwó mi fẹ́ lọ síbi ti mẹ́díkù tó ráwùyàn ti sọ mi fẹ́ lọ síbi àwọn tó ń yáwó tó ráwùyàn ti sọ ṣe rí kinní kan wà tá a ti ṣe rí àti ṣìkìtò di 3-8 tó ti lè ní ìwọ ọkọ tó ò bá fún ìyàwó ẹ ní affection kò yẹ yín ìwọ ọkọ tó ò bá fún ìyàwó ẹ ní attention ìwọ ọkọ tó ò bá kí appreciate ìyàwó ẹ appreciation kò yẹ yín ok àti ṣìkìtò ẹ gbogbo àwọn tá a ti gbọ́rọ̀ yìí ẹ gbogbo àwọn tá a sọ̀rọ̀ yìí àwọn gbọ́rọ̀ yìí all over the world ẹyẹ bèrè lọwọ ọkọ àti ìyàwó pé lẹyìn tẹtifẹra yìí ẹ tẹtifẹra ọkọ ọdún méje ọdún kẹta síra wọn àṣẹ ẹ bèrè pé ìjọwò lọkọ àti ìyàwó wọn ti bára wọn sọ dirty jokes ọpọlọpọ ọkọ àti ìyàwó wọn ìbára wọn sọ nǹkan tí àwọn ará àta máa sọ ṣe rí bí ẹ máa sọ pé kinní kan bọ́ ṣe wá ní wáyà obìnrin ó yàtọ̀ bọ́ ṣe wáyà obìnrin tí wọ́n bá sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ kó àtòbò fóbìnrin míì àárẹ̀ àjí ọkọ mélòó ló ń bá ìyàwó ẹ sọ̀rọ̀ kí ṣe ká fokó sí ká dà sí ká dìde bọ̀ kó tiẹ̀ pé ìyàwó ẹ kí ìyàwó ẹ máa fabọ́ ní kíchín kò fa pátẹ́ sílẹ̀ kò dẹ̀ ṣe mẹ́rin kó orí kó máa lọ ọjọ́ wo ni ìyàwó ẹ ti ń fa bọ́ tó tẹ̀ lọ́yàn tó dẹ̀ ṣe bí ẹ pé o ṣe nǹkan kan kó kọjá àti ṣì ń tò ọjọ́ òní ìyàwó ẹ ti ń wẹ̀ tó sílẹ̀kùn tó lọ́ba mi tó ti ń wẹ̀ kí wọ́n náà bọ́ sílẹ̀ kẹjọ wọn ṣẹ́ra àwọn ọ̀kan kéékèèké yẹn àwa ọkùnrin gangan làwà kìtì fún àwọn fẹ́ǹsì yẹn torí àti ń ṣe ìjọ wo lọkọ ti jókòó tó ti jọ make good communication láàrin ara wọn a máa sọ̀rọ̀ nípa communication tó o bá ti lè bá yàwó ẹ tòótọ́ òdodo ọ̀rọ̀ ìwà tìyàwó ẹ kẹjọ free kẹdìrà irun kẹsẹrẹ kẹrẹrìn tí ẹlòmíì bá fún ìyàwó ẹ ní data tension tó lákì nínú ilé àti ṣìkìtò ìyàwó yẹn á lọ ṣeré poor communication ó máa lìsì sí loss of trust tó o bá ti bá ìyàwó ẹ communicate tí bá ìyàwó ẹ communicate affection yẹn ṣeré affection yẹn á shift kúrò lọ́dọ̀ ìwọ tó jọ́kọ́ kì í ṣe pé ìyàwó yẹn fi ṣe kà the moment tó bá ti cease láti má fún ìyàwó yẹn ní attention tó appreciate ìyàwó yẹn àti ìtò tó owó yẹn ní attention to need as at that time tó bá shift ó easy fún obìnrin láti shift the attention ẹ kó níbi ojú ọkọ ẹ gbé lọ síbòmíì the problem tó wà níbẹ̀ ni pé tóbìnrin bá ti lè gbé lọ síbòmíì àti dá padà ó máa nira ṣẹ́rí à ń yàtá aṣègbò kínní ẹ òun tọ̀rọ̀ ni òye yín àfíà láti ìdáwọlé ni ó bá dáwọlé òun ò lè kúrò ńbẹ òye yín àti ṣìkìtò ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn ọkùnrin a máa ń stáàbù àwọn ìyá wa ní a máa fún ọ ní kí ni a máa ṣe ń pè é emotional starvation kò yẹ wípé ìyàwó mi wà bí màákọ bí ó ṣe yẹ kí àtẹ̀dísí mi ní àtẹ̀dísí bóyá ọdún omi lè máa sọ̀rọ̀ tí àwọn omi bá dé tó bá bèrè question kan dípò question tó yẹ kó fi rẹ́rìn níṣẹ́ ló máa gbójúmọ́ ìyàwó mi ó ń bẹ̀rù láti bọ́ question kan ọkọ mi tó bá máa rí létí sí ìyàwó ẹ a máa báyàwó sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ lójú àwọn àlejò a máa sọ pé ìyá yìí mo máa sọ kínní ẹ pé ta ló ní ìyá ìyá kò sí nǹkan tó ń jẹ ìyá ìyàwó mi aya mi ìpẹ mi ẹ jẹ ká náà ẹ ká ṣe kankan àwọn ọkùnrin ni mo bá wí báyìí ẹ jẹ ká ṣe kankan tó máa mú orí obìnrin yẹn yá àti ṣìkìtò gbogbo avenue tó bá rí wí ṣàdíyàwó ẹ fi máa respect ẹ tó máa mú ìyàwó ẹ rẹ́rìn orí kò máa wá because àwọn kan wà níta tó jẹ pé tí wọn bá rí ìyàwó ẹ aṣọ tó wọ wọn báṣọ yóò tiẹ fáwọn madam aṣọ yìí máa fáyọ irun yìí máa fáyọ madam i was stepping sí ijo wo ni wo ti appreciate iyawo e fe iyawo mi iwe e ma fire iyawo mi kaabo ijo wo ni iwo okunrin lo ti ni oke iyawo mi gbese e si bi ki n be massage e ati si kito se rawo nkan kekeke yi lo mo bi lo sita emi le so fun yin bi so lohun to bi ri ba lopo buri aye ah olohun a fi ya je olohun gbogbo eyan kan olohun a fi ya je nitori pe nkan ko ye ko se o se ati se kito ninu kire gbo pusko e baba 60 omo 20 lo ba massage ese iwo yawo le jo ori ki massage ese oko e iwo ko jo ori si pe ya gbe gbo mo je be massage e eyin du yawo apa du yawo iyawo staga wa nule iwo kunrin iyawo so pe a ki se pe je ki wo se se ki gbe lo hospital ko ti e se ajo ati ti to awo kunrin abaje a ki se ajo ajo kekeke yen ogun fa gege ba oye so nti awon mo gboro o ba se majo to eh unfortunately bi se so to ba ti jade ati pada wole ki ya maje ko jade rara ko ye ya ti to now o gbodo wa a bo se ma fa yawo e mora bo se se ni ta ye ti e kai ko se fobirin yen bo yo bi ni reciprocate ke fo fa o fo bi ni loyan ni ta fo fa yawo e na loyan ko na fi ye bo se ndoko ni ta iwo na ti e se because o ni lo so to bi ni kon ni ta kiki to ko kon ni ko la ko fo ko si ni ko wa ko de ko ma wo so abire alo wo gidi iwo okunrin mo bo se ma teyawo e lorun bo ma so kini yen awo okunrin a lati yo ba ni we gba tabi ki o ro na lati pa odun kan le dodun meto le dodun meri se obirin yin o ni doko so ki lo wa le se ko ba pe ko obirin yen doko iwo to ba fe ko obirin yen doko iwo na ma ba se latori phone awon yo ma se won ma make sense call ko le engage iyawo e elomi okunrin mi ma di ra dildo yen gogo fun iyawo e pe iyawo mi ko si nkan ti mo le se o mo pe o ja je mo ba lo baba yo so pe nkan to da ni bo ti wo okunrin lo ma wa nkan to pe fun wa ti yawo e bo ba se ti yawo e ba lo do ko ri ta ati pada wa o ma ju wa especially to ba tun wa lo ma mo kekeke a n soro yi pe nkan to se o da se mo popolopo awon ti won so pe boya won yawo yi opolopo nkan ni won fun awon kekeke ni owo lati ni pe kan wa ma do awon ise gbogbo ni won toro owo kisi gbogbo ni won ni won lowo ni won ni problem owo atisi kito ko ye yin gogo to wa be kini effort e kini nkan to se ona o le gbigba aye to mo wowo yi mo ri powo yen royin gan won temi pe phone yen dari o serious be ma ko ye yin so bo se ri yen se ri temptation o wa be ọpọlọpọ ẹlòmí máa sọ pé ọkọ mi ṣàníjọ ọkọ yẹn wọn lẹyìn ẹyin obìnrin ẹkínní ẹmí àríjì ẹlòmí máa sọ pé òun lọ ṣe láti take revenge lórí ọkọ kò yẹ yín ẹlòmí máa sọ yín pé òun ṣe nítorí pé ilé yẹn wà ní relationship o àbí pé ọkọ wo gbogbo ìgbà tóun bá bá sọrọ tóun bá súnmọ kì í láwùn ọkọ mi ma complain pe ìyàwó ó máa wọ jíǹsì sí ni òun máa sọ pé kò ní bọ́ṣọ ara nǹkan tọkọ àtìjàwó ní látijọ ayọ̀nà àtìlẹ bọ́ṣọ kí lédè tó ò bọ́ṣọ àtìṣe ọ̀rọ̀ ìkẹnu o àsìkò tí lọmọ rẹ̀ pa àwọn ọlọ́pọ̀lọ pé ọmọ nàìjíríà náà fẹ́ bá yín dá sí tẹ bá sì fún mi ní àgbè àsìkò mo sì máa tútú àwọn ọkọ wà tí mo sì fẹ́ sọ táyì ẹ̀ bá yọ ṣùgbọ́n pé ẹ ti súnmọ́ ti àsìkò mà má tó gùn náà sí ó kù díẹ̀. so olorun olorun alo wa ti to oro yi kenu o
0: kenu
1: yi se nkan ti a ko le so se pe oke nitori pe o yawo nitori pe oko travel nitori pe kini ko ebi o fe gbogbo area ye mo fe face oko ati yawo squarely communication is the key yawo mi kilo fe kin se oke o go mi dada oke ba se fe kin se ko se nkan to buru ni yen ti se ki to ko ko aje ojo so ni nu ile because our girlfriend see my suffering pa so yin so ko lo se ba on la opo obirin on la opo girlfriend de ni ta o de le la opo yawo e ninu le che common sense wa ninu ye o ni ki yawo e gbe oku e senu yawo e gbe senu yawo ta gbe girlfriend gbe si senu yawo e to ba ni kini to ba ni ko gbo ko senu wa so pe lai lai lai lai pe mo lo ti ko iro de de pa so why tamam live in bondage tamam puro fura wa iro paro fura ta lo fe de jo bo fila ati si to nko te se ni ta iwo okunrin iwo na se fun yawo e ko wa wu ko yawo e o ni te lorun
0: ta lo fe de jo mo fila
1: appreciate yawo e to ba jade wo ba ta ti yawo ko je kobo ni ra fun yawo e o je pe o ko jade si pa o lo si buru ati si to ra pata fun yawo e ko ko ya ko ni wo ra bu ba fun yawo e a bori kini won ta ni bu ko ni ki be ra di e wo awon kan kekeke yen a ji se ba ma ra fun awon girlfriends e ra pe fi fun obirin e opolopo awon kunrin ta yi ta n gbo kini won mo size on your girlfriend won e bere pe kini size on your ti iyawo won won mo ọlọ́wà tún sì kìí tó ẹgbẹ́ ká ẹ máa bẹ́tò bọ̀ àwọn èèyàn sì fẹ́ sọ̀rọ̀ kí bá nìyí ké máa tètè kí gbogbo àsìkò nìkan.
0: Ọ̀dà ẹ ṣe gan ni làákà yìí níjọba ọ̀rọ̀ ni wọ́n sọ kalẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mọ size bra girlfriend wọn ṣùgbọ́n wọn mọ size bra ìyàwó wọn tó wà nílé ọkùnrin tó bá dẹ̀ wá ń tiẹ̀ tó yẹ pé kò fẹ́ ṣe ṣìnà nígbà tó bá pàdé ọkùnrin tó yẹ pójoojúmọ́ ló ń pè bá òní ṣe ti délé ṣó wà ókè ṣó ti jẹun báwo ni dé ẹ ṣé gbogbo ẹ wọ
2: ṣó wà
0: kẹ́ obìnrin dẹ̀ lé nǹkan tóbìnrin fẹ́ attention ọkùnrin tó ń rí ti ẹ̀rù tó ń wojú ẹ̀ tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ obìnrin máa fẹ́ máa fíìlì bí kókó ṣùgbọ́n dádì samanja nìyín ojúmọ́ ayọ́ ẹyin nìkan ni kinní hello
3: ẹ̀mí ẹ̀kálẹ́ o
0: ẹ̀kálẹ́ ma
3: ẹ̀kọ́ ètò
0: yes ma
3: ọ̀rọ̀ tí bàbá tí wọ́n kó láti london yìí ọ̀rọ̀ tó lágbára ni àbíkó wọ́n rí ní ìlú ìsáké nǹkan sọ pé ọkọ mi ò pè mí lórí fóònù pé kí n béèrè àlàáfíà rí bẹ́ẹ̀ni kò àlejò ṣeré pọ̀ gbogbo ohun tí wọ́n kálukú sọ látàárọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ ṣùgbọ́n ó máa ń ibi tó bá kọjú sí ìrìn bẹ́ẹ̀ni mo sọ fún yín tó ọlá yín pé mo jẹ́ ẹni tó wà nínú ọlọ́run èmi ní ọba tí máa ṣe pèsè bẹ́ẹ̀ni àmọ́ torí pé mo tún kristi tí mo gbé dání ni mo jẹ́ kí n lè bọ́ síta mo dá sùn nínú ilé mo dá fáàní wọ́n máa wà nínú yàrá tí wọ́n ní ẹni ọmọ kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ wọ́n nígbà ìní ìyàwó gbọ́dọ̀ wọ́n mi wọ́n á dẹ̀ ti lọ tẹ́ra wọn lọ́rùn níta wọ́n dẹ̀ wọ̀ níwá ìyẹn wúrú nǹkan bẹ́yìn ṣé jẹ́mi náà bá jẹ́ oníṣẹ́kù ṣe jẹ́mi ní bọ́sítà ẹ́ bá bọ́sítà ó tó dún ọ̀rọ̀ ni bàbá yẹn sọ ayé wọn ò ní bàjẹ́ gbàrọ̀ ọlọ́run lákàyè wọn ò ní dàrú bàbá tó pè yẹn tó ń ba ayé sọ̀rọ̀ láti ìwé ìbò yẹn mo ní àṣẹ bàbá yìí rí mi tí wọ́n rí èmi gangan nọ́mbà bẹ́ẹ̀ ni sọ pé èmi gangan ni
2: sí ọba jìjàre ibi tó máa lọ tàwa ní kò mọ ọlá ẹ máa lé ìmọ ẹ
3: kò sí ni wọn ẹ lè bá wọn ṣàwàdà níta wọn máa ń pọ tìmí wọn gbélé yín ni wọn dẹ máa bóbìnrin olóbìnrin ṣeré níta wọn máa báwọn yẹn ṣeré níta àwọn èèyàn ní ọkọ yín náà ṣe tó bá ti ọlọ́ọ̀kọ́ bá yìí yìí kẹ́kọ́ pamọ́ ti rò ní ẹ̀yìn náà wọ́rọ̀ kọ́ bẹ́yẹn.
0: Adánlé máa dání tán
3: ẹ̀yìn náà wọ́rọ̀ kọ́ yẹn kó wá jẹ́ pé mi
0: ti mọ̀
3: ní àwọn ilé wa ti ẹ̀ ni abota o ola olorun ola ipe mo ola ipe mo ni kristi ohun ni mo nje ni o ba ti dada kuda sita se bubu ni kan lo ba se nita se bubu ni kan lo ba se le nita se bubu ni kan o ko mi o mo sai ti bata ti mo wo bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò mọ sáìsì bàtà láti jọ́ tí mo ti fẹ́ kò mọ sáìsì bíláà mi kò mọ sáìsì bàtà tí mo wọ́ kò lè sọ pé kọ́lọ̀ pátá tí mo wọ́ lè lè ẹ̀ ó wà ní ara wọn ni o kọ́lọ̀ wọn sáànù fún wa má fẹ́ tó bọ̀ lọ́ àdarapọ̀ mọ́
0: yín. Àǹtí yìí ti sọ máìndì wọn báyìí wọn ló wà láàrin ara wọn ni o tọ́jọ́ ní ọ̀sẹ̀ imagine kọ́kọ́ má lè mọ sáìsì bàtà wọn that means wọn ra kò ra bàtà fún ọrí ni àbí bẹ́ẹ̀ kọ́ kò ra bàtà fún ọrí tí wọn pa àwọn obìnrin máa jáde nísìnyí wọn máa sọ ẹ̀dùn ọkàn wọn sí ọkọ wọn àbí bẹ́ẹ̀ kọ́ hello
3: ìkàlẹ́mọ̀
0: a gbọ́ yín o
3: ìkàlẹ́
0: sà.
3: Ẹ̀rí mi tó kọjú sílẹ̀ kan tí mo lọ kọ sílé mi.
0: Àti ẹ̀gbọ́n wọn rárá ẹ̀yìn ẹ̀gbọ́n wọn. Ó dá 09123708675 bọ̀ká tó lọ síbẹ̀ ẹ̀jẹ̀ ká lọ sí ọ̀dọ̀ màmá Togo torí 11:45 ó kú ìṣẹ́jú kan péré kó pé a lè fẹ́ wọnú ọ̀dọ̀ màmá Togo. Gbogbo ẹ̀yin tó yẹ pé nǹkan tó ń fa ìjà ni pé oko yín ò tó lágbalágbá bí ìyàwó yín ṣe fẹ́ ìyá Togo ti sọ fún yín ẹ yí ojú sí wọn kọ́mọ nǹkan tó lè ṣe fún yín ọlọ́run wà pẹ̀lú yín. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ìyá Togo ẹ̀yin tẹ́ ń pè wá ẹ jẹ́ ká padà dé tí wọ́n padà dé ẹ̀ sì lè pè wọlé.

0: 107.7.
1: Ora yen yan wa e ka le ni bikibi ti e ba tin gbo wa iya to go won ti wa nbi mama so panu won ti wa nbi pelu wa ni aro yi ale yi nkan gbo orisirisi nkan wa fu wa lori eto ilera ara wa e je ka lo sodo won iya to e ka bo ma
2: e se olotu
1: e ji
2: mo ki gbogbo en te ngbo wa mo de ki gbogbo en customer te patronize wa mo ki gbogbo en te wa ndupe mo ki gbogbo en te mo pe wa inu mi dun ni last week ni waju olorun ati yan mo wa surprise pe awon meta wa nle won joko enikan won da lo lowo mo wa dupe pe awon meta ta yin ni waju olorun ati yan ope ni won mu wa ati siki to se ngbo mi
1: a ngbo won yin
2: inu mi wa dun eni to wa jele kerin to se erun to nse wole to raja inu ti e na wa dun wa ni ah Olorun aje ko won na le mo pe wa
1: amen
2: eyin ti e ti wa ti Olorun ti se ogun yin ogun na ni gberi mo
1: amen
2: eyin to tun ku e ma so pe na lie by the time ti na true ma koja e ni mo aisan so pe tun mi si ta kin fi e sile bo mi mo ra kin pa e nkan ta aisan so ni aisan buruko ni je ipin mi ati
1: ni o
2: akoko re ni ki la ko fe ba ra so lori oro ta n so lo lowo lataaro a ri pe opolopo okunrin mi ki se pe ko wu lati ma ba yawo e sere elomi o lagbara ninu awon aisan kan to ti se elomi jerijeri wa nu e to se elomi o ti mu okunrin yen week elomi ito atoju ni o ti mu okunrin yen week elomi prostrate ni o ti mu nkan okunrin e week o pe osise mo awon kan ti mo kakale yi o ma kilo gani ti e ba tin to ito atoju yala ito suga ni prostrate ni atosi ni atogbe ni o ma week okunrin ni nkan ọmọkùnrin ò ní ṣiṣẹ́ dáadáa mọ́ tó bá dẹ̀ ti rí báyìí àwúrò wọn níyàwó wọn máa ń gbẹ̀tọ̀ wọn lọ síta ẹ jáde síta ẹ lògùn sí
1: wọn pọnmọ ẹmọ yín lédè
2: wọn ẹ jáde síta kẹ wá gba ògùn tẹ ẹ máa lò tíyàwó yín ò ní lè gbẹ̀tọ̀ yín lọ síta ilé tó ti ń tu ọlọ́run níjẹ́ kó tu ẹ má jẹ́ kó tu
1: o
2: ẹ wá gba ògùn tẹ ẹ máa lò ẹ má sọ pé ojú ń tì eléyìí kọjá ìtìjú nǹkan tí ọlọ́run so pọ̀ ní kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n nípa yín tẹ́ ẹ̀ ṣe déédé ẹ kàn sílé iṣẹ́ mama togo ẹlẹ́ẹ̀kejì tó tún wá tẹ̀lé ẹlòmíì nǹkan ọmọkùnrin ẹ kò ojú kékeré báyìí lọ dé pẹ́ lómi ga sọ pé tó fẹ́ bọ́ra lẹ̀ lójú ọkùnrin ẹgbẹ́ nǹkan ojú á máa ti òun toklẹ́s lójú lọ́dọ̀ obìnrin ẹlòmíì àtọkọ ìyàwó sọ pé sí ẹni wá solúsàn sí kínní ó máa jáde ó ti sú òun o òun á jáde lọ síta o torí òun pè mọ̀ pé àwọn tó lágbára tán ní kínní tó tóbi wà ń ta ẹyin náà ẹ tíra ẹ yọjú sí wa
1: àwọn tán ní anaconda
2: lọ́gọ̀ ọlọ́run ẹ̀ẹ́dì pé ìyàtọ̀ máa wà tàbí ẹ̀yin tẹ̀ mọ̀ pé ẹ ní àìsàn kan tá à ń pè ní rheumatism arthritis òun la fi ń pè wá ní màmá sọ̀pánu a dẹ̀ dúpẹ́ lórí àwọn oògùn tá a láṣẹ ìgbé wá lé láti iléeṣẹ́ wa ta ló oògùn yìí dé láti togo tí àwọn èèyàn lò lẹ́jọ́ bẹ́ta àwọn èèyàn gan náà lè máa jẹ́rìí sí báyìí láwọn tán ti lo oògùn yẹn tán bá ń gbọ́ mi lórí ẹsẹ̀ ń ro mí ni o egungun sán mi ni o ẹ̀yìn ń dùn mí ni o tí wọ́n lo oògùn yẹn wọ́n rí pé lóòótọ́ lóòótọ́ atátó ìyọ́dún ni tí ẹ bá mọ̀ pé ẹ bá ní àìsàn tá à ń pè ní rheumatism arthritis ẹ kàn sí iléeṣẹ́ mama togo confam lélẹ̀ kìí ṣe pé bóyá ọ̀rọ̀ irọ́ ọ̀rọ̀ tó bá pé yẹn bá ń sọ lójoojúmọ́ táwọn yẹn dẹ̀ ń wá tí wọ́n dẹ̀ ń lò tí wọ́n dẹ̀ ń rí bẹ́ẹ̀ tẹ́yìn náà bá kàn sí wa ẹ ní kábàámọ̀ torí oògùn yìí tá à ń lò tẹ́lẹ̀ ọ̀tọ̀ bẹ̀rẹ̀ ìdí ta tún ṣẹ̀ṣẹ̀ gbà yìí ó ṣe dáadáa tí àwa gan lò ká tó nípa máa gbóògùn síta àwa gan kọ́kọ́ lò ó àkọ́kọ́ mọ bó ṣe rí fúnra wa ká tó lè fún àwọn èèyàn pé ẹ lò ó a dẹ̀ rí pẹ́ pé a lò ó a rí bẹ́ẹ̀ ló jẹ́ ká lè máa sọ fáwọn èèyàn pé ẹ wá gbìyànjú ẹ wò ẹ wá tọ́ bẹ́ẹ̀ náà wò kẹ́ lè mọ̀ bó yóò dùn ìyẹn náà ó dúró bẹ́ẹ̀ eléyìí tó tún tẹ̀lé ni pé ẹ rí pé àwọn àìsàn kẹta máa ń kó látara ìbálòpọ̀ ó pọ̀ ń ta gan láàrin ọkùnrin àtobìnrin mo dẹ̀ máa ń fi gbogbo wa sọ pé obìnrin ò kí kó infection àbí staphylococcus ní ọkùnrin ò kí kó láti tọ́lẹ́tì obìnrin ló máa ń kó láti tọ́lẹ́tì tàbí kí wọ́n kó látara ọkùnrin àtobìnrin tí kinní bá ti wá wọlé sínú ara obìnrin tán dandan ni ọkọ ẹ máa ní tọkọ ẹ bá ti ní wọn ti ní nǹkan tán nọ́ọ̀sì nìyẹn torí àìsàn náà stubborn ó máa di pé tẹ bá tọ́jú ẹ̀ fúngbà díẹ̀ àdàbí kó tún padà oríṣiríṣi àwọn symptoms lè máa rí lára bí kẹ́ máa sọ pé ojú ara ń yun yín ojú ara ń já yín jẹ nǹkan funfun ń jáde lójú ara yín tàbí kí ló ẹni bẹ́ẹ̀ sọ pé ọkùnrin bẹ́ẹ̀ sọ pé láti bẹ̀ ló ti ní low sperm count obìnrin láti bẹ̀ lọ nǹkan oṣù ò ṣe déédé mọ́ tàbí kó má rí mọ́ rárá tí ò dẹ̀ ti wọ 50 years tàbí kí irú infection àbí staphylococcus kó lọ fa obìnrin mí kó má lè lóyún rárá o wa fun elomi ni infertility e te ba won pe ni ra won asan ti mo daroko yi e ma bora yin mara e kan si lese mama togo mama togo wa ni academy olomi ibi kibi te ba tin bo to wa pe woro le ngba bo te ba da be bridge academy olomi e so da so di keji ke wa duro be ke pe wa to wa pe challenge le ngba bo ti bi to ba ti ma drop yin before bridge eri ya nkan lawo otun tawon lokada wa nbe e ya sibe yen ke pe ero bani soro mama togo ama wa mu yin be logan ile to tun wa tele la npe ni iseto ito pupo ito apoju wahala lo ma nda lara tito ba poju yala ito suga ni e po ito suga to ba ti poju o ma nfa koju o fo o eniyan gboro legbo lara a di wi pe egbo yin o jina oju e se bye bye ko ri na daada mo o ko o sise mo elemi enikan ti so mi pe o ti gba ka

0: ilé-iṣẹ́ mọ̀mọ́ togo lájọta ti ń pariwo iná àwọn tí wọ́n ti ń jáde ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti dúpẹ́ àwọn tí wọ́n sọ pé nàláì níjọ́ wo ló fẹ́ rí náà tró ìwọ gọ́gọ́ gbára ẹ gbọ́ nìyẹn gbogbo tá à ń sọ tó bá jẹ́ pé ìrọ̀là bá ń pa ni ṣe mọ̀ pé àwọn èèyàn ti ní patronize wa mọ́ àwọn náà dẹ̀ ní lè wá sí orí ètò mọ́ ṣùgbọ́n lápọ̀ lọ́hún tẹ̀síwájú nínú iṣẹ́ wa òun ló jẹ́ ká sì lè máa wá sí orí ètò so ẹ̀yin tí wọ́n bá ń pe gbogbo nǹkan tí mo kà kalẹ̀ yìí ó bá ń ṣe yín àbí ẹlòmíà tiẹ̀ máa jára jẹ ẹlòmíà ní nọ́ọ̀ràn àjàkáko ó ti àfẹ́ẹ̀tì ojú ẹ̀ ojú òun wó bàìbàì ojú òun ò rìnà dáadáa òun ò lè kọ̀wé òun ò lè drive lálẹ́ òun ò lè ṣe gbá so ẹ mọ̀ tí kòkòrò yìí bá ti pẹ́ lára kò sí nǹkan tí ó lè fà ẹlòmíì láàrin ká ló máa rìn kiri ara ẹ̀ staff yẹn ti lágbára débi pé ó máa rìn kiri bí àrùgbà tá à ń rìn kiri lára èèyàn ni ẹlòmíì ara títa ṣá ló máa pariwo pé gbogbo ara ló ń ta òun bẹ́ẹ̀ ní fúnra tara ara àìsàn oríṣiríṣi ló wà láyé o ọlọ́run ní fi àìsàn burúkú bá wa jà o tàbí ẹ̀yin tẹ́ bá ń pẹ́ ti ní stroke apá kan ẹsẹ̀ kan ò ṣeé gbé hypertension náà ló máa ń fà àbí diabetes tí méjèèjì bá ti papọ̀ ó ti ń sáré stroke bọ̀ nìyẹn tẹ bá ti ní pápá kan wúwo ẹsẹ̀ kan wúwo ẹ lè gbé sókè ẹ lè rìn láti bí síbẹ̀ yẹn ẹ gbé jáde ẹ tètè jẹ́ àtọ́jú ẹ̀ kó tó di pé ó máa wọ́ọ̀sì pátápátá tó bá yá wọn nílé rìn mọ́ rárá máa jókòó sójú kan ni àìsàn burúkú tí ó dé bá tá máa yàgbẹ́ sójú kan tá máa tọ̀ sójú kan kò ní dé bá gbogbo wa o ẹ tẹ́ bá ń pẹ́ ní gbogbo tá à ń kàkalẹ̀ ẹ̀ kàn sí ilé-iṣẹ́ mọ́mọ́ togo mọ́mọ́ togo wà ní academy olómi ibikíbi tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti dé academy olómi tẹ́ bá ti dé abẹ́ bridge ẹ kàn sí ilé-iṣẹ́ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mọ́mọ́ togo bóyá ìwòrò lẹ̀ ń gbà bọ̀ ẹ sọdá sódì kejì tó bá pé challenge lẹ̀ ń gbà ẹ má wulẹ̀ sọdá ibi tí wọ́n ti máa drop yín tẹ́ bá ti gbèrò láti challenge before bridge níbi àwọn ọlọ́kadà yẹn sáàrà dó ń bẹ̀ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tẹ́ ẹ bá wá mọ tẹ́ ẹ bá gbà míì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ máa ń ṣe mọ̀nàmọ́ná tẹ́ bá ti wá débi tí mo sọ yẹn ẹ béèrè pé complex alẹ́sìnlọ́yẹ́ lẹ̀ ń lọ kì í ṣe alẹ́sìnlọ́yẹ́ máa kẹ̀tì o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíà máa wá mi lọ sí alẹ́sìnlọ́yẹ́ complex wa tá a wà ní academy náà ń pè ní alẹ́sìnlọ́yẹ́ complex ibi mọ́ṣáláṣí alif tẹ bá ti débẹ̀ tẹ bá ti bèrè màmá togo ẹ bà mí ní kalẹ̀ ń bẹ̀ lágbára ọlọ́run àní fàìsàn ló gbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08035881030
1: 08035 88 88 10 10 30
0: lẹ́ẹ̀kan sí 08035 88 10 10 bá a ṣe ń pariwo nọ́mbà lójoojúmọ́ ẹlòmíì àti máa disturb àti sìkítò ni mo fẹ́ gba nọ́mbà bàmọ́ togo ẹjọ́ ẹ máa mú nọ́mbà ẹjọ́ torí ọlọ́run
1: ẹlẹ́ni wàhálà ẹ̀pọ̀ ẹjọ́ ẹ máa mú dáadáa o ẹjọ́ òun
0: ẹ máa mú nọ́mbà
1: ẹ ṣe gan ni ẹ̀yin wa ẹ ti mú nọ́mbà ẹ̀ tọ́ta bá wa pè lẹ́ẹ̀kan sí. 08035 88 88 10 10 30
0: fẹ́yìn tẹ́ ń gbọ́ wa lọ́nà tó jìn kò síbi tá a kì í ṣe tá a lè sẹ́ndì oògùn sí à ń ṣe wébi káàkiri tẹ́ bá ti pè wá ìlú tẹwà tẹ́ ti kọ̀ǹplé whatsapp number mi náà nìyẹn tẹ́ bá kọ̀ǹplé pẹ̀lú ògùn ọlọ́ọ̀gùn yá kàn yín lára.
1: Ẹ ṣe gan-an ni o.

0: bẹ́ẹ̀ ni o Abeokuta Women Herbal Care lọ́lọ́run ọba gbé kalẹ̀ lásìkò yìí láti máa ṣètọ́jú tèwétagbà lọ́wọ́ àwọn àìlera lóríṣiríṣi tó lè sọ ara ẹni di kangẹrẹ láwọn ìtọ́jú bíi kòkòrò inú ẹ̀jẹ̀ àwọ́ká lọ́sànlọ́sàn obìnrin tó ń wojú olúwa fèsò inú ìtọ́jú tó péye fún ọkùnrin tí ò lè ṣe dédé bí ọmọkùnrin kẹ́nu èyàn máa rùn tó fi dórí ìtọ́jú obìnrin tí nǹkan àlejò rẹ̀ ń ṣe mọ́kùmọ́kú èyí àṣejù pajápajá owó àti tẹsẹ̀ kárẹ̀ èyàn máa gbóná lódì lódì yàtọ̀ sí èyí Afobitas náà wà nílẹ̀ tó ń fọ ìdọ̀tí ara dànù lọ́gán èyí tí gbogbo ayé ń dùn ún wìtìwìtì torí iṣẹ́ kọjá bẹ́ẹ̀ head office wọn wà ní Fayakun complex àgọ́ karo ẹnugada Abeokuta wọn tún wà ní mora ẹ̀kan roundabout ìjẹ̀bú òde àti nílùú Èkó telephone 08039716022 Abeokuta Women Herbal Care ẹ ṣe àdúpẹ́ o ọlọ́run tó ń fún yín ṣe ò ní padà lẹ́yìn yín o.
1: tọ́ èèyàn mi ẹ kalẹ̀ níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi ẹ kalẹ̀ ẹ kàárọ̀ ẹ kàsán mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwa la wá ẹ̀yin la sì bá mo gbé ẹja ńlá wá sórí rédíò Abeokuta Woman Herbal Care Home èmi ni kòkòrò inú ẹ̀jẹ̀ and everything tẹ́ lè rò nípa ẹ̀ ẹ má jẹ́ kí n bẹ́ speaker ìyá wa ẹ káàbọ̀ sórí ètò.
2: ẹ ṣe olóòtú mo kí gbogbo ilé o èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín alájà jẹ̀mí láti lápẹ̀kún tí gbogbo èèyàn mọ̀ sí Abeokuta Woman ìyẹ̀funlẹ̀ má san gbogbo gbà fún yín ipe Abeokuta Woman mi ò kí ń ṣe ọlọ́run èèyàn bíi tiyín ni mí mo wà authentic bí mo bold sí mo ní confidence lórí nǹkan tí mo ń ṣe iṣẹ́ mi ni ọ̀nà mi ni àṣà mi ni bẹ́ẹ̀ ṣe mọṣẹ́ yín ló kúkúdù bẹ́ẹ̀ náà ni Abeokuta Woman ṣe mọ̀ nípa ewé àti egbò wọ́n bí mi sínú ẹ̀ mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ mo sì tún lọ sí ìmọ̀ ìjìnlẹ̀ ní Nigerian College of Natural Medicine láti mọ̀ nípa human anatomy bẹ́ẹ̀ yá ara wa ṣe gbọ́dọ̀ máa rí ohun tẹ̀mí dẹ̀ máa ń ṣàlàyé tí mo máa ń yànnàná ohun lohun tí à ń pè ní kòkòrò inú ẹ̀jẹ̀ tàbí àwọ̀ká lọ́ṣan lọ́ṣan mo ti ń ṣe tipẹ́ tẹ̀yìn náà dẹ̀ ti mọ̀ ohun tó wá máa ń fà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa rọra yànnàná ẹ̀ ẹ̀yin tẹ́ bá ti wá rí pé nǹkan yìí ń ṣe yín lọ́lọ́kan òjọ̀kan ẹ má jẹ́ àti ọwọ́ tó ń dùn wá bọnú aṣọ ẹ jẹ́ dìde ká lọ bá ẹni tọ́lọ́run ọba fi ran abínibí ó yàtọ̀ sí abínibí mo wá sọ wípé mo ti wà nílùú Ìbàdàn báyìí.
3: kébí tẹ bá ti ń bọ̀ ní ìlú Ìbàdàn ẹ gbé mọ́tò tàbí kẹ gbé ọ̀kadà kẹ sọ pé ẹ lọ sí òde ajé junction òde ajé gangan junction kan bọ̀ látàrí mọ ìkan bọ̀ láti oríta pèrè ìkan bọ̀ láti gate ìkan bọ̀ látòjé junction yẹn gangan ẹ bèrè ọ̀dọ̀ yẹn aláìdé tó ń ta ọtí tẹ bá ti dé ọ̀dọ̀ yẹn aláìdé tó ń tọ́ sí yẹn ọ̀pọ̀sì ẹ̀yẹn ibẹ̀ làwọn wà ẹ bèrè Abeokuta Woman Herbal Care tàbí kẹ pé nọ́mbà mi 08039716022 08039716022 tàbí 08055776372.
1: Ivan direct.
2: Bẹ́ẹ̀ni èmi lè máa bá àmọ́ presently báyìí mo kàn fẹ́ ṣe àǹfààní nǹkan bíi 50% fún àwọn èèyàn. Mi fẹ́ kéèyàn kan máa bẹ́ǹdì kéèyàn kan máa nínú òun ẹ̀yìn dùn òun ẹ wá dán ewé àti egbò bọ̀ ọmọ líṣàbí ọmọ agbòǹgbò àkàlà lèmi ọmọ ẹ̀kúlé agbọ́rọ̀ wuyẹ̀wuyẹ ọmọ ọba kítí bàbá ọ̀gbọ̀n ìgbọ̀n oògùn iṣẹ́ ìṣègùn bílẹ̀ nǹkan tí mo mọ̀ ni tẹ bá ti wá ní nǹkan tá à ń pè ní kòkòrò inú ẹ̀jẹ̀ yálà ara yín máa ń gbóná láti inú ni nǹkan máa ń rìn káàkiri ara yín bíi yọ̀rọ̀ bíi aràn ni ẹ ń na ara yín ẹ̀ ní rí nǹkan kan mú bẹ̀ ìgbà míì ẹ máa jókòó láwùjọ àwọn èèyàn bá ṣe ń sọ̀rọ̀ ẹni tó bá ní àrùn wọn ò ní lè jókòó sínú stúdíò torí ẹnu ẹni yẹn á máa rùn inú ìfun ni nǹkan yìí ti ń jáde síta tí nǹkan ẹ bá pẹ́ lára ọ̀dọ́ ọmọbìnrin a dín pé kọ́dọ̀ ọmọbìnrin máa ń rí àládà ẹ̀ mọ́ tí ò tí tó èjì tó yẹ kó lọ a dín pé nǹkan ẹ máa dúró tí nǹkan ẹ bá pẹ́ a dín pé kóbìnrin máa láǹfààní láti lè sọ pé àbíamọ ni mí ẹnì kọ́kọ́ ló ń ṣọmọ fẹ́nì kọ̀ọ̀kan aláwùrà ló ń ṣọmọ àmọ́ tá a bá ní àìsàn kọ̀ọ̀kan nínú ara wa ó máa dá kọ́nu kọ́ ọlẹ̀ yìí táwọn olóyìnbó ń pè ní interim infertile a jẹ́ ká má lè sọ pé àbíamọ ni mí èèyàn máa lóyún oṣù méjì mẹ́ta kò ní lè dúró tàbí kí wọ́n má tiẹ̀ má ní rárá èmi ò ń ṣọmọ àmọ́ oògùn àìsàn oògùn àrùn tó lè fà á kẹ má lè bá a lọ́mọ pé ó wà lọ́dún Abeokuta Woman.
3: kíkébí tẹ bá ti ń bọ̀ ní ìlú Ìbàdàn ẹ gbé mọ́tò tàbí kẹ gbé ọ̀kadà kẹ sọ pé ẹ lọ sí òde ajé junction òde ajé gangan junction kan bọ̀ látàrí mọ ìkan bọ̀ láti oríta pèrè ìkan bọ̀ láti gate ìkan bọ̀ látòjé junction yẹn gangan ẹ bèrè ọ̀dọ̀ yẹn aláìdé tó ń ta ọtí tẹ bá ti dé ọ̀dọ̀ yẹn aláìdé tó ń tọ́ sí yẹn ọ̀pọ̀sì ẹ̀yẹn ibẹ̀ làwọn wà ẹ bèrè Abeokuta Woman Herbal Care tàbí kẹ pé nọ́mbà mi 08039716022 08039716022 tàbí 08055776372 6372.
2: Ti nkan e ba wa pe a din pe keyan ma ri pe ti nkan e ba rin kiri a rin wa sona fun bi pa fe po a ni le po nkan ya do sona fun wa ti nkan e ba ya a lo to ba tu ya a tu pada a ma wa ma damu wa ni gbogbo gbade bi pe elomi gbogba re lato kede le bayi kokoro ni elomi bi kokoro yen se nlo lo se nbo elomi kokoro yen tin se lati bi ogun odun de bi pe ohun go ti fe dabi onisegun ninu ile elomi de ni kokoro yo han lare o amu mama nyura ni to ba ti fomi kan ara bi konkan wahala de tabi opolopo gba ewe ka ma ri pe nkan alada wa ma do ti a ma dudu gege bi obirin a fe gbonse e mo ko nje ta nje lati inu short intestine to ba ti se gbogbo nkan e lo si large intestine o ye ka le toilet worowo la ro ojo keji to ba di ojo keji a ni le gbonse a de njeun jo marun ose kan e ti gbonse ha e ma joko si leun e ma bo lodo abekuta o ma
3: ke bi te ba tin bo ni ilu Ibadan e gbe moto tabi ke gbe okada ke so pe lo si ode aje junction odi aje gangan junction kan bo latare mo ikan bo latori taperin ikan bo lati gate ikan bo latoje junction yen gangan e bere odo yan laide to nta oti te ba ti de odo yan laide to nta oti yen opsi eyen ibe la wa wa e bere abekuta umanabake tabi ke pe number mi 08039716022 08039716022 tabi 08055776372.
2: E ma gbagbe ti nkan ba pe lara odomokunrin a ba omira to wa lara odomokunrin je ko ni je ko le stand pokunrin ni mi ogun je ko birin mo pokunrin ni mi tawon baba wa ngbe lura laya tijo o wa lodo abekuta o ma iye fun le ni stand number 2 tabe yi te ba ri npe nkan ti pe lara yin o si wa yi wonu san